lọ délé òjò olórí highlight dúdú ẹjọ ẹ máa gbọ ètò ọmọ wa Victor Pius Azuike ní Lagelu 96.7 FM.

Lockdown. Well, here's a DJ that's got the jam.

tó sọ wa lọ ní ya àjẹjọ tuntun lórí òfin àti dára padà sórí ètò láàrọ ìmú kí yín o ẹ kò jùmọ adúpẹ lọwọ rẹ ó ní àwa dúpẹ bàbá àwa dúpẹ ọmọ ìdùmàrè ẹ ṣe tirẹ ni ogun adúpẹ lọwọ rẹ àkì àkì àyìn bẹyìn náà bá wà ń bẹrù tẹwọn lára wa ẹ dá àlàyé fún tààrọ ẹ dúpẹ lọwọ ẹ yíkà sọwọ ọtún yíkà sọwọ sí ẹ kí ẹtọ láyé tó lọrùn kó ṣeun ẹ kí o ẹ dúpẹ lọwọ rẹ ẹyìn gan gbọrọrùn ṣeun ó dára sí mi àti yín kó fi èmi àti yín lẹ nígbà kọọkan adúpẹ lọwọ kristi. ẹjẹ mú ajínrere òjò adé wọlé wá fún tààrọ onígbèsè ọpẹ mi pọ mo lè santan. jáwájọ sọ díẹ̀ nù gbèsè ẹjọ́ bá ti jí kọ́ láǹfààní àti jí ẹ̀ tó ti jí tí mo sọ fún yín pé torí àjọ ẹ̀

kábíyèsí ọlọ́jọ́ bí mo kí yín. Bá Dr. Murtala Akande.

0: ẹbùnrin ti mi ẹlẹ ẹlẹ sí ipa odò bẹẹ lọkàn mi mí sí ọlọrun òdodo wa ọwọ wa méjì lókè pariwo go olè mọ bínú mi ṣe dùn láti máa gbé ọrọ ọlọrun ká ọmọlẹ lójoojúmọ wòlíì rẹ ni bàbá alábíyẹmọ pásọfákẹyẹ emmanuel káàbọ sí ètò tó mú ìdùnnú wá sí ọkàn káàbọ sí ètò tó máa mú ayọ wọ ní ìdílé ìran ẹbẹlí ọdọmù ló mọwọ nínú ọwọ inú ọwọ ló ti máa mọwọ lọṣù yìí tọmọtọmọ ẹrí kọ nífẹ olùfẹ onímọra kòríkò fẹsì tún máa padà dé alárùká ẹni ọjọ tó bá lọ mú ròyìn ayọ bá ọrọ rẹ lọ máa tọmọ ọrọ ẹni tó jẹ àti bọ̀dá nífàyè rẹ fún ọlọ́run kó yé tẹ̀lé ènìyàn má gbàgbọ́ wípé èèyàn máa yẹ̀yàn bí ejò súnmọ́ ọlọ́run kó lè súnmọ́ yé gbẹ́kẹ̀lé ènìyàn olùfẹ́ fàyè rẹ fún jésù léni o ó ń bọ̀ ní àwọ sánmọ̀ gbogbo ojú ló máa rí sàmí eléyìí kí gbogbo elékejì ògbọ́ ó ní fàyè bọ̀rún jẹ́ tọmọtọmọ jésù tó jẹ́ àmọ̀ràn gbogbo ayé kò ní jẹ́ kọ́mọ rẹ ó ṣìnà ajínasẹ̀ gbalaja lówùúrọ̀ kò ní jèrè ọmọ rẹ ajífarawọ́ ẹni ni rẹ yóò jèrè ọmọ o àwọn tọmọ rẹ farati yìí wọ̀n ní padà gbé ṣubú ẹni àkọ́bí rẹ farati kò ní rò fàyè ọmọ rẹ àkọ́bí rẹ ò ní pàdé àgbákò wọn ní fògo ọmọ rẹ sọgí iṣu ọmọ tó jẹ̀dẹ́ olówó náà ló jẹ̀dẹ́ atálákà lórúkọ jésù yá lọ́dọ̀ olówó àkọ́bí rẹ ò ní jálé agbálẹ̀ ara rẹ lórí abandijẹ́ ìmúra sí o tolúwa làṣẹ lórí àwọn ọmọ yìí o orí tí ọmọ ra mọ́tò fún ọ ọmọ rẹ ń jẹun pẹ̀lú àwọn ọmọ aládé ó dẹ̀ wá rí tí ọmọ ra lẹ̀ tó kọ́lé fún ọ ọmọ gba físẹ̀ lóyìnbó fún ọ ilé rẹ ti bẹ nílùú òyìnbó lu ayọ̀ǹda rẹ ògbó àmútọ̀rún wá ẹ̀yìn ọmọ yóò yá ẹbẹ̀ sí ìlú gbogbo ìgbà tó ń lò láyé lórúkọ jésù ò ní mọ lórí ọmọ o òjò ìbùkún wá wà wáyé ọ̀rọ̀ sórí ìwà àtọmọ rẹ ọmọ àbí tí òṣè bá fagagbága yóò tọjú rẹ o ìrànwọ́ ọmọ rẹ ò ní jábọ́ lójijì àrà ń bẹ nínú ọmọ alára wà rárá dá tọmọtọmọ ìgbà olóbí òréré ìgbà rere kó yí kàn wọ́n àtọmọ rẹ o ìgbà yóò dẹ̀ ní kọjá yín o ayé ò ní kí yín kú ìrọ́jú nù lẹ́yìn o ọmọ rẹ ò ní rọ́gbọ́ àtọwọ́dọ́wọ́ bọ́ọ̀lù fọjọ́ wòlíì ya ọmọ rẹ ò ní ṣiṣẹ́ o joseph jọba ìbẹ̀rù bójọ́bà wọn lọ̀tẹ̀ ọmọ rẹ máa di ọba o ó ní fọmọ yarọ́ lára rẹ o ọ̀run fi gbéga bọ́ọ̀lù tọmọtọmọ ìpele ìpele lọ̀rọ̀ ilé ayé ó yá kọjá lọ sí ìpele ibi tí ọ̀rọ̀ rẹ kà tọmọtọmọ orí amúnigbàgbọ́ ẹ̀yà ó yẹ gbàálẹ̀ ni o àbàwọn ọmọọṣẹ rere ó yẹ jáde ẹni fi àlùmútù wá ọmọ rẹ kiri yóò forí ara rẹ gbé ìmọ̀ tí kùrukùru bá di ojú ọjọ́ ní ìtùkà lórúkọ jésù òkùnkùn ò ní borí ìwà àtọmọ rẹ mọ́lẹ̀ o ìmọ̀ òkùnkùn bàjẹ́ lórí ọmọ rẹ lẹ́ni o ẹ ò ní jábọ́ ẹ ò ní ṣiṣẹ́ ó ní rógun ojú wá lójú rí lórí ọmọ o ó ní ṣe sábà bí ibi tọmọtọmọ ọmọ rẹ gba ìgbéga lónìí o ọmọ rẹ ò ní gba ṣóńṣó lójú farabalẹ̀ ọmọ rẹ sì bá sanjọ́ bùkátà ọmọ ò ní ọ̀lẹ́ mọ o ayé ò ní lu ẹsìkì ìwà àtọmọ rẹ ó ní pariwo ọmọ dáràn lórí àwọn ọmọ rẹ o ó gba aládùn ọmọ rẹ ò ní jábọ́ fọmọ ẹlòmíì láti dìde o ọmọ yóò ní dídàkudà ọmọ rẹ máa di rọ́mọdì àwọn olóríire ó ní mú ògo ọmọ wa lọ sí ìlú àìmọ̀ ìrẹ ilẹ̀ yìí wọ́n á pin délé yín o abínimọ̀nà máa mú ọmọ rẹ mọ̀nà ọlọ́run máa ṣe ọlọ́run pàtàkì tẹ́lẹ̀ kankan ò ní lè ṣàlàyé o iṣẹ́ bàbá yóò yá dìde ẹ̀yin màmá yẹn lórúkọ jésù ó yá ẹ̀ẹ́nì rárá kòrò bàbá màmá kò sókè sàmì eléyìí nígbà mẹ́ta wàá dúró jẹ wọn mọ o wọn ní fún oúnjẹ ọmọ gbomi jẹ lójú rẹ ó gbàdúrà lẹ́ni májẹ̀mú àwọn apètò pèrò pé kẹ́nìyàn má jẹ wọn mọ ó bàjẹ́ lẹ́ni o onínú ló mọ inú ayé òní fi inú bá àwọn ọmọ wa jà oníkù ló mọ̀ ká lórúkọ jésù ẹni ibi kò ní ní ọmọ wa sínú wọn retí kọ tẹ́ládùúgbò wa gba ìdọ́jú alẹ́ olú ayé yà wà tó nílara o ayé òní fọṣọ wọ́ní wọ́ní bu ọmọ rẹ mọ́lẹ̀ ibi bá ti gbani là ń pẹ̀ lágbàlá lórúkọ jẹ́ ọmọ rẹ máa rí ilé ayé gbé sàmí eléyìí ọmọ rẹ máa gba ìlà àwùjọ olú ayé gbà àwọn ọmọ wa lọ́wọ́ àwọn atanijẹ ọ̀rẹ́ yìí ọba kan kì í dààmú kó tó jẹun lórúkọ jésù ò ní dààmú kó tó jẹun ọmọ láyè áńgẹ́lì tó ń pinre yóò pinre oúnjẹ ọmọdé nulẹ̀ rẹ ayé àṣekẹ́ ọmọ rẹ wàá pàdé aláàánú aláràn sí ìsọyà jọba ní ọmọdé lórúkọ jésù ọmọ rẹ máa dọba ọmọ sisi yẹsì ni nígbà tó jọba lórúkọ jésù ọmọ rẹ ò ní dìgbẹ́ wùdání wàá pàdé ẹni máa yanjú ìbànújẹ́ tọmọ rẹ ńlá kọjá àká rẹ ò ní yà ó yẹ gbẹgbẹrẹ ti dá ibi padà nu lẹyìn o ó yẹ gbẹgbẹrẹ ti jẹun ọmọ ó ní rógun omi yalé àgbàrá yọ ṣọ́ọ̀bù nínú ọdún yìí o wàá borí ogun ilé ọkọ wàá borí ogun ogun ile ana wa bori ogun adugbo toba toba wa bori ogun kani mani adugbo re o aye oni fi afose ile omo re ko laye wa jere se to ba se padra chapter 1 verse 17 lori oke soni atu wa to ma re sile eni to ta pa soke to yi do bori ma gbagbe o olorun ma se daju eni bi lojo kan oju abi omo ma ri loruko jesu oju re oni ri mabo lori omo re oba mi to lo kare kese lo ni ki so fo wu pe olorun yo se mi aye akobi lemi gigun o abi yamo o ni se lasan lori omo o lori omo ri do mi loju poroporo oju omo ri po o ni je gbigbo na ko ni je ba loju re lori omo atoko ataya re o inu loro wa yo ni finu ba oja omo lokiki le yo ni faye le o omo 32 olua fi o je pupo boy wa ti idile re ara ki yo mu otomo tomo olua gbagun ibire pada lowo wa jo je niyan olua ran ti re tomo tomo olua ko ni gbagbe re o lemu kadinesari te loju oluwa oni te o oni wale tomo tomo won reti ko sugu orun gbe oro tomo tomo ye kale re lato lo lori yo pada ja si ayo esi dito lori awon omo re iwo ati ran to nbo e jo la olorun pepepe to ba jade lara mi ase ni ore tuju ka oro re ma dayo lori omo o ye roluwa ka jo ayo lori omo re oni fo ma re soko saye 127 verse 12 eleri e ko ni dire so ma wa o first chronicle 18:10 adoramu ba david yo aye ma ba yo lori omo re o olore do de david olore ma bi omo re o ebi bo je ti omo saul ri anugba wa ri anugba tomo tomo jambi oloruko ya omo re oni daran oro omo re ma dayo ireti wa lori omo oni je soso o o kede gege bi baba labi e mo gbogbo loyo ya lo bi mo layo oni koja bo so loruko je ta gbo iya si gbo tomo o oni bi si yen ti oni gbe nu leye o oni ya wa wole lasa loruko je o di yawo gidi nu leye o ya yo so ninu re wa gbo mo jo nu leye o gbogbo yin youth corps and lori abore o gbogbo yin o jije jọba olorun ma fun yin se o loruko jesu wa na o ma mu eri ti e wa o gbogbo yin contractor lo gba contract la yen olorun anu yo pa anu be gbogbo wa wo ajini lete ko ni jiyin lese o ayo ni fenu tu oka lodo olore re ina lowo ojo ojo yo yo fun gbogbo wa o jesu oluwa wa ajiniya to ba ti je iwo mbe yo ti je mi bi bayi o
1: idi ope mi gangan lori ore omo mi o ti koko bi kini o shalaisi o bi keji o shalaisi gba to loyun eleketa ni mo wa mo gbogbo nkan ti ba ti kuro church ma lo gbo mi fun ma fun lana 18 mo wa dupe lowo olorun pe ko doju igbagbo ti mi o bi mo layo atalafia ni ki o tozi o bi obirin
2: haleluya
3: omo wa iya tun wa
2: titi to ti darugo aye oni pada gan mo lowo re
0: iru awon eri ti mo fe ma gbo lojo esimi niyan awon eri to fun ni ni isimi okan awon eri to je ki eni to n gbe mi na si mo wupo ni ireti nitori ife ta ni si jesu la se fe barin laaro yi ni church gbogbo awon tolorun fe to si yanda inu church ti ya oni dale mo to ba ti wonu church taara won lo mu eso ayo kan lori pepe lofe bẹẹ náà ló jẹ máa ṣe ní branch wa tó wà ní ìfọ bọ́ọ̀lù ẹni dálé mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà lọ́gùn state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o à ń fẹ́ ọmọ ọlọ́run tó lè dá 5000 naira ó tó bẹ́ẹ̀ àbójù bẹ́ẹ̀ lọ nítorí agbègbè ètò yìí lọ sí òkè ọya bó ṣe jìnnà lọ́wọ́ yẹn lórúkọ jésù adáni wáyé òní fi ọ́ sílẹ̀ ọ̀rẹ́ ti tòní lórúkọ jésù ọlọ́run yóò bùkún gbogbo wa o màmá ìsọjú bẹ́ẹ̀dẹ̀ wòlíì rẹ ọ̀sẹ̀ méjì péré lókù tí gbogbo abiyamọ àgbáyé yóò wá wá bá wòlíì wọn yọ tá a máa dúpẹ́ fún ọ̀rẹ́ ọ̀fẹ́ lọ láti máa gbàdúrà fún àwọn abiyamọ lójoojúmọ́ gbogbo àwọn abiyamọ tá à ń jẹ́ àǹfààní ètò yìí la gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ìlúkìlú tí a máa bọ̀ ní sango ọ̀tà tó bá ti dé under bridge sango àbí tollgate tó sọ fún ọlọ́kadà púpọ̀ lọ sí st michael stadium ní ọ̀tà òróró májèmọ́ ojú ìbí ẹyọ kọ̀ọ̀kan nẹ́ni kan fún abiyamọ kọ̀ọ̀kan rẹ́ẹ̀sì ẹ̀wà gàrí gbogbo ẹ̀ náà ti ń ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn pẹ̀lú ọ̀rẹ́ ọ̀fẹ́ jésù kristi olùgbàlà a tún máa dáwọ̀ èèyàn lọ́kọ̀ọ̀wọ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ọlọ́run bàbá alábìyamọ o.
2: ààyè ló wà.
4: hello hello prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo, a ò ní mọ́ bọ́ jẹ mọ́.
5: Lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá lá

0: ohun ti mo mọ to da mi loju leleyi eyan bi amọ te ni ori ofe da mi gbo sa o ya kuku so fun o wi pe isele ma sele be o mo bi mo se le so fun o te eyan ba je abi amọ eni o je ajo gbadua laaro yi eni o wonu agbara adua yi isele ma sele ana ni mo ti bere lori awon kankan ti mo so nipa awon abiamo esa ma ya bara die ma de so nipa awon abiamo ninu bibeli ti aye awon omo won yan ton yanju mo so itan kan lo lana omobirin onina bi meji ti kan sun lori omo re ninu bibeli ikeji won gbe omo laya ti e owo mo amoya bi amo nile aye yi ti won ti gba ogo laya omo won ti gba won gbe ni awon nisa wo de mo o da pe oji loru o fe fun omo re lo mu to ba je pe aro lo ji ni e so fun ko ti late oni gba to hun si ji esa ohun wo fi ohun ri pe omo ohun ko lele be ni sa eya bi amo mo be yin e wo aye awon omo yin fi bayi e ye wo kini to sele e kiesi kini to gbo nipa awon kini to wa sele bayi se ileri papo mo nti o sele lowo lowo because if there is promise there must be fulfillment ti ileri ba wa imuse gbodo wa emi awon wo ki lo de to gbo ileri sugbon ti o si imuse oluwa lo ran mi omo mura o da beria bada kedala marumi adaya omo bere kan o lo fe oko ni idile kan idile awon omo maru okunrin maru ni won wa ninu idile awon mararu won o romo bi gbogbo awon iyawo to n fe won bi mo o na lo fe ikan lara won that ohun ti ẹkọ ni ìyàwó alákọ̀ọ́kọ́ yẹn ìyàwó ẹlẹ́ẹ̀kejì ló jẹ́ ike ìtàn kọ́kọ́ fẹ́ gan òbímọ ẹ̀ntàn kọ́kọ́ fẹ́ gan ti wà ní age 52 kò bímọ wọ́n gbé wọ́n fẹ́ òun sì kéré ọmọ 34 lásán ni ọjọ́ ò tí ì pọ̀jù lórí ẹ̀ ẹ̀sà ṣùgbọ́n ẹ̀rù ti ń bò náà pé kò pẹ́ mọ́tò náà ó wọ monopus ṣùgbọ́n àmọ́ bó ti ṣẹlẹ̀ ṣàdédé ni ó kíyèsí pé oyún dúró lára òun ẹ̀sà ó bá lọ sí hospital torí wípé ọmọ òun ọmọ kò rúra kò ṣe nǹkan kan kò bọ̀ òun ṣàmọ̀ pé òun ò rí nǹkan ọmọbìnrin òun mọ́ pé kí ló ń ṣẹlẹ̀ kán lọ bóun wò ó wọ́n dẹ̀ ní abẹ́rẹ́ kan ni ó gba kíní kan ni dókítà dẹ̀ lọ nú fíjì ó fẹ́ gbé ntí òfìfún lábẹ́rẹ́ ó gbé kíní yẹn jáde ó yọ abẹ́rẹ́ kó dẹ̀ mọ́ fi abẹ́rẹ́ sí tẹ́ sí kíní yẹn kó fi gba ntí ó gbà àti tó gbé dání ìyẹn bẹ nínú bí àwo bí gíláàsì àti abẹ́rẹ́ gbogbo ẹ̀ dẹ̀ jàbọ́ lọ́wọ́ ẹ̀ pẹ́ wọ́n dẹ̀ tún ká dọ́kítọ̀ yẹn jẹ́ ẹni tó jẹ́ pé ó ti pẹ́nu iṣẹ́ òyeyè ó bá pe ọmọbìnrin yẹn ó ní ojoko ó ní àkọ́kọ́ òun ò fẹ́ rí ń bì mọ́ o that's number one ó ní number two tó bá máa bí oyún inú ẹ̀ kó rìn jìnà torí n tó ṣẹlẹ̀ yìí àpẹẹrẹ ńlá ni o ẹ̀sà ṣé kìí ṣe pé àwọn kan dúró nídùúró pé àwọn ò ní jẹ́ kó jèrè bí abiamọ olúwa ló rán mi be ni sa bi iya Jesu ba ri ogu omo re e kesi bi Samuel ba sogo loju Ana e kesi sa iya bi amo wa nbi a fe jo gbadua laaro ni mo mo ti mo so adua la fe jo gba akoko leleyi eya bi amo ni ke gba fun awon omo yi agbara to fi awon omo mi pamo sinu ewu atijo olu e gba won agbara ibi ti mo bi won si to fi aye won sinu ewu atijo e faanu gba won gba won mo mi jade pelu owo anu agbara to fi won pamo sinu ewu atijo e bagbara na je e faanu gba won jade agbara to fi won pamo sinu ewu atijo anu ni o e gba won jade e bagbara na je e faanu gba o ya adua
1: oruko je
0: Yase rubia ya ya agbara to ba won ba fi sinu ewu atijo anu ni mo pe
1: anu ni mo
0: e faanu gba won
1: anu gba won
0: agbara to sinu ewu atijo
1: mimi mo
0: agbara le je
1: anu gba won
0: e faanu gba
1: won jade
0: e ba agbara le je
1: anu gba
0: e faanu gba won
1: fi awon mo wa
0: agbara to fi awon bi mi sinu ewu atijo
1: mimi mo
0: jade
1: faanu gba won
0: baba
1: e jade
0: baba
1: e gba won jade
0: awon jade
1: e gba won fi awon
0: ko bi sinu ewu
1: atijo
0: e gba won
1: faanu gba jade
0: ami meta jesu oluwa wa
1: amen amen
0: awo bi o meji ni mo fe ko mo ti aye awon omo re o ba lo bo ti fe e kesi akoko leleyi se iwo fura re ti segun ibi to bi won si tori bo ba segun re fun won won o ni je kan lo lẹ́ẹ̀kejì ni pé ṣó o ti fi ọ̀nà àdúà kọ́ wọn ogun tí wọ́n máa ṣe ọ̀tọ̀ ogun táwọn máa ṣe ọ̀tọ̀ bóyá tí ọjọ́ bá wà màá mọ̀ sọ yẹ irú ogun wo la bí a mọ́ gbọ́dọ̀ ṣe fún àwọn ọmọ rẹ̀ irú ogun wo gangan lọmọ fúnra rẹ̀ gbọ́dọ̀ ṣe kò sí bí ìyá wọn ti lè gbàdúà tó ẹ sà ó ní àwọn nǹkan kan tí àwọn fúnra wọn gbọdọ̀ ṣẹ́gun ẹ̀ fúnra wọn bẹ́ẹ̀ ni sà á fẹ́ gba ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run

0: ẹwà àwọn ọlọ́pẹ́ wọ́n tó lẹ́ni bí nǹkan mi láàárọ̀ yìí ẹnjìníà ẹ kọ́kọ́ jẹ́ abáni ìdúpẹ́ ẹ pè wọ́n wọ́ sórí mike.
1: Orúkọ mi ni Olúṣeyí Ọládípọ̀.
2: Nice.
1: Láti Ìbàdàn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ìpè ìpè mi gan ni.
2: Ó pè yín náà.
1: Ó pè mí gan ni bàbá mi.
2: Sorry.
1: I am highly favoured. Bàbá máa ń sọ nǹkan kan wípé tí àwọn ọmọ wa tán bá ń ṣe dáadáa láyé àwa òbí là ń ṣe dáadáa.
2: Ìyá ní sórí rẹ o. Nígbà táwọn yẹn náà bá bímọ táwọn ọmọ wọn ń ṣe dáadáa ìgbà yẹn làwọn náà tó ṣe rere. Ah màmá kọ́ mẹ ó ṣe rere. Yes.
1: Mo dúpẹ́ pé ìrìn àjò ọdún mẹ́jọ
2: ó
1: wà successful 8 good years.
2: Kai.
1: Lóòótọ́ lóòótọ́ ọmọ mi bàbá ẹ̀ ló ní dream wípé wọ́n like pé kọ́mọ kan di lawyer but ọkàn sọ rí náà ni but bàbá tó sọ gan kò tiẹ̀ wá sí mọ́.
2: Josh.
1: Ọlọ́run wá ràn mí lọ́wọ́ láti jẹ́ kí dream yẹn kó come to a success.
2: Josh.
1: Ọlọ́run sọ ràn mí lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní ọjọ́ birthday mama mi gangan Thursday on the 9th òun ni ó di barrister and solicitor of Supreme Court of Nigeria.
2: ẹ wo wọn bí wọn ṣe ń ṣe ẹ wo àwọn barrister of law kìí ṣe lọ́ọ̀yà àtẹlẹgbẹẹgbẹ o kìí ṣe lọ́ọ̀yà àtẹjẹǹtì o jẹ́ ń pàṣẹ ọmọ rẹ yóò di lọ́ọ̀yà ẹnìkan ní ṣe ń tẹ́yìn mọ́ báwọn èèyàn ṣe ni ń táwà mọ́ báwọn èèyàn ṣe ni barrister lẹ́ ń wò yẹn o kìí ṣe lọ́ọ̀yà lásán o barrister of law the youngest barrister ever. Nígbà téèyàn bá ti di barrister of law láì tí màárì ṣe wá tún bọ̀ nǹkan bó ṣe jẹ́ barrister of law yẹn ó tún wà ní sanctuary ọ̀ṣà ni àwọn kan mọ̀ sọ àwọn ṣọ́ọ̀ṣì wọn àwọn ọmọ tí ò gbé ègbò ní bẹ́ẹ̀ kò sí wàhálà á mú ọjọ́ kan bẹ́ẹ̀ni kan bá fi ẹ̀dọ́ bá lòun fẹ́ pè mí lẹ́jọ́ nígbà bá kọ́kọ́ kó bí barrister 1000 tí mo ní kí lọ́ọ̀yà 500 tẹ̀lé so ẹ máa rojọ́ lọ ẹnu wọn ẹnikẹ́ni abájọ tẹnu ẹbí máa mú ṣé mi ọ má fẹ́ẹ́ nu kọ́gí mọ́ mu ọ ẹnikẹ́ ni mo bá ń gbé photos inú mi sàn ṣe màmá yìí n lè sọ bí inú mi ṣe ń dùn tó àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò yẹ lágbó àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò yẹ lóde orúkọ jésù ọlọ́run ara fẹ́. ọmọ yídà ó ti wà ní.
1: ó ní court appearance lónìí.
2: ó ti bẹ̀rẹ̀ appearance. àyà gbogbo ẹjọ́ tí ọmọ yẹn bá rò ẹ̀yìn abiyamọ bá sàmì ó ní ọmọ wí ni francis na karaka tu mi na sada ẹ bá ń gbé gbòòsà méje fún màmá yìí
3: gbòòsà.
2: ẹnìkan ní kí ni ìdí ìdí ni pé abiyamọ lele àwọn tí ọkọ pé gbogbo táwọn bá lè jẹ bó ṣe gbèsè bó ṣe ń wẹ tí wọ́n invest lórí ọmọ màmá yìí ẹ ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ ọwọ́ yín ti ṣẹ́gun sí kí ọwọ́ yín ọjẹ́ ọ̀wá sí ẹ má gbógun ti àwọn ọmọ yín ni ó gbèmí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ jẹ ilé ìpẹ́pẹ́pẹ́ lórúkọ bàbá tí ọmọ àti tí ẹ̀mí mímọ́ torí àwọn ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa márì wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa bímọ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa lọ ilé ọkọ ni wọ́n ti sìn wọ́n débi tẹ́rù ò ti ní bá wọn.
4: ó tọ́jú mi ó fi fẹ́ hàn sí mi ó tọ́jú mi ó ṣe mí dáadáa.

0: alágbàwí ọba o ọba tàṣẹ ń jẹ tiẹ lẹni o àtúnyẹ ọ torí ọjọ ìmìlógbò rẹ ni ọjọ ọpẹ ọjọ tẹ ká máa sọ pé ṣé gbogbo ọba ló ṣó ọlọ́run tó ní ọjọ gbogbo olúọjọ ọpẹ wa olúọjọ ọpẹ wa olúọjọ ọpẹ wa olúọjọ yìí wa ẹnì kẹdẹ gbọ mi lákòókò ẹnì àwọn onígbà ẹni gbọgbẹ fún o ti kó ààrẹ sínú ìyọnu kan olúwa ní kí n gbọgbẹ fẹ ìyanu tó kó ààrẹ sí nínú ìṣòro ńlá yìí nínú àbámọ̀ ńlá yìí bàyá kàtó dáná kàlẹ́ àmì ní kò ṣe ó ń ta ẹran mi sí ọni lórúkọ bọ́bọ́ ọmọ àtẹnú ó dá kó gba ìdáhùn gba ìṣẹ́gun rọ́mà àbáyọ wàrọ́mà àbáyọ wàrọ́mà àbáyọ wàrọ́mà àbáyọ wàrọ́mà àbáyọ ìdáhùn mọ̀ tó lọ ọ̀gá títà ó ń rán mi sí o ìbànújẹ́ lórí ọ̀rọ̀ ọmọ yẹn náà ni olúwa ní kò fi sùúrù ṣe ama lẹri ayọ obìnrin tí oúnjẹ ọmọ yẹn ń gbọdọ tó ń wò yìí wọn ni gbẹdúrà fún ọ ní wọn kò ikú gbogbo ọtáyé kan ti káńsà alẹ náà dáná oríṣiríṣi alẹ náà tẹrẹ pọlọpọ tó sọ pé káńsà kì í ṣe káńsà ìlú nǹkan mi ìlú ìjà ni káńsà ni ọba kì í ṣe káńsà ojú lásán títí tí wọn á ti àjẹ ọ ẹlòmíín bá fi dá ògbọ ẹlòmíín bí wọn bá fi dá ìwé ẹlòmíín kọ bọ́lá kàtàkà ìlú àbúrò kàtà gbogbo tí ọ̀tá fẹ́ lò olùkọ́ni wù kó má pé láti dá ògbọ ògbọ ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn ògbọ ẹ̀dùn gbogbo to ti kora jo akoko da bi pe a o da o da o do ṣugbọn lẹyin re ta je nto ta tete ni to je lekin to je leke di to mo to lejo to wo ba ni ti ba gbogbo le to ti fun je ni pada gba pada a je ka ja ka ta ma ni gbogbo le ko ta ba ni mo gbe fu a ni bo a o ya ta ko ya ba mo la ni bo a o fi eni gbe gba o ya ni gbe gba ko mo ti kan si ase ti bi ase ti bi ase ti ko ma do ni ko ma gbo ka se ta se ni Ogbe bo fun ogun yi ma se ogun yi ma se ogun ase ti ma se ogun ase ti ma se in the name of Jesus o ma fe ti ye ni o ko si je ki le si la koko
1: yes sir
0: lowo esuke eh afen yo ba won ba
1: yes sir
0: en kan ta lo so oruko mi ni woli hi o ati le ya ta mata se jepi le se an se Christ ati le ko se da si e si ata mata se so lo ba gbe bu to pa gbara ibu to ko na ka le si olu o lenu to ke se je da ni badu ibi so lohun ti mo wa agbara asere tani ke ni o le da duro Rafuri Sahaba
1: Sina Kalaba
0: Mwana wa tia sheda ni Mita kaburi yaka sada nina Mbunta kafibu ni jele
1: kwa
0: Mwana mpina Yanushele Yanushele Mwana lo ni baba nina Amati nito ni Si mabada bebe koko sari soye Mbunta ni tia wani songu ota Songu ota Songu ota Eba matu awenye nito wani songu ota Songu ota
1: Songu ota
0: Ibiti mbo lola mundi His glory all
1: His glory all
0: His glory all
1: Yes sir
0: Owa nime gos Abel Kuta Road, ni Ali Shuba, Lagos Abel Kuta Road, ni Ali Shuba, Tiri Bus Stop, Ben Matis, Petrol Station, Matis Police Station, Mr. Gota, Eba Mr. Gota, Ah, mo fẹ́ fún yọ̀ọ́ fámìlì ọ̀bẹ, kì í ṣe yẹn nìkan, àwọn arúgbó, àtàkọ́ àwọn ni mo fẹ́ fún, àwọn tí ìyá jẹ, àwọn ìyá tó ti jìyà lórí ọmọ, tọmọ tó wá ń tìyà jẹ, àwọn ìyá tó ti pa inú wọn. Kí ẹbí má bàa pọ́ mọ́ tọ́mọ́ tó padà ń ṣe bí fa olúwa ní kí n lọ òfẹ́ yin dúẹ̀ ogun ọlọ́nà àpẹẹrẹ ìsìn ẹ̀sìn ọmọ fi máa gbégbé sí àtẹ̀sí àdúrà rẹ̀ lájọ ọba tó láyé àtọ́nà yẹn gbogbo èèyàn ni màá fún mi yọjú ẹ wá àwọn gbogbo ẹni tó bá tún wá sí sọ́ngbọ̀ ọ̀tá yẹn ni màá fún lónìí ha àtọ̀ṣe oyin ni
1: ó
0: máa ní agbára
1: bàtú
0: wà ní ìtumọ̀ special his glory all ni o
1: èyí
0: ọ̀sẹ̀ sí lagos abẹ́òkúta rẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ lọ́wọ́ almost opposite IBC Sisan Bank almost opposite ẹni ìyẹn lórí express abẹ́òkúta lagos obìnrin ní sọ́ngbọ̀ ọ̀tá ogun òní ìjà wà mọ́ amẹ́lẹ́bí ọjọ́ sọ́ndé o ibi cbt center ni àwọn olùtọ́wà lókè ní olúwa lọ́nà láre gàdì níbi ẹgbẹ́ open university yẹn ní sọ́ngbọ̀ ẹlẹ́lẹ́lẹ́rọ̀ òdì lẹ́yìn ìtàkọ́ arena ẹ̀yìn tàkọ́ arena ni o aago mọ́tàlá jẹ́rẹ́jẹ́ máa bẹ̀rẹ̀ sáfìsì lẹ̀ àjẹpàlẹ́ aago kan so special service olúwa tẹ̀lé kí n yàn lọ́ọ̀sì ọ̀wọ́ èèyàn tó lẹ́yìn ọjọ́ sọ́ndé aago mẹ́wàá ní kú ó ti lé aago mọ́kànlá la máa bẹ̀rẹ̀ sí ni aago kẹfà ẹ̀mú kan àti parí parí nítorí pé àtẹ̀ṣe tó lágbára ni lọ́dọ̀ bàtí la yàtọ̀ adáwọ̀ ni bàbá mímọ́ tún gbàgbé wa adáwọ̀ ńlá wa ifá ńlá wa ẹ̀mú wa alátìlẹyìn wa olùrànlọ́wọ́ wa kàbí ọ̀rẹ́ sí ọba gbogbo ìgbà yàwó ẹ̀ sókè wàá fi sí ògo ògo sókè ọmọ yàwó ògo o le fọwọ́ mi orókù rẹ̀ tó máa wo jésù lórí àgbélébù wọ́n sọ pé jésù ọmọ ọlọ́run o alágbàwí gbogbo ẹ̀dá jọwọ́ dákọ̀rọ̀ ayé èmi ogun yìí mọ̀ pọ̀ ju wọ́n pè ní ológo mo sì mọ̀ pé ológo ni mí àmọ́ ogun ti pọ̀ jù fún ayé èmi ogun ló sì ń tẹ ògo lórí ba wọ́n ràn mí lọ́wọ́ sí ògo mi lórí ilé tó ta yọ kó tẹ ogun ayé èmi ba kí ayé èmi bá lè láyọ̀ fẹ́mi náà bá lè ṣe rere sílẹ̀kùn rere fẹ́mi náà sọ́wọ́ èyí fẹ́ kí ló torí o bí ìrọ̀rùn tó bá ayé èyí náà bí ogun tí ń jà mí kó tán bí ẹ̀yẹ́ mi padà yẹ jẹ́lẹ́lẹ́ lọ́dọ̀ ìfẹ́mi náà tó ríre jésù olúwara lákùlẹ̀sẹ̀ pátápátá ó fẹ́ forí balẹ̀ fún ọba àwọn ọba wàá kúlẹ̀ rẹ wàá dọwọ́ méjèèjì délẹ̀ wàá wá forí balẹ̀ báwọn jẹ́ lè ṣeéṣe ilé òsì ká pọ̀ ní ẹ̀sẹ̀ lórí kẹta tó bá mi látọ̀ ìfẹ́ kìí kékeré alágbára ìsẹ́lì ìwọ́n tó ń rògbó tó ń lágbára tó ń lọ́ṣẹ́ ẹni tẹ́lìkẹ́ ò lè dàdúró ìwọ́n tó ń gbogbo ipá àti àṣẹ lábẹ́ orúkọ gbogbo orúkọ ń wọlẹ̀ àwọn márìdì ni ọ́ ìgbà níwájú rẹ tí wọ́n rídìí rẹ ó sọ lọ́wọ́ márìdì ipá tó borí pa olúwa gba ọ̀pá ẹ̀wà gba ọ̀pá ẹ̀wà adé ògo padà fọ ẹnìkan gbọ́ mi lákòókò yìí báyì tí gbogbo jẹmọ mọ ológo lọwọ àmínú kò kàn ṣe agbára yẹn tẹ ríbà agbára yẹn tẹ ríbà ìfọsowọpọ àwọn ìka ìfọsowọpọ àwọn alágbára òkùnkùn tó dúró bí àtakò fún ògo rẹ níyàkà tó dàní là báàkà àmínú kò kàn ṣe lóyè ẹmí mọtuka ẹmí mọtuka nínú rẹ ṣáyà ó ní péjọ wọn ò péjọ ó ní àmọ kì í ṣe nípa ìṣe mi gbogbo ẹni péjọ bí nínú ayò kó rí ẹkà sí máa nàkúrẹ rí ẹkà sá lóni ìmọ̀ wọn dàtọ̀ ìdẹ̀tayé fi di ọmọ ìnira ìdẹ̀tayé fi ṣe ìdádúró ìdẹ̀tayé fi ṣe ìdíwọ́ ìdẹ̀tayé fi ṣe ìdènà mẹ́ irinṣẹ́ òkùnkùn tí wọ́n lò yẹn báyìí ni mo sọ lórúkọ ọlọ́run lógún ó yá kó bàjẹ́ ó yá kó bàjẹ́ bíbẹ́ lè kọ́ wí pé inú ṣáájú ogun olúwa olójú àwọn ọ̀tẹ́ gbogbo inú òkùnkùn inú adánilóró inú aninilára inú agbègbè inú agbàràwọ̀ jẹ́ nínú káyà bàá àwọn ẹ̀ka tó ní nàkà ebúrú màṣọ́kà ní nàkíálíà tó ní ayé rẹ lára àmì ńlá yẹn dà iná yẹn rà kó di ẹ̀ mọ́ta ẹ̀mí mọ́bọ mẹ́fà mo béèrè fún agbára agbára ìtúsílẹ̀ kúrò nínú ìdí àṣetò agbára ìtúsílẹ̀ kúrò nínú ìdí àṣedàlẹ̀ agbára ìtúsílẹ̀ kúrò nínú àìrí bá ti ṣe ikú ní àrùn náà gbọ́gbà ó yá gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára ẹ̀mí ìwèrè tí ológo fi ń ya wèrè wọn ló fi di ọmọ rẹ mọ̀mọ́ sàmú dáadáa ohun tí mú kéèyàn ṣiṣẹ́ lórí ọmọ tí mú kéèyàn jìyà lórí ọmọ ọmọ tó fìyà máa ń jẹ́ lónìí ẹ̀mí mú fún ṣẹlẹ̀ a máa bọ́ lọ́wọ́ ìnira a máa bọ́ lọ́wọ́ ìnira fi ìdẹ̀ ní mọ̀mọ́. bí a bá ń sọ̀rọ̀ ògo ààyè máa ń bá èèyàn sọ̀rọ̀ ogun lẹ́yìn tètè fura sínú àjọ ẹ̀ ọmọ tó yà lé lórí owó tó padà fi yàjọ ọmọ tó dààmú lé lórí àkókò tó yẹ kó ọmọ ń jẹun rẹ owó tó ní okùn ìbànújẹ ló tún sọ sí ọlọ́run ọmọ kan wá sọ́dọ̀ mi ó ní gbogbo wàhálà tó ń ṣe gbogbo iṣẹ́ tó ń ṣe owó tó ń kojọ òun mọ tó lórí ọmọ kí lọmọ yẹn ń ṣe òun mú gbóná torí pé ayé ti àárẹ̀ ìjọ ọmọ yẹn láti jẹ́ ìbànújẹ fún àmì ní kò ṣe ọmọ tí wọ́n ní kó bẹ̀ nínú jẹ̀yìn lónìí ó máa múnú rẹ dùn mo ló máa padà múnú rẹ dùn ìrètí rẹ ò ní bàjẹ́ ìdẹ̀ ní mo jíjẹ́ wọ́n kọ́ lọ́nà máa ń mú òun olójijì ló bẹ̀rẹ̀ ó tọ́ mi yẹn ó wọ 311 ó fẹ́ ó fọ́ 300 ló fẹ́ bọ́ sí ilé 400 àbúrò àbúrò àbúrò ó sì ń bọ́ 400 kò dúró ó padà wà ó kò kó nílé mi ogun ní kò tẹ̀ ogun adání ló ní ogun adání lọ́wọ́ ní ọ wà á rìn lọ ó kò nílé mi gbogbo owó tó ń gbà ó fi ń ṣèlá ká tó mọ kí ló ṣẹlẹ̀ wọn ló jẹ́ ìkọ́ ọ̀tí ó tẹ̀ máa ti agbábọ̀ sí kan ká máa lọ ibòmí ká lọ máa jà kí nígbà tí ìgbà náà dé àbẹ̀rẹ̀ sí gbẹ̀dúrà ẹni ọlọ́ ọlọ́run sọ fún yín pé ogun adé ní lọ́wọ́ ni ogun ìdènà lélẹ́yìn àbẹ́ ìkómọ̀ lè dé bí òkú gólógo bá lè dolo ó lè dológun àbídà màlúkà tó dà nínú àkáyà ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ìdẹ̀ nímọ̀ fi hàn mo sọ̀rọ̀ kan nígbà tó ń gbọ́mi lọ́sẹ̀ tó kọjá mo ní kò sí ohun tó ń jẹ́ pé wọ́n gbòkò yìí máa kì í gba ogun kankan lọ́wọ́ ológun ẹgbẹ́ amẹ́ríkà bẹ́ẹ̀ kan gbogbo rẹ̀ ń lo ogun ìlú ológun rẹ̀ ló agbègbè kò tún ti jẹ́bẹ̀ ìwọ́ ló lo ogun omi inú ara ni kò ṣe fà ohun tẹ́lẹ̀ ṣe fún ìpẹ́ kan bá ogun ènìyàn jẹ́ ohun tẹ́lẹ̀ ṣe fún ìpẹ́ kan bá ayé èèyàn ru ẹni ayé ẹ ti dẹ̀rù ògùn ẹ ti dẹ̀rù ohun tẹ́lẹ̀ ṣe ni kán bá iṣẹ́ yẹn jẹ́ ẹni iṣẹ́ ìbátubàjẹ́ ìyẹn ju ẹ ti bàjẹ́ ohun tẹ́lẹ̀ ṣe ni kán bá ìbíyàwó jẹ́ ẹni tó bá ìbíyàwó jẹ́ ayọ̀ ìbíyàwó ti bàjẹ́ mọ́ lọ́wọ́ ohun tẹ́lẹ̀ ṣe ni kán bá iṣẹ́ èèyàn tó bá mọ́ ju kẹ́ni tó ń ṣiṣẹ́ ọmọ ṣiṣẹ́ ohun táyé lè ṣe fún ẹ kẹ́ni gbogbo nǹkan tó ń pè yìí òní ògùn ìdíwọ̀ ọmọ wa di wípé bẹ́ẹ̀ sí ṣẹlẹ̀ abẹ́dìwọ́ pàdé ọmọ kan wá sometimes ó ti lọ ọdún méje báyìí ó ti lọ sí kò sí kọ́ńtì tí ó ti àtẹ́ǹtì fífà ó máa ń bá dàmú pàdé tó bá ti kú ọjọ́ tó máa lọ láti lọ pé kò lọ ṣe ń tàbí ní òwe ọjọ́ ìmọ́jú abọ́ ọgbẹ̀yìn sí i kí ṣe tó máa bá ṣùlá sáájú ìjà sára àwọ̀ ẹ̀ gbogbo ó wá ti ṣe tábì yẹn lórí kó wá mọ ọ̀rẹ́ ẹ̀fẹ̀ èké ìyẹn ní tó bá ti di pé ọmọba fẹ́ ṣe tábì báyìí ọjọ́ yẹn ní kọ́bùwẹ̀bù owó alásàkù ájẹ̀ máa da bo ojú lọ́sẹ̀ lọ́sẹ̀
1: lọ́sẹ̀
0: wọ́n wá jọ wá sí tẹ́ǹtẹ̀
1: pé
0: kó pásọ̀tò wọn ní ìlú rẹ̀ àwọn náà wà ń bẹ̀ à ń gbà dùà lórí wá ní kéyìn okè ní pé ìdíwọ́ làwọn ọmọdé yìí ń bá pàdé àwọn agbára kan tó pọ̀ ló gbógun tì mí ló dẹ̀bẹ̀ sí dínà lọ́wọ́ nígbà ni mo ti wá rántí ohun tó ṣẹlẹ̀ fáwọn ìṣẹ́lẹ̀ nígbà tí wọ́n fẹ́ lọ tẹ́ǹpìlì kọ́ wọ́n fẹ́ lọ ṣe àtúnkọ́ tẹ́ǹpìlì ní ìwé ẹ́sà ni mo mọ̀ tí ń sọ rẹ̀ ìwé ẹ́sà ẹ́sà orí kẹrì tó bá wò láti ẹsẹ̀ kẹrì ó ní nígbà náà ni àwọn ènìyàn ilẹ̀ náà mú ọwọ́ àwọn ènìyàn júdà rọ yẹn tó wọ́n wí kì nù wọ́n sì yọ wọ́n ní ẹnu ní kíkọ ilé náà wọ́n sì gbé àwọn ìgbìmọ̀ ní ọ̀wẹ̀ sí wọn láti sọ ìpinnu wọn di asán ní gbogbo ọjọ́ kristi ọba pàṣẹ àti sí ní ìjọba dairos ọba pàṣẹ kí ni kò mú di wọn lọ́wọ́
1: ìdíwọ́
0: ẹ̀rọ ní ìdíwọ́ ni ọjọ́ tó ti fẹ́ kọ́lé ni wọ́n ti gádàlẹ̀ lórí ẹ̀gbẹ́ ìdè yẹn ó ní wọ́n bí àwọn ìgbìmọ̀ ní ọ̀wẹ̀ sí wọn lọ́mì ọjọ́ tí mo fẹ́ kọ́lé ni problem ti bẹ̀rẹ̀ dájú
1: alásàkò burúkú ni
0: ọmọ yín ṣe ẹni pé gbà tí ẹ ti sọ̀rọ̀ lórí fisao sọ wọn ti pé gbà tó ti bẹ sọrọ wẹdì oríṣiríṣi ti bẹrẹ ọkú sọpọtọ tó ti ra mọtò ní ajọ ti dàrú oh my god ajọ tó náà ti fẹ lóye tó ti dóye ní gbogbo nǹkan tó ti dò mẹ lọwọ ẹ rí pé ọjọ tó ti ló wá ire tó ti sọrọ pé ìwọ ni ilé kan wọn ti bẹ sí ìlú wa ohun tó ń pè yẹn ló ń pè ní ìdíwọ ṣàwárí ìdíwọ yẹn ológo tó lógo náà fi ń di lọwọ mo sọ fẹ wípé kò sí èèyàn kan tó lè gbé ogun ẹnikẹ́ni lò ohun tó lè ṣe fún yẹn ni pé ká di ogun ẹ
1: lọwọ
0: ohun gbogbo tó bá ti ń ṣe ká máa di lọwọ ká di lọnà ká di iṣẹ lọwọ ká di ìrìn àjẹ lọwọ gbogbo ohun tó bá ń ṣe ká máa jẹ kankan bọ ó ṣe jẹ́ ń gbọ̀dọ̀ ọ̀fẹ́ ogun ìdíwọ̀ yẹn dùn pa ìjà nímọ̀ tó wọ́n fẹ́ràn sí wọn túnbà ṣàǹkóló ọmọ yóò díṣẹ́ lọ́wọ́ wọ́n máa ń dín márèjì náà lọ wọ́n máa ń dín lé ọmọ lọ́wọ́ tí ìròyìn lè lórí débi tó máa ń lọ àwọn olúwa fi sọ pé kí n gbègbè fẹ́ olúwa ni kí n já sọ rẹ̀ olúwa ní àkókò tó tọ̀ gbọ́dọ̀ bọ́ ológo ni ọ́ ayé ló sọ ògodogun mẹ lọwọ alágbára ni ọwọ́ fún alágbára àṣeyọrí ayé ló sọ bí agbára àṣetì wọn fi agbára àṣetì dá agbára àṣeyọrí rẹ ibi tó ti rí wà gbẹ obìnrin kan sọ ẹrí tiẹ ẹ jẹ kí n gbọ ẹrí obìnrin orúkọ yìí àdúgbò yìí àti gbọ́nà àgbàlagbà tó
2: ṣe orúkọ mi lédi ẹ̀rọ yìí kíkọ́ náà lọ́wọ́ ṣàkíkọ́lá mo wá sínú programu wọn ní ayé gbogbo ìsọjí mo lè tọ́wọ́sílẹ̀ ní ìtẹ̀sọ́tọ́ àtúntẹ́ mi nílé mo rí ọwọ́ ọlọ́run sí rere sóòpù tí a yọ sí ilé sára sí ilé akọ́rùkọ́ akọ orúkọ kẹ́míìsì tí akọ ìsọ́kàǹtì síbẹ̀ àwọn yóò máa kọjá níbẹ̀ wọn àmì ń jà sí iye ògùn yìí láti ra nǹkan kan ọkùnrin sábà ń bá pure water wọn ò ní wọlé wá ṣùgbọ́n tó kà nígbà tó padà mo kún ìgbàlejò ní àárọ̀ ọjọ́ yẹn ni pé mo ṣe délé tẹ́lẹ̀ pàṣẹ tó ń sọ ètò ní ẹwẹ́ tí mo bá ń tọpọ̀tẹ̀ àti mo sọ́ọ̀kù bá wẹ́ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ kọ́ ìdílé òkè tí mo dàbí mo sọ́ọ̀kù táwọn èèyàn fún ọjà mi tẹ́lẹ̀ wọn ti máa ń yọ ọjà tí ẹ̀mí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akọ́rùkọ́ síta pé ti olúwa medicine store supermarket wọ́n làwọn orúkọ yẹn ọlọ́dẹ ìgbà ìṣàkóso wọ́n dẹ̀ wá ọkọ̀ mílẹ̀ pé ìyá àgbèjì kí lo dà sínú gọ́ọ̀fù mú ní orí ọ̀fẹ́ ni mo rí bá àtàrà ìran kankan síbẹ̀ bẹ́ẹ̀ náà lórí
0: ìṣọ́ọ̀tì náà
2: ayégún tẹ̀lé ìṣòjú ayégún mo bá yín pàdé ẹni kan yìí lọ́kọ̀ọ́ ló ń pè kí n jẹ́ program yìí kó tó ìbá ìsìn
0: ẹ̀wọ̀n wà ní
2: wọ́n á bíbá ní ilé
0: ìlú
2: bẹ́ẹ̀ ni wọ́n ní ọlọ́pọ̀ ọ̀rọ̀ mi ṣe yánú nǹkan mi ti yí padà ó ti bí ọ̀tún
0: kí
2: lọ́wọ́ ọ̀tún ṣẹlẹ̀ tí wọ́n wá ṣẹlẹ̀ ní mọ́mẹ́ntì ní wíìkì yẹn náà ní ìbánkó tí lọ
0: fún wọn ló ṣẹlẹ̀ pẹ̀lú mẹ́sìn
2: mẹ́rin nípa yẹn ni pé àwọn tí ó yìnbọn pé mò ń tún wọn rí orúkọ tá a kọ́ pé mò ń tóògùn wọn wá rògùn yẹn wọn ra mí náà múra pé ọ̀tá gbọ́n kábáyà tó ọdí òde pa mí so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run pàánù mi lórí òkè yìí ẹgbẹ́ tí ń pẹ́ ọlọ́run yóò máa dáyé lọ́wọ́ ní kọrin ní orúkọ jésù.
1: Ohun tó ń bóbìnrin yẹn jà
0: òun
1: ló ń pè ní ìjìwọ̀ wọ́n jí pàmì wọ́n dẹ̀ kọjá níwájú ṣọ̀pẹ̀ wọ́n kó ní sábọ̀dù
0: ọ̀hún
1: tó pọ̀ mọ́ ọ́n ẹni tí ayé bá ń dí lọ́wọ́ olóore ò lè rí olóma oyin kan wà tí mo fẹ́ máa fún gbogbo yìí ìgbà méje ni màá fi
0: fún
1: ẹ wàá máa wá bó ṣe wá ni màá fún ẹ ṣẹ́rìsà oyin kì í ṣoyin lásán o ṣẹ́rì kì í ṣoyin tó máa ń sìn nínú ilé oyin tó máa ìgà tó máa ń lọ sínú igbó tó jẹ́ pé wọ́n á lọ nu igbó eléyìí tó lọ nu igbó lọ nu wa ni wọ́n sọ wípé wọ́n máa ń lànà kan oyin igbó wa lẹ́yìn ìgbẹ́ kòkòrò ni nígbà wọ́n wá dé ní káwá dé kan yìí èyí wọ́n máa pè ní oyin
0: òyìn
1: gbogbo ẹni tí mo bá ṣe fún bọ́lọ̀ ṣe bẹ̀tẹ̀ mẹ́bẹ̀ wọ́n á kẹ̀rí pé àwọn èèyàn tí ò bá mo ṣe pọ̀
0: mọ́
1: wọ́n á kẹ̀rí sí bá mo
0: ṣe pọ̀
1: ẹ lọ múra gbogbo èèyàn mo ti fún àwọn kan nílùú ọ̀ mo ní kán lọ parí iṣẹ́
0: yẹn
1: wọ́n á sì fáwọn kan lórí ọ̀fẹ́ mo ní kán fọwọ́ ọ̀tún ra iyọ̀ kán tún fi ọwọ́ òsì ra iyọ̀ kán wá fi gbẹ̀dúà ìwọ́n tó ṣiṣẹ́ yóò lè pè kí n fọ aláṣìírí iṣẹ́ yìí àní sẹ́ ibi ògbúdọ̀ tó bá wà
0: mọ́
1: gbogbo pé àṣẹ ti ìdíwọ́ gbogbo ẹ̀yẹ kò lè sáyè ìyẹn mọ́ torí pé àwọn mi sí ọ àwọn ìgbésẹ̀ wòlíì tó máa gbé táwọn èèyàn tó wọ́n máa sọ ọgbọ́n ẹ̀gbọ́bìnrin ó lọ kan tó ń bù pé ṣé kìí ṣe pé olè kúrò ògbó ló lọ kí ló lọ ṣe bẹ́ẹ̀ bíbélì kọ́ wípé orúkọ olúwa ní ilé ìṣọ́ agbára ó lòdó sáwọ bí ó sì rí
0: yìí
1: wọ́n gbógun tí a mọ sọ́ọ̀lì ṣùgbọ́n wọn borí ẹnìkan sàmì a máa borí omi a kì í rọ́ni sí ọmi tí ọba wà ń bàjàn lọ múra ẹ̀yin ìta fún ààrẹ náà ní sọ́ngbẹ́lẹ́yẹlẹ́rọ̀ òní níbi junction tó kò ní wọ́n máa ń tọ́ ní wayek junction ọ̀nà tó wà ní polytechnic ìbàdàn ọ̀nà ìbàdàn polytechnic bọ́ọ̀lẹ̀ níbi ìta fún ààrẹ náà yẹn níbi ẹgbẹ́ open university sọ pé ẹgbẹ́ open university olúwa gbígbàmí láàrin gàdì yẹn wọnú gàdì yẹn orí òkè tó ti ń ṣe cbc yẹn ní grace ọ̀bìn ibẹ̀ ni mo ti máa mínísà máa ta ọ̀rọ̀ orílẹ̀ lórí gbogbo wọn tó wà lápẹtẹ tó ń gbọ́ mi má jẹ́ kó di ẹ lọ́wọ́ àmọ̀ràn mi fún ẹni
0: ọ
1: àmọ̀ràn mi fún ẹni ọ kó má jẹ́ kó di ẹ lọ́wọ́
0: gbogbo apẹtẹ
1: gbogbo ẹ̀tọ́ àlórí apẹtẹ gbogbo ẹ̀ńtẹ́ wà ní ológun ẹrú tẹwà ní sọgbó tẹwà nílẹ yẹlé tẹwà láwọ tán aago mọkànlá ni màá bẹrẹ màá bẹ parí títí aago kan wákàtí méjì náà àyìn agbára aláwọ làmọdé ọlọgbọgba tó láyé àtọ ní àlìṣìbà ibi bẹ àlìṣìbà ní kirikiri bọtọ pé ẹni ẹgbẹ nọọsì filling station ọlọmọ sọgbọ ọmọ yẹn náà pè ní
0: glory hall
1: ọlọgbọgba tó láyé àtọ tí bá ti ń kú ọmọ ẹni mọdé mo kọjá sábà kúta ní torí àárọ tuesday mo máa fẹẹ ṣe wọn ní
0: lùsàbí
1: ọ tó wà lẹgbẹlẹ jáyẹ ìyẹn ní
0: láfẹ
1: tí n bá fi ń parí yẹn
0: náà
1: ṣé n tún bẹ̀rẹ̀ náà ni màá dé sàdámù
0: kò
1: máa wá jìtì sàdámù lọ́pọ̀ èyí bẹ̀rẹ̀ wà ní sàdámù báyìí máa fi pé ìdìkì ó máa ṣe ọ̀sán alágbára jù sà oh my god ami agbára
0: jù
1: wá ti tètè dé mo ṣe kátẹ́lì fáwọn tó ìtèdè lápè gbogbo ẹ̀kọ́ ni mo ṣe fò wá promise àwọn èèyàn pé kí ọ̀sẹ̀ yìí máa ní agbára jù títí aago méjìlá kọjá tó wá sí rí mi àwọn tó wá wọn rí pé mi ò kí ń béèrè mi ò ní bí ẹ kí mo bá wá ẹbí mo ló máa tó àṣírí ogun fún mi àtìgbésẹ̀ tó máa gbé lọ́ọ́ múra lọ́ọ́ múra máa fẹ́ lóyún.
3: Ashiri iwe kan wa ti mo fe mu gbe. Gbe ayi taye bandi se lowo
4: baba.
3: To bandi ile lowo. To bandi ogun e lowo. To bandi irawe lowo. Iye ashiri irawe
4: bi
3: aso. Ofe ni ma fun. Ma ku fun to mo to. Ma wa ko eni to ma lo se. O ye kan die lowo. Ayi wa temi oni gbe iwo. Obinrin e ti o ba mura ni. Ni won ba ti se ba ti e je ni. Ṣugbọn nkan change. Oni church o. Church ti da oro. Ko se ni wa mo. Ma so ma ni ayo sharpness ayo. E to ba ti ju. E to si jake. Dada wa be de. O to woli le ni emi ni se pastor
4: rara
3: mo si to kan bi pa to lojo ṣugbọn o ti mo ri ni wipe iwo to fe ko lojo ọlọrun a lo mi fun
4: amen
3: ogun re ma se nda ni mo bi se bibeli ko wipe bi ọlọrun ba iwa nipa ti wa tan baba la baba ni to le koju ja si wa ọlọrun ti dide fun o iwo ni ko wa dide fun ara ogun ni da wa a de ma lo ma ba lo nda ni mo bi
4: amen
3: o ma ni ka se oni to ma se ka lo se oni to ma se ma fi owo gbabi to nje ma fi owo gbabi to nje ba ama poruko jesu ni emeta emi ni moleka eje jesu leka ha ni olorun ata mata si oni san ma san pamila ma la I said, ma ni bo to ba ti ni gbagbo won ko je o le be ro ko dai su sra a se ti mo ba je ko lu awa ah you want gana le ri ka bayi mo fe be ri ti e bayi mo fe be ri ti e bayi amọ ti to ma fe ni number to ti ma so eni eni yo gbogbo eniyan o ni maja mu so fe o fe shila fun aya lu ore fun awon eniyan meje kan leni aya lu ore ti won ba pade ri ni aya lu ore ti o sele ri ni aya lu iyanu to gbọjọ oye eniyan lọ́mura lẹ́mí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lẹ́mí o ìwé ìgbà lórí karùn-ún ó níwà tí angẹ́lì bá dìgbà sí omi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́fẹ́ wọ́n ní tọ́ba ka méje wọn tún méje ka ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ olúwa yóò fẹ́ ṣe ìta àjálù ìjánu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹ́ mú oyè fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo ènìyàn ló máa rúbọ lẹ́ni ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀ ọ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣírò in the name of Jesus gbogbo èèyàn o ti fi ọ̀rọ̀ májẹ̀ ọ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ san ọ̀rẹ́ rẹ oh my god o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó wá ní bábá lè ní 8800 bí èdìdí kò gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọ̀dọ̀ pé ẹgbẹ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ ń fẹ́ ní àkáǹtì nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àkáǹtì nọ́mbà tó ń fi ọ̀rẹ́ ìrúbọ rẹ̀ sí àtọ̀rẹ́ ìdílé àti májàmú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni ó óyá 10 2 4 24 77 5 0 50 80
5: 80
3: UBA UBA bọ́lẹ́kan sí 10 2 4 24 77 5 0 50 80 kẹ́sàtílẹ̀ àtàmátàṣe ló máa bá pàdé bẹ̀ ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára tí láti jẹ́ ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ nínú ẹgbọ́ wọn bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jésù ìṣẹ́ nínú ìwé jọ́hánù orí ọ̀kẹ́ kẹlánìyẹ ẹgbọ́ òní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àáfìdí ìrẹ́ múlẹ̀ ni àmọ́ tó ọba gba orí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣeré ẹwọ́ wo yorùbá ní sọ pé mo ṣeré kò gbèbí olọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ ni èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bí wòlíì ní kí á ìyanu kò tó bá yẹ èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ ọrọ ìrúbọ lónìí
4: bọ́dí ilẹ̀ kò wọlé
5: gbogbo
4: ẹni tó máa sọ tó máa sọ orí ẹ̀jẹ̀ tó máa sọ ọmọ ẹ̀jẹ̀ mọ́ṣẹ́ àti ìdílé rẹ̀ yẹn ìyanu máa gbé ọmọ ìjà ní mọ̀ fífọ́
5: gbọ́
4: àká nọmba náà lẹ́kàn sí UBA 10 24 77 50 80 orúkọ tó máa yí nígbà christ àtìlẹyìn àtàmátà sí 10 24 77 50 80
5: àká
4: nọmba náà nìyẹn bó o ṣe ń dá síbá ọ̀nà
5: ìṣẹ́
4: ogun rẹ̀ sí
5: ọ̀rọ̀nà
4: mo ti rí nìyẹn o wá lọ múra lónìí báyìí
5: kó
4: o tètè gbéra ẹlẹ́gbẹ́ ọba tó lájú àtọ̀run tàfú àrẹ́nà lẹ́yìn tàfú àrẹ́nà ní sọ́ngbẹ́ lẹ́yẹlẹ́wẹ̀ ọmọ tó ń bẹ́kì ìṣùbàdàn náà ń pèbẹ́ ní sọ́ngbẹ́ lẹ́yẹlẹ́wẹ̀ níbi tàfú àrẹ́nà yẹn ni kò ti bọ́lẹ̀ níyànà wàhẹ́ẹ̀kì bọ́lẹ̀ ní tàfú àrẹ́nà kó wá béèrè pé bíi open university ń lọ
5: hall
4: tó wà lẹ́gbẹ̀ẹ́ open university yẹn gbẹdẹ
5: òun
4: ló ń pè ní olúwadani láì gàdì gòkè síbi oyin bíbẹ níbi hall tó wà ní òkè cbc center yẹn wọ́n pè ní place ọ̀gbìn gòkè síbẹ̀ tọ́ba tí wọ́n gòkè síbẹ̀ aago mọ́kànlá ni mo bẹ̀rẹ̀ ń bẹ̀ aago mọ́kànlá mo bẹ̀rẹ̀ mo kàn fẹ́ àmì ìtìẹ́ kí n jẹ bẹ́ẹ̀ sọ àwọn ohun àṣírí kan bẹ́ẹ̀ kí n jẹ pẹ́ láwọn àṣírí bíi méjì mẹ́ta
5: èyí
4: máa ń sọ pé tọ́ba dẹ́bọ̀ wò ní
5: ìwọ
4: kọ́ ló ń sọ tó bá wà
5: fẹ́rí
4: bíi táwa ti dìde oh my god wọ́n máa wọ́n wòlíì lèmi tẹ́lẹ̀ bọ́lẹ̀ ni mo ti di bàbá wòlíì òdìbò ní ọgbọ̀n
5: lọ́n
4: bàbá bàbá wa yẹn
5: mo
4: sọ bíọ̀ mú wọn ti lọ sí ìdàlélẹ̀
5: ṣe
4: gbọ́ mi sa àánú ni mo rí gbà ọ̀pọ̀lọpọ̀ wọn kí mọ̀ pé nígbà mo máa wọ bàdí
5: bàbá
4: ọlọ́wọ̀ ẹ ló tilẹ̀ fún mi bàdí
5: bàbá
4: sọlọ́bẹ̀ yẹn ó ní báwo bá gba wòlíì àdúrà àtàmátà sí
5: kìsìsì
4: òfin kìyànjú ìṣẹlẹ ta
5: mo
4: sọ pé kó tètè dé gbogbo
5: ẹgbẹ́
4: ta ni kọ́ bí ọtọ ọlọ́dọ̀ ọba tó láyé àtọ́nà ní àlìṣìbà àlìṣìbà ní kìrìkìrì bọ́ ọtọ
5: pé
4: ẹ̀yìn ẹgbẹ́ mẹ́tì police station ọlọ́dọ̀ ní sọ́ngbọ̀
5: ọ́ọ̀
4: mi ẹ̀nà pé ní ìgbórí
5: hall
4: ọlọ́dọ̀ ọba tó láyé àtọ́
5: tí
4: bá sì ń kó bẹ́ẹ̀ ni monde
5: mo
4: kọ̀ já sábà kúta ní
5: toláàárọ̀
4: tuesday so kánsẹ́lì àárọ̀ ni màá fẹ́ ìṣẹ̀lẹ̀ ọjọ́ tó
5: dà
4: tó ń bá fi ń parí yẹn
5: náà
4: plenty zẹ̀ náà ni màá fi ṣàdámù
5: tó
4: màá wá ti ṣàdámù lọ́fẹ̀ẹ́ yìí dáwà ní ṣàdámù báyìí máa ti tẹ́jì kí ó máa ṣe ọ̀sán aláwọ̀ làmọ́ ìlú ọlọ́dọ̀ ọba tó láyé àtọ́nà ní àlìṣìbà àlìṣìbà ní kìrìkìrì bọ́ ọtọ̀ pé ẹ̀yìn ẹ̀gbẹ́ mẹ́tì police station ọlọ́dún sọ́ngbọ̀ ọ́ọ̀mì ẹ̀nà pé ní ìsgórí
5: hall
4: ọlọ́dọ̀ ọba tó láyé àtọ́nà tí bá sì ń kó bẹ́ẹ̀ ni monde
5: mo
4: kọ̀ já sábà kúta ní
5: toláàárọ̀
4: tuesday máa tẹ́jì fún wọn ní
5: tó
4: bá fi ń parí yẹn
5: náà
4: plenty zẹ̀ náà ni màá fi ṣàdámù
5: tó
4: màá wá ti ṣàdámù lọ́fẹ̀ẹ́ yìí dáwà ní ṣàdámù báyìí máa ti tẹ́jì kí ó máa ṣe ọ̀sán alágbára jù sà oh my god ami agbára
5: jù
4: wá ti tètè dé
5: mo
4: ṣe kásẹ̀lì fáwọn tó ìtèlé náà
5: tó
4: gbogbo ẹ̀kọ́ ni mo ṣe fò wá promise àwọn èèyàn pé kí ọ̀sẹ̀ yìí máa ní agbára jù
5: tó ń fẹ́ lákàánà bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́
4: kọ́lẹ̀ báyìí UBA ni o UBA kọ́lẹ̀ báyìí 10 24 77 50 80 orúkọ tó máa ń tẹ̀ káì sátìlẹ́yìn àtàmátà sí ogun òní ìjà wa
5: a
4: ó lé àánú gbà
5: jẹ́
4: fún èèyàn méje nígbàdàn àti ọ̀sà nìkan ni wọ́n pè báyìí sango ọ̀sà àti ìbàdàn nìkan àtàntó alágbègbè sango ọ̀sà nìkan ni kán pèlé ni o èèyàn méje àkọ́tọ́ bá lè dìde láàrin wọn.

Jesu.

Prophet, I want you to have a pastor. You must go.

0: adájọ́ kẹni ilé olóyè àtẹ̀lẹ́gbẹ́ 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì títí wa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ.

ọjọ́ ìsinmi lónìí na gbogbo yín náà lẹ́mọ̀ ọjọ́ kọkàndínní ọgbọ̀n ni ọjọ́ kọkàndínlógún sẹ́rì oṣù keje ẹgbẹ̀wá ọdún lé mẹ́rìndínní ọgbọ̀n lẹ́yìn kò lu àwa 19th July 2026 ẹ ṣe mo dúpẹ́ ìyá àbíjẹ lẹ́gbùsí ọláyẹmí ọ̀lásíkò ládàyégun olómi ẹrẹ́ dibi tí mo bá ìtàn bàbádé akọni tó ti sùn nínú ìrìnàjò gbàgbọ́ mọ̀ bínú ẹ̀gbọ́n wa láti lọ kọjá ṣé ẹ ráyè gbọ́ wa láàrin ago mẹ́rin kọjá ogún ìṣẹ́jú ọjọ́ sindi nobu ogun ṣetán ọ̀pọ̀ gba orí facebook ni a ti máa gbọ́ wa láti lọ kọjá ẹ ṣe wa lágbọ́ láyẹmí ọ̀lásíkò wọ́n ni friends like and share kò ní bàjẹ́ ọlẹ́ olúgbilé

ẹ̀sùn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rìnlá sọ́rí ẹ̀sùn mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọ́ lẹ̀ lọ́jọ́ sunday kan ọjọ́ ìsinmi ológo wọ́n ní kí bàbá ọ dáhùn ẹ̀sùn mẹ́rẹ̀ẹ̀rìnlá bàbá wu ẹ̀sùn lọ wọ́n wò kíní wọ́n wò kejì wọ́n wò kẹta wọ́n wò kẹrin wọ́n wò karùn-ún

0: Edgewa 14 can't charge. As a result, it was in a particular Sunday summoned by the elders to defend the charges pressed against him by some of the elders. Knowing that the plan of the elders that leveled the charge against him was to banish him from the church, he laughed.
1: Ọlọ́run ti ẹ ṣeun. Adá gbogbogbò padà sọ́dọ̀ rẹ̀. Tí ẹ ṣe pẹ́sùn tẹ́ ẹ fi kàn mí ni pé bóyá mo ti fipá bá kan lára àwọn ọmọ àjọ lájọṣe papọ̀ tàbí mo ti ẹ̀ ń gbìyànjú rẹ̀. Ọlọ́run ti ní kí kankan yan wà nínú ẹ̀sùn tẹ́ ẹ kọ. Àdúpẹ́ bí abárin àjòdé. Mo lè sì kán tí wọ́n fọ̀ fún yín.
0: Àwọn alàgbà nínú ìjọ Christ Apostolic Church ẹlẹ́yẹlé àwọn ẹran kò sí wàhálà bá bàbá ti lésì tó fún wa ọya gbéra àwọn ọ̀gbọ́dọ̀ rí ọ ní sàkà ní ìjọ wa mọ́ ìgbésẹ̀ tí ẹ gbẹ́hùn àwọn aláṣẹ ti ń bẹ lókè inú wọn ò dùn sí. Tètè mú ìpinnu àwọn alàgbàṣẹ láti gbé bàbá kú ò ní òjò ẹlẹ́yẹlé ẹ̀wọ̀n àmọ̀dé láwọn alàgbàṣe. Nígbà ní gbáwọn aláṣẹ ìjọ ọ̀gbọ́ àwọn àgbà sí wàhálà ni a bá ní àwọn alàgbà pátá ni a bá ṣe mítìn láàrin ara wọn ìdá mẹ́wàá tá a máa dá lóṣooṣù ẹ̀jẹ̀ aṣẹ́wélé ni a bá ṣẹ́wélé. Gbogbo ojúṣe wọn nípa ètò ẹ̀dáwó ni wọn ò bá ṣe mọ́. Ìyẹn ló mú káwọn aláṣẹ ìjọ ń gbára pé tó kò sí wàhálà kò sí ṣe kò ṣàìṣe wọ́n pe bàbá Gabriel Adedi ti òye lámì pé tó bò láṣẹ yẹn jọ̀rọ̀ ti ń bẹ ńlẹ̀ yìí. Wọ́n ní bàbá dá wọn lóhùn pé ẹ jẹ́ mọ́ ṣèyọdún ti yín. Olúwa ló fẹ́ rán wa sọwọ́ iwájú agbára tí wọn ò gbé láti lé wa kúrò náà jọ. Nínú àwọn alàgbà tí ń bẹ ní òjò ẹlẹ́yẹlé ńgbà náà orúkọ wọn ní máa jẹ́ ẹ̀dá dùnmóyè ó hàn gbangba sí ẹ̀dá dùnmóyè gbogbo ohun táwọn ohun jọ pátá rọ ní bẹ́ẹ̀. Ẹ̀dá dùnmóyè mọ̀ pé bàbá is innocent. Ẹ̀dá dùnmóyè bàbá ṣe tọkọ sọ́bọ̀ ọ̀ta lẹ́dá dùnmóyè tẹ̀lé wọn. Mo wí fún yín kó tó dìgbà náà lolúwa ti ń kọ́ sí bàbá láti lọ fi foundation jọ́lẹ̀ fóun. Ẹ̀dá dùnmóyè tí mò ń sọ ìhàn ní pàpà wàá jẹ bàbá àjọ nìkan lára àwọn ẹ̀ka àjọ tá a tọwọ́ bàbá Gabriel Adedi ti oyè lámì dálẹ̀ ìyẹn níjọ Christ Apostolic Church ti ń bẹ ládéyànjú nílùú Ìbàdàn ìjọ àkọ́kọ́ tá a tọwọ́ bàbá dálẹ̀ nù. Ọjọ́ ìsinmi ọjọ́ Sunday ni bàbá kú ò nínú ìjọ ẹlẹ́yẹlé òun àti mọ̀lẹ́bí rẹ̀ pátápátá. Wọ́n sì padà sílé wọn ilé tí wọ́n ń gbé ńgbà náà lórogún. Ìjọ fà á tí bàbá fi dá olúwa lóhùn nù pé tó kò síse kò ṣàìṣe ẹ̀já lọ ṣiṣẹ́ fọ́lúwa sálàgbàlẹ́yìn nínú ìjọ diakoni nìyí nínú ìjọ díkínẹ́ẹ̀sì nìyí nínú ìjọ sẹ́ẹ̀sì lára àwọn tí fi gbogbo ògbà wá ìṣubú ikọ̀ àti ìjọ ọlọ́run alàyè sẹ́ẹ̀sì ńbẹ̀ ṣe ẹ wà nínú ẹ̀mí. Àdúpẹ́ lọ́wọ́ Kristi ìrìn àjò ẹ̀mí lẹ̀tọ̀ lágẹ̀lú lẹ̀ ti ń gbọ́ ẹ jo nsa die nipa awon amuye ta ko le npa baba mo ti bo si chapter 5 page 83 mala yin na le ni iwe yi o gbogbo yin ko atiju ni mo recommend e fun egbiyanju ke ni lara awon ohun ta mo baba mo number 1 igbe aye wa mi mo ni he believes so strongly in holiness gbogbo awon tan sumo baba ni won le salaye ko se to sumo won ti o ni ipa ati pin ninu igbe aye wa mi mo baba koda gbogbo eko baba londa lori igba igbe aye a deeper relationship with God baba ife ntin paro layika re eh ironi baba je ni olorun ti won ki segbe sibe baba is a cheerful giver ha won ni ko sin ti baba Gabriel adedi ti oye lami o le fun yan opa won ranse olorun ni won le testify si baba wa ko so nipa won isele to se labe okuta won na invite baba wa sinu ijo awon lati wa sise iranse baba si wa won fe ma lo ni won mu change die sinu envelope as a show of gratitude ele yin pe ni honorarium ni isin honorarium nu jo e ja ke sara o won ni afile baba lo baba ni ah abe wa gba mi e gba mi o eti baba won fi gba baba mu we so wo de wo jade won ko check fu jo olorun alaye won fi le won lowo baba atun ma so fa won eyan ti ba wa sori oke ala se pe gbogbo oko ti baba nda nbe won ma jo ni an kore re oya bo na bo beun e lo wa su abi se a ma pada sodo yin lai lai gbo nje dani e lo wa su won ni baba ma fa won ni bi isun lala bi igba mi mejila igba mi 24 baba wa lata be okuta wa sori oke ala se pe baba fe na adua atawe egbon ti baba wa Michael ojo lowere so nipa ore won ngba ti baba oye lami so ngba tanjo wa ni pastor school oni baba feran awe baba le gba awe latago mesa ale mu gbadua o le da gbadua latago mesa ale dago mefa aro ki su be ni ki re baba feran oloto eyan o eni ti ma so to ti ki paro eh ta ba wa so nipa igbagbo ha igbagbo bila temi loluwa awon agbe kale ohun ti baba duro fun amuye ti gbogbo awon eyan le lara mo pe to iko atiriju olorun alaye opo awon eyan nuwe ti won ko yi ni won give various account gba se mo baba won wa bo si kan ibi kan lai aje gogo wo boya mo le ka awon die lara ijo ti atowo baba sagbe kale re won ka die o lara ijo won si so bi oyo oke ala se pe se bere gan seri ba ti so gbo oyun a senu dede sibi a le sota se mo ye page we yan sa with picture different picture baba atibiti alori ofi ati fi ara baba le se mo ye page yen the page of the book is around 381 pages e de kabe lo gbe lo won ta e n ba fe ra e le lori oke ala se pe nikire tabi gbogbo awon e ka ajo baba e le debe eh la nfani ati rira e le debe CAC ala se pe oke rorun ni lakisin nikire CAC alase pe aina baruwa yobo leko edara komo wambe ke ba mo josin CAC alase pe 7 and 9 alase pe street off Ohafia street ago okota ni Lagos state edebe ke ba mo josin ara ijo ta to baba ba dale ni CAC alase pe itele road ayeleru bus stop ayetoro nipinle ogun je mo gan ti mo se juwe ben sa CAC alase pe odongunyan Lagos state CAC alase pe gbagi ni badan awon ojo baba ti mo nkaun edebe e ba won josin CAC oke rorun alase pe apomu ara e ka ajo baba ni won ni ka gbe tan CAC alase pe progressive quarters apete nbadan CAC alase pe oke yanu Akeredolu Olambe onipinle Ogun ana Christ Apostolic Church alase pe Sawmill Ikorodu won ni ka gbe tan die na ni won ka die na ni won ka die na ni won ka die na ni won ka to ba di jo mejo won ma salaye bi ori oke alase pe bo se bere gan ama eyin na le lori ofe ati ra iwe yi le lori ofe lati ra iwe yi e da won e ka ajo tabi ke lo si ori oke Christ Apostle alase pe to wa ni kire e ri nbe lopo ku oyoku lopo ku oyoku eje sa dede gbagede loko laya mo pada bo irin ajo emi ona le to ita baba gun ita won si dun odo gan odo gan odo gan odo gan

0: I'm a coordinator in your Jemi Evangelical Mission Ministry. I don't know your fiat in your Jemi Ebu Maluri to Njomejo. So, when you have a fuwa, Musofuni, Baba Wakapi, money, I want to cross on your phone a dry cleaner. Money, one tea, bawan lotan, tea batty lotan, and fair one so to in a mape, good normally, and you gandly won't can you? Ṣugbọ ori ofe oka e ka wo mo na ni to Olorun bukun yin e get mo nso eh e ka wo mo na ni Olorun bukun yin awon ta ni lonu eh awon aso yen e ba wa lo e ba wa fo e wa wa Ghana must go opo Ghana must go to po nko wa ba se nfami ni jalapa e ba wa awon to tori irin ajo la fe lo a si gbodo a sa le da gbogbo e kakan da won lenu oko a pake nani e da kuturi olomo mbe yini e lori ofe ati bawa biwa sofisi wa la ma so lori sirisi e da ko e ba si ni tutun awon kan fa la awon kara ama wa kan wa lati mo mati wana won aso ankara tun opa mefa igba ta lanfani ati ka se mewa lo wa nbe 10 ne kono Ghana Mosco won ran ri beyin na ba lori ofe ru e le finance si wa e finance si wa adupe lo gbogbo yin o e finance si wa office wa lewa ko wa ni o wa ni first floor Vitaphone building opposite Akobo police station Lakobo ni Ibadan eyin te ba si fe fun alohun ko gbogbo nta fe ko lo ko ti pe sugbon baba ta Ibadan la ko lo ati lori ofe ati ri solar onina merin ati ri marun 85,000 ni won te yo kan mission work la fe lo se 85,000 naira ni won te yo kan ati ri marun bo lo nba bukun yin beyin na ba lori ofe re te fe fun wa ni 85,000 naira lati ra kan kun ita ati ni mewa la budget tele sugbon awon areti tolorun o se be ba lori ofe re fun wa bakan na fe gbe public address system ala nilo marun 150,000 ni won te yo kan bo lo nba missing yin ati ri meta bo lo nba missing yin te ngbo mi laaro te wa labi ohun mi te lori ofe lati fun wa be ba wa to ba hun bo je 20,000 lori ofe ye ba yo bo je 30,000 lori ofe re ba yo bo je 50,000 lori ofe ye fa ba yo bo je 10,000 lori ofe re ba yo bo je 5,000 ba ba ta ugbo e na jo na yo po didi dakun account number ministry wa na ni 01271220148 irin ajo emi evangelical and mission ministry irin ajo emi evangelical and mission ministry onani we ma bank ni o Wema Bank irin ajo emi evangelical and mission ministry account number ta lo ni 01271220148 Wema Bank edaku dore ba lori ofe re fun wa ninu mi o si dun bi abari ori ofe ati anu yen gba latodo yin Olorun ni eni ti o san gbogbo esun re gbogbo lagba Olorun gbogbo en ti e ba se na ni ayira yo san fun pada mission work ni an lo adupe lowo Olorun eje dupe lo gbogbo eyin omo Olorun te dide ni jejo nipa arakunrin kan ti egbohun re ti won je eje wo ko won mo ko si o brother Daniel lo ko won brother Daniel ni pe ni ja oju rina one ati wa si program wa ta ma nse ni every December one ati wa le kan ri won je akeko ilewe Federal College of Education SPED Loyo won wa lo office mi ni ose ta lo pari sugbon chama ke brother Daniel ni pe awon ti pari NC awon fe wole won ni pe ni ja oju won ri na mama to bi won na ana ni pe ni ja oju won ri na auntie won na awon na ni pe ni ja oju Marina. Hey. Hey, eh. Dupa lo gbogbo eyan omo Olorun o. Dupa lo gbogbo yin. Brother Daniel wa office mi. Mo ni won wa. Afun won laso. Koda nikan gbe bi guinea, guinea ni white guinea. Won gbe fun wa won ti ran. Mo gbe fun won Olorun. Tan ba ran nbe. Ka tun lori ofe ati fun mama na ka won na ran nbe. Mo wa ni ka case ko ma je pe ti lo ti won gbe fun. A je wa ko jo omo Olorun. Tori ise mo ngba ti won ori na kojo mo Olorun mo si gbagba ngbagbo pe omo Olorun na ni Olorun o tari si won lati ba won ran igba tan wa wa mo wa ni kan fun mi ni number landlord won aba pe landlord nta ba be nkan keke la pe ke si keke o mo fe ke gbohun landlord won ni o fe ko gbohun landlord won loyo won na fe wole fun degree won si wole fun degree yen pe lori ofe Olorun ni September yi gbogbo eto ni won lo ti to gbogbo ti an fi jam form gbogbo ti an gba patapata ni won lori ofe ati ko wa si office mi mu si fujuri certificate ti won gba won mu dani wa so office mi certificate ti won gba won mu dani wa ari gbogbo e lari mo fe ke gbohun landlord won ni o fe ke gbohun landlord won ni o tori keke la wa pe o oju bi a se loro lo o ni fe ke gbohun landlord won ni o mo wa dupe lo gbogbo eyan mo Olorun o ara eje un go bayi na eje un go bayi na so ni ta leko aha motiri fe ke gbohun landlord won ni o
1: hello sir
2: e ma pele sir o
1: akujo meta
2: o
1: yes sir
2: alagba kake mi lo ko mi o
1: alagba
2: akin yemi
1: e ku se sa
2: era sa
1: mudu pe sa
2: won leyin daji neta
1: bene sa
2: ara ko iwa kan be to gbali lowo yin
1: era sa o
2: e gbole sa
1: yes sa awon to gbali po sa won po sa
2: era ko yin bi lo bo tin
1: adebayo ma kan le na ni
2: tele
1: Nathaniel Adebayo
2: iloko ti sa
1: ben
2: aya alagbada ni e da e ba nsoro ile gbo won e ba ma soro
3: Daniel ni soro lati ye ngo ti mo ba ni
1: okay
2: aya sa te di get won
1: ben sa
2: won ni owo ile awon ti di ko da won le di kero awon bo si ti passage abi nkan
1: mi o sa de de se be o ti n to bi 4 years nsin to mo n ba won fara dana sin ipa rofun ni awon nkan kemi naa le se bi eniyan mo gbiyanju fun pupọ
2: emi wa ni oju agbe nila
1: oru owo tobi yan ara nisin won ti sanwo tobi yan ara to 60,000 ni per year
0: sẹ́yìn náà gbọ́ wọ́n ní wọ́n ìsanwó tọdún yìí rárá wọ́n ní 50,000 àbí 60,000 nìyẹn per year.
1: Ṣé ní ẹ̀pá rọ́pùn ní àwọn nǹkan kí mi náà lè ṣe bí ènìyàn mú gbìyànjú fún wọn púpọ̀.
2: Èlú wá ní ìlú jẹ́ gbé nílẹ̀.
1: Orí owó tọdún yìí rárá ní ìsìn wọn àti ìsanwó tọdún yìí rárá tó 60,000 nìyẹn per year. Mo bẹ̀ reduce ẹ̀ fáwọn gan ni àwọn ìyókù 70,000 ẹni tí mo gba 69 wà lọ́wọ́ ẹ̀ but mo sáré reduce ẹ̀ fáwọn last year mo n sanwó kankan upper last year I received just 15,000 ni mo ní consent nígbà tí wọ́n ní tó wà lọ́wọ́ àwọn nìyẹn pé táwọn bá rí àwọn títí dèsì mi ò rí anything mo bá wọn fa láti january náà ni ẹ̀ sanwó ẹ̀yìn náà rí pé mi ní yín yẹn torí condition wọn lẹ́dẹ̀ẹ́ ni mo rí mo ti gba àwọn kan sílé tán ní kí n fáwọn ní 6 months káwọn fi rówó tán jẹ́ bland báyìí náà tí wọ́n fi lu ọdún kan bí ọdún kan bọ̀ wọn fún mi lówó tán fi lọ ìgbà tí mo fẹ́ gbà wọn náà bí ọdún mẹ́rin sì mo sọ fún mi pé báwọn yẹn ti ṣe fún mi nígbà yẹn pé mi ní láìkẹ́ o sọ wọn máa sanwó aláwọn sanwó àgbà láti sanwó bẹ̀rẹ̀ yẹn so mo kàn fara dà fún wọn ni but due to condition wọn kò jẹ́ kí n lè fẹ́ ṣe lọ́ látara wọn.
3: Tọ́tù gbọ́dọ̀ lọ́dọ̀ dábì.
1: Ndo ọmọ kékeré náà mi náà sí èsì ní mi.
3: Ọmọ ọdún Christ Apostolic Church.
1: Bẹ́ẹ̀ni sá.
3: So ẹni ọdún aláàbọ̀ ti wọlé wọn sanwó pé ẹlẹ́ẹ̀kejì tí wọ́n débẹ̀ 115,060.
1: Ẹnu kò sí ọtí pé 16 gbà yẹn 15 ni mo ń gbà.
0: Bọ́ọ̀ alàgbà Daniel náà wà pẹ̀lú mi tọrọ ọjọ́ ti ń lọ. Ṣùgbọ́n gbogbo èèyàn ọmọ ọlọ́run lórí ọ̀fẹ́ àti fìṣọwọ́ sí wa ọ lọ bí 125,000 naira. Ẹ wá wò pé owó tá a ti sílẹ̀ gan-an mo wá lè tẹ́ aláwọn ọgbà 60,000 lọ́dún yìí o àwọn ò lè sọ́jú 50 lọ o gbogbo ọmọ ọlọ́run ni mo gbẹnu wọn sọ̀rọ̀ o wọ́n sì gbà àwa rí pé owó ti ń bẹ ńlẹ̀ gan-an lọ bí 135,000 naira ní gbèsè. Ìgbà wo lowó yẹn wà dí wọn ní November ọdún èwo tí wọn ní ajẹ́ ẹlẹ́gàn tí wọn àti ìsàn ìní ó di o alàgbà wa ó sì wọlé sílé ìwé padà ní September wọn sì níbi tá a wà yẹn súnmọ́ ní ọgbà ilé ìwé àwọn kí wàá la wàá lè ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tó a gbìyànjú a fi 85,000 naira a fi ṣọwọ́ sí láńlọ́ọ̀dù láńlọ́ọ̀dù la fi ṣọwọ́ sí dàrẹ́ẹ̀tì o kò fún kò lé wọn lọ́wọ́ láńlọ́ọ̀dù la fi ṣọwọ́ sí dàrẹ́ẹ̀tì mo fẹ́ kẹ́ ẹ tún gbọ́.
1: Hello sir. Yes sir, mo ní kí n receive court on sin mo ti rí 85,000 sir.
2: I said the 85,000.
1: Bẹ́ẹ̀ni sir.
2: Ẹni ọjọ́ yín ní 35,000 tẹ́lẹ̀.
1: Ṣé mo dúpẹ́?
2: Adẹ̀sánwó ti láti àwọn ti yẹ̀ yìí.
1: Bẹ́ẹ̀ni sir, ọlọ́run àwọn àbùkù lè ṣe yín sir.
0: Ṣé ẹ gbọ́? Àsẹ́ǹdì ẹ̀ sí wọn, àwa kó 40,000 cash a kò lè alàgbà Daniel lọ́wọ́ a kò lè wọ́n lọ́wọ́ okòwò tọdún yìí 50,000 naira àwa ò bí ká gbìyànjú ká bá wọn sanwó tọdún tí ọdún tí ó yí torí tí wọ́n wọlé skul ní September owó ilé tá a bá san gan ti tán ká bá san tọdún tí ó tẹ̀lé ká bá wo ohun tọ́lọ́run ó ṣe nù gbáyé wọn. Ìkẹta làgbà tó wá sọ fún mi làgbà Daniel wá sọ ni pé àwọn ti ta mattress àwọn nígbà tí ó ṣòwò ẹta mattress wọn náà ti tà á wọn náà ti tà á gbà tí ó ṣòwò wọn náà ti tà á bó lajọ fẹ ṣe wọn làwọn ò ní mattress kankan orí ilẹ̀lẹ̀ làwọn máa sùn so gbogbo èèyàn ọmọ ọlọ́run tẹ bá lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi tó ló tún délẹ̀ yìí o yìí kí tọ́lọ́run bá fún yín lórí ọ̀fẹ́ àtàgbára lórí ọ̀fẹ́ àtàgbára ẹjẹ mọ́ni mísíkì eléyìí káàmú àmúra àti kò yẹ yín tọ́lọ́run bá fún yín lórí ọ̀fẹ́ àtàgbára.

balore jo pote palore si onani 0032 95 41 91.

0: àṣẹmu bẹ́ẹ̀ ẹ̀rí sì bẹ̀rẹ̀ sí farahàn bẹ́ẹ̀ bá rí àmì ńlá kan tó
1: ẹ̀rẹ̀
0: tó tóbi ṣe ni
1: o. Hallelujah.
0: Hallelujah.
1: Praise the Lord.
0: Hallelujah. A ti kó dé ọ̀kọ́ òjọ̀ kan àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa Nàìjíríà. Wọ́n mà tó ṣe bẹ́ẹ̀ wọ́n tẹ́ fádà ara o.
1: Àbí
0: ìwé ìròyìn Daily Post.
1: The Nation.
0: Ó ń bẹ níwájú tèmi. Àjọ akóròyìnjọ ilẹ̀ wa Nàìjíríà náà tún wádìí.
1: Ẹyọ.
0: Punch ògbẹ́yìn. Muritri Ebun. Ọ̀kọ́ òjọ̀ kan àwọn ìròyìn ní tawọ́ tasẹ̀.
1: Àbí
0: níwájú ti àníyàn yìí tó ń ṣe kàmíkàmí.
1: Kàmí o.
0: Kàmí fún ayé gbọ́. Iṣẹ́ ò là wá ń ṣe táwa ò ní ká.
1: Àbí iṣẹ́ tá a fi rán
0: gún. Nítorí pé tá a fi rán gún ni kò jẹ bọ́.
1: À ń tá a fi rán àkàlàmọ̀gbù.
0: Èyí kò gbẹ bọ̀dọ́run.
1: Ní ọ̀bá ẹjọ́. Ṣùgbọ́n
0: tiwa a ò lóko a lódò. Káka ìròyìn gan sí ti ọmọ Nàìjíríà.
1: Káìkáì.
0: Kámọ̀ ìyọ̀kí ti yín ó di sáwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀.
1: Ẹyọ.
0: Lágbègbè wa yíká àgbáyé la fi ń kà á ṣáájú gbogbo Tèmítayọ̀ Oyèládùn ààbò ọ̀rọ̀ ló kọ mi. Ẹ jẹ́ àpégbọ́n ká má bàa pégbọ̀n jìnnìjìnnì bí ẹni ojú rámú. Ààbò ọ̀rọ̀ tó fọ́n wọn lóàbí tó bá dénú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnù àtẹ̀yìn àtẹ̀mí àní fà kankan jẹ kó o sì ní jẹ́ bẹ́ẹ̀.
1: Àmì.
0: Kò ní talé wa.
1: Ǹjẹ́ lórúkọ Ọlọ́run ọba.
0: Gbọ́dọ̀
1: adúpẹ́ pé agbó òyìnbó. Àbí ok good morning sir. Good morning ma. You are welcome to.
0: Ọpa ìgbàgbọ́ ọjọ́.
1: Àbí àdúpẹ́ ǹjẹ́ lórúkọ Ọlọ́run ọba tó ni dédé ọba ṣe yóò wù ú èémí mú àwọn wòlíì pa orí pẹpẹ. Ọba dàgbà mọ́ pàrọ̀ oyè ọba pọ̀ kọjá rírí tán. Ọba ìbẹ̀rẹ̀ tí mọ òpin ọba òpin tí mọ̀ bẹ̀rẹ̀ ògbẹ́ àárín mọ iwájú àtẹ̀yìn ọba tó ni dédé. Ńlá ṣe ń kìí pé àtúnkù àmójúba ara wa lẹ́ẹ̀kan sí òní ti ṣe ọjọ́ ìsinmi ọjọ́ kọkàndínní ogún oṣù keje ọdún 2027. Oṣù keje yìí ti ṣe July kò ní jùwá sígbó kò ní jùwá sọ́ọ̀fìn bẹ́ẹ̀ kò ní jùwá sínú ìjàmbá ayé àti tọ̀run àmì àtàmì. Ṣáájú ohun gbogbo àkànjí ìkọyín rèé ẹ̀yinjú Olódùmarè tí ò ṣe é fi gígún Okon Joseph àjò ọkọ̀ bí ẹni tí ń fẹ́ná lóko tẹ́mi ń jẹ́ o ẹ̀tún káàbọ̀ sí gbàgede gúdúgbẹ́ ìròyìn aláàgo méje sí mẹ́jọ bẹ́ẹ̀ tí ń láǹfààní àti mọ́ gbọ́ wa òun náà lẹ́ni orí ọ̀fẹ́ láti gbójú ayọ̀ kẹ́ fi wòran re ìkànnì lágelú 96.7 FM òkè gájò kìíní ẹ̀tẹ́ gbìnrà ẹlẹ́kùn ẹ̀ síbẹ̀ ẹ pín kó kárí ilé kó kárí oko àjọ jẹ́ odò bẹ́nìkan ò bá ní o bẹ́ẹ̀ sì rèé àjọ gbọ́ odò bẹ́nìkan ò bá gbọ́.
0: Alright, ẹ já bẹ̀rẹ̀ sí fún láwọn àkórí ìròyìn tó wádìí fún tòní àkọ́mọ́ ẹ̀ tó ń bẹ níwájú tèmi fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó dinú ìwé ìròyìn Daily Post.
1: Ǹṣó ń bẹ̀.
0: Ibẹ̀ ni mo ti mú ìròyìn tó ń ṣàfòmọ́ ọ̀rọ̀ dímọ̀ wípé alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ADC ẹgbẹ́ ọlọ́wọ́ bọwọ́ David Mark tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ADC bákan náà Rauf Aregbesola gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí
1: bẹ́ẹ̀
0: o ni àtúrí ẹnìkan tó jẹ́ ìkàn olóyè nínú ẹgbẹ́ òṣèlú náà ìyẹn torúkọ rẹ̀ jẹ́ John Aregbesola lánàá wọ́n ti ṣe àbẹ̀wò ìyẹn sí Rotimi Amechi pàápàá jùlọ ẹni tí wọ́n pe yóò jẹ́ igbákejì rẹ̀ gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ kankọ́lọ̀ kan ṣàánú ni nígbà tá a bá rójú agba mi ẹ̀dọ̀ kí ìròyìn fútó níbẹ̀ láti jayé tán.
1: Ok ní Kẹ́hìndé ìròyìn ọ̀hún lọ́wọ́ àfikún pé Màlámí àtàwọn míì ọ̀rọ̀ náà ṣe àbẹ̀wò ṣe Amechi lẹ́yìn tí Peter Obi tóun náà ti ṣe àbẹ̀wò tiẹ̀ àmọ́ ibi tẹ́mi ọ̀ lọ rèé wọ́n ní ẹgbẹ́ òṣèlú LP ìyún Labour Party àti ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ọ̀fọ̀ ọmọ fìrù nágbà láàrin wọn tó jẹ́ pé kinní ọ̀hún lọ fọná sójú nígbà tí wọ́n nájà ìbára ẹni wí àti ìbáwí tó fi mọ́ ìjà láàrin ara wọn ń bo ló ti ṣẹlẹ̀ ẹ láǹfààní àti gbọ́ gẹ́gẹ́ bó ti ṣe di ẹ̀dọ̀kí fún tààrọ̀ tì ní.
0: Ó dá ẹ jẹ́ kémi náà ó tún mú mi ìkòyí pàápàá olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ẹgbẹ́ ọlọ́wọ́ bọ́wọ́ ní ìpínlẹ̀ Kebbi Abubakar Malami òun ló ti fọ́kọ mú Zazzaki.

0: ọmọ rẹ̀ pọ̀ lójú tó. Jésù wá wọ́n fẹ́ já ọgbà lọ́jọ́ Friday 31st July 2026 látàgọ́ mẹ́jọ òwúrọ̀ di aago mẹ́rin ìdájí ọjọ́ kejì níbi tí ọlọ́run ti máa lọ fún ọpẹ́ wù mí Jésù yìí já. Prophet Peter Oluwabioye Pastor J. Ebankole àwọn olórí ẹ̀mí Fẹ́mi Sásìn Alárí Ewúrà ọmọ Tọ́lá Ogoluwa Voice Ọláyà Divine Harmony pẹ̀lú CAC Ogunrẹ́ Choir Pastor S. Folarinle CAC President Nigeria Novice Pastor Ake pẹ̀lú Peters Adékunlé wọ́n máa ṣúre lórúkọ Jésù. Gbogbo ẹ̀rí CAC Ogunrẹ́ Prayer City ó wà ní omi ẹ̀dì o onígbàgbọ́ àbá ọ̀kẹ́ junction Abẹ́kúta Express Sùrù Ìbàdàn gbogbo ẹni bá fara hàn kọ́tà iná máa sọ testimony.
1: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
2: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí ìsàlẹ̀nu dídùn tó lágbára ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ìlera rẹ ẹ̀tọ́ rẹ ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alberta Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
3: Àjọ ni tèmi o, àjọ pẹ̀lẹ́.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tóní kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: ẹ káàbọ̀ padà ẹ̀dọ̀ kí ìròyìn gbéra tán ọyẹ ẹjẹ́ mú lápá àtọ̀dọ̀ mi ń bí wọ́n ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC òun náà ni wọ́n ti bẹ gègé lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì kọ̀wé sí gómìnà Alex Otti ti ìpínlẹ̀ Abia lélẹ́yìí tí wọ́n fi ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì ń sọ fún un wípé àsìkò ti tó láti jẹ́ kí ìgbáyé gbádùn kí àti ìgbé ayé kó rọ́ kẹ̀kẹ́ kí ó dasọ́sọ́ fún àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún àtàwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nínú lẹ́tà eléyìí tí wọ́n kọ òun ni ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti fi ọ̀rọ̀ léde o pé àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún òun náà lọ jẹ́ pé owó tí wọ́n ń gbà lọ́gbọ̀n lẹ̀ tọ́jẹ́ pé kinní ọ̀hún wọn ṣe ní àrọ́kún epo òyìnbó fún wọn eléyìí tó túmọ̀ sí wípé owó tí wọ́n ń gbà ló dín sí àṣẹ eléyìí tí wọ́n ti gbé kalẹ̀ pé òṣìṣẹ́ tó kéré jù ó gbọ́dọ̀ gba ẹgbẹ̀rún lọ́nà 70,000 ìyẹn N70,000 gẹ́gẹ́ bí owó oṣù wọ́n lo owó èyí tí gómìnà ọ̀hún tó ń san òun ló kéré sí owó ọ̀hún nínú ìwé èyí tí wọ́n kọ tó sì ní ìbuwọ́lù ẹni tó kọ rẹ̀ ń jẹ́ Uche Agboru ẹni tí ṣe akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Abia níbẹ̀ ló ti rọ gómìnà láti wá wọ̀rọ̀kọ̀ fi sàdá lórí àwọn owó ìfẹ̀yìntì èyí tí wọ́n kọ̀ tí wọ́n san fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì kódà ó tún tẹ̀ wájú láti bu ẹnu àtẹ́ lu bí kinní ọ̀hún ṣe ń fà ńlẹ̀ àyùn àlékún owó àjẹmọ́nú tá a mọ̀ sí allowance increase eléyìí tí wọ́n ti ṣèlérí fún àwọn agùnbánirọ̀ ìyún National Youth Service Corps NYSC wípé ẹnikẹ́ni eléyìí tó bá jẹ́ agùnbánirọ̀ tí sì ń ṣe ìrúlù ní ìpínlẹ̀ náà wípé wọ́n gbọ́wọ́ sí àwo kinní ọ̀hún tó jẹ́ pé kinní tiẹ̀ yóò tún gọbọi sí wọ́n ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà lọ́tẹ̀ wájú fi ọ̀rọ̀ léde o wípé pé kinní ọ̀hún òun náà ló bu omi tútù sáwọn lọ́kàn tó sì jẹ́ n tó dun àwọn bí ìgbà téèyàn bá fìgbọ̀n ọ́ tó fi sọ ògiri wọ́n ní bí ìgbà téèyàn mọ̀ọ́mọ̀ jáàyàn nítàn mọ̀ òun náà ni kinní ọ̀hún tó jẹ́ pé nígbàgede ìta gbangba ńlẹ̀ ti kéde ọ̀rọ̀ síta tẹ́ ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìlérí àmọ́ tó jẹ́ pé lẹ́yìn ọdún kan lé ìṣàkóso yín kò ṣe nǹkan kan láti gbọ́wọ́ sọ́bẹ̀ kinní ọ̀hún pé síbẹ̀síbẹ̀ àwọn tí wọ́n sì rúùlù ni wọ́n sì ń gbẹ ẹgbẹ̀rún lọ́nà 50,000 náírà pé èyí a ti á rí tó jẹ́ pé ìta gbangba ńlẹ̀ ti wá fọ́nu fọ́tafọ́ta tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní fẹnu yẹran ọbẹ̀ ńgbẹ́ débi kẹ́ ẹ fi sójú ṣe ẹ lè ṣe é wọ́n ní nígbà tó náà ọmọ fèsì sí ìwé àjákọ èyí tí ẹgbẹ́ òṣèlú APC tọkọ sí wọn wọ́n ní ẹni tí í ṣe adarí fún ẹgbẹ́ òṣèlú Labour Party LOP ní ìpínlẹ̀ Abia wọ́n ní òun náà lọ fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ wípé kí ló dé èyí àti rí ń ta ní kòkò bó yín ọ bọ̀ pé ẹ bọ̀ ẹlẹ́lẹ́bọ igba abẹ́rẹ́ nú òkun ẹ bẹ̀rẹ̀ sí ní fọ́nu fátáfátá lórí ń tẹ́ mọ̀ wípé ẹ̀sùn yìí ìrọ́gbu òun náà ni ẹ bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn onírọ́ ẹ fi ń kan ìṣàkóso ti gómìnà Otti eléyìí tẹ́ mọ̀ wípé kò kọyán ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ ọ̀hún kò kọyán rẹ̀ kéré wọ́n ní ẹni tí í ṣe akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú LP ní ìpínlẹ̀ náà ìró egbù emenike ó tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta o wípé àwọn ọjọ́ àwọn àsìkò àwọn ọdún tí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n máa ṣubú sàdédé ṣubú gbọ̀n bá wà lórí ìlà níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò pé àwọn fẹ́ ṣe àyẹ̀wò kó tó di pé wọ́n mọ gbowó ìfẹ̀yìntì wọn ní ìpínlẹ̀ ọ̀hún ní àsìkò náà ó ti re kọjá mẹ́bí àsìkò gómìnà Otti òun náà ni àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì wọn ọbẹ̀ sí ní mọ́ tò àtògbémúlémú tó jẹ́ pé ń bí wọ́n bá ti ń tò náà wọ́n ó ti ṣubú lulẹ̀ látàrí ipò ẹgẹrẹmìtì tí ara wọn wà wípé wọ́n ti lu ọ̀pọ̀lọpọ̀ wákàtí àtọjọ́ lórí ìlà pe lasiko sakoso ti oti o na ni kini on lo di afeyin tegun alare to fi so pe gomina lat gomina oti yun alex oti lati gba to ti gba apere isakoso o na ni oti mu ki igbe aye ko ma ta sansan fun awon osise feyinti ati awon osise ijoba o te waju yojo oro sita wi pe eleyi to ni se pelu ti ajo NYSC agunbaniro papa julo lori ileri ajemonu oloso osu ti gomina to se leri fun won wi pe kini ohun o kan fa nle die pe awon o ti igbe igbese le lori o ki se pe awon igbe igbese bi o se wi pe kini ohun o ni awon nkan kan atawon nkan kan ti isakoso ti gomina alex oti ti n to papo se be mo wi pe motan se n lo loyo o ni awon lana ta gbodo tele ko to di wi pe kini ohun yo ge won ni awon lana na o na la won si n tele lowo yi to si je pe laipe jojo laipe yi kini ohun yo pada so dido fun won mu e wa ti tori awon lana teyin na mo wi pe bi se mo ri gangan nu e wa bere sini wa duro lori ilana na e fi wa yo ebu si awon lara pe nti oda o na ni igbese ti egbe oselu APC ti won gbe yi be egbe oselu Labour Party ati egbe oselu APC o na ni won na oja gbolohun oro laarin ara won ni ipinle Abia
1: o da wo eje kemi o wa sinu egbe oselu ADC egbe olowo bowo latukete dele oke ati sale join together alaga apapo egbe oselu ADC African Democratic Congress David Mark akowe apapo won Rauf Aregbesola ati ikakanu egbe oselu na John Aregbesola lanode yi won se abewo fun igba keji are won oludije fun ipo are won Rotimi Amechi awon adari oselu na won se abewo si Amechi nile gbe lati kedun lori ipapo da iya re iye dim is in Mary Odua gege boye fidi oro mule bi pe ni bi abero hun o na ni won ti farakin ati won to so awon oro kan nibe ori ipakuda yaye ati tojo mo oselu ewe n to je amufin agba yen le wa Nigeria tele to tun wa je minister fitun dajo iye Abubakar Malami San ran sabewo si Amechi iye lati lo ri ki fun ipakuda iya re le to dagbere faye be ino gba dura fun mo le bi pe kiledumare ko roti won to ntenu eni olurije fun ipo gomina inu egbe oselu ADC bakan na pele Adamawa senator Aishatu Dairu Binani ati oko re ojogbon Ahmed Madibu oni won se abewo iye si gomina ipinle Rivers tele ohun lati ba kedun lori ipakuda iya re le to do logbe ogbogba inu egbe oselu ADC ni ipinle Oyo egbe oselu na ni won ti ke gbajare bayi lori wi pe nise na ni won yo awon patako ipolongo obo ti oludije fun ipo gomina won ni ipinle Oyo ile ise eto royin fun oludije fun ipo gomina labe egbe oselu ADC egbe lowo bo won ipinle Oyo Oloye Adegboyega Tavik Adegoke FC won ni won fi esun kan ijoba ipinle Oyo pe lona ti o ba ofin won fi yo awon patako ipolongo ibo ile ti an ri papa julo ti nbe ni ikorita idi ape nbadan ti sululu ipinle Oyo inu atijade ti won fi ta nibe ni office eto yin oluje fun epo gomina ADC Adegoke lana oju aba meta ti nsafomo wi pe ijoba ipinle Oyo ni won yo patako ipolongo ti Adegoke ile eto e pe awon oluje fun epo are ti won ADC Alhaji Atiku Abubakar Mbembe won wa ji ore pada pelu ti gomina Seyi Makinde to nje oludije fun ipo are lebe labe egbe oselu APM egbe elege ati oludije fun ipo gomina labe APM bakana ogbele Bimbo Adekanbi to nti oludije fun ilegun asofin ti ipinle Oyo labe APM bakana ile ise to ni Oloye Adegboyega Adegoke wa wi pe se ri patako opolongo ati nlo fojo pipe laisi je awon ajo ta won gba patako ohun lowo won lowo pe pe be la won oje ijoba ipinle Oyo lowo ile ise to ni wa tudun mo alaye won wi pe se ri gomina Makinde mo yo patako opolongo nitori awon Atiku Abubakar ti nbe nbe won ni baba gbagbe wi pe ni osu kini odun yi oni gomina makede na ti pe ohun odibo ohun odije dupo are ni odun 2027 won pe eru ni mbango ti rewi patako polongo awuran ati kugbagada nbe won wa pe ko mo mi kan pe o ma keka ki soju ile se eto royin oloya degun iga wa pe ah o ya won lenu ban leja fu pe gomina makede abi joba pe o le gberu igbese ti won gbe nitori pe patako polongo yi won ati sanwo re ipe ti ore o si jotan ni ogojo osu kejo ọ̀rọ̀ ti àwọnú rẹ̀ yìí wọ́n pe bí wọ́n se lọ rẹ̀ yọ yìí kò bá òfin mu pé ìpín nítorí pé oṣù kẹfà gan pé kò tiẹ̀ tí ìparí gan eléyìí tí wọ́n pe wọ́n ti lọ rẹ̀ yìí yọ pé kíní ọ̀hún ti lò tó oṣù kan táwọn ti gbé bẹ̀ rí oṣù kẹfà oṣù kejì la sì wà yìí bẹ́ẹ̀ ni wọ́n ṣàfòmọ́ ọ̀rọ̀ di mímọ́ wípé owó táwọn san fún iléeṣẹ́ ọ̀hún oṣù mẹ́ta ni ogúnjọ́ oṣù karùn-ún di ogúnjọ́ oṣù kẹjọ ni kó tó di pé owó rẹ̀ ó jò tán bẹ́ẹ̀ oni mo wipe ki gomina makinde ko ma gbara di o ipe lati wo yaja ninu eto odibo ti nbo yi e pelu oludije fun ipo are ti won iye atiku abaka ati oludije fun ipo gomina oluye adego iga adego ke nitori pe mo wipe dedun lo soso awon si ri pe egbe oselu elege apm ofo ijele npele oyo
2: ẹni tí ó pẹ̀dà àjàmùkú ni ó sọ pé mo rí nǹkan fì mí àfojúsùn èrè tí ọ̀tún ní balẹ̀ sí ìpínlẹ̀ ọ̀yọ́ aṣíwájú bọ́lá tinubu ti bu ọlù jíráàlù kan lé ìgbọ̀nwọ́ mẹ́tàlélógójì táwọn iṣẹ́ àtúnṣe àwọn òpópónà ńláńlá mẹ́jọ nípínlẹ̀ ọ̀yọ́ ojú ọ̀nà ìlọrin sí òpómọ̀ṣọ́ 3.16 billion sísọ ojú ọ̀nà ìjàyè tó lọ sí ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ tó gba ìlọrin lọ sí akínmọ̀rin oníbejì 1.243 billion ojú ọ̀nà ìsẹ́yìn èrúwà ojú ọ̀nà ìgbẹ́tì tó so ìpínlẹ̀ ọ̀yọ́ mọ́ ìpínlẹ̀ kwara 1.325 billion ojú ọ̀nà ògbómọ̀ṣọ́ oko ilúpù tó so ọ̀yọ́ àti ọ̀sun pọ̀ 600 billion 300 km ìdí àràbà ayédèolódó 1.82 billion ojú ọ̀nà ìgbẹ́tì sanwó-oró kìṣì 1.84 billion ojú ọ̀nà bádékù ìjàyè 13.5 billion bákan náà ààrẹ tún buwọ́lu 1,000,000 àti okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún fún ètò ẹ̀yáwó kàwé fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ̀nsì àti ìmọ̀ ẹ̀rọ bámidélé olúmilúà tó wà ní ìkẹ́rẹ́ èkìtì èròǹgbà ìrètí ọ̀tún ṣe sórere bọ́gàjì wọlé arísekọlá alákòóso àti olùdarí fún ìkéde ilé-sílé fún ọ̀rọ̀ ìròyìn àtàwọn tó kara ìlú ló ń kéde
3: ní West Midlands Open University àwọn kí ẹ̀kọ́ wà láròwọ́tò kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí ló ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama tàbí olẹ́ndì NCE HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Ìbàdàn àwà ní White House Adéwìnmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímú ṣe.

0: darí gbà kí mọ̀ ṣe pé a mọ̀ ṣe àwa bá wo a mọ̀ ṣe rárá o a màdúrà gbà a mọ̀ bá ṣe lè yàn ọ́ a mọ̀ bá ṣe lè kó bẹ́rẹ́ fún a mọ̀ bá ṣe lè ṣe eye service ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó wù ọ́ nínú àánú rẹ o tún fi orí ọ̀fẹ́ gbà wá títí wo òní a jí fúnra wa wọn ò fẹ́ gbá fún wa lóúnjẹ wọn ò fi pankẹ́rẹ́ jí wa pé ó yáyáyá dìde náà fúnra wa la jí aláàmù ló jí ọ dé play ìwọ lọ gbé sí cemetery bó bá yá bó bá dún ó rí àwọn èèyàn tí ó mọ dìde ńbẹ kò ṣeé ṣe orí ọ̀fẹ́ la sì rí gbà o ọlọ́run o a bẹ̀ ọ́ láàárọ̀ yìí ọwọ́ àánú rẹ ọwọ́ orí ọ̀fẹ́ rẹ kàǹtìkàǹtì má ka kúrò lórí ayé wa o bó o ṣe ń bá wa ṣe yìí ń dùn mọ́ wa nù inú wa sì ń dùn sí máa bá wa ṣe bẹ́ẹ̀ máa bá wa ṣe lọ orí ọ̀fẹ́ tó fún wa yìí a mọ rírì rẹ̀ àánú ta rí gbà a mọ̀ ọ́ bàbá gba ọpẹ́ wa o má wàá dà sí wa láyà mọ́ sọ pé ò ṣe mọ́ pẹ̀lú wa torí ẹ̀ la ṣe ń sọ pé mélòó lára wa síbẹ̀síbẹ̀ àsọpọ̀ dára sí wa ẹ mọ̀ dára ọlọ́run wa a dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ àti gbọ́ wa láàárọ̀ yìí a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò kẹ̀nà ń pé bí tá a wà yìí ilé funfun bá la wà ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àfi kábíyèsí ọba adébáyò àkàndé ibẹ̀ la wà yìí o níbi tá a ti ń dábí ẹnu tá a ń rọ̀ bí òwe àwa náà ni ọ̀ọ́nì fẹ́ lòmíì ṣe wá àsọpọ̀ ẹ̀ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ ètò yìí àdúpẹ́ lọ́wọ́ yín àsọpọ̀ ẹ̀ ṣe ẹ̀yin olólùfẹ́ tèmi náà mo dúpẹ́ lọ́wọ́ yín o mo sọpọ̀ ẹ̀ ṣe torí àwọn èèyàn kan wà ṣé mọ́tàn yìí oh my god mi ò lè mọ́ dúpẹ́ lọ́wọ́ wọn torí pé ẹ wò ó kì í ṣe à ń tọrọ ìtọrọ kọ́ ẹ bù mí kọ́ àwọn eléyìí wọ́n dúró tán tẹ́ ẹ bá ń gbọ́ wọ́n dúró gidigba wọ́n fara ti nǹkan kan àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ lè ṣe kẹ́ ẹ má kàn sí wa àsọpọ̀ ẹ̀ ṣe àmọ́ rírì yín o òkóònù ń gbò báyà ọ́ mọ̀ gbọ́ngbọ́n náà wọ́n ṣe jọ́ ọ̀kadà rẹ lọ́jọ́ òní wọ́n jí ọ̀kadà rẹ lọ́jà ogun ni o lọ fi ra ogun isi injanasi 20 ni o lọ fi ra ọ̀kadà 20 ni o lọ fi ra àmọ́ rírì yín o àsọpọ̀ ẹ̀ ṣe ó ní brandy wọn lówó rà òkóònù ni injanasi bí mo wà yìí ni a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àmọ́ rírì yín ẹ̀ ṣe àwọn olóore ẹ káàbọ̀ padà sí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin òjìká tí kì í já aṣọ kó yẹ àdúpẹ́ lọ́wọ́ yìí kí n tó kí yín bàbá mi bàbá táìwò àbíòye láti ìlú ìlọra wọn ti rìtáyà ẹnìkan tó wà lọ hack àkáǹtì wọn ńgbà hack àkáǹtì wọn ìyẹn bá sọ pé òun há síbì kan o yóò send message sí mi ka òun máa nídìí 300 kan oh my god ó wá fi account number ó pè sí dáúdù àbí nǹkan nìyí ó gbé kabẹ̀ mo fẹ́sì àwọn ó send padà sí first thing tomorrow morning mọ́wulẹ̀ send ẹ̀ ibẹ̀ ni ó máa gbé mọ́wọ́ oríṣiríṣi àwọn nǹkan nìyẹn máa bá pàdé láyé yìí bàbá wọ́n ti ẹ̀tún ti sọ fún mi pé wọ́n hack àkáǹtì àwọn ni àwọn sì ti gbá padà ẹ̀kárẹ̀ ìwọ inú àkáǹtì alákáǹtì ni o mọ̀ wọ̀ ṣé rí ọ̀nà nífẹ̀ẹ́ èèyàn kò fẹ́ràn èèyàn tí wọ́n bá hack àkáǹtì ẹni yẹn tó bá sọ pé lágbájá òun nídìíye báyìí kọ́kọ́ béèrè náà kọ́kọ́ pé ń tọ̀hún tàbẹ́ni tó bá súnmọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ tó o bá ti lè gbọ́ tí wọ́n bá ṣe tí wọ́n náà sáré àwọn èèyàn wá fi àkáǹtì bá àwọn báǹkì kanrinkanrin àwọn èèyàn fi lẹ̀ bí kò fi opay lẹ̀ bí kò fi palmpay lẹ̀ bí kò fi money point àwọn báǹkì ni wọ́n máa ń fi lẹ̀ tó ti mọ̀ pé káyọ̀ tó trace àwọn ọ̀nà máa jìn mọ́ kò sọ wọ́ mo kọ̀ọ̀kan síbẹ̀ mo dìde play mo kọ́ sí padà mo dìde play oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà ẹkan kan lo pe mi jọjọ ni ni eyin okonu eh pẹpẹse o eh honorable ohun ohun se fe ohun awon wa meeting bayi la wa ni pe ka won pe mi ka won bere nti mu fe se boss le ma fe fun ministry yin emi la fi gbogbo yun gbe emi e o emi lo fi gbogbo oru eleyun gbe dey play eni oloju kokoro ni won ma ngba eh de gba ko sin to le se abo ibi e pe amo mi mo send card si si oni sin oto si leni ti mo fe send re si takun tori olohun bo ba ti ri bayi ke ba send re pada amo mi ha sori re o ba na ah ba ba e wo e je ngbe fun baba baba fe gbadura fun yin ah ah Solaro, are Solaro. Baba e ko si won lowo. Olorun ti en. Ki se pe Olorun, baba so pe ngba won ba gba okan le tan daada. Eyin gbogbo eni ba ti fe ran iran, won gba okan le daada. Ngba yin ba ti wa ko e ba pe number o, e ni ri pe won. E ja kilo kan fokojo awa o. Kilo fun o, un to ba ni je ko te Olorun. E dakun, o ta cash e. O ta o. Eni kan wa pe on ni a e ti je cash e o lo ba fosoke e be lo wo e pe so ta se computer mo se mi seki to mo ngbo n a pe number wo to ta mo ro pe so lo je pe awon esi oro ta mo fura wa bi ko se so la fefe se iru oke iru ori oke wo lo lo daddy sadura fun o dey play igbagbo lo fi gbe dey play iwo o ta o ta tete o eni ko ba pe o lo je 500,000 dinu ai ri ah o ti da o ba to muri jade wo o lo oju kokoro si to ba ki yo o ri film nbe o ri film nbe e ja ki gbogbo awon eyan wa e ja se won pele eh kun fun mi normal gbogbo igba gbogbo igba gbogbo e se adupe lowo yin eh kun fun mi normal aya ola aya ola aya to di bodun ni aya ola ni e arin gberegbere bi eni te gberundu e bi okukudu ola ni se be odan jere kun fun mi normal e se o awon riri yin adupe lowo yin oju ni ti yin abela yali yali ani mo ba ri abela yali yin so fun okonu do ba wa nu living room re o wo television lowo ni bo se lowo aso sport ni afi ti ba sin sare lo ku lo ba ko wonu hotel yin lo gba ball mo ni ah muni eleyi na tun fe gba mi eleyi na tun fe gba mi abe wa wa gba mi nitori olodum ibo mo wa tu jasi olodum bo mo ibo bo tu wa jasi baye eledumare wa na onaija ni afi suru sa olodum asa nu gbogbo wa o o lede nigeria yo gbagboro tun baba mi kunle daguduro e se e je ki mama mi ya with god ya ase kiki oro oro kiki ase won se birthday won ninu osu July iye ni odo Thursday odo bu mama igba odun ojo kan ni yo je la se late marriage e ni subu lai lai debi te subu daanu ko sin to jo isubu nu oro yin laye laye eh Christy yo mu ideli ologo ologo te sare kita kita a ni ri esu kankan legbe ati lawujo ati lawujo eleyi ti yo gba sonu lọwọ yin e ku itoju baba mo appreciate yin e ku itoju baba o oju ni ti yin o e mo lo dada e mo bo dada ijo olorun ni daru e ku dojinu e ku dojinu tori ise iranse o gba suru keyan ti ayayadi o ba ni suru ha awon mo ojo orisirisi awon eyan ni benbe elomi ba wuwa ba o fe le so fọlọrun pe olorun ki lo si n dekele imo ise ni aye eleyi o ba gbogbo aye je ti o si ti o ti o si je pe bi omo olorun le mo wo ti si se po omo esu pon bele ni sugbon sibe si bi olorun fun yin ni suru suru to olorun fun yin e ko ni gba lowo yin mo appreciate yin mama eh olorun tori won ni fe wa gan bi baba se ni fe wa be na ni mo na oju ni ti yin ni danu baba mi eh kabesi adeori okin adeyemo eh gbogbo mo so kingdom mo keyin na eku gbogbo gba kabiru da laruru ese o oloyenu alajirun eh eyan dada ni to ma tin de Nigeria won pe wa ma zo ti dohun na won tun pe wa akin e se pupo oju ohun ti yin o lagbara Olorun e mo lori e mo bore o e je Sola Rewo o so fun mi bi pe ohun fe ni nkan ti ohun fe ta Olorun mo appreciate e Sola Rewo ta jo wa nbi bayi lataro se o like lati fi kini dudukun abi bo se wa ilo se like eh bo se wa ilo se like official titi la ya kisola no no nuko temi se ri awon ti mo ko rora nbi ti mo wa yi we christi aba mi duro ti yin a duro ti yin dada e se mo pada bo
1: on lagini wa fa 96.7
2: Etin yin melo gbogbo eyan pinle Oyo White Stone Souvenir lo ran mi sin yin lori gbogbo eyan to tin lukan wo lu Ibadan te ni nkan re se te sin nilo souvenir lori serisi o je original pambele te le lo ninu le te le fi 7 fawon oninawo gbogbo lojo ayeye won bi ariya gbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagede yapa high quality stone mix blender garage mbe lori stone mix blender wa o stone mix yam panda aso su diyan le yo soka back to school items souvenir bags high quality stainless pot The doctor recommend we come out of the way. Present iron. I will balloon the loser. A bomber for 7 dish. Say chargeable fans. Who born is at a wool of a ketra. Solar fan. Who will only kitchen at an ule. Also, we can buy a set of kitchen. I don't let by a shay. People will call us a jar on kulele. For the original souvenir. Perale Malosi White Stone Souvenir. Idea where Odu do a building directly opposite NNPC filling station. Idea where Badon. Who Raja Lopo. Only pay 080-6913-4989. 080-6913-4989 White Stone Souvenirs. Debi Oraja.
3: Two years ago, the biggest radio raffle hit on airwaves.

0: ẹ̀wọ̀ ló mú ọ tó kárí sọ.
1: Wọ́n tún ti gbalẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
0: Ṣé n ti sọ fún ọ, ọ̀dọ̀ Sheymark Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan. Hurry, our 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́dún tẹ bá ti ra ilẹ̀ yìí, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Àkàlà Express, Ring Road, àti bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymark Global Resources. Hurry now, as this offer will end soon.
2: Tọ́ èyí la fi ń tu gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ẹ tó gbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ní ẹni 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ka ṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtàn sọ́ọ̀rùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707 454 3005.
5: CDK, sọ

0: Angelou FM, Jagaba Gbogbo Radio, Maru.
1: Let's dance and rejoice.

0: bàbá òṣè náà ni mà ń lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n wà ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti Lágelú Adé Àga Bọ́sẹ̀dé wọ́n ti kí wa Ìmáfojè Peter àwọn náà ti kí wa o Ayọ̀mídé onímọ́tò láti làǹlàtẹ̀ yín tẹ́tẹ́tẹ́tẹ́ ẹ̀ gbé ní àrò one láti ìsẹ́yìn Adéilé Adédayọ̀ Oyèdèjì Ayọ̀bami Oyèdìran Júmi Kabiru Adéremi Ìmáfojè Peter náà tún wá Ọlámi Lékan Àyìndé
1: mo kúrò dé ẹ̀kọ́
0: mọ́mí pẹ̀lú mi tallest man in Africa okay Colades ó ṣeun o international náà ń wò wá lọ́wọ́lọ́wọ́ Rotimi Ọ̀kẹ́ happy Sunday to you ma Olúwaṣeyí Adéyẹmí owó gbé mi kódà àwọn náà ní good morning ma happy Sunday Olanfani àti Rìn Olúwaṣeun Adéyẹmí bákan náà Prince Nurudeen Oladoke Adeniyi àwọn náà ní láti làlátẹ̀ àwọn náà ni àwọn ti láǹfààní láti máa wá kitikiti àwọn rírì yín ẹ ṣe tẹ wà mẹ́ fún wa àtẹ̀jíṣẹ́ orí Facebook ó pọ̀ gan-an ni ó kún dẹnu gbogbo ẹ̀ náà làlè jókòó ká bẹ̀rẹ̀ sí ní kà ṣùgbọ́n àwọn rírì yín tẹ wà ń bẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ ti lóore ọ̀fẹ́ àti tàtẹ̀jíṣẹ́ tí mi ò rí tí ó ti gbé lọ síwájú rẹ̀ yìí náà ẹ ṣe o ojú òní tì yín ẹ jẹ́ lọ sí abala lẹ́yìn tí a ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí ẹni tó bá wà Facebook tó wò wá lórí pé ijó tèmi gan pọ̀ nígbà tí bàbá wọlé gan wọ́n tún jọ ìwà láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ọlọ́run yẹn ó ṣeun àánú rẹ̀ pọ̀ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ lọ sókè lọ́hùn-ún ká lọ gbára wa níyànjú nínú ọ̀rọ̀ ọlọ́run.

0: kínní orí kínní ẹsẹ ìkẹrìndínlọgbọn àti ìkẹtàdínlọgbọn 4 Samuel 1 26 and 27 Anna sì wí pé olúwa mi bí ọkàn rẹ ti wà láàyè olúwa mi èmi ni obìnrin náà tí ó dúró ní ẹ̀bá ọ̀dọ̀ rẹ níyìí tí ń tọrọ lọ́dọ̀ olúwa ọmọ yìí ni mò ń tọrọ olúwa sì fi dáhùn ìbéèrè tí mo bèrè lọ́dọ̀ rẹ fún mi ìyí náà ni màá fi máa pe bàbá wa ìránṣẹ́ ọlọ́run àlàyé wòlíì ìran àti àsìkò tá a wà yìí prophet oyeyemi king tinú ìjọ christ apostolic church àgbàlá sioni eléyìí tó wà ní oríta pinrin garage nílùú ìbàdàn káàbọ̀ sí àárín wa níkulò gbóhùnsáfẹ́fẹ́ ti lágelo 96.7 fm kígàjòkè fún ti àárọ̀ tòní bàbá ẹ kí gbogbo àwọn tó ń gbọ́ wa nínú ilé ẹ gbàdúrà fún wa.
1: Mo gbé ọlọ́run ga lórí gbogbo ọ̀yìn tí ẹ̀ ń gbọ́ mi tí ẹ sì ń wò mí ọpẹ́ yẹn pọ̀ ẹ̀ yá mu látòkè mo ké gbogbo àwa tí à ń bá àwọn tí wọ́n rí kó tí wọ́n dá wọn padà ń yọ̀ torí a gbàdúrà lọ́tọ̀ lọ́sì agba torí òkè agba ti pẹ̀tẹ́lẹ̀ mo rántí ọjọ́ tá ń gbàdúrà náà nínú stúdíò yìí ọlọ́run sì ṣe ní rírí mo kí wa a kú ayọ̀ mo kí bàbá wa the number one of Nigeria Bola Ahmed Tinubu pé ẹ ṣe o mo padà wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ mo kí bàbá Abiodun Makinde wípé ẹ ṣe gbogbo ẹ̀yin agbófinró oníkàkí lọ́tún lọ́sì DSS àwọn military ẹ̀yin personnel gbogbo ẹ̀yin olùsọ lọ́tún lọ́sì agbára ọlọ́run yóò máa gbé yín ró mo kí àwọn òbí yẹn náà wípé ẹ kú oríire bákan náà ni mo kí àwọn títí wọn sọnù sínú ìjì yẹn bí a ti kọ́ nìyẹn ibi tí ẹnìkan gbà sọdá ibẹ̀ ni ẹnìkan gbà tó ti kọjá gbogbo yín pátápátá mo kí yín wípé irú ẹ ò ní ṣẹlẹ̀ sí yín mọ́ ọlọ́run yóò fi ọ̀pọ̀ rọ́pò mo padà wá sáàfin bàbá àkàndé ní bàbá ẹ mà kú ọdún àsọdúnmọ́dún lórúkọ olúwa èyí ò ní jẹ́ òpin yín ìrùkẹ̀rẹ̀ yóò jẹ jẹjẹ yóò di abẹ́rẹ́ mo kí àwọn ọ̀gá wa pátápátá náà bàbá ọláwúwo ẹ mà ṣe ọkọ̀ iléeṣẹ́ yóò ní dàrú mọ́ yín lọ́wọ́ mo padà wá sọ́dọ̀ màmá mi wòlíì mi títí akínsọlá màmá ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú ẹ ò ní sọmọ nù gbogbo ẹ̀yin òṣìṣẹ́ níléeṣẹ́ lágelú mo kí yín pátápátá pé ẹ kú ayọ̀ ọjọ́ ìbí àwa náà ń retí kéèkì tuntun kó tó di ọjọ́ tíìzì wọ́n mọ̀ pé bàbá ó fi kéèkì ránṣẹ́ sí àwa náà ó fi kéèkì ránṣẹ́ sí wa ẹ kú oríire gbogbo ẹnjiníà di mega child bí ẹ ti ń lọ kọ́lọ́run máa bá yín lọ àǹtí bímbọ yóò highly welcome mo kí gbogbo àwa ní ìkànnìyé evangelist josi ẹ ṣe god bless you all
0: àwọn crew rẹ lágbàlá ń bí náà
1: ẹ ṣe o god bless you all ẹyin ti facebook gbogbo àwa ti internet I greet you all you are highly welcome mo sọ àsọtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run ẹ gbọ́n olúwa lẹ́nu mi láàárọ̀ yìí ẹ̀yin ni mò ń bá wí o ìṣẹ̀dá yín ni mò ń bá sọ̀rọ̀ nínú ìlàkọjá alágbára tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí àánú sọ̀rọ̀ sí ayé
0: yín
1: ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ ìṣẹ̀dá yín ni mò ń bá wí nínú ìlàkọjá alágbára èyí tó ń gbomi jẹ́ lójú ẹ èyí tí ò jẹ́ oṣù kò tí ẹ̀ mọ́dún tó dọ̀rá sí mọ́ nínú ìlàkọjá yìí lórúkọ jésù àánú sọ̀rọ̀ sí ayé
0: ẹ
1: mo rí àṣẹjáde ní ìgbà kẹta nínú ìlàkọjá alágbára tí orílẹ̀-èdè wà nínú ìlàkọjá alágbára tí ìpínlẹ̀ kọ̀ọ̀kẹ́ wà nínú ìlàkọjá alágbára tí àdúgbò ìlú kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan torí ọkàn kọ̀ọ̀kẹ́ wà àánú ọlọ́run kò tún yín sílẹ̀
0: àmì jésù
1: ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sí ọ̀sẹ̀ tuntun god bless you all.
0: ọ̀nà àbáyọ wà lórí ìlàkọjá bàbá
1: bẹ́ẹ̀ ni màmá
0: lórí rẹ̀ ta ni anna ṣe.
1: The woman anna ó jẹ́ obìnrin ẹni tí ọlọ́run yàn ó jẹ́ obìnrin tí gbogbo obìnrin gbọ́dọ̀ kọ́pì láti ara rẹ̀ kò rọrùn àwọn bàbá wa wípé òòsà jẹ́ ń pé méjì obìnrin kò dénú now ọkọ rẹ̀ fẹ́ ìyàwó le bíbélì ò record rẹ pọ fi jọ kan bu ọkọ ẹ ri ọkọ ẹ fẹ ìyàwó lé lẹyìn
0: kò lọ sọ ọmọ kọ rẹ lọrun
1: ọmọ lọrun ẹ wo mi lẹyìn ìgbà yẹn kò bímọ wọn dẹ wádi títí títí wọn ri pé ọlọrun ló ṣe nínú ọmọbìnrin yìí ò sọrọ òdì sí ọlọrun orogún burúkú tí ẹ gbélé tó fi ń pamọ ẹjọ ó tún ń bu kò fi ọjọ́ kan fún obìnrin yìí lẹ ní èsì kan ṣoṣo lẹ́yìn rẹ̀ ó kàn ń sunkún a tún sunkún a náà jẹ́ obìnrin alábòkún fún jùlọ lórí ilẹ̀ alààyè tí gbogbo obìnrin ayé tí ẹ gbọ́dọ̀ máa tara rẹ̀ kẹ́kọ̀ọ́ àti ẹ̀yin tẹ́ ẹ tún ń jà lọ́wọ́ báyìí owó ẹnìkan ń jà lórí owó ọbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹnìkan ń sọ pọ́kọ àwọn òní jáde kó lé làárọ̀ yìí ẹnìkan ń gbé ọkọ rẹ̀ sípè lọ́wọ́ tẹ́tí ẹ kó máa gbọ́ mi bí fóònù bá wà lọ́wọ́ ẹ máa wò mí lórí facebook wo má ṣe bẹ́ẹ̀ ìwọ ni à ń bá wí ìtàn rẹ máa yí padà torí ó máa padà kọrin kìí ṣe ogun o ìlàkọjá ni ó dẹ̀ máa làkọjá ó máa padà rẹ́rìn ayọ̀ ana jẹ́ alábòkún fún nínú obìnrin ó ní sùúrù ó nífẹ̀ ó nífaradà mẹ́mẹ́ gbogbo nǹkan ló pé sínú ayé irú èèyàn tí ana ṣe nìyẹn.
0: Ọlọ́run wa ṣe nínú.
1: Ọlọ́run ṣe nínú mama.
0: Ṣọ́ṣì Ọlọ́run ni.
1: Ó dáa. Iṣẹ́ ìrẹsẹ̀ mi ilẹ̀ tó ń gbé
0: wọlé. Ó ní ibi tí mò ń lọ.
1: Ẹ jẹ́ àṣẹ báyìí. Ẹ wo mi torí pé o gba Jésù. Ìyẹn ò sọ pé kò mọ̀ ní ìṣòro.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó ní nínú ayé àwọ̀ rí pẹ̀jú ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé.
0: O gba Jésù ò sọ pé o ní níṣòro.
1: Bàbá
0: kì í ṣe wọn garanti ẹ pé kò síṣòro ń bẹ o. Nínú ẹ̀ gan ni ìṣòro pọ̀ sí.
1: Ó pọ̀ wàá làkọjá ni. Now ẹ̀yin sọ nípa ti Anna. Anna ò ṣe nǹkan kan. Bóyá ká pè é ní feasibility studies pé kí ògùn Ọlọ́run lè ti pàṣẹ rẹ̀ hàn. Torí pé ó tẹ̀lé. Tó bá wá jẹ́ pọ̀ sí ìnáni ogun yẹn ni ó rù lọ títí láéláé. Ìkan nìyẹn ìgbà tí ẹ sọ báyìí. Kí ni ẹsẹ̀
0: Anna.
1: Anna máa tẹ ẹ̀tún kọ́ mo sọ pé sẹ́yìn rẹ̀ lẹ́dá lẹ̀. Kí ni ẹsẹ̀ Ísọ̀. Mọ̀mọ́ bíbélì wípé òun kórira Ísọ̀ nígbà tó dé Málákì orí ìkíní ó ní ọ̀rọ̀ ìmọ̀ sí gbogbo ènìyàn látọwọ́ Málákì ọ̀rọ̀ ìmọ̀ ni pé ohun tó wà ní Sùrì tẹ́nikẹ́ni ò lè tú ó ní arákùnrin kan ní Ísọ̀ àti Jákọ́bù ó ní mo kórira Ísọ̀ mo fẹ́ Jákọ́bù not only that gbogbo ìní Ísọ̀ mo sọ di ahoro mo fún àwọn dragoni ìgbé kí wọ́n máa jẹ́ kí lẹ́sẹ̀ Ísọ̀ Ísọ̀ ò ṣe nǹkan kan fọ́lọ́
0: òun nígbà tí ìṣepọ̀ gbá àwọn áńgẹ́lì lójú lọ́rùn
1: gbá àwọn áńgẹ́lì lójú so ẹ̀yin kan tẹ́ ń gbọ́ mi irú ẹ̀ lè kẹ́gun sí ọ yes ó lè kẹ́gun sí ọ gbọ́ nkẹ́kẹ́ ohun tó nílò ni pé ní ìlàkọjá má pé ní ogun tó o bá ti pé ní ìlàkọjá ọkàn rẹ àpapọ̀ wàá lè máa bá ọlọ́run sọ̀rọ̀ ẹ̀yin kan torí ogun kan ń sá lọ ìlú kan báyìí má ṣàkiri wàá padà bọ́ wọ̀ ìgbà tẹ́mi ń bọ̀ ẹni àwọn kan jẹ́ ó káàsì àbí káàsì ẹ̀ ta káàsì ẹ̀ wọ́n pè ọ́ wọ́n ní òfowó ránṣẹ́ káfẹ́ lukọ́ tó fún ọ lówó ìwọ ọmọ pé jìbìtì lù ọ ẹni bá fẹ́ lu jìbìtì ó padà lù ṣé bí àwọn bàbá wa wí pé ẹni tí ó bá ti tajà yìí pẹ̀ òkúta wọn ò fi sanwó fún wọmi ìlàkọjá lo níbo tí ń gbọ́ mi láàárọ̀ bẹ́ẹ̀ni àwọn méjèèjì tá a dákọ yìí ọpẹ Anna la fi wọlé bá ọlọ́run padà ṣe ó sí inú ẹ nígbà tí wòlíì súre fún inú Anna sí ẹ wo ẹni tí Ísọ̀ tí wọ́n ní wọ́n sọ ilẹ̀ ní ẹ̀dá oró nígbà tá a dé Genesis 33 tí Jákọ́bù dì sẹ́ẹ̀dì pé gbogbo nǹkan tí ìyá mi fà sí mi lọ́rùn ẹjẹ́ ń lọ da padà fẹ́gbẹ́ mi ìgbà tí ó máa padà dọ́dọ̀ Ísọ̀ mẹ́mì Ísọ̀ ti di orílẹ̀-èdè ńlá ó padà sọ fún Jákọ́bù pé àbúrò mi gbogbo tó ń kó ń bọ̀ yìí mi ní ìdí ẹ̀ mọ́ mo ti ní àní tó mo ti ní àní sẹ́kù Ísọ̀ ti padà lọ bá ọlọ́run ó ti gbàdúrà torí pé Jákọ́bù padà converse pé ẹgbẹ́ mi gbà èmi tí mo dúró yìí ẹ̀bùn ni mi ìyàwó mi ẹ̀bùn ni wá àwọn irinṣẹ́ mi ẹ̀bùn ni wá ìbákasí ẹ̀bùn ni gbogbo wa gbà wá kó o kó wa nù lé torí mo ti rí ojú yìí bí ojú ọlọ́run kìí sojú Ísọ̀ ni mo rí mọ́ ojú ọlọ́run ìyẹn ni pé ọlọ́run transform ayé èèyàn ọ̀nà àbáyọ kan ṣoṣo nínú ìlàkọjá rẹ òun ni kó o súnmọ́ ọlọ́run ẹ rí èmi máa ń pin díẹ̀ tí n bá débi àwọn kan ní kìrìsìtẹ́nì ni kìrìsìtẹ́nì nìkan kọ́ mò ń bá wí mò ń bá wọ mùsùlùmí wí látọjọ́ aláyẹ ti dáyé ọjọ́ jimọ̀ la mọ̀ Tiki Muslimi kiri. Eyi le ma visibility studies te se te fi mu send dem. Iwo na gbe ke adura o mi re ma lo si
0: Asalatu.
1: Asalatu. Lo keep elede. Baba kan so won ni bo ni nkan te fu ise sise ani Olorun loju sise. No matter any kind of support, Paul and Roger can also say, "You wanna pay a loan for a car? Pay matter? Pay my your loan? Madam, why here? Man, anything so it and fun? Ati really a year? It has nothing to do with your story. Any cartooning can say, oh look on you see? Okay, on this Sunday, boy. Let your do similar to your cinema. Oh, who has so do boy?" I want for your say a yebo aso. I want it to repeat by talking about your bow. Turning to a ballo siben, all right. He wanted some to a ballo coto bow. Tobado cojisulo ballo co leg bow. I want young bow until when no bada bower. Sube, yoko cobati a ye, kitty out tota. So we walk get well, no nibioti lady. Penny be do well. Mabona lume poroi. Near duck and one for me message. En to je pe ele ni lo so si ma emi o kan de mo ori oke ori oke ori oke te ba ma nwo mi dada e ri pe mo conversant lori oke gan sugbe won ori oke kan be te ba de be ese kan le pada mu wale
0: won gbese kan
1: be mo so fun
0: kan lowo eyan
1: officer si
0: le eyan wa tu lo tu mo si pe mo wa wa ku wa
1: debi
0: to riri ku ri
1: won wa ka ha oni so si o gbadua ha yo lo kinu o kinu wa lori oke ori oke won so pe banditi na o wa ni bi won ba pa won pa o kilo mu bo na nbe se bi bo gba gba todo re bo ba ni lo ori oke iranse olorun re o ko ori oke pasito re woli ri o mu olo o wa lo ni resource ma o fi nu gbosele o wa ni gbogbo nto ni tan won a so fun pe meto to gbe waye loluwa fe lo oluwa wo lo fe lo meto oluwa wo
0: oluwa fe ma
1: oluwa wo lo fe lo meto
0: yo morin lori oke
1: oluwa wo lo be
0: ma drive we lori oke
1: olo bo so wa ni emi mo so fun o iwo na me pa pada bo wo ile ko je re laaro yi jesu ni oyanju e
0: ayanju ti ana bo ana se bo kuro lo se ri ona abayo lori ila ko ja re
1: e se ma mi ana o pe to ti ma nsokun ilega
0: ben
1: torogun e ba ti
0: tobati kon kese
1: tobati gun kese
0: yo bo si koro
1: ya wo si kara ori hun o ori hun aye hun o ori hun o se ri oko e wa se nkankan silo ti ma lo lododun oku die oko re wa wo pe omo birin ti o bu mi ma se nkankan fun sugbon ti n ba da se fun awon to ku o mata lowo o wa koko safu gbogbo won o wa pin nkan fun o mo kaluku n pa ma yawo o fun yawo o fa won me nipo dodo ana arora wole ti ko sori ipin meji so on pe yo kan lo yen fun meji ni mo ko fun o wo mi ori ire oni buru iyawo gidi ni o bo ko se yeyin pada tan ana nkan kan wa so si nu boya tori pe mi o bi mo ni okunrin yi fi wa fun mi ni ipin meji silo ti a ma nlo lodo odun ku die se ri silo ori pepe ni mo lo olorun to se mi ninu yen ma ta ku ti loni ogbodo si inu mi ana wa kori si silo mami ode lo gba adura to gba ti won fi so pe so ko omo birin o ti mu ti yo bayi pada ke se adura nikan o tun jeje pe oluwa bi iwo ni tooto
0: ba
1: si mi ninu to fun mi ni omo konrin kan ka lo so pe beta lo won bi njona olorun won fun ni meta to ba fun mi ni omo konrin kan o ni mo jeje pe woli ni o je iwo ni ma fun pada ti o de ba si se yo ma ibi mo ti bere re ni ma fun ekeko sama ye ke to ti jensos to se sama ye awon to je pe mo ma jo e ti olorun ba
0: so olorin meje
1: e mo ma jo yin lori meje ori meje
0: iwo ni kan lo korin meje se si o ti pari
1: da si 2 hours ni yo korin meje ori no si ni jora mo a je pada ko lo se je to je wo mi in to da ila koja sinu aye omo e je n tun so fun sama bi o ti gbo mo sama pepe to ti lo gbo mo sama do aworo to ti gbo mo o wa ni Jesu o se emi na mo pe Jesu o se o sugbon ti ipile baba je ko si ndo lododo o se o tete pada si ipile ko ba yanju ti an te ko wa gbo mo le Jesu lo pe Jesu o ti di ti e loruko Oluwa gbogbo eyin
0: o fi o pada si afi ko pada bi o ti gbo mo
1: o ti gbo mo o ko ko ko lo se ti o wa mama wa fun jesu ya gba lowo e ya tupile yen se o se le fe ojule mefa abi merin o wa gbagbe ele olohun wa de olohun tan o wa neyin brikile ma ma ma le lo e so le di ti bedroom flat e mama oh pada wo foundation yara meta to se
0: o se se wa be
1: o se se wa se foundation 3 bedroom flat ni o so eyin te gbo mo ninu ogi e gbo mo leti odo e gbo mo nu oparun e gbo mo lenu ole e wa lo ti di jesu
0: e lo ko fo parun na
1: e tete le de lo de je oparun pada to ba de je oparun pada tan wa mo mo ku ti
0: ka se pin ya fu o laarin iwo ati oparun
1: beeni toro ni ko fi ti kesari fun kesari fi tolohun fun olohun koko lo yan tu ti kesari to ba ti yanju ti an tan ti an free re wa ma wa gbo mo bo fun jesu o ri pe omo yin o la agbaye ja ninu ila koja re jesu ni ko ri o jesu ni ko wa lo sumo olohun gbadua ba eleda re soro o di dandan ipin re gbodo ba yi pada aye re gbodo gba atunse ninu ila koja re wo me ba jesu pade ninu ila koja re ma ni gbogbo ona ninu ila koja re koda bo se pe wo lo se ko je pe o ti tapa si olohun jona tapa si olohun inu eja lo ti gbadua iwo lo kanu we jona kini o tapa si olohun wo me inu eja lo ti gbadua olohun si gbo se bi wo ti bo sinu eja ebo wa lori ile Nebukadnesari atapa solohun odidi oba olohun so die obo inu gboro ti gbadua olohun pada da pada pada sodu olohun e ona bayo ninu ila koja e bayi pada sodu eleda lo gbadua adua e o si gba
0: ona abayo kan soso ninu ila kaja ni lati pada sodu olohun koko gbogbo e pada sodu re
1: ohun
0: lo ni ko si elomi fi enu re bere gbadua ma wa wa ku wa kiri ko mo ba riri kuri 0912370875 ke se wi pe won pe padu adua o wa ni pe money mo kiri ka
1: mo kiri ka olomo bi o kiri lo tele iwo olomo bi o kiri lo tele kan to wa pada mo so mo pe o mo kiri ka
0: iwo olomo bi to ti kiri lo tele hello
2: e ka ro a ku se le ni o oruko temi ni ogbotade iya ta so lo iki aya mi number 1 achaba akale mo jo bi o ase samodo o fi sa ti lo aje ni ti ba ni wa so pe ri mele ku ya lo la wa le wa ka ti la ko ko ti ayo awon mo ni pa o wi awa na ka ja ko a je lo wa fun ra wa ka le se se ga ti ye so yo ri la ni ore ko bi ri o so ri ni sa bi de ra wa ni o le ba je o o ga ta ri ka se lo lo
0: ala ila ila ko ja le yoju awon ipenija le jade sugbon
3: ele yawo ni
0: e seun
3: e ni boku oko le ni boku omo le
0: ami o
1: ami
3: o ni boku ti na tele oko lo ni pelu
1: ami
3: oruko temi ni ko tonsi la tolu de mbado gbogbo tan ku para so laaro e ko ni kaluku yo ti ele ni wo gbogbo agbogbo e si papa no ma wi koni taluku mo olohun to nsi ko de ni gbagba nu olohun to nke pe olohun no da adura gbogbo wa a ni gbagba da adura ta de ma wa n ti o so lu kiri o ofosi latolu nde badan e ni mo se
0: +234814249 1006 ona ni ti do
2: iyawo ni
0: e seun
2: ala babu ni mu wa fun ara ni ran wuri lewa
0: o ala baba babeji
2: oruko tebe ni ala ba e ku owo baba biji lati turu pe ki baba
0: se o ti fi akun baba beji si
2: ya wo ni ani tin gbere ti se yi ala ti ja ni je se yi ala ti ja ni je ala
1: o ni ma fi akun si emi na ni ma fi akun
0: baba beji
1: akun baba beji
2: e ma ba o ni mo ki ni e ti mu ojo bi ni
1: e se
2: e go pelu ogun olohun
1: amen
2: e ba ba mu eyan ti o ba bi gbe ti o se ti won lowo won ni gogo fe ni won gbadua amọ lo mo je ni ari da mu o e won bi bi ara mo je ni ari soro ni le kule won ko mo wa ti amọ ba ni so ko si ni re kun ko se so be mo se wa mo ko mo ko ba do di mo ko bo do ni bo lu ku ba ibi le mu kan kan o di lo je ku ke
4: ó ní ẹgbẹ́ mẹ́rin gbàdúrà ilé ìjọsìn ti wà ní àná ilé ìjọsìn ọlọ́run ní dáàbò àná ẹlẹ́wọ̀rẹ̀ lẹ́wọ́ àná ẹlẹ́bọ́ lórí bẹ́ẹ̀ni.
0: ẹ ṣeun ẹ nígbà tó bá tó stage kan bí Àlàbá ṣe sọ nígbà tí èèyàn bá wà nínú ìpèníjà tó lágbára tó wọ́wọ́ kí lọ́rùn bá yọ ọ̀nà ibi tí yóò ti kúrò nù kínní ò ní mọ̀ wá
1: káàkiri
0: tó bá sọ fún pé ṣé orí ní fọ́ ọ.

0: mo mo baba kan ti o ba ti dodo ba yo kokko si ori re nku nbe nu
1: yo gbe mi si
0: nkan mi si
1: yo gbe mi si
0: ani ro ni o awon ti bo ti mo ti pe insa lo be
2: ni agbo lo wa lo nsoro
0: e seun
2: oni baje fun yin baba e ni iyawo sise ranse e ni pomo se e ni temi yi se
1: mama
2: titi layo e ma ga emi ti yin lo ni gbo e si wa ni ye mi gbogbo awon to gbo mo mi ta ma ti gba kokoko gbe lo sibe ka to wa do wa todo jesu ki jesu a ti eje re ko fi ra pada a ni dida kuda o igbe lo wa lo nsoro jesu oluwa wa fire fire fire
0: mo bi to ti be mo bi to ti bere nkan mo bi to ti wa nkan
1: igba ti ipaju bade mo bi ti wa ya
0: alo so tele ni fun fukaluku mo bi to ya o iponju ode o
3: e karo ma
0: e karo
3: yes ma yawo li e ku se lo e ma e ku se oluwa
0: e
3: karo sai da ta okan lati ta ba kan
0: mi lalaba ata kankan awon mo wo wipe ko sise iyanu tori pe won ore ni ti o ba won la oju won to ba ti re ni ba won la oju won ni si mireku wa bi
3: bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé nọ́mà ẹni tí ó bá rí ìyanu rí òun náà máa sọ pé ìyanu gan ni wọ́n ń sọ rárá nígbà tí àwọn wòlíì táwọn gan fúnra wọn tí wọ́n ń kó àwọn tí wọn ò ríran lọ sọ spitu ṣó di yín ṣe dẹ̀ mọ̀ pé ibẹ̀ la nígbàgbọ́ wípé bọ́yá ni lọ́pọ̀lọpọ̀ ìgbà ibi tá a máa ń kọ́kọ́ sá lọ nìyẹn ní gbogbo ya bẹ́ẹ̀ ni wọ́n ti la ojú wa pẹ̀ nígbà tá a bá wá débẹ̀ báwọn náà bá wò pé dà ní tó ṣẹlẹ̀ ni pé ọ̀sìtù ni o tàwa iṣẹ́ mọ̀ kí sóò kínní yẹn lélẹ́yìí ẹ mọ̀ á jẹ́ kí ọ̀dà bí gbà wípé ẹ dákun ibo ni agbára tí bàbá jésù ló lọ́jọ́ sí tó fi ń lajú afọ́jú ṣé kò sí mọ́ ni ṣé ẹ̀dẹ̀mọ ẹni tọ́rọ̀ bá bá kò gbọ́n kò sí ọgbọ́n ẹ ẹni tó lọ ń wọ́mọ níbi ibòmíì kínní kan kínní kan ṣé ọ̀gbìn nígbà tó bá di sátọ ẹni tó nígbàgbọ́ nínú ẹ̀sìn tí bóyá yóò gbàdúrà òun ẹ mọ̀ pé bóyá sùúrù ẹ̀ ò dẹ̀ tó nọ́mà nọ́mà á fẹ́ wò pé ilẹ̀ òun mà ti ń ṣù bẹ́ẹ̀ kẹ̀kọ́ dẹ̀ ṣe ibi tí ó yẹ kó lọ ni ṣùgbọ́n ibi tó tọ́ tí ó bá rí àǹfààní níbi tó tọ́ ibi tí ó tọ́ náà ni ó padà gbà lọ kọ́ lọ́ ń ṣàánú wa dádì wa mo kí yín o ẹkùn iṣẹ́ ìrànṣẹ́ sà kò ní bá
0: jẹun. Téèyàn bá expect pé ó yẹ kóun oríṣẹ́ ìyanu bì kan tó wá wò wípé àwọn débẹ̀ òun oríṣẹ́ ìyanu bẹ̀ ibòmíì ni wọ́n bá pè é lọ́wọ́ kan ni ó tẹ̀lé wọn lọ pé iṣẹ́ ìyanu bẹ̀ ń bì kò fẹ́ mọ tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀.
1: bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ẹ máa ní sùúrù ẹ wò mí ń tẹ̀yìn sọ pé kò rí ìyanu bẹ̀ yẹn sóluwá sọ fún pé àkókò rẹ ti ré kọjá ni.
0: ó lè má di àsìkò yẹn ni ìyanu ti ẹ̀ máa dé.
1: ẹ wo ohun tẹ́ ẹ nílò a ní ẹ súnmọ́ lòun láti máa fi ìran hàn yín tẹ́ ẹ bá lọ sí ní ìsìn apọ́sítẹ́lì orí kẹta àròkẹ́ wà ń bẹ̀ inú ìyá rẹ̀ ni a ti ta lọ́fà ó yàrá láti inú ìyá ẹ̀ wá ẹ wá wo arọ tó yà tó fi dàgbà tó fi lọ ń ṣàgbé ṣùgbọ́n ní ọjọ́ kan ibi ó jókòó sí ni pétérù àti johannu ti bá
0: kọ́lọ́
1: gbàdúrà
0: tó o fẹ́ béèrè lọ́wọ́
1: wa ṣùgbọ́n ẹyin tẹ́ ẹ ní ìpèníjà kan èmi sì sọ fún yẹn pé ọlọ́run sì máa dá sọ́rọ̀ ayé
0: yìí
1: ẹ mẹ́wàá wàkúwà tó bá wà ní ètò ọlọ́run láti ṣe ìrọ̀rùn ni yóò jẹ́ ẹ mẹ́ gbọ́ mi eléyìí tí jésù jíǹde lárìkọ́ọ̀dù gbogbo ẹ̀gẹ́ kọ́ ni wọ́n rìkọ́ọ̀dù tán títí dì sí ní ilẹ̀ ìsírẹ́lì àrọ́ ńbẹ ńbẹ títí dì sí afọ́júkú ńbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ó kádàrá kálukú ibi tí ọlọ́run ó ti yanjú ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyanu wà o àwọn wòlíì sì wà tí ọlọ́run ń lò lórí ilẹ̀ alàyè nínú èyí tẹ̀mí gan jẹ́ kan bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin débi wa sọ tẹsítímọ́nì rí ṣùgbọ́n tẹsítímọ́nì pọ̀ ní àyíká àti agbègbè ní ọjọ́ kan ọmọbìnrin kan ya wèrè ó ń gbó bí ajá ni wọ́n máa gbọ́ mi lórí ìtàpẹ̀rẹ̀ báyìí ó ya wèrè láago mẹ́ta òru ó ń gbó bí ajá wọ́n máa pọ́bìnrin yẹn ní ìyálàyà ẹ wò mí ìgbà tí màá fi dé tọ́ọ̀tì tọ́ọ̀tì ti kún kí ló ṣẹlẹ̀ wọ́n ní obìnrin tó ya wèrè ni wọ́n gbé wà gbogbo àwọn union everybody lóbìnrin ìtàpẹ̀rẹ̀ tọ́ọ̀tì ti everywhere ti kún bí mo ṣe ń páàkì báyìí ní ibẹ̀ ló sùn sí láti bí owó aago mọ́kànlá àárọ̀ lónìí aago mẹ́ta ọjọ́ kejì ló tó jí ó jí báyìí ó ń bira ẹlẹ́ẹ̀pẹ́ níbo lòún wà ìyanu pọ̀ lónìí rẹ̀ rẹ̀ bí ọlọ́run ó ṣe sí ọ̀tọ̀ọ̀tọ̀
0: ni
1: ibi tó gba ayé ẹgbẹ́ ìpèsè nìyẹn ó gba àwọn ará oríta péré agbègbè ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí orí afẹ́fẹ́ ni mo wà so ìyanu wà lónìí rẹ̀ èmi ò kì í gbé mírèkù ká

0: gbogbo ọmọ ológun pátá ti ní mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
1: Ṣòmí nítorí ògùn ni o.
0: Ìdíre tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 Sunday prayer service létò ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjí ńlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lé tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdúrà ọjọ́ pẹ́ ó ti pọ́yìn orí òkè àti wọnú ògo wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ́ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabesi ní ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì ẹ̀nà tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa Reverend P.F. Owó àti Reverend C.C. Owọ́wá tó gbàdúrà sùlọ fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣe ṣe parí ilé-ìwé girama tàbí olóyún DE, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijemma Agbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko re di mimuse.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: Wait! My love, what you happen?
5: Before I marry you, the TV where you promise, the fridge in car, where you dey? Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding.
6: Relax, everybody. Who said I must buy everything once?
4: Are you CDK? CDK?
6: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
5: So all those things don't already dey house?
6: Abba, since last month.
5: Pastor, continue the wedding.
7: Why stress yourself?
4: Get phones, TVs, solar appliances, furniture, and more on CDCare. Pay small, small. Zero interest, normal market price. Download CDCare today. Telephone 0707 454 3005.
7: CDCare.

0: ọ Jésù Ọlọ́run alágbára dúpẹ́ lọ́wọ́ rẹ fún orí òfin àti àánú tó fi fún wa gba
1: àmì
0: Jésù
1: lọ́kọ̀
0: Jésù Kristo wa mẹ́nu wa sọ
1: àmì Jésù
0: jẹ́ kárí ọlọ́run
1: àmì
0: ògùn ní forúkọ
1: hallelujah
0: Jésù
1: àmì àmì àmì ògùn Jésù bàbá wa nínú ọ̀rọ̀ Ọlọ́run ti àkà tàbá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n rẹ̀ ó ní wò ó bí àwọn alágbára ti ṣubú láàrin ogun jonathani ìwọ tí a pa ní òkè gíga rẹ̀
0: láàrin
1: jonathani ṣe
0: jonathani jẹ́ ọba ó sì jẹ́ ọmọ sọ́ọ̀lù bàbá rẹ̀ ní ọba àkọ́kọ́ ní ilẹ̀ ísírẹ́lì ó sì jẹ́ ẹni tó jẹ́ wípé ó jẹ́ olóòótọ́ sí ọ̀rẹ́ rẹ̀ dáfídì dáfídì kì í ṣe ọmọ ènìyàn kankan ọmọ aláìlára ọmọ aláìní èèyàn ni o ṣùgbọ́n ó jẹ́ ọmọ ìlérí tí ọlọ́run fẹ́ràn púpọ̀ púpọ̀ so jonathan jẹ́ ọ̀rẹ́ rẹ̀ gan so dáfídì sunkún ó ń dárò lórí bàbá àti ọmọ torí pé alágbára ni wọn ìyáwó yìí ẹ rí i pé dáfídì sọ yìí pé ẹ wò bí àwọn alágbára ti ṣubú yes
1: wo
2: bí àwọn alágbára ti ṣubú
1: àti bí ohun ìjà ti ṣe gbé
0: kí ló mú kí alágbára ṣubú ohun tó mú kí alágbára ṣubú ni wípé etí agbára alágbára di sí ẹni tó sọ di alágbára ohun tó mú kí alágbára ṣubú ni wípé alágbára ti gbàgbé ibi tó ti ṣẹ̀ wá ohun tó mú kí alágbára ṣubú ni wípé alágbára ti gbàgbé ọlọ́run yes
1: ẹwà rẹ ni a ti pèlé òkè gíga wo bí àwọn alágbára ti ṣubú ẹ má ṣe sọ ní gáàtì ẹ má sì ṣe kú kìkì rẹ ní ìgboro askeloni kí àwọn ọmọbìnrin filistini kí ó má ba ayọ̀
0: àwọn alágbára ṣubú ohun ìjà wọn sì ṣègbè ó jẹ ohun tó ní agbára wípé kí alágbára tó ṣubú ó ní nǹkan kan tó fà á tí alágbára fi ṣubú ohun tó mú kí sọ́ọ̀lù ṣubú ni pé ọlọ́run sọ fún wípé lọ pa ìlú amẹ́lẹ́kì run lọ jẹ wọn run pátápátá o má jẹ́ kí èèyàn kankan kù síbẹ̀ o ṣùgbọ́n ipò agbára ti ru bo sọ́ọ̀lù ní ojú sọ́ọ̀lù ò gbọ́ràn ọlọ́run mọ́ màmá sọ́ọ̀lù àbí ní àfin o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń darí wa lórílẹ̀‐èdè nàìjíríà yìí wọn ò ti lé ọba wa o wọn ò ti lé ọlọ́rọ̀ wa ilé alágbé ilé tí ò sí nǹkan kan ilé abẹ̀rẹ̀wọ̀ ìmí ìyá rẹ̀ ń tata ìmí ìyá rẹ̀ ń ta omi ìmí ìwà tó jẹ́ wípé bàbá rẹ̀ ò jẹ́ mọ̀ nǹkan kan rárá ṣùgbọ́n ọlọ́run ṣàánú ẹ̀ ọlọ́run ràn lọ́wọ́ ó sọ di alágbára ọlọ́run sọ di excellency ọlọ́run sọ di honorable ọlọ́run sọ di ọba ó sọ di ènìyàn ṣùgbọ́n ọlọ́run tó sọ di yẹn ẹ wò ó màmá kò gbọ́ tọlọ́run mọ́
1: kọgbọ́n kankan
0: yes
1: samuel sì wípé
0: samuel wípé
1: ìwọ kò wá kéré lójú ara rẹ
0: samuel wá ó rán sọ́ọ̀lù létí ìyáwó lìí ní sọ fún un wípé
1: ìwọ kò wá kéré lójú ara rẹ
0: ìwọ kò wá kéré lójú ara rẹ
1: àfi ó ṣe olórí ẹ̀yà israeli
0: àfi ó ṣe olórí àwọn ẹ̀yà
1: israeli tí olúwa fi àmì òróró sọ di ọba israeli
0: sọ di ọba israeli
1: olúwa sì ran oníṣẹ́
0: olúwa ran oníṣẹ́
1: ó sì wípé lọ kí o sì pa àwọn ẹlẹ́ṣẹ̀ ara amálẹ́kì run kí o sì bá wọn jà títí ó fi run wọn èyí a ti ṣe tí wọn fi kò fi gbọ́ ohun olúwa
0: lọ́dẹ tó fi gbọ́ ohun olúwa
1: ṣùgbọ́n ìwọ ṣe sí ara rẹ
0: ó
1: sì ṣe sí ìkógun
0: ẹgbẹ́ àti bíbélì wí màmá olúwa ran létí gbogbo ẹ̀yin èèyàn ọlọ́run tẹ̀ ń gbọ́ mi gbogbo ibi tí ìkànnì bá fẹ́ dé arán mi sí ọ pé kí n sọ fún ọ wípé ipò tó wà yẹn àbí ọmọ o ojú olówó ní ìsìn àbí olólówó ojú ọlọ́rọ̀ ní ìsìn àbí olólọ́rọ̀ mi ò mọ irú ipò tó lè wà arán mi sí ọ wípé etí rẹ ti di arán mi sí ọ wípé o ò gbọ́ràn mọ́ arán mi sí ọ wípé agbára ti bù ọ lójú agbára yẹ tẹ́ḿpúárì ni àti jábọ́ kò nira béèyàn bá jábọ́ orí lè fọ́ béèyàn bá jábọ́ lókè ẹsẹ̀ lè rọ arán mi sí ọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára orílẹ̀-èdè yẹn ti ń ṣubú o ọ̀pọ̀lọpọ̀ alágbára orílẹ̀-èdè yẹn gbọ́ ti wá mọ́ o ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ alágbára orílẹ̀-èdè yìí tó bá tún ti di oṣù may tàbí before may ẹ tún lọ máa káàkiri ẹ máa tún padà sísàlẹ̀ àwọn tẹ́ ẹ gbọ́ ti wọn mọ́ ẹ máa padà sísàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ẹ̀ni padà gòkè arán mi sin yín ni o ìyàwó ni o lè má fọ́ràn mi o lè má gbà tèmi ṣùgbọ́n a ní kí n sọ fún alágbára tí ń gbọ́ mi yìí etí rẹ ti di a ní kí n sọ fún alágbára tó ń gbọ́ mi yìí ojú rẹ ti fọ́ a ní kí n sọ fún ọ wípé ipò tí ọlọ́run gbé ọ sí yìí ó sì máa jábọ́ kúrò ńbẹ̀ wàá di ẹ́ẹ̀sì.
1: padà di ẹ́ẹ̀sì.
0: kódà ọba gẹ.
1: general manager ó di
0: ẹ́ẹ̀sì.
1: director ó di
0: ẹ́ẹ̀sì. president ó di ẹ́ẹ̀sì.
1: principal ó di ẹ́ẹ̀sì.
0: governor ó di ẹ́ẹ̀sì.
1: headmaster ó di ẹ́ẹ̀sì.
0: senator ó di ẹ́ẹ̀sì. lọ́yẹ̀ rep ó di ẹ́ẹ̀sì. èmi ò mọ ipò tó wà tó ò ní padà di ẹ́ẹ̀sì. yes ma.
2: olùwọ́ sì wí fún samuel pé yóò ti pẹ́ tó tí wọ́n fi máa káàánú sóòlù.
0: nígbàtí
2: ó jẹ́ pé.
0: mama nígbàtí ipò agbára bá dé àwọn olóòótọ́ yóò lé wọn sá àwọn jẹgúdíjẹra àwọn èèyàn tó fẹ́ jẹ nínú pọ̀ ó lè tí ì mọ̀ báyìí màmá wòlíì kò lè tí ì mọ̀ báyìí agbára sì wà pẹ̀lú ò tí ì mọ̀ báyìí ọjọ́ tó o bá jábọ́ ló máa mọ̀ pé ò lè èèyàn ọjọ́ tó o bá bọ́ kúrò ní ipò agbára yẹn ló máa tó mọ̀ ìpín ẹni ẹ̀ tẹ́ni ẹ́ ọjọ́ tó o bá bọ́ kúrò ní ipò agbára yẹn tí ò tó gbéná wojú ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a gbéná wojú ẹ pé a kàn mánéèjì yín nínà ọ̀gá mánéèjì yín alẹ́ sọ̀rọ̀ nínà torí pé agbára ti bọ́ ọlọ́wọ́ wá jẹ́ kí ọmọ tí ò tó nǹkan á fi ọ́sẹ̀ sí nítorí pé ò gbọ́ ọ̀rọ̀ ọlọ́run mọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí ọlọ́run ló ràn ọ́ lọ́wọ́ wòbí tó o dé màmá wò ní yìí ọlọ́run ló ràn ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ o ayé ò mọ̀ pé yóò jẹ́ èèyàn ẹlòmíì wà tó yẹ pé orí street ló wà ẹlòmíì wà tó jẹ́ pé kò rí bí wọ̀ ẹlòmíì wà tó pé abẹ́ bíríìjì ló ń wà ọlọ́run wá ṣàánú ó ràn ọ́ lọ́wọ́ ó gba omi jí ìrẹ̀rù láàrin gbogbo ọ̀pọ̀ ènìyàn tí ń ké pé ìwọ̀n ọlọ́run wá ní ó jẹ́ báyìí ṣùgbọ́n tó ṣe láàánú ni pé ṣe é rí ohun tó ṣe absolomi òun ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní ipò agbára torí pé absolomi ò gbọ́ ìmọ̀ràn tó yẹ kó sọ dé èèyàn tó yẹ kó ràn lọ́wọ́ kò gbọ́ ìmọ̀ràn àwọn èèyàn tí ò ní òye àwọn tó fẹ́ jẹ nínú ọlá rẹ̀ olúwa sọ fún mi pé ọlátúnjú ọlápàdé ó sì lo àǹfààní tí mo fún ọyìn sọ fún wọn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ti ṣubú tí wọn yìí já wọn ṣègbè o ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ti ṣubú tí wọn ò tí ì mọ̀ báyìí tó jẹ́ pé nígbà tó bá di ìgbà tá a bá fẹ́ di election tí wọ́n bá ka ìbò ẹlòmíì ẹlòmíì ó bù ẹkún.
1: ẹlòmíì ò sáré wọlé lọ
0: mọ̀mọ́ wòlíì ò gbọ́ mi dáadáa
1: yóò sáré wọlé yóò tún jáde
0: tó bá ka ìbò rẹ̀ torí àwọn ibi tẹ ẹjọ́ lọ ń kàǹpé káàkiri torí tí wọ́n jẹ ni torí èrò tó pọ̀ yìí wọ́n gba tí wọ́n bá fi ọ́sẹ̀ sí ni torí ìgbà tí wọ́n ẹlòmíì ò ní bp ẹlòmíì yóò rìsọ́ọ̀tì sí hospital ẹlòmíì ò pariwo ẹ bá ń gbọ́ mi wá ní omi àti fún yín lómi sà ẹlòmíì ò pariwo pé ẹ bá ń wo ẹ̀jẹ̀ mi wọ̀ wá ní ẹ̀jẹ̀ yín fàná máa wọ́n lọ ti ru sókè a ní kí n sọ fún wọn wípé tẹ́lẹ̀ rẹ kúrò ní ipò ìgbéraga yìí àwọn oṣùṣù ọwọ́ ti túkátá kó o tètè ronú pìwàdà kí ọjọ́ tó lọ arán mi sí o lè sọ pé ta ló ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ta lẹ tó ń gbọ́ mi yìí o lè wẹ pé wòlíì wo ní sọ̀rọ̀ yìí wòlíì ọlọ́run ọlátúnjì ọlápàdé lórúkọ mi arán mi láti sòótọ́ fún gbogbo orílẹ̀-èdè arán mi láti sòótọ́ fún àwọn alágbára wípé agbára ò lọ títí ó rotéètì ni yóò padà tó bọ́ sí ọwọ́ ẹlòmíì tó bá bọ́ sí ọwọ́ ẹlòmíì ṣó mara tí wọ́n fi ọ́ dá ní ipò agbára tó ṣe lù lọ tó ṣe lùyẹ. yes.
2: second samuel 7:8 ǹjẹ́ nítorí náà báyìí ni wọ́n sì wí fún ìránṣẹ́ mi àní dáfídì pé báyìí ni olúwa àwọn ọmọgún wí èmi ti mú ìwọ kúrò láti inú agbo àgùntàn wá láti máa ṣe tẹ́lẹ̀ àwọn àgùntàn mi.
0: ṣe ẹ gbọ́ tí wòlíì nathaniel sọ fún dáfídì dáfídì àwọn wòlíì nathaniel irú wọn ṣọwọ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin wòlíì ẹ jẹ́ stupid and bastard ya ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àáfàá tẹ́ ẹ súnmọ́ àwọn alágbára ìtẹ́ ẹ̀ lè sòótọ́ fún wọn ẹ jẹ́ ìyàwó ọ̀run àpáàdì ni
1: mọ̀mọ́ àwọn dss
0: wọ́n bọ̀ jẹ́ dss èèyàn kan dss ni what are you talking about mama ẹ sòótọ́ dss agbóòótọ́ èyí ṣé nígbà tó o bá purọ́ tó o bá sòótọ́ mo like gómìnà kan mi ò ní dárúkọ ẹ oh my god kò sí ti ọlọ́run bá ti ẹnu mi sọ tí kì í ó mọ̀ pé wòlíì ọlátúnjì á sòótọ́ ẹ lè má fẹ́ràn mi o màá sòótọ́ a ní yes a gbọ́ ọ̀rọ̀ òtítọ́ yẹn dẹ̀ ràn lọ́wọ́ dì í sí ẹ jẹ́ sọ nǹkan fún yín lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé gbogbo ẹ̀yin wòlíì tọ́lọ́ fún ní orí ọ̀fẹ́ tẹ́ súnmọ́ àwọn alágbára tó jẹ́ pé torí n tẹ́ jẹ torí n tẹ́ mu ẹ̀yin àáfàá torí n tẹ́ jẹ torí n tẹ́ mu ẹ̀ lè sòótọ́ ó ń padà bọ̀ wá báyìí ọlọ́run padà dí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ṣé kí wọ́n gbé mọ́tò fún wa yìí màmá wọlé ṣé kí wọ́n fún wa níyì ṣọpọlọpọ ẹlòmíì lè máa wò pé ẹ torí pé kò tí ì náà fà ní mọ́tò tí wọ́n ti gbé fún mi kò ní iye tẹ́mi náà ti fi tọ́ rẹ̀ yo zan mi ri pati re to gbe moto fun wa ta ni moto to gbe fun wa yi ana mu kokoro re ngba fe ba so toro abun kokoro moto re mo ni e wa tele mi moto re re o je se fun ko fun ose kan na o wa ni nkan kan wa sele ta godo so to fun o si ba wo li lo re to po mo le so to fun mo ni moto jeep to gbe fun mi kokoro re re o nti mo fe so ni to pe fe ba moto re
1: mi
0: bo
1: yo o re o ki re mo ti mu wa yo
0: ojo yen lo gbe ese mi ni egbo to to ye ko mo. Because you don't care about what you mean, you give to for four. Ṣùgbọ́n àwọn tí ó sùn òótọ́ wọn ni jẹ́ kó dọ́dọ̀ yín. Àwọn tí ó ti bá ṣe pé Sọ́ọ̀lù gbọ́ òótọ́ tí Samuel sọ fún mi. Ìjẹ́ jẹ́ mọ̀ pé Sọ́ọ̀lù ni kúkú yàtọ̀ kú. Ìbá ṣe pé Sọ́ọ̀lù gbọ́ òótọ́ ni kò ní ran ọmọ rẹ̀ rán. Alágbára ti ń ṣubú. Àwọn èèyàn ń kú gan. Ipò àwọn èèyàn ń dààmú gan. Àwọn tó yẹ kó sì wà láyé wọ́n palẹ̀ wọn mọ́ Yesu.
2: Luke 13:3 Mo wí fún yín bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe pé ẹ̀yin ronúpìwàdà gbogbo yín ni yóò ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́.
0: Bẹ́ẹ̀ni mama gbogbo àwọn tó ń dorí orílẹ̀-èdè Nàìjíríà ìyàwó ni gbogbo àwọn tó ń da orí orílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwọn tó wà ní ipò ìjọba yìí ti patipa lè ní ìmọ̀ fún 20 years sí
1: yẹn lórí òfin lo 20 years.
0: Ipa àti ipa ni tó bá lo 20 pẹ̀lú ọjọ́ orí wọn yìí pẹ̀lú ọjọ́ orí wọn ó lójú tí ó lo 20 years. Ìwà làwa ń gbélé ayé ṣe ayé tó yẹ pé
1: nù
0: èkó tó yín wọn ó padà gbé wá sí. President ti ṣe ń kòtò náà ni governor ti ṣe ń kòtò náà ni olóṣì ti ṣe ń kòtò náà ni wọn ò ní sọ pé torí pé èèyàn jẹ́ wèrè pé kí wọ́n lọ sí sínú odò
1: tàbí sí sòfurufú
0: ti ṣe ń kòtò náà ni kí wọ́n là wá ní sòótọ́ fúnra wa fún wípé ẹgbọ́n ẹ̀yin alágbára ara ni àwọn ènìyàn ẹgbọ́n àwọn alẹ́yin alágbára ẹ tètè gbọ́ òótọ́ ọ̀rọ̀ yìí tó kí ọjọ́ tó lọ ẹ padà sí ọlọ́run tó sọ yín dé èèyàn ẹ padà sí ọlọ́run tó ràn yín lọ́wọ́ ẹkún tẹ́ ẹ sùn sí ọ̀dọ̀ ọlọ́run tó fi sọ yín di tẹ́ ẹ dà yìí ẹ padà wọn bí yín ní ẹsẹ́lẹ́sì màmá wọn lè pè ọ́ ní ẹsẹ́lẹ́sì náà.
1: Ara orúkọ tí dájú àti mọ́mí sọ
0: mí. Bẹ́ẹ̀ ni nà ó ṣùgbọ́n
1: ní ẹsẹ́lẹ́sì ò tiẹ̀ ṣe orúkọ.
0: Ó ṣe orúkọ ikọ̀ àpọ̀lé ni. So bẹ́ẹ̀ èèyàn bá ti wá di ẹsẹ́lẹ́sì tó di ọ̀nọ́rẹ́bù. Oh my God kó o mọ̀ pé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ẹ mọ yí ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ dé ipò yẹn. Ẹ̀yin alágbára tètè yí padà. Orílẹ̀-èdè Nàìjíríà ipò tó dáa ni. Orílẹ̀-èdè Nàìjíríà ó dáa. Kí láǹfààní pé mo jẹ́ wòlíì Ọlọ́run. Mo ní Nàtánì ẹ̀ràn Dáfídì létí. Ó ní Dáfídì ó ti gbàgbé ibi tó wá ni. Ó ti gbàgbé ibi tó náà ti mú ọ jáde ni. Ìwọ ọmọ darandaran yìí. Ìwọ tí wọ́n ti gbàgbé sínú igbó yìí. O wá ṣe agbára á lò lórí ẹran aláìlára. O ṣe agbára á lò lórí aláìjẹ èèyàn. Ọlọ́run ò sì fẹ́ kú ẹlẹ́ṣẹ̀. Bí kò ṣe ló kó ronú pìwàdà. Olóṣè ní kí n pariwo rẹ̀ gẹ́gẹ́ bí wòlíì rẹ̀ pé àkókò yìí ẹ tètè ronú pìwàdà kí ọjọ́ tó rẹ̀.
1: 09123708675 +234814249106 ipò wo lo wọ́ wà yálà ó jẹ́ alága ní community ni wọ́n ń sọ fún ọ sáà ní rárá. Ti ẹni ó ṣe
3: kí
1: n bẹ́ẹ̀ bá ti gbọ́ ẹ̀wẹ́ bá ti gbọ́
3: kí
1: rẹ̀ lẹ́kùn tó jẹ́ jáde.
3: Bàbá mo pè yín lẹ́ẹ̀mẹta ẹ ní jìjàkudà lórúkọ Jésù ẹ ní fọmọṣẹ́ ẹ ní fayaṣẹ́ ẹ ní ìwé bọ́ọ̀sì ìyá títí ayọ̀ ẹ ní parẹ́ ìgbọ́nà ọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ láàárọ̀ ẹ kò ní gbà jẹ́ fún yín gbà kọ̀ọ̀kan ó lè sòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àrẹ́ṣẹ́ ọlọ́run wọn lè sòótọ́ torí ẹ ń dídò kò dẹ̀ dáa bẹ́ẹ̀ ọ̀rọ̀ àpáàdì ọ̀rọ̀ àtàwọn tí ó tara wọn jẹ tó bá dúró lábẹ́ ọ̀rọ̀ lọ́nà ẹ̀ ni ó pa wọn bàbá ẹ ní ṣíṣe ọ̀gbẹ́ni ó wà ló ń sọ̀rọ̀ o a ní dìdàkudà.
1: Ẹ ṣeun ti envelope ti o wu tuuru tuuru
4: to náà ṣe rẹ ẹgbẹ́ sí ẹgbẹ́ sí ẹgbẹ́ sí ẹgbẹ́ àti bàbá wa ọlọ́run máa san agbára jẹ ìtàn ìyàwó ìwé àti iṣẹ́ ìrànṣẹ́ ẹ̀yìn òní di iṣẹ́ o orúkọ tèmi ni ọ̀kẹ́ olúwa rótì ní olúwa kọ̀ǹtìn àríṣẹ́ ààrẹ alágbà àpáta ìbàdàn. Gẹ́gẹ́ bí bàbá wa ṣe ń sọ ẹkú ìrọ́jú ló máa gbẹ̀yìn ẹkú ìran ọmọ kò sí pọ̀tẹ́dà lè wà láyé yìí fúngbà díẹ̀ ni owó tí wọ́n ti ń kó jẹ tí wọ́n ń kó jẹ yìí wọ́n ti gbàgbé pépà lásán lásán ni kò ní túmọ̀. Nǹkan tó ṣe kókó jù ni pé ká mọ Jésù ká padà sọ́dọ̀ Ọlọ́run wa ká sì máa ṣèfẹ́ rẹ̀. Owó tó yẹ tí ìjọba ní fáráàlú kọ́ máa da kó jẹ ẹtúlù ṣe ìyẹn ni kókó ìyẹn gan ló lérè torí kò sí nǹkan tó wà lọ títí ayé o. Wọ́n ní ta bá dọ́run wọ́n máa bèrè lọ́wọ́ wa pé ìdí wáyé tí ó lọ pé òun kàn kọjá ń bẹ̀ fírí ni kí la wá ń dara wa láàmú fún ká máa rẹ́tí pé rùpẹ̀ ni àwa ò sì padà ní rùpẹ̀ ká ṣe rere o. yóò dára fún yín o ẹ kú ètò
1: ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n máa sọ láàárọ̀ yìí kì í ṣe gbogbo apáta ló bá wí tó o bá ti lè wà nípò adarí o bọ̀ wí o
5: tó
1: o bá ibi tó o bá wù kó wà
5: lọ́rọ̀
1: lọ́wọ́ tó wá kan tí ikú
5: wọ́n
1: pè ọ́ pé ká ṣàkíyèsí pé bàbá onírárá bẹ́ẹ̀ kọ́ ẹni tó fún ọ níṣẹ́ yóò bèrè iṣẹ́ tó ràn nígbà tó bá yá bàbá fi ojú òpó ẹ̀rọ ẹ̀bára ẹni sọ̀rọ̀ síta gbogbo àwọn tó lórí ọ̀fẹ́ àti gbọ́ wa láàárọ̀ tòní ó yẹ súre fún
5: mo súre fún gbogbo àwọn tó ní
1: àǹfààní àti
5: agbára bẹ̀rẹ̀ láti olórí gbogbo wa pátá náà ni àtẹni tó ń sọ àtọrùngbọ gbogbo wa náà la ń jẹbi ẹ lórúkọ yìí olùwàràn wa
1: mi
5: ẹ̀mí ẹ̀mọ́ kò
1: ṣàánú
5: wa tún ayé wa
1: ṣe
5: jẹ́ kára àánú
1: gbà mí
5: wọ́n ṣe jẹ́ kí ibi ó bá
1: ẹ̀mí
5: ẹ̀mọ́ kò ṣe bẹ́ẹ̀
1: ògo
5: ni fún orúkọ
1: hallelujah
5: jésù kristi olùwàràn
1: wa amí lórúkọ jésù.

0: ìwé genesis orí ìkọkànlé ní ogún láti ẹsẹ ìkíní títí wọ ẹsẹ ìkẹfà ó ní olúwa sì bẹ sara wò bí ó ti wí olúwa ṣe fún sara bí ó ti sọ sara sì lóyún ó sì bí ọmọkùnrin kan fún abrahamu ní ògbólógbò rẹ ní àkókò ìgbà tí ọlọ́run dá fún abrahamu sì pe orúkọ ọmọ rẹ bí tí a bí fún ní isaki ẹni tí sara bí fún abrahamu sì kọ isaki ọmọ rẹ ní ilà nígbà tí ó di ọmọ ìjọ mẹjọ gẹ́gẹ́ bí ọlọ́run ti fi àṣẹ fún abrahamu sì jẹ́ ẹni ọgọ́rùn ọdún nígbà tí a bí isaki ọmọ rẹ fún sara sì wí pé ọlọ́run pa mí lẹ́rìn gbogbo ẹni tí yóò gbọ́ yóò sì rẹ́rìn pẹ̀lú mi ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí bàbá wa nínú olúwa prophet dr jesu yemika samuel jp bí bàbá ṣe wọlé láàárọ̀ yìí ẹ̀gbọ́n ba èmi náà mo ní dádì dádì báwo ló ṣe wá jẹ́ báyìí o iṣẹ́ ọlọ́run mọ̀ lágbára gan-an wa ni
1: adúpẹ́lọ́wọ̀
0: adúpẹ́lọ́wọ̀ ọlọ́run ọlọ́run náà ni ká gbéga láti ní ìjọ christ apostolic church way of life eléyìí tó wà ní agbègbè ilewura challenge nínú ìbàdàn náà ni bàbá náà ti yọjú sí wa ní àárọ̀ tòní bàbá ẹ gbàdúrà fún àwọn èèyàn tí wọ́n gbé wọn láàárọ̀ yìí
1: ọlọ́run àwọn bàbá wa ọlọ́run apostle ayọ̀ babalọ́lá ọlọ́run bá mi ẹsẹ̀ káyà olúmọ̀yọ́ ládèjì ọlọ́run ìpè tí kò dìbàjẹ́ gba ọ̀pẹ wa akéde rẹ̀ sí gbogbo elétẹ̀ tí ń gbóhùn olúwa yìí àkókò ẹ̀rín yìí ti tó áńgẹ́lì apanilẹ́rìn kó wọlé tọ̀yé wa gbogbo ẹni tó wà nínú ìbànújẹ́ gbóhùn olúwa àṣẹ tí mú ẹ̀gàn kúrò tí mú ìbànújẹ́ kúrò tí mú ọgbẹ́ kúrò tí padà panilẹ́rìn kó balẹ̀ yín
0: àmì jésù
1: ìkórìta tẹ́tí sunkún yẹn ẹ̀mí mọ́ bá yín pàdé
0: àmì jésù
1: jésù olùgbàlà wọlé yín wá
0: àmì jésù
1: iléeṣẹ́ yìí kó máa ga sí
0: o àmì jésù
1: gbogbo ẹyẹ olùṣiṣẹ́ bí ẹ ṣe rere o
0: àmì jésù
1: ọwọ́ ọlọ́run kó wà lára yín
0: àmì jésù
1: bàbá wa tí olúwa tí ọwọ́ gbébí kalẹ̀ kan máa tẹ̀síwájú
0: àmì jésù
1: ẹ̀mí gígùn kó jẹ́ ìpín wọn
0: àmì jésù
1: nàìjíríà gba ìtura
0: àmì
1: ọyọ́ state gba àlàáfíà
0: àmì jésù
1: àwọn adarí wa wá bá wọn ṣe
0: àmì jésù
1: ẹ̀mí mọ́ kún wọn lọ́wọ́
0: àmì
1: káyé ọ
0: àmì
1: jésù olúwa wa
0: àmì àmì jésù bàbá ọlọ́run ni mo ń pa ẹ̀dá lẹ́rìn
1: ó ní o
0: ṣé èèyàn lè para rẹ̀ lẹ́rìn fúnra rẹ̀ láìsí pé ọlọ́run bá gbé ìgbésẹ̀ pé mo ṣetán láti pa ọ́ lẹ́rìn ẹ̀dá má sunkún o
1: bẹ́ẹ̀ ni
0: ayé wà fún ẹ̀dá láti sunkún
1: tó pọ̀
0: ṣùgbọ́n ọlọ́run lè pààyàn lẹ́rìn
1: a ṣe rí gbogbo ìrìn àjò ayé ló ní àlà kọjá tí n bá ní bèrè bẹ́ẹ̀rẹ̀ kan lọ́wọ́ yín báyìí ṣé ẹ ti sunkún rí
0: tó pọ̀
1: mo ń lórí òkè kan lọ lọ́jọ́ kan mo dẹ̀ mú sẹ́kún pé àta ló kó bá mi tó báyìí ṣùgbọ́n
0: gbogbo ẹni tó báyìí
1: tí ìnira yẹn fi tó báyìí gbogbo ẹni tó bá lókè tó ní ọ̀la abẹ́kún pàdé ní ìrìn àjò
0: ẹ tó lókè tó ní ọ̀la
1: tó ní ọ̀la
0: gbogbo ìrìn àjò tí yóò bá rìn nínú ayé yóò bá ẹkún pàdé
1: ó máa bá pàdé torí adé kòríta kan ta dàbẹ́ ń pé olúwa kí ló dé tẹ bá bẹ̀ lọ́gbà àwọn tó ti ga lé ní wá ròyìn ọ̀nà tí wọ́n là kọjá ṣùgbọ́n ẹnìkan wà tó máa ń ṣẹkúndẹ̀rìn òun náà ni jésù olúwa ó ní ọlọ́run tó ní gbogbo ayé a máa panilẹ́rìn ó ní psalm 30:5 bí ó ní díẹ̀ ní ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀ pẹ́ bí ẹkún pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lóòrọ̀ ṣùgbọ́n ẹ tó sunkún níbikíbi tẹ wà bóyá nítorí àìlọ́mọ àìlọ́kọ mo dúró nu agbára olúwa àti má jẹ̀mú olúwa nínú ìrìn àjò yìí ẹ rẹ̀ rìn ayọ̀
0: àmì jésù
1: ìwòye àmọ́dún èyí tẹ̀ ń wá ọmọ ẹ dọ̀lọ́mọ
0: àmì jésù
1: èyí tẹ̀ ń wọkọ àfúyín lọkọ rere
0: àmì jésù
1: àṣẹ ni mo lọ sínú ilé yín ohun tó dàbẹ́ ń pé kò yé yín mọ́ yẹn a máa yanjú ẹ̀
0: àmì jésù
1: báwa náà bá ti ní àkókò àlàkọjá tó lè rí tó padà díẹ̀ rí lónìí ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ olúwa ọlọ́run tí ó bẹ̀ wá wò ó máa bẹ̀ yín wò
0: àmì jésù
1: ẹ dẹ̀ láyọ̀
0: àmì
1: bẹ́ẹ̀ ló dẹ̀ rí
0: àmì
1: jésù olúwa wa
0: àmì àmì lórúkọ jésù bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti wá síwájú yín fún ìmọ̀ràn àti àdúrà tó jẹ́ pé púpọ̀ kẹlòmíì tó sọ̀rọ̀ yóò bù sẹ́kùn
1: sí pé
0: báyìí ẹ̀yin lẹ́tù wá mí wà ẹ́ nínú ìrìn àjò yẹn lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin náà wà nínú nǹkan kan ti ń pa yín lẹ́kún tí ò sì ṣe é sọ fún yàn tó jẹ́ pé ọlọ́run lè ń bá sọ ẹni tó wá fún àdúrà ìbẹ̀ àdúrà tàbí ìmọ̀ràn òun fi yín ṣe gẹ́gẹ́ bí áńgẹ́lì láti gba nǹkan lọ́dọ̀ ọlọ́run nígbà tẹ́yìn bá tẹ́ bá gbìyànjú láti sọ pé mọ̀ sunkún mọ̀ bó ṣe rí rí nínú ìlàkọjá iṣẹ́ ìránṣẹ́ bàbá ẹkún wà ń bẹ́ o
1: se mo ti ko si ipele teyan ma de se ga de korita kan olorun a fe de igbagbo re wo se abraham ta pe de baba igbagbo o ya gan agba to 100 years sara agba to 90 years e wa gbo omo break kan wa omo 22 years o gbadura fun to ba ti okay no pade ta se lowo e 21 days odun ta ma se bi odun marun seyin bi odun marun seyin to ba judi abu second year to ba judi
0: to ba re ni di atusuku die
1: ninu program ye ni o mo wo lo kan to ba ti korin akorin to ba
0: ya to ma nuju
1: abu second erin ko mi je njabo loju e ase won ti so pe won ti wa oko mi fun o ti wa
0: iya wo mi fo ko re
1: tin ba so fun yin pe ba se pari lo wa pe won ti keru njade tan pe won ni ola lohun
0: no no
1: won ni ko bi oko
0: wa sugo solorun
1: ko fun osu meta laarin osu yen olorun da lohun e wa mo tolorun se o wa fun lomo lododun
0: lododun lo ba tun so ko ba tun pada so eleyi ti to ge wo fo mo mo o
1: solo se to koja pe
0: o fe lo se family planning ni
1: o ti e lo se ni o lo se olorun wa tun gba ona
0: no no bo mi yo
1: family planning o tun dabo
0: lọmọ bá tún dé lọ́nà
1: bò mí lọmọ bá tún dé ìsèpá wa ló bá wa yí pé dádì
0: mi ò fọ́ ọmọ ọmọ ti tó
1: tètè bọ́ lọ sọ
0: bó o ṣe sunkún sọ́nà lọ́rùn nígbà tí o rí ní ìsìn tó sọ fún pé mo ti rí lóòótọ́
1: gbogbo
0: òun jẹ́ ti owó ni owó tó wọ́n fi tọ́jú ọmọ
1: ní ìkúnìta kúrò mi mọ́ ẹkún pọ̀
0: ẹkún pọ̀
1: èyí tó fi lè sún gbangba yẹn èyí tó ti sún kọ̀rọ̀ pọ̀
0: tí ò sẹ́ni kankan
1: ṣe ọlọ́run dá sí èyí ọmọbìnrin 22 years yẹn náà ọlọ́run kọ̀ bẹ́ẹ̀ wò ó dẹ̀ fún ní johanu èmi sọmọ yẹn samuel 22 years bẹ́ẹ̀ ń pèrè títí pin so ọlọ́run àìmọye onírúurú àwọn ìkóríta yẹn àwọn tí ò lọ́kọ tí ò láya tọlọ́run ti
0: dá lóhùn
1: ó máa ń lo ìpàdé yẹn láti yí àyàn mọ́ padà torí ìpàdé má jẹ̀mú ni so
0: a rí i pé láti
1: èmi ọ̀la
0: ọ̀túnla ọ̀túnla tuesday
1: tuesday
0: mo rí i pé láti bí ọjọ́ kìíní inú oṣù keje
1: bẹ́ẹ̀ni
0: ní a ti bẹ̀rẹ̀
1: program
0: yìí bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa ń ṣe lọ́dọọdún yìí
1: bẹ́ẹ̀ni mo
0: tá a náà sì láǹfààní láti gbọ́ sí
1: yes,
0: baba ẹ lè sọ nǹkan tí ọlọ́run ti ṣe fún àwọn èèyàn gẹ́gẹ́ bí iṣẹ́ ìyanu.
1: Ó pọ̀ èyí tó kọ̀ọ̀kan ga jù ó ní ìgbàlà ọlọ́run dẹ̀ ó máa ń ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́dọọdún tára àwọn èèyàn padà adẹ́ṣẹ̀rẹ̀ bọ́mi fún wọn tí wọ́n á gba ìwé èrè bọ́mi ìkíní nìyẹn àìmọye àwọn èèyàn ló ti lọ lu òyìnbó láti inú pàdé yẹn tí kì í ṣe méjì mẹ́ta mẹ́rin tó yẹ pé abá ti ń parí báyìí ọ̀dà dẹ̀ là fún wọn so àpọ̀wọ́ náà a máa gbọ́ báyìí ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti donílé ni wọ́n ti dọlọ́mọ náà ti doníṣẹ́ onírúurú iṣẹ́ ìyanu lọ́lọ́run ṣe ọ̀pọ̀ àìsàn ló máa ń parẹ́ nu program yẹn ṣàmọ̀pọ̀ ọlọ́run ló ṣe kì í ṣe
0: ìlú
1: so oníṣẹ́ ìyanu ni kò dẹ̀ dáwọ́ dúró òun ló tún wá fún alákòrí eléyìí ìbẹ̀wò àtòkè wa fún ẹ̀ ó mọ̀ pa yé sunkún nísìn ọ̀pọ̀ àwọn aláìní àparí ń gbà kan ni ọlọ́run kàn rán ẹnìkan sẹ́nìkan ṣàtẹ̀tẹ̀ òkè ọ̀sẹ̀ kan tá a parí ló gbé mílíọ̀nù fún bí ṣáà máa lò lọ ara àwọn
0: ìyàwó tó fi dá padà
1: bíi
0: tí òròpó lè ṣẹlẹ̀
1: rárá ó já wọlé jọ ẹ ni pé òun ò rélé rí o bọ́lọ́run ṣe ń ṣe é nìyẹn
0: gbọ́gbọ́ àwọn ni ọlọ́run ṣe wá báwọn rẹ ṣe ń béèrè fún okun sí i tó lọ́wọ́ ọlọ́run
1: wà
0: torí mo mọ̀ pé iwájú olúwa lẹwà ó sì tún hàn lára yín
1: a ti gbàgbọ́ ṣe mọ̀ pé a ti fìgbẹ́kẹ̀lé wa sínú ẹ̀ ṣe mọ̀ pé adékoríta kan náà bíi lóru bíi àárọ̀ á mì ẹ́ wò ṣùgbọ́n síbẹ̀ agbẹ́kẹ̀wà ló dẹ̀ ràn wá lọ́wọ́ bíbélì wípé àwọn tó bá dòde olúwa àyíká 40-31
0: àtún
1: agbára wọn ṣe so tó ń ṣe fún wa nìyẹn
0: ó tún agbára yín ṣe
1: ìrọ̀ lè ní ìwà lójoojúmọ́
0: lójoojúmọ́ mọ̀ pé ń gbà tẹ́ ẹ bá sọ̀kalẹ̀ lọ́jọ́ tuesday nínú mo rí bàbá mi ní olúwa ìránṣẹ́ ọlọ́run àlàyé wòlíì àgbáyé ni prophet pf wá bàbá náà láǹfààní láti wà ní ọ̀dọ́ yín
1: bàbá máa gún wàsọ́dọ̀ alátọ̀ lálọ́ so won pe gbogbo eniyan gbogbo bi to ba tin gbo sha wo na dey challenge eyin glow office ma bere lewura grammar school iwaju elewura baba ma wa nbe lati sure fun gbogbo eniyan a da majemu po pelu majemu ati awon iranse olorun miran baba lo ma lewaju nigba to won ba fi ase igbani soro si aye gbogbo eniyan ibi kibi to ba wa gbiyanju ipade ma be lati ago merin irole titi di
0: asale
1: asale bi after 7 ta fi sori ofe so gbiyanju aye counseling wa iba soro leyo kokan aye akoko adura jogba papo wa so olorun reti re ko so n to le tolorun o le se
0: ko si opo to le ti olorun o le se
1: ma je mu la fi ma je mu loju ta nu ba de ti fohun eri lokan
0: eni ti o ba wa ni ipa ati agbara lati gbadura se e le ran lowo lati ba gba awon yatadura ti
1: eni ti o lagbara lati gbadura ti o lagbara lati
0: gba we
1: Jesu lo wa pe awon kan kan wa ti o le sele lai si awe atadura so bi emi ba ngba fun to ngo gba ntore je ni
0: eni en tore je ni e to ba mo wa nko pe daddy e jo mo ri pe e good gan ninu awe gba agbara temi o si gbe aran run mi e je
1: e ba gba we ntore ni se mo pe emi to sawo nu
0: e so fun pe ntora re je
1: ntore ni
0: e ni pe amowo wa ko mo lo to ke yin mo
1: si yawo le awe atadua awe ko seni to ba lara mu
0: ko seni kokan to ba lara mu ko ba enikeni lara mu sugbon o ba di dodog gbon
1: dodog gba o di dodog ka gba
0: iwo wa lo ma je
1: do
0: lo ma je fisro
1: rara la ba jijakadi awon alase okun awon emi ayiri so bo ba de segun iwo to ba ma ni segun nu emi ohun emi lo ma fi tele
0: yan ba ma ni segun ninu emi o gbodo gba pelu emi lati fi jija yen
1: so mi o ba gba we
0: eh bi yan ba nbo lati apata ti yan nbo lati iworodu ti yan nbo lati challenge ti yan nbo lati
1: boya road
0: lati road ring road mo lati jaba bo ni o si de lewa
1: anybody to ba ti de challenge to ba ti le lori ofe lati de challenge so fun won pe elewura lo nlo ko wa so pe elewura grammar school leyin glow office ko senti o mo glow office in challenge bo seyin e so pon elewura grammar school wa ti ri CSE way of life ni waju elewura grammar school
0: se e si lori ofe lati ma gbe ero ibara eni soro
1: ah lori ofe wa
0: e se gbe ero ibara eni soro awon
1: eyan an gbe die die
0: da ni mo tu be ero wo yi pe se n lori ofe ati gbe ero ibara eni soro tori ma ni ka won eyan lanfani ati pe yin láàárọ̀ yìí mo fẹ́ kẹ bá mi ẹ fi ẹnu àṣẹ láti fi súre fún
1: ẹ jẹ́ kí wọ́n sọ di bóyá kan sọ dago méjìlá
0: after service
1: lẹ́yìn ìsìn
0: ẹ lórí ọ̀fẹ́
1: láti gbé
0: ẹyin lẹ́sìn gbé fún ara
1: alágbára ọlọ́run
0: àwọn
1: ẹ
0: bá mi fi àyè lẹ̀ fún àwọn èèyàn láti fi ẹnu àṣẹ súre fún ẹnì kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn ìpèníjà tó lágbára ti mo si gbagbọ pe ko si tọlọrun o le se
1: gbaro lodumare
0: ti mo wa pe nipa adura nipa ọlọrun olugbogbo yo je sise fun eni kokan temi na nigba opo ọlọrun yo gba owo yin lati sise ninu aye eni kokan ti won ba nigbagbo
1: o ti se yo de tun se
0: e ba mi fi ero ibara eni soro yin sita baba
1: 08056239762 08056239762 tabi 08060267764 08060267764
0: ti gbọgbọn ti fi ẹrọ ìbára ẹni sọrọ síta lẹyìn ètò bi ago méjìlá tó má ti ń dìde bi ago méjìlá bá ti kọjá sókè díẹ̀ òun náà ni ẹlú rẹ̀ ọ̀fẹ́ láti pè wọ́n yálà o wà nínú àwọn ìpèníjà kan eléyìí tí ó ń wọ lójú tó o sì fẹ́ láti gba ìmọ̀ràn lè lórí kí ni ọ̀nà àbáyọ sí àwọn ìpèníjà tó ń kojú jẹ́ kó di ọwọ́ ago méjìlá kọjá sókè díẹ̀ torí pé kò ní sí oore ọ̀fẹ́ báyìí wọ́n padà lọ sínú ilé ìjọsìn mo sì nígbàgbọ́ pé pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni sise aba gbogbo awon to gbo alaaro ni esu re fun
1: ko ke pe eni to ni oro ataye gbogbo eyin te nsunkun lato ni lo omije oju yin gbe
0: ami jesu
1: ase ni mo ro si aye yin pe ibanuje yin ko fo lo be
0: ami jesu
1: jesu olugbala ti pa ni lenin ko wole to yin wa
0: ami jesu
1: akoko ekun yin dopin
0: ami jesu
1: akoko erin ti de
0: ami jesu
1: eyin olorun
0: ami jesu
1: o le ri be
0: ami
1: jesu oluwa wa
0: ami ami ami loruko jesu ewo ijo mejo ojina ti atun lori ofe lati tun pade lori eto yin eto wa ni akoko yin pelu omo yin ololufe yin ore yin ni titi layo akisola na loruko ti mi kan ni lage lori 96.7 fm oke to gajo kilo o tu di ojo mejo o orin ayo orin hallelujah ko ni tan leni mi ati yin

ǹjẹ́ kí ló ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ná. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ bá ń tẹ̀lé program Chiquito. Ẹ máa rí pé ó ní ìgbà kan tí mo sọ̀rọ̀ nípa àwọn ọmọ tó ń lọ Libya.

0: àwọn ìyá ni wọn ṣe nkan tó yẹ kó ṣe tó fi ń sọ pé àwọn lọ kọ àwọn ẹni kíní ni Era ma tele mi bo ni bi ti mo nlo
1: Aye ki mo wa yi ko ma ye mi o Eji bi ya la lo ke ti mi
0: Nje ri pa awon omo wa o ti e kin wo bra ni sin
1: Iya wa e sorere Baba wa e sorere
0: Nje mo pa opolopo awon omo wa obirin o kin wo patamo We are sitting on a time bomb And if that bomb take over take a mistake do gboa Kasala go bust and we no go fit to hold them again no. Oga Diego

0: ẹ̀yìn èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literary Chadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìnì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládépò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM ní ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rànmísìn yìí lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi ó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pé gbàgede yapa. High quality stone mix blender yàrá tí ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder
2: àsọ̀sùndínyẹlẹ yọ sọ́ka.
1: Back to school items, souvenir bags, high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi. Present iron awo gba lori lorisirisi abomafo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo fẹyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wuyin ka ba yin set up kitchen yin atun le ba yin ṣe ti gbogbo color o si jọra onkulẹlẹ. For the original souvenir pera nle ma lọ si Whitestone Souvenir ìdí àpẹ Odudua building directly opposite NNPC filling station ìdí àpẹ Ìbàdàn fún ìrajà lọpọ o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs. Débi ọ̀rajà.
3: Ìlọ kò sí mi ẹ̀ kọ́ lọ́nà yìí fi rẹ̀ sọ́rí.
4: Omi nira tó fi ọwọ́ gbà.
5: Omi ló ti gbé lórí báyìí. Èédèlè kan náírà ₦200 kó ká nǹkan kan láti rà náà.
6: Bára ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. ₦500 Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàn ìgbésí ayé rẹ lè yí padà?
5: Ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí.
6: Àfi bí ẹni wí pé àná ni.
7: Ọ

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbogbo lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Kàṣẹ ti wá di alágbálógún omi òkun tí ó ṣeé gbọ́ tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta, wọ́n máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ ta?
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú FM *347*.

0: ọmọ rẹ̀ pọ̀ lójú tó. Jésù wá wọ́n fẹ́ já wà lọ́jọ́ Friday 31st July 2026 látàgọ́ mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì níbi tí ọlọ́run ti máa lọ fún ọpẹ́ wù mí. Jésù yìí já prophet Peter Olú Abioye pastor J. Ebankole àwọn olórí ẹ̀mí Fẹ́mi Sásìláni Ewúrà Ọmọ́tọ́lá Ogoluwa voice Ọláyáde Vine Harmony pẹ̀lú CAC Ogunre choir pastor S. Folarinle CAC president Nigeria Rovers pastor Ade pẹ̀lú Peters Adékúnlé wọ́n máa ṣúre lórúkọ Jésù gbogbo ẹ̀rí CAC Ogunre prayer city tó wà ní omi àdì o onígbàgbọ́ àbá ọ̀kẹ́ junction Abẹ́kúta express rú Ìbàdàn gbogbo ẹni bá fara hàn kọ́tà iná máa sọ testimony.
1: Olagide FM 96.7.
2: Ah, ikani bimbo sha. O ti lo gbogbo time. But ani binu si. Omo wa ni. Ibadan bi ti antia.
3: Omo
2: wa Ibo la gbole ni Ibadan.
3: Omo mi gbo ti.
2: Mo ti to buruku buruku. Omo abe okuta. Le yo ko mi.
3: Omo

0: ya ki lo sele gan na gbogbo information kan iya to n soro to n bo mo ewi to lo useless o ti e ri bawon egbe se nse ni omo ma da iya lohun oni ma won won useless obi n bo wa ba mi wa video yen lose to n bo to ba de ri ni sikin player oni ma won won useless o ah won try na won lo n toju awon aburo won n toju eyin na na omo se pe ni lo n soro yi eyan ko send message sori Facebook mi bayi lo ma send message Jake Joker, thank you. Money Moral is gradually leaving Southwest, but they believe that Omo Tayebi Layenpo, even if the Omo is wayward, her lottery destroying her future. Do you know how many of them Yahoo boys are destroying? The only thing their mothers mostly are concerned about is money. Female children now are endangered species from their parents' communities, and it's pathetic. I wonder what will become of them in 10 years to come. 10 years, it's going to Jinoju. What will become of them today? Only almost every house you visit now in Southwest, you will see one Olosho. Akoko ti lo lori meeting ta fe se laaro yi walai walai a ma se meeting yen titi ti august fi ma ton ni agbara olohun bi nbo to ba ti ri je nsare play e ki won gbo ko to mo nso fun ya e bimbo iya lo nso fun mo eyan o ni o da koko ti iya lo nso fun mo eyan o ni kon ni time tin lo pe ki lo mo e si nse o ye ko se gba o ye ko sawo se ko ri gba se ko ra wo se iya ni yan abi iya edakun eyin iya wa te train awa te to wa te se gbagbagbo gbogbo e fun wa e ma sun o edide o keko wa bo se ye ka se se o
1: iya mi ma se un rere
0: tori awon iya nisi awon ni wahala awon mo o basira eh o ri pe sikira ti dide ni basira sikira ti wa ni libya sikira ma sendi bata wa fun iya e iya to pera e ni iya to pera e ni iya omo e òṣìṣẹ́ alágbàfọ̀ ó ń kọ́ tọ́pù lóríṣiríṣi wálé.
1: Ayé tí mo wà yìí kò máa yé mi.
0: Tọ́mọ ẹ bá wà á kó gbogbo ẹ̀ síta gbagbagbagbagbagbagba ò ní lè sọ̀rọ̀. Torí o ti jẹ dòdò dòdò lè ṣe é sọ mọ́. Kíyàwó ọmọ ẹ̀sùn kó ní kí ló sì ń ṣe. Pé ṣe báwọn ẹgbẹ́ lọ ti di gbá lọ ti da o. Ẹ dákun mo wá béèrè lọ́wọ́ yín pé ṣáwọn ìyá ló ń fà á lóòótọ́. Àbá àwọn àbí máa wo bàbá ló ń fà á. Àlá a máa ṣe mítìn a máa tutọ́ síra wa lójú a máa sọ̀rọ̀ síra wa ní ìta. Èmi àti yín ni o. Torí ayé àwọn ọmọ yìí gbọ́dọ̀ dà o. Wọ̀láyà ayé wọn gbọ́dọ̀ dà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Má gbà pé èèyàn méjì péré. Èèyàn méjì tó máa dá sí mítìn yìí ni mò ń sọ o. Tẹ bá ti dá sí ẹ tẹ bá máa dá sí ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Orí tọ́sẹ̀ bá tún ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún máa sọ. Ó dìgbà tí a bá rí àwọn ìjọba tó máa dé tó máa decide pé gbogbo àwọn ọmọ tó ń kó ọyàn síta làpàlàpàlàpà tó ń kódi síta pọ̀kìpọ̀kìpọ̀kì yìí pé kọ́ bẹ̀rẹ̀ sí ní mú wọn kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé wọn. Torí bí ń bọ ní kí n má dán wò pé mo mú kọ̀kọ̀ pé mo nà án. Ó rí torí àwọn ọmọ yẹn nǹkan tó fi rìn ń sìn ó kéré. Ó dìgbà tí Ministry of Women Affairs àbí àwọn wo ló yẹ kó ṣiṣẹ́ ìbá dìde tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó yẹ kó ṣe. Ọdún márùn-ún sí èní kí la máa rí. Okay, so nǹkan táyé bá bí láyé ń pọ̀. Inú wa dẹ̀ ń dùn. A dẹ̀ ń sàn rẹ́rìn-ín kùẹ́kùẹ́kùẹ́. Ìyá àbèjì ẹlẹ́gùsí wàhálà wà o.
2: Ọlọ́run ni jáde wàhálà.
0: Ó ti wà nílẹ̀ já sọ̀tọ̀ ọ̀rọ̀.
2: Tí ìbọ̀ rí wí, wọ́n ní onípa ọmọ náà wọ̀.
0: Ìyá
2: àbèjì,
0: aṣòkòtò mi kù mọ́ mi nítọ́ níjọ́ yẹn.
2: Ó rí wí. Gómìnà àná lọ́dọ̀ wa, ó lé wọn. Àwọn òbí ẹ̀ náà wà bẹ́ẹ̀ tó ti pọ̀ jù. Ó bí tirẹ̀ náà, wọ́n àwọn ọlọ́run pa. Àwọn yìí náà ni. Ìyá náà mo tó lọ wíwú. Kí ni ẹjọ́ láyé kẹ́yìn ó ń dà náà ni. Ibi lọ́jà ra àmọ́ ọlọ́sìn mo ń ṣojú ti tiwọn. Ọ̀tà mú ọjọ́ tà mọ́. Ṣọwọ́n fẹ́ sí ọ lámà. Ọwọ́ gbogbo àti àwọn náà wọ́n ọ̀dọ̀ wọn. Ọ̀tà mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ báàgì wọn wọ́n mọ ọ̀sẹ̀ nílọ́wọ́. Ẹ̀mí ìlú wọn ọwọ́ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ balẹ̀. Ṣé ẹ̀sìn yẹn balẹ̀? Ọwọ́ orí báàgì àwọn míì. Ẹ̀rù ní wọn lọ́dọ́ nínú ẹ̀rù wọn. Ọwọ́ ọba ní lébi ìyá wọn. Ìyá ìṣúná ìyá jáde gbogbo pẹ̀lú ẹ̀ jáde wẹ̀.
0: Màkà ó.
2: Ọlọ́run sọ̀nà àwọn ọmọ wa ni. Ojú ẹ̀rọ wọn sẹ́ o. Ọlọ́run ẹjọ́ burúkú ni wọ́n kọ́. Ìgbẹ́ náà ní ìsìn yìí. Àwọn ọkùnrin náà wọ́n ń wọ́n ohun wọn ṣe pè mí.
0: Ṣé pé wọn ọ̀tà mọ́?
2: Wọn ọ̀tà mọ́.
0: Oya ẹ ṣeun wa.
3: Ìyá alágbo
0: ṣé gbogbo wa ò ní dìde ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yìí ṣá.
3: Gbogbo wa náà
0: lọ. Àwọn òwò la máa fi nǹkan lé lọ́wọ́ lọ́la.
3: Ó ń ba ìlú jẹ́ bí èsè kékeré mi. Níbi ọwọ́ abúrú sí ni pé ọmọ mi ò ní múra mú kú mú jáde o. Ngbọ́ ọba báwo lè fẹ́ ní ọmọ lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ tí ọmọ múra àyà. Àwọn òbí a ní ìdí iṣẹ́ gidi lórí àwọn ọmọ wa. Kọ́lọ̀ ń jẹ́ ajére wọn. Ìmúra tí ọ ń mú kò dojúmu tó rárá bí ti wulè ọmọ. A mọ̀ pé àyè ìyá òsì míì náà wà. Tí ọmọ kógbọ̀ ọmọ àwọn bá tó mówó dé lòwe tó jẹun. Bẹ́ẹ̀ ni bàbá bímọ wò. Bẹ́ẹ̀ lọ́wọ́ à ń ta. Ṣùgbọ́n ọmọ mi rẹ ni bí ọrẹ mi tọ́. Tí ọ̀gbẹ́ kọ̀ọ̀kan rárá bí ti wulè ọmọ. Gbogbo òbí ló yẹ pé dìde sọ́rọ̀ ò. Tọ́ bá ń jẹ́ pé bí ọba múra àyà. Tí wọ́n bá mọ̀ gbẹ́ ń yà ní kíjọba àwọn ọba ni mójútó. Ó ń ba yé jẹ́ pọ̀. Ẹ̀kú ètò ọ̀pọ̀lọ yé mi gbọ́ ọba ẹ̀ máa mọ̀ sí eré ìdí yẹn gbìyànjú ládé o. Ìyá alágbo láti
0: ilé ẹ̀kú. Ẹ ṣe ìyá alágbo. Mo ti ẹ̀fẹ́ káwọn ìyá wa fẹnu sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kó má dàbẹ́ ni pé ti ṣìkítọ̀ ti pọ̀ jù ẹ̀ lódì kọlà.
4: Ẹ̀lú.
0: Pápápá ni.
4: Ẹ̀lú Agúsí mi.
0: Yẹ sà.
4: Ẹ̀sìn kan.
0: Olúwa ló
4: ṣe.
0: Àmì.
4: ẹgbẹ́ pọ̀ lọ́dọ̀ àwọn òbí ni o because òbí ni wà fẹ́ pé kò fún ọmọ ní owó oúnjẹ kò kí ẹ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ so mo ti bí ẹ̀wọ̀ náà sáyé tiẹ̀ tó ń ṣẹlẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ òbí mi náà ṣe kọ́ ọmọ mi wà kò gbẹ̀kọ́ dúbọ́ ọmọ tí òbí rẹ̀ tí wọ́n kọ́ tí wọ́n ní kó sáyé ẹ̀ bó bá ṣe wù ú ìbáwọn náà ni wọ́n ra àwọn ọmọ yẹn ta náà ni ó kọ́ àwọn ọmọ tí wọ́n kọ́ níbi ohun tó fà á nìyẹn ìkọ́ lọ́wọ́ kó bá wa tún gbogbo ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí ló pọ̀ jù
0: ohun
4: tó
0: ẹ ṣe gan ẹyìn wa ní méjì yìí mo fẹ́ sọ nǹkan
4: kan
0: nígbàtí àwọn òbí ò bá mọ bó ṣe máa ṣe sí ṣé àwa tá a wá wà ń ta àbẹ́ẹ̀rí pé ó yẹ ká lè ṣe nǹkan kan tíjọba bá tún wá bọ sowọ́pọ̀ pẹ̀lú wa tó bá kúrò nílé tó wọ dáadáa tó wọṣọ dáadáa tó bá dẹ́ta tó wọ dáadáa a máa hẹ́ a máa nà a máa bó díẹ̀ gidigidi gan ṣé mo kàn tó bá fẹ́ jáde lọ́la kò ní ṣe bẹ́ẹ̀ à ń bọ̀ náà.

0: for me.
1: Ọ̀sẹ̀ tó ń bọ̀ àjọ máa fèsì ra wa ni.
0: That something must be wrong with me.
1: Àjọ máa fà á fà á fà á fà á tó máa fi dójú tí gbogbo ẹ ṣe máa níyànjú.
0: Sowers I take no wash away the memories. Why do I have to?
1: Tọ́ra ẹ pé àwọn ìjọba lè kún wa lọ́wọ́ ni kọ́ jọ̀ ọ́. Mo fẹ́ kọ́ bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọmọ yìí. Èyí tó yẹ kó wọ bra tí ò wọ bra kọ́ gbé.
0: Nothing from this joy in my feet.
1: Ọ wá ní kí gbogbo àwọn tó bá wà ládùúgbò kọ́ gbé lọ police station tó bá wà lẹ́gbẹ̀ẹ́ àdúgbò. Àwọn iná níbẹ̀rù tọ́ba níbẹ̀rù fún ìyá àti bàbá wọn.
0: Wọ́n
1: mà níbẹ̀rù ìjọba tọ́ba dé ta.
0: You see I'm scared you're supposed to be my father.
1: Hello.
2: Hello.
1: Hello.
2: Ẹ̀kọ́ yóò yá sí kìtò.
1: Yes, àní pápápá.
2: Ẹ̀kọ́ ètò. Ṣẹ́yìn kò sí ọmọ burúkú òbí burúkú ló wà.
1: Ha? Kò sọ́mọ burúkú òbí burúkú ló wà.
2: Òbí burúkú ló wà.
1: Nígbà. Okay.
2: Ìyá àti bàbá nígbà tí ìyá ò bá ti lè gba tí ò bá ti gbọ́rọ̀ sí bàbá lẹ́nu. Tọmọdé ń wò ó tó ń gbé bàbá sípò. Lójú ọmọ. Tí bàbá fẹyẹ tó nílẹ̀ tó ń sọ fún bàbá pé sọkùnrin nìyẹn lójú ọmọ. Ẹni pé kò sí ọmọ burúkú òbí burúkú ló wà. Sẹ́yìn tẹ sọ̀rọ̀ ó pọ̀ lọ́wọ́ àwọn ìjọba wa. Òhun púpọ̀ jù ọwọ́ ìjọba wa ló wà. Kí la ní ìjọba fún? Ìgbà tí ò sí education tí bàbá fẹ́ fọmọ ní education tí kò sí. Ọmọ náà ń wà wọ́n rẹ̀ tọ́tọ́ lọ fẹ́ education. Ìjọba ọ̀dọ̀ ẹ̀ pu wa. Òhun ọ̀rọ̀ ẹ̀ ṣe sọ̀rọ̀ ńlá ní bọ̀ àbàbà bá wọn sọ náà ni. Ìpè mí kọ̀ mọ̀ ní pé kò sí òbí kò sí ọmọ burúkú òbí burúkú ló wà o.
1: Ok, ẹ ṣe gan. Àwọn olóògbé burúkú ló wà nígbà. Hello.
3: Hello ma, ẹ kàrọ ma.
1: Ẹ kàrọ.
3: Excuse ma, òbí burúkú ló pọ̀ jù ní ìsìn ma.
1: Ah, ẹ̀yin náà tún sọ.
3: Kí a pè 30 years ní di grandmama.
1: Bàa mo rí wọn dáadáa, mo fẹ́ pé ibi tí mo rí wọn nìbàdàn gbà.
3: So ṣé ọmọ ìpè ọmọ 30 years ó ti di grandma àtọmọ bàtà ló tọ wọn.
1: Kò yé mi.
3: Kí a pè tó bá ti ga tó kò lè bá sọ̀rọ̀ mọ́.
1: Bẹ́ẹ̀ni.
3: That is number two ma. I live in a student environment. University ṣe kíní. Tí mo dẹ̀ ní ilé tí student ń gbé. Kí ọmọ máa gbé ní ilé èèyàn 4-5 years mà kẹ́ má ro bí ẹ̀ wá ló skul ni tán bá wá àwọn wá. Kí ná mọ̀ tọmọ yẹn ń ṣe ní skúlù. Education for Olùkẹ́ nígbà tán bá débí tán máa sọra wọn di bàbára ní. Ẹja òkú Èkó mọ́ínmọ́ín làwọn ìyá ti wá fi tọ́ wa. Disgrace lè jẹ́ fáwọn wọn lè present àwọn òbí wọn. Àwọn òbí náà lè bá wọn sọ.
1: Ẹ máa ní sùúrù torí a ti fẹ́ lọ báyìí. Ká bá padà dé, ó dàbẹ́ nípa máa continue kí ni torí Martini ọmọọba ti wọlé wá láti wá kàròyìn. Ẹ sọ̀rọ̀ kan màámi ẹni ẹja mọ́ínmọ́ín àti kíní làwọn ìyá wa fi tọ́ wa. Ṣùgbọ́n àwọn ọmọ tí ìyá wọn bá ń ta mọ́ínmọ́ín nísìnyí wọn nílé present ìyá wọn pé ìyá wọn ni.
3: Wọ́n lè present ìyá wọn mọ́.
1: Ta bá ti padà dé a sì máa sọ̀rọ̀ yẹn. Nọ́mbà tèmi 0081 21 8145 0081

0: 081-21-8145. Ẹjẹ́ ká máa sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí títí dìgbà tí máa padà wá láti wá ṣe ìyókù. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Martini ọmọ bá fẹ́ wọlé nísìnyí láti fún yín ní ìròyìn.
1: Olagbele FM 96.7.

àsìkò ìyálẹ̀ta bẹ́ẹ̀ ni àsìkò ìsinmi òní àkójọpọ̀ ìròyìn àgbáyé ló lè ṣe ti ìgbóyín láti ìkànnì ti lágé lu 96.7 kí n tó ga ju àwọn ògì lọ martini salau lóníròyìn yín ṣùgbọ́n ṣáájú ẹ̀gbá àwọn kókó ilé ìtò ń bẹ nínú ìròyìn ọ̀hún. Iléeṣẹ́ ààrẹ náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé àwọn ti mọ ọgbọ́n àtinúdá àti ète ilé ti Peter Obi ti ó ń dá ṣáájú ètò ìdìbò 2027. Ẹ tó ti fi ìgbà kan rí jẹ mínísítà fún ẹ̀ka ètò ìdájọ́ Mọ̀lámí òun náà ni ó ti kéde Musa Zagi gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ tí wọ́n jọ máa dìde dupò gómìnà ní ìpínlẹ̀ ti Kebbi. Ààrẹ orílẹ̀-èdè ti Hungary òun náà ni ti ṣetán báyìí láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lẹ́yìn àdéhùn ilé ti òní pẹ̀lú àwọn ilé ìgbìmọ̀ aṣòfin. Látàrí ọjà ọ̀rọ̀dá òun náà ti rọ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà náà ni ó jẹ́ kí ìgbáradì ilé ti ikọ̀ agbábọ́ọ̀lù tó orílẹ̀-èdè ti Spain tí ó yẹ kí wọ́n ṣe náà ni ó sùn díẹ̀ sí àwọn iwájú ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

ilé iṣẹ ààrẹ òun náà ni wọn ti ṣàlàyé sí tẹbá ìpín gbogbo ìtẹ àti ọgbọn àtinúdá èyí ti ẹni tó jẹ olùdíje lábẹ ẹgbẹ òṣèlú ti ndc nigerian democratic congress peter obi gbogbo ọgbọn àti ìtẹ ilé tí ó ń dá òun náà ni wọn ti yí àwọn tó ti jẹ pé ṣáájú ètò ìdìbò ti 2027 òun náà ni wọn ti lo ọgbọn àtinúdá ọhún èyí tí ó jẹ pé àwọn alátìlẹyìn rẹ tí wọn pè ní obedient nínú ọ̀rọ̀ ilé tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti kàn sí aráàlú ẹni tí ń ṣe daniel buwala nínú ọ̀rọ̀ ilé tó sọ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti hex ẹ̀ níbi tí ó ti mú ọ̀ka níbù sí peter obi pẹ̀lú bó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó ń sọ jáde náà ló jẹ́ ìrọ́gbù tí ó sì fẹ́ máa lò ó gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì láti mú fi kan ṣe ojú àánú kí àwọn ọ̀nà tẹ̀lé lẹ́yìn òdì nínú ọ̀rọ̀ ilé ìtúnsọ ní orílẹ̀-èdè ti germany ní berlin níbi tí ó ti ń sọ̀rọ̀ kan wípé àwọn agbébọn náà ni ó kọlu òun nígbà tí òun ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ ti benue ní oṣù kẹrin ọdún 2025 tó jẹ́ pé orí ló kò yọ níbẹ̀ náà ni daniel buwala ti wá ṣàlàyé wípé gbogbo òpin òun náà ni ó jẹ́ pé ìrọ̀rùn náà ló pọ̀ nínú ẹ̀ tó sì jẹ́ ọgbọ́n àtinúdá láti jẹ́ kí àwọn alátìlẹyìn rẹ̀

0: iṣẹ́ ìròyìn káàkiri àdáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fún ra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló ń kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ èké fún ọ. Kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08071124000. Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: لبيك اللهم لبيك
6: tete sun la tete ji lọ hajj 2027 bayii nile-iṣẹ youfit fly tori pe september 26 ni gbogbo pepe ki o wa sopin iforukọsilẹ ati owo sisan la fi ni gbogbo ẹni to fẹ ba wa ṣe hajj 2027 ẹ tete gbe apá bayii ma bọ wa si ọfiisi youfit fly kalẹ tun jọ ṣe hajj irọrun ẹ ku ti mọ youfit fly bẹẹ wipe pẹlẹkutu niṣẹ hajj nile-iṣẹ tiwa pẹlu ilegbe irọrun ti o jìnà si haram ni makka ati madina awọn ounjẹ to dọṣọ nigbakugba ziyara si gbogbo aye ikẹ ati gbogbo ibi to lapẹrẹ ni makka ati madina tó fi mọ́ wá sí lóòrèkóòrè pẹ̀lú àwọn àfáà wa tí ó máa tọ́ni sọ́nà lórí iṣẹ́ hajj ẹwù mí láì dé ìtàn pẹ̀lú àṣepẹ́niṣẹ́ hajj pẹ̀lú iléeṣẹ́ youfit fly ẹ tètè kàn sí youfit fly ní ìbàdàn head office block 8+15 7 up road olúwọlé main estate ring road ìbàdàn tàbí kẹ́ pé 090 1111 1190 hajj 2027 pẹ̀lú iléeṣẹ́

0: oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀.
1: Fún iléeṣẹ́ West Midlands Communications Limited.
0: Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí
1: Splash 105.5 FM ti ń gbé ṣe.
0: Ẹ̀ẹ́dú fìlù tó ní kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa splash fm pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni olúbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba murtala adébáyò àkàdé mẹ́fà ẹ̀wá gbọ́ o ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ ṣẹ́gun tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe literature doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jí ọ̀jìnì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ má gbàgbé o ọjọ́ tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní trinity doll nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé ìwọlé splash fm bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀
1: lágẹlú apata mẹjà pàtó jamakuta lágẹlú fm àtàbà faratilẹ faratilẹ adùn bádùn òpò mọkànmúso lágẹlú fm kàkàkí iléeṣẹ agbóhùnsáfẹfẹ ti ń parẹrẹ ìdùnnú fún gbogbo ọlọjà tó ń tà ìmùlẹ gúgú nìsọ wọnyẹwọnyẹ sẹkẹrẹ ti ń midùn bẹ owó fún gbogbo ẹni tó lóye tó dàmú síbẹ̀ yìí náà ń gbọ́ síbẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwò pọ̀ láìró gbùrùkáwò
2: owó ní ìpínlẹ̀ olè ṣe o
1: mọ́dá ọ̀tẹ̀ lágúlẹ̀ fm 67 gbagbó gbajù gbajà gbagé oko wọn ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrò sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúrú ọjà tó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa gbogbo ara lágúlẹ̀ fm 67 ìkí wàlàyé

0: share ya ma je kin ton yin eyin yun mi eh a nse meeting lo lowo eyin te se ndara po mo wa bayi a nse meeting lo lowo lati ago mewa a se meeting yen wo eh iseju meji ku o ku iseju meji ki ago mokola lu la pari meeting yen ko ye yin but a pari e awon ta de mu ta ma de jun soro won mo pa pari e gbo ara ta wa meeting yen so a se se fe se kini a se fe bere meeting yen pada bayi tori mo di mo pe igba ti mo dide mo sha ri pe opolopo npe opolopo npe ko ye yi awon na ni won tun pe mo tun ri ko so nkan to fe so gangan ni mo fe ka gbo because awon na mo pe won o fe ka ja won mo pe won o fe ka ja tori ti ba bere ja emi o ngbo come back wa ka go front ni mo ma ngbo ki la le se si oro awon mo ta nso yi to mo se jade nsin mo tun gbo story kan bi nbo boya ko lati ko gbo dada won leyan ko wa lati ilu oyinbo to ro ma nse wa lara be ni pe eni to ba ti wa lati ilu oyinbo bayi ohun nikan ni eyan ohun lo lori meta ohun lo lowo ju awon tolorun de ran lowo die yi to je pa awa ati lo badagri ati travel around the whole world ati lo badagri ati lo togo ati lo kutonu ko yi e ati e ti lo seko ibi ta travel day a mo pe ko se gbogbo awon to wa lohun na ni owo yen po lowo won iya iya to bi omo wa gbe fokunrin to rokun yen wa lati ilu oyinbo elo okay eni yen ti lo o gbe omo won ni an so pe ah okunrin yen ni di omo o toro de lati ilu oyinbo ose meji lo fe lo
1: hello
0: hello
1: e ku eto
0: oluwa ku eto e
1: e ka ro o
0: ni papapa ni to ba ti pe
1: yes ma opolopo awon omo yen na lebe bo se so si waju tawon ba su yen lo sile we ka ma tele won lo ile iwe lopolopo ti n ko nkan ti iye kankan won n ri compost life won n gbe gbogbo egungun nkan tawon agbalagba n se
0: wala compost life yen get ye
1: so ko si nkan to jo tuntun loju mo mu at age 15 16 17 18 19 20 ko ti e si nkan to pamo loju mo mu so the only thing ta pamo se ni pe bi a olorun ko kan ran wa lowo we need go back and intervene now because what we don't expect that they are going to they have been exposed to opolopo nkan to tutumo ko tutu loju won mo so awon wa ti e ti wa se gbe won gbe si gbe si dan bale aye ni bi abra ti won ni bi kan ni patan ko si mo e gbogbo la ri ni gbagba ta ti o sele ni tele tele
0: nkan to yin wo pe ni private part
1: the target part is not is no more private is not social part or what
0: is public part
1: public part exactly ma exactly ma it's not public part nothing is private today kidney nikan lo private by kidney as liver
0: kidney at
1: nikan lo private
0: but are you nice when kidney as liver nikan lo private
1: I'm telling you come on sanu wa
0: o ah anilo iranlowo olohun o eh o da wo nisin won ni obirin won ni ma yan esede lati ilu oyinbo ni won ni ma yan wa so pe awon ma ni di omoge kan to le stay pelu ohun fun ose meji o ko ye yin to ma fi pada ẹni ẹlẹ́yin lẹ́fẹ̀ẹ́ wa gbádùn ara ẹ̀ ǹjẹ́ ọmọ kan wọ́n ní ìyá gangan fún rẹ̀ ló gbé 22 years ọmọ ọmọ ẹ̀ 22 years of age ó rẹ̀ gbélé máà tó dé láti ìlú òyìnbó yẹn lọ́wọ́ ọmọ yẹn wà nílé máà yẹn for 2 good weeks mo wá ń béèrè pé tó bá pẹ́ single mother ní obìnrin yẹn okay fine but tó bá pẹ́ ọmọ yẹn ní bàbá ni ṣé bàbá ò béèrè pé wá ibo ni deborah wà àbí ibo ni basira lọ ẹ lo
2: ẹ̀lọ́ ma
0: mo ń gbọ́ yín
2: ẹwọ wedding gown ẹlòmíì ń jọ wedding ẹwọ bó ṣe máa fi gbogbo ara lẹ gbogbo kinní yẹn ti yí ká mà èmi ni mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹwọ ọmọ kan dé nu ilé mi ní october by december ti gbé above 1 million bàbá ẹ ṣe civil service civil defence corps likewise the mother wọ́n fẹ́ bá mi jọ fẹ́ lọ court wọ́n mọ̀ pé kámẹ́rà ni mo fi gbé ọmọ wọn gbà tán rí kámẹ́rà sí lọ́wọ́ wọn gbọ́ ìkan náà recently yẹn tún gbé owó mi ó lọ fi ṣe senator bed ọmọ 19 years ó ṣe senator bed ó ra fóònù ó ra fóònù kò dé tiẹ̀ tún fẹ́yà àṣírí tú àwọn òbí lóníṣẹ́ ṣe mà kọ́ ọmọ máa gbé ibì kan ilé ọkọ gan-an èèyàn gbọ́dọ̀ máa pe ọmọ ẹ̀ kó máa bá sọ̀rọ̀ ìṣe kéèyàn kan yọ̀ǹda wọn ẹ wo àwọn òbí náà mà àwọn kéékèèké yẹn ẹ wo orúurú tó máa ń ṣe lé wọn lórí tó máa ń jẹ́ kọ́ mọ̀ fáwọn fáìn àwọn fáìn àwọn fáìn
0: ọmọ téèyàn ṣì ń pọ̀ lẹ́yìn á wá ṣe bọ́gì mọ́rí fún
2: mo lọ sí fàtíńjọ kan ọmọ kan ń jó màmá ẹ̀ wá ní mọ́mí ẹ̀ fọ́ mọ́ mi lówó ẹ̀rí kó ń jó mo lè sọ mi pa lágbèéká lọ́mọ ẹ̀ kò sáà rí káyà sí àìríkáyà àṣetì
0: òkè kò rán yín létí pálájò tà lọ́mọ
2: mo so fun money o so mi pa lajo ta lo mo ngba te ni fun lowo ijo mi ti mo fun ile ni gbogbo e ti baje ma ile latodo awon obi ile ba pa iya o ni time owo o ti gbaye wa and it was never like that in those days
3: that is it
2: ni time won ni gbogbo e come on wa ndi kan ma so fun won pe so di gba to mo ngba si lẹ́sẹ̀ṣẹ̀ máa máa bèrè ibi tó ń gbé ní àdúgbò wa ní ìṣiṣẹ́ lẹ máa rí sìríǹjì lápá wọn wọ́n máa máa wọ ṣọ́ọ̀bù wọ́n ń dọ̀gẹ́ ara wọn ni.
3: Jesus is Lord. Ẹ ṣe mà
2: gbogbo ẹ̀ sílẹ̀ǹtì ẹ là wà ní táwọn pẹ́rẹ́ǹtì wọn ni ọmọ mi ń kàwé kò lè ṣe nǹkan kan kò lè fọṣọ kò ṣe é lọ wò ṣàdárì ọmọ pastors ní ọ̀dọ̀ wa.
3: Oh my God. Hey, kí ni ẹ ti court? O ma ni iya yen ma gbe omo e obirin o ma gbe fun ma yen tori ma yen gbe lati ilu oyinbo ma yen. Hello.
4: Hello.
3: E gbo yin.
4: Hello e karo ma.
3: E karo sir.
4: Yes ma. Very gbogbo awon omo obirin wa ni isin. A le le gan na ma. Gege bi oro ji iya yen so kan ni isin. Very yawo ji te ni gangan gangan. Tele o ma n wo fine. Da ori te tó bá múra kò wọ́ mọ́.
3: Ìyá ìyàwó tí.
4: Sí kò wọ́ mọ́. Mo wá mú mo tó bá wọ ṣòkòtò mo wá mú blade. Ṣòkòtò tí mo mọ̀ pé yóò gbogbo ṣòkòtò ọwọ́ ti tọ́ mo ti fi blade tọ́. Débi pé tó bá jókòó tó bá wù ọba yìí yóò rí wípé kíní ìfìgbẹ́ lábẹ́ màá mọ́ á sọ fún yín pé kí n tó fi mú ọ tó fi wọ pint mọ́ gbogbo kíní yóò mọ bẹ́ẹ̀. Mo mọ màmá fi blade ya gbogbo ẹ ní abẹ so tó bá ti dé ìwọ báyìí yóò rí pé kíní ìmọ̀ ti ya láti máa ní nígbà tó yẹ pé ò wọ́ mọ́ pint ìbẹ̀rù ilé ò wọ́ pint mọ́ kí ni kò
3: kọ́ ẹ̀bọ̀ tí nígbà tó jẹ́ pé ìyàwó ilé ni tí ò wọ́ pint àkò yẹmi ṣé ó láwọn tó ń ṣí kíní lẹ̀ fáwọn onígboro ni àbí bò.
4: Ẹ̀mi ò mọ̀ fún ní tí ń wọ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ́ lóhùn tún ọ̀rẹ́ ni o.
3: Mi ò tiẹ̀ rò pé mo jáde láì wọ pint.
4: Ọ̀rẹ́ lòun kọ́ bí ọ̀rẹ́ tó nígbà tí wọ́n á ti rí pé ọ̀rẹ́ ló kọ́ fi yẹn gbogbo àwọn ṣòkòtò àti gbèsè ni a ti pẹ̀ mọ́ máa wá fi blade tọ́ débi pé kò tiẹ̀ wá wọ̀ kò rí nǹkan kan wọ̀ mọ́ nínú àwọn ṣòkòtò wọn kí ni tó dé kí là ń bá káàkiri.
3: Bàbá ọkọ̀ mi ẹ ṣeun ìyẹn ìyàwó ilé ló ń sọ yẹn o ìyàwó ilé ló ń sọ yẹn o torí ọ̀rẹ́ tó ń kó kò wọ pint mọ́ nǹkan máa ti ṣe nàìjíríà báyìí àbí hello. Hello.
5: Hello.
3: Ẹ káàárọ̀ sà.
5: Ẹ káàárọ̀.
3: Yes sir.
5: Yes sir. Yes ma. Ẹ wo ọ̀rọ̀ yìí is a national debate kò ń ṣe ọ̀rọ̀ Bọ́lá sọ because ilé ayé wa ilé ayé yìí ó ti bàjẹ́ kọjá nǹkan tá à ń sọ yìí and àìnífura òun ló fà tó fi dé gbogbo ibi tó dé ilé nìyí because sẹ́rí kíní yìí ti kúrò lórí ibi nínú ilé nìkan ó ti di gbogbo ìnáwó ló sọ pé national problem ni the whole Nigeria as a country àti níṣòro ọlọ́run elédùmarè kò yọ wá nínú ẹ̀ so and sẹ́rí wọ́n ní díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú wọ́n ní púpọ̀ lọ́wọ́ kíni lọ́wọ́ àwọn òbí ẹ̀ púpọ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ ni báwo ni ẹ ṣe múra fọmọ láti tú kéré in the first place kó tó di pé ọmọ yẹn dé teenager kó tó di pé dé level kan because ìmúra tó ẹ mú fúra lọmọ kékeré ó máa mọ lára títí tó máa fi dàgbà àfi tó bá jẹ́ pé ẹ̀yin ò bí ẹ̀ gangan fúra ara yín lẹ ti ń ṣe nǹkan tí ò yẹ kó kọ́ ká ṣe because mo ń gbọ́ ètò láàárọ̀ yìí ọkọ̀ mi dẹ̀ ń sunkún mo dẹ̀ ń sunkún nínú because ilé ayé ti ó ti then this so called social media a sọ pé ọ̀làjú ń dé sí ni ọ̀làjú yẹn gan ló ń bayé jẹ́ social media it has spoil everything entirely gbogbo nǹkan tá à ń rí tẹ́lẹ̀ wo là ń rí sí iye o kọ́lọ́ elédùmarè kó jọ kó ṣàánú ìlú wa àwọn ọmọ kéékèèké then àwọn kéékèèké náà tún wá ni pé àwọn ọkùnrin náà anúrò láti play because number one ṣé tọmọ bá wá bá mi ń sìn ín àwọn sèmi ni mo fẹ́ pe ọmọ because màá kọ́kọ́ wò ó lọ pé sọmọ tí mo ti ẹ̀fẹ́ bá sọ̀rọ̀ yìí ṣé ó tẹ́gbẹ́ ọmọ mi àbí kò tó so àwọn ọ̀rọ̀ wọn tó dẹ̀ ń bá ṣeré ń sìn tó jẹ́ ìrọ̀ wọn náà lọ́kùnrin ọpọlọpọ wọn nítorí pé òun àwọn tó ń ṣe ìyàwó ìyàwó àbí nǹkan tó pé òun kúrú tí wọ́n ń rí òun ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí owó dẹ̀ ti balé ayé jẹ́ owó ló balé ayé jẹ́ owó ni o kò sí nǹkan tẹ́bíbọdì wá láyé ìgbòho lọ ẹni tó bá lówó tó nìtẹ́ lọ́rùn kò ní ṣèrànù olúwa wà pẹ̀lú yín rẹ kú ètò.
6: Àmì o hello.
7: Lẹ́kìtò.
6: Ẹ sà.
7: Olóyè Adéṣọlá láti papọ̀.
6: Olóyè ẹ̀ máa gbà wá kí ló ń ṣẹlẹ̀ gangan.
7: Agbákòmọ̀dé.
6: Ó ti dé.
7: Agbákòmọ̀dé. Ayé tó dojú ẹjọ́ ayé kọ́ o. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé aṣọ ìlú dúkọ́ mọ́ lòdì àti síkìtò. Bẹ́ẹ̀ ṣe máa hàn lórí máìkì stúdíò ẹ bìlífù pé àwọn èèyàn ṣe bí ẹ̀yìn ayé lẹ̀ wà ní kúbọ́ yẹ̀ lájú.
6: Ẹ sàlẹ̀.
7: Torí pé ọba tó dáyé gángan sọ pé time was coming àsìkò kan ń bọ̀ tó jẹ́ pé tí bá ń sòdodo òun gan ni ó dàbí ẹni pé ń parọ́ ṣùgbọ́n ìmọ̀ pé olódodo kan kò ní kú sípò kà bí tọ́gọ̀rọ̀ èèyàn bá ń bàjẹ́ síkìtò ayé yín ò ní bàjẹ́.
6: Àmì sà.
7: Gbogbo èrè yín kò ní jọrùn nìkan o ẹ jèrè láyé ẹ jèrè lọ àgbákòdé o
6: kò ní
7: wọnú ilé wa ẹ kú ètò.
6: Àmì òde kò ní wọnú ilé wa ṣé olóyè kò ní wọnú ilé wa ẹ̀ló a gbọ́ yín dáadáa o. Ok ẹ̀ló à ń gbọ́ yín báyìí. À ń gbọ́ yín
8: ẹ jọ̀ọ́ mà táìmù yìí náà mà bóyá kẹ bá wa wo.
6: À ń gbọ́ yín mà. Ẹ̀ló ó dà à ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín.
8: Mo ní táì táì lóyìn mà majority ti lọ sí church.
6: Torí àmọ́ ṣe ń fà kókò yìí pé àwọn tọ́lọ́run bá fọwọ́ tọ́ tó bá fẹ́ sponsor ètò kò yé yín tó bá fẹ́ sponsor ètò kábàlè ráyè ra táìmù tó wù wá tí gbogbo ayé máa gbọ́ tí gbogbo èèyàn dẹ̀ máa gbọ́ wọ́n lè kàn sí
8: mi. Ìwọ́n gbogbo ọjọ́ ìṣẹ̀lẹ̀ ó ti jẹ́ lára.
6: Bàbá
8: ìdò kí èta ara ìyàwó wọn tí òun wọ pátá mọ́ ó ti bọ́ sí ànọ́dà dẹ̀mù. Kí ni wọ́n fi kó àwọn ọmọ wọn? Ọmọ àtọ́kì náà wá ní ọ̀wọ́ pàpì máa wọ pàrì máa wọ táìtì.
6: Wà láàyè ìkan náà lájọ jẹ́ máa wọ pátá máa wá wọ táìtì kí n tó wọ skẹ́ẹ̀tì.
8: Máa wọ pàrì máa wọ táìtì máa wọ ṣòkòtò lọ́ba jẹ́lẹ́ kí bàdúrà ká máa fi skẹ́ẹ̀tì dé.
6: Torí tí bá ń wọ àwọn kìnìún ọmọdé abẹ́ni pé ìhòòhò ọ̀tá ẹni ẹ̀
8: wà.
6: Wà láàyè.
8: Jésù
6: Kristi.
8: Àwa là ń kọ́ wọn ní pọ̀pọ̀pọ̀. Ọmọ mi àwọn ọ̀wọ̀ pọ̀ sí ní fún lẹ́gbàá. Ọmọ mi kan tó tí mo ní tó jẹ́ ní bí ìjàdà tó fẹ́ máa múra sí ní mo kó òjẹ̀ ní. Èèyàn yìí ò kọ́ ní
6: fásitì.
8: Irú ló jẹ́ ẹ̀yàn ọlọ́rẹ̀ àwọn ẹgbẹ́ wọn náà máa sọ fún ọ pé irú gbàgbà máa tó ìfì díẹ̀ ti sẹ́yìn yìí ní ìdílé ẹ̀sìn.
6: Wọ́n wá mú kú mu. Ẹ ṣe
7: bí
6: ẹ̀ló.
7: Ẹ̀rà. Ṣẹ́rí nǹkan tá ń sọ yìí.
6: Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín torí nǹkan tá ń sọ yìí ṣe pàtàkì kò ń ṣe nǹkan téèyàn máa dúró sẹ́gbẹ̀ẹ́ rédíò ẹ̀ máa sọ̀rọ̀ kò yé yín torí mítìn la wà yìí.
7: Àti ní ìjọ ìpínlẹ̀ ti bẹ̀rẹ̀. Ṣé bá wọ àwọn pásítọ̀ wa? Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ gan-an tó dé pé ẹ jù mí wọ́n. Ẹ rí i pé nínú church ẹni a wọ church wé kò ní délẹ̀. Àárí ọmọkùnrin tó fi yarí ìfètí gbédè lọ síwájú
6: pápá. Ṣé rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn èmi ò agree with pẹ̀lú yín sà pé inú ìjọ ló ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ nǹkan tí mo sọ bẹ́ẹ̀ torí pé èèyàn wọ yẹrí ìwò wá sínú ìjọ tèmi bá jẹ́ pásítọ̀ ọmọ ojú olórí ìjọ yẹn mi ò ní lè dànù. ma wa asu ma wa yes mi o ni le dan wallahi ma wa asu oro to ba njade lenu mi lati ori pepe lo se pataki ati iru adura ti mo ngba fun eni beyen afi to ba ye pe o de to ba ye pe owo owo ni mo nbere lowo e ti mi o wa asu to ye ki se emi o gba pe ijo lo ti tori te ba ni ijo lo ti bere eni to ile to ti mura to ti jade nko
7: owo ti baye
6: kini ka wa wo yen ah o ti court oya oya eh ta lo tu wa nbe yen nkan sele ta lo npe mi lori phone temi yi e ma pe mi lori phone mi e pe lori phone radio station e pe lori phone radio hello e pe lori phone radio station chikito ko lo ni radio station e ku le gbe radio yen hello
9: hello e ka son
6: sir
9: yes ka si seri ni pa oro en te so lo e wo in fact akọkọ na ni bi ki daddy to so pe yawo won pe ko point yen won la case ni
6: eh ko n se e ma so won la case
9: e ba ati obirin yen o ti lo fa o de ti nu nkan mo won lara se wa la won obirin to wa tan se ati ise to n se bi ise awon to ise ni papo mo se awon bi pastor awon woli ni be ni olorun a de ma fun se sugbon se mi ko fe so nbe ni pe se ri ke won ni ta ba se be ni ewe ta gun yan ni we ta se be ni ipepa e to ma lu ayo e to ni yin ko ni yo na ni se ri e ma je nkan yin se ra awon obirin to wa tansin emi su pe nu won gan gidi won ni oro adori yawo le gan lori yawo le be ni asi mo ma gbo program yin daada mo si gbo awon te ma so inu mi lu si mo te wole be de be gbo won ready lati so pe awon fe yi pada afeti emi olorun ba ngbe lokun se wa ri en to wa je olori beju ni pe awon iya to nbi won gangan e lo wo iru iya won gan na awon iya fan je iru awon iya won iya
6: fan je toriko to ko sibi kini won se ma bi ekute
9: o be lai lai so iru won iya mo si remember ngba ti asikere ti awon mo ba train wa bi bi si gbogbo awon mo obirin ti mo mi wa bi iya mi si laye mo ba mi no si laye mo won won sokoto wọ́n dẹ̀ wá ní ọkọ̀ ọmọ ọ̀dẹ̀ ní pírọ́blẹ̀mù bẹ́ẹ̀ ìgbà yẹn táwọn tí wọ́n máa bá ń bá wa bí tán máa ń ṣe torí sí èsì náà bí wá sí tán bá bá wa ń gbà tán bá ń ṣe a máa ní à ìyá ìsìn wọ́n ti le jù gbọ̀ngbà táwa ń dàgbà tá à ń gbọ́ ìgbà ẹni tí wàá wù rí aláìsí pé àṣẹ wọ́n nífẹ̀ẹ́ wa ni àṣẹ wọ́n tọ́ wa sọ́nà ni.
6: Ọ̀gá ẹ ṣe gan
9: sa
6: ẹ ṣe gan sa. Yes, sir. Oh no, Mama Joe. Ki edakun. Ewo ni ti yawo le ti owo pata nisin edakun. Eh? Ewo ni ti yawo le ti owo pata. Mo fe bere lowo yin yen tun ko. Hello. E ka ro, sir.
10: Alaji Adeola lati ni gara.
6: Alaji e ka bo. Abe ri nkan.
10: O ti ri o. Akoko na.
6: Hey.
10: Oni amuko eru ewo. Ani òkèlè ń wẹ̀ wọlé. Kẹ̀rí ó dìgbà tí a bá tó mú ọ̀rọ̀ kámọ̀tì ẹ̀sìn àti òṣèlú bọ̀ nǹkan kọ́rọ̀ tó lójú kìí. Àkọ́kọ́ náà tẹ bá rántí ní àsìkò kan tí ìjọba àná ọ̀nà ọmọ ni kò rí jù. Ó gbé òfin kan jáde pé ọmọ tó bá ti wú ẹ̀wọ̀ kúrò. Kí wọ́n mọ àná.
6: O dùn mí.
10: Ní a bá dìde, a bá pariwo.
6: O dùn mí pé mi
10: ti rí. Salukun lẹ́lẹ́tọ̀ láti ṣe bó ṣe wù. Láti ṣe pẹ́ lẹ́kọ̀ọ́dún. Wọ́n fẹ́ gbéṣẹ̀ rí àwọ̀. Wọ́n fẹ́ gbéṣẹ̀ rí àwọ̀ ìbàdàn. Wọ́n fẹ́ gbéṣẹ̀ rí àwọ̀ ẹ̀ṣọ́. Ìjọba ń bá já mi lórí ọ̀rọ̀. Ṣé wàá rí nǹkan tẹ̀yìn ẹ̀yọ́
6: báyìí?
10: Ọkùnrin tọ́ yẹ nínú ọba ya tó bẹ́ẹ̀ bá ń wù ọmọ rẹ obìnrin tó ti dàgbà yóò mọ ọdọgbọn ọdún sára wọn. Bí wọ́n bá wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó ìyàwó ni òun fẹ́ fira òun ṣẹ̀ṣin ni inú òjò wọn sọ pé aburú ti ṣẹlẹ̀ nínú ilé òun.
6: Àọ́pọ̀
10: àwọn ọ̀yẹ́ kọ̀ọ̀kan. Ẹ wo tó ṣẹlẹ̀ ní èyí tó ṣẹlẹ̀ ní yíṣì ṣe bá rántí ọkùnrin kan ó sì bá ọmọbìnrin rẹ̀ obìnrin tó bí mẹ́ta sùn. Wọ́n máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó pé kí ló ń wò. Ó ní because of love. Òun fẹ́ expose ọkọ òun fẹ́ expose ara
6: òun. Because of love ṣé àdìpọ̀ yẹ kọ́lọ̀
10: yẹ. Náà o ṣé aburú tó wá ṣẹlẹ̀ sí i àdánwò tó bá wọn ṣé kò dúkọ́ gbọ́dọ̀ fẹ́ yàwó méjì mẹ́ta lọ. sẹ́rí gbogbo tí jẹ́ àdámọ́ ọkùnrin ẹni obe kan ọ̀tẹ́lọ́rùn ṣùgbọ́n tí èèyàn bá ti wá ní dandan owó oko òní rọ́nà gbogbo àwọn àdánwò mẹ́wàá àmọ́ gba abẹ́ ẹ̀ lọ́wọ́ ló tún ń dọ̀hùn tó ti ẹlẹ́bí ẹbí sábà báwọn èèyàn sọ̀rọ̀ àmọ́ ra ní má ti wù pé làákà rẹ ó takò ẹ tí mo lọ́rẹ́ ó bọ́ tí mo bá sọ̀rọ̀ má kàn kọjá àti mo àmọ́ lọ́nà torí pé àwọn èrò fóòtọ́ àwọn ní bàbá àwàwà gbogbo ìtọ́rọ̀ ni mọ́tàbí ìṣòkúṣọ létí wọn bàbá aláṣọ tọrọ yẹn dénú ẹ̀ ibi tá a bára wa nù ibi tá a bára wa dénú
11: ẹ ṣe gan sa
10: ẹ wá wù ú ọmọ ọdún mẹ́tàlá ọmọ ọdún mẹ́la bàbá 75 years
11: a máa bá sùn.
10: Ṣé o tọ́ pọ̀ ní lórí ti fi lọ́wọ́ bá kọ́ sànú wa.
11: Àmì à ń bọ̀ wá síbẹ̀ hello.
12: Hello, good morning, my sister.
11: Morning, sir.
12: Mi ti di pàṣẹ́tì.
11: Adéèkìlẹ́.
12: Ẹ ọ́ mú wa.
11: Ẹ ò ń gbà kú o. God bless you, sir.
12: Please, you see what people are talking. Bó ṣe ṣe ń ká everybody lára. Ẹ má dàbí pé novel là ń kà. Lára àwọn ọkùnrin bó ṣe wà lára àwọn obìnrin bó ṣe wà lára àwọn ọkùnrin. Ó ní ìdí tí ìjọba tí wọ́n gbèsè bí ara ilé ọba bí ìyá àti bàbá àbá àtọwọ́ ọba kan tí ìjọba tí wọ́n gbèsè. And ìjọba wọn ní wọn mọ ibi tí wọ́n lè fi gbowó ọ̀nà míì ni wọ́n fojú sí. Ká ní pé wọ́n bá rí anybody tí ó wọ̀ wọ̀ kú wọ̀ tí wọ́n smart tó lù ẹ̀ and they arrest the person. Nígbà tí wọ́n bá jù sí television kí ìjọba fi fótó olú ẹ̀. Òbí fọ́bí yẹn wọ́n máa fi owó wá gba olú ẹ̀. Wọ́n bá gbé wá fún àwọn ẹ̀yìn méjì àti ẹ̀yìn mẹ́ta. Àwọn ọ̀dà tó wá kọ́gbọ́n. Lúkà sí boys are sagging here and there. You don't know who will see and run away whether they're bad person or what. Government are watching. Everybody is doing whatever they like. But if government can take that step, I wish that they should employ people like you who can do that. Whenever you see anybody wear rubbish, you are the person. As far as government has given you authority to do it, you are the person and show the person to the screen. So let everybody see him or her. And whenever their family is ready to carry the person out, they go and pay for the money. So when others is here, if you see all those things, they will question themselves. Nobody will wear waku again. So to hear you back.
11: Oh, to hear you, I shake on, sir. I shake on, sir. Ah, yes, sir. Oh, my God. I mean, you want my phone, you. Ìjọba àná bímbọ wọn ni wọn gbégbèsè yẹn wọn láwọn òbí náà ni wọn sọ pé kọfà àwọn ọmọ àwọn lẹ o anybody lè ṣe bó ṣe nínú ìlú tó dáa a lè gbé kọọlù mọ ṣe rí kọọlù àwọn kọọlù ń wọlé lóríṣiríṣi ẹ máa jẹ kó di ọsẹ tó ń bọ lágbára ọlọrun ọsẹ tó ń bọ àní sọ àti sọtàn àní títí tí ìjọba máa fi gbégbèsè àní dákẹ́. Àní dákẹ́ kò sí ṣori tó bá rá àwọn girls kan bímbọ àwọn girls kan ní the other place ó ti yí ẹ tó bá wọṣọ wọn lo gbogbo nǹkan kò yẹ wọn fine wọn dẹ̀ bo gbogbo ara kò dìgbà téèyàn bá chi ara lẹ́ẹ̀kan tó mọ̀ pé èèyàn ni nàá àbí bò ó anyway bímbọ ti ń lé mi ó ní kí n dìde màá dìde ṣùgbọ́n ẹ̀yin tó bá sì fẹ́ bá mi sọ̀rọ̀ nọ́mbà mi sì jẹ́ 08081218145 0081218145 ẹ̀yin tọ́lọ́run bá dẹ̀ fọwọ́ tọ́ láti sponsor program tó lẹ́yìn ọ̀kan pé ẹnìyẹn ní àtàìmù yóò dá rárá pé àwọn tó yẹ kọ́ gbọ́ kínní yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà ń ṣọ́ọ̀ṣì wọn ti wà nígbà náà ṣòrí báyìí wọn ti wà lásàlá tù ẹ̀yin tọ́lọ́run bá ní kó bá ara ká bá ara àkókò tá a lè máa lò fún ètò yìí torí mo fẹ́ jáde nísìnyí fún ọ̀rọ̀ àwọn ọmọ wa obìnrin 16, 13, 14 bímbọ wọn ti wà nínú oyún ní ìbàdàn yìí kò ń ṣe níta ẹ wò bímbọ ni mo alẹ́ jẹ́ máa lọ jẹ́ máa lọ ẹ àríwá 0081218145 òun ni nọ́mbà tẹ́ lè pè mí sí ọlọ́run wà pẹ̀lú wa tọ́jú ọmọ ẹ kó ba lè fún ẹ ní ìsinmi lọ́la ó dàbọ̀.

0: ẹ̀ ti gbọ́.
1: Níkíní.
0: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókè.
1: Láì ṣẹ̀ṣẹ̀ lọ́fíìsì IBEDC.
0: Pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
0: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókè sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ́ ẹ tẹ *6606*1#. Kẹ́ ẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àṣùwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
1: Lẹ́gba IBEDC tókè yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge, sanwó iná ní rọrùn.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí ń bọ̀ wàrà ti gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFI.

0: ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa
1: Splashfm ń pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́
0: ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà ẹ̀wá gbọ́ o ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìnì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ má gbàgbé o ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ní ìwọlé Splash FM ní ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.

0: ìjọba àtàlú ọgbẹ́ni Rauf owó tútù. Ní gbogbo Italy ìjọba àtàlú nìyẹn. Orí pé nínú nǹkan ti Real Madrid, wọ́n jà á gbọ̀kun ò sí ńbẹ̀. Wọ́n bá ń sọ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́ yìí. Ikọ̀ ti Real Madrid, àwọn agbábọ́ọ̀lù tó wá láti inú ikọ̀ ti Real Madrid tí wọ́n lọ sojú orílẹ̀-èdè wọn. Ikọ̀ Real Madrid ló mi àwọn tó pọ̀ jù lọ́wọ́lọ́wọ́ báyìí. Nílẹ̀ yìí níyì tó mọ́ o. Nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup 2026 kò sọ́mọ náà. Adam Gula láti orílẹ̀-èdè Turkey ó ní one goal. Ẹ̀ṣẹ́lé ni Jude Bellingham láti ilẹ̀ Gẹ̀ẹ́sì òun náà ní 7 goals. Vinicius Junior láti orílẹ̀-èdè Brazil yẹn náà ní 4 goals. Kylian Mbappe láti orílẹ̀-èdè France òun náà ti ní 10 goals gbogbo wọn yẹn gbogbo wọn yẹn. Nínú nǹkan ti Real Madrid náà ti wá, wọ́n ti ní 22 goals ni wọ́n ti ní o. Àwọn agbábọ́ọ̀lù láti inú nǹkan ti Real Madrid wọ́n ti mi àwọn 22 yẹn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́ ìmọ̀já gbọ̀kun ò sí ńbẹ̀. Bákan náà Declan Rice òun náà fi ìtàn balẹ̀ torí ipò ni agbábọ́ọ̀lù tí ó kọ́kọ́ mi àwọn ìyẹn láti inú ikọ̀ ilé tó jẹ́ champion nílẹ̀ Gẹ̀ẹ́sì fún ilẹ̀ Gẹ̀ẹ́sì tí ó kọ́kọ́ mi àwọn ìyẹn fún ilẹ̀ Gẹ̀ẹ́sì láti inú ikọ̀ ti Arsenal. Declan Rice òun ló kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ lánàá kó tó di pé Bukayo Saka náà láǹfààní láti fi ìtàn balẹ̀ ìyẹn lánàá nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tó ń lọ lọ́wọ́ yìí. Torí pé bá a bá ń sọ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tó ń lọ yìí, ìgbà àkọ́kọ́ lélẹ́yìí ti ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n fi ìtàn tó dá balẹ̀ ìyẹn láti ọdún 1966 ọgọ́ta ọdún rèé sẹ́yìn tí ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n ti ṣe dáadáa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé lẹ́yìn tí wọ́n gba ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní ọdún 1966 yẹn. Wọn ò láǹfààní láti dé ibi tí wọ́n dé yìí kí wọ́n ṣe ipò kẹta. Ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí orílẹ̀-èdè England ó fi ìtàn balẹ̀ lábẹ́ olùkọ́ni Thomas Tuchel ọmọ bíbí orílẹ̀-èdè ti Germany ni wọ́n ti ṣe bẹ́ẹ̀. Ọgọ́ta ọdún rèé sẹ́yìn tí wọ́n ti ṣe dáadáa wọ́n gbà yẹn. Àmọ́ ní báyìí bí wọn ò tiẹ̀ gbà wọ́n láǹfààní láti ṣe ipò kẹta nígbà wọn bójú àwọn aráàbí jẹ́ lánàá. Ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá àti tí ó tún mọ́ wáyé lẹ́ni ọ̀gbẹ́ni Àyálà bò ní nǹkan ó ṣe lọ ẹja àwọn èèyàn tán.
1: Akúndédé wòye àtọkùn.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
1: Ife ẹ̀yẹ àgbáyé eléyìí tó láǹfààní àti wáyé lánàá ìyẹn tá a fi fẹ́ mọ ohun tó ṣe pò kẹta. Àmì ayò 6-4 ní orílẹ̀-èdè England òfin orílẹ̀-èdè France tó bá ti wá ń di aago 8 àṣálẹ́ lóru. Orílẹ̀-èdè Spain wà àti orílẹ̀-èdè Argentina ni àwọn ni wọ́n mọ̀ gbá àṣekágbá ní nǹkan ṣe láǹfààní àti Germany.
0: Ok. Bí nǹkan ṣe máa láǹfààní láti jẹ́ nìyẹn, bá a bá ń sọ nípa àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó láǹfààní tó láǹfààní láti wáyé lánàá àti tí ó wáyé lé nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ok. Ẹ wá jẹ́ ń já yín tán. Ṣé rí ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lé ní. Prediction máa wà. Torí pé brọ́dà mi dáadáa ìyẹn láti UK. Mo ti ẹ̀ jẹ́ pé alaye ń ṣe ọlùdí ẹ̀ lọ́wọ́ ń ṣe sọ́mọ ẹ̀ lọ́wọ́ ìyẹn ní orílẹ̀-èdè ti Australia. Àmọ́ ìlú UK lálàyé fi ṣe bùgbé. Yẹ bá a bá ń sọ nípa ìzí àkan lásùpọ̀ owó bàbá àbejì. Nínú fẹ́lẹ̀lẹ̀ ń bí àjọrọ̀ òfu fẹ́lẹ̀lẹ̀ gan kálayé ó tó lọ ni o. Ìzí àkan lásùpọ̀ rọ́dà mi bàbá àbejì. Ó ní ń já wo èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n bá gba prediction yẹn ká wo àwọn èèyàn tán bá máa gba prediction yẹn. Kì í ṣe dandan kẹ́ ẹ gba correct scores kọ́. Ìrọ́ owó ń bẹ ń lẹ̀ jù bá ń lọ. Àníta ni ó ṣàborí ni. Mọ̀ bóyá ṣe ní Facebook ni àbí. Ok. A ṣe àwọn èèyàn bíi mélòó kan ó pè wọlé. A tún wá mú àwọn àmú prediction náà ní Facebook. Ìzí àkan lásùpọ̀ bàbá àbejì nìyẹn. Àjọ rọ́ọ̀fù fẹ́lẹ̀lẹ̀ ni. Àmọ́ àlàyé ti wà UK. Báyìí. Ló ní ìjà ṣe bẹ́ẹ̀. boye ma je niyan to ba ti to asiko te pe wole e ja loju oja na abi n bo lati n sewo si mi ife se won se to ma waye leni la orile ede spain at orile ede argentina start ife se won se yen agba start ife se won se yen si wa lara a de tun lanfani lati yan na ne bakan na ifigagbaga to waye lana a towo bo ifigagbaga yen loju atusu dise atusu disale koko eja atuju oja di ba ba pada di ka wa teso waju eku kale
2: olagbele wefa 96.7
3: gbogbo ọmọ ológo pátẹ tí mi mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà àwọn inú ògo.
4: ṣòmí nítorí ògo ni ó nítorí ògo ni.
3: ìdí èyí tí ọlọ́run reverend pf wá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára sunday mẹ́rìnlá 14 sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday on the 28th of june tí ó parí ní sunday on the 20th of september 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọ́jìnlá wa class of rubber miracle church kramik tó ń bẹ ní number 7 reverend pf wá christent lẹ́yìn st louis college adéyẹmọlé àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yìn orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu o kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kúrò dé bá ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pè sẹ́dá rẹ̀ bíi ti jacob àti jabesi ní ìwé mímọ́ agbọ́tígbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa ṣì ẹ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa reverend pf owó àti reverend cc òwò wa tó gbàdúrà sùlè fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jésù
4: ọjọ́

0: Lotto Vogue, Masson Pye, Berale Magore, Munamba, Talaola Tola, Odimimuse, Ta Golden Chance Lotto Vogue, Gimu Aro Kutu, Ta Purukore Nik Vogue, Golden Chance Lotto Vogue, Nibubu Aro Jo, Anfani Wafon, Lati Je Wotabwa, Wosati Ta Golden Chance Lotto Vogue, Ta Ta Je, Ken Hope Ke, Anfani Benipe, Toba Jeninwe, Yowu Anwa Gemu Wa, Ole Gbanwe Nings, Ni Eike Yi Golden Chance Lotto Payment Center Wa, Kilotun Duode, Lo, Si Eike Yi Golden Chance Lotto Kiosk, To Wala Dubo Re, Golden Chance Lotto Vogue, Owo Aro Kutu Fully High, Ali Morning, Ali Cash, Ta Lago Mesa, Kojas, Ejume Edogun Uro, Ago Mesa, Abo Aro Log Besi, Osi Mago Mago, Ta Golden Chance Lotto Vogue, Ko Darapo, Mawe Bi Olori Re, Golden Chance Lotto,
1: Golden Chance Lotto Vogue, La Be Dode.
2: Splash FM Media Academy. Nibe, now we need to feel that boom here. Call it to me, sorry. After my video, da. So, get in, say, we need no safe, but we can share my share. I see one more rubbish. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìlú rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo ló kọ́ wa ṣe é ṣe fún wa? Àwọn náà ṣe é fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Mọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08071 12000
7: Akanji, ewo lo mu oto kari so.
8: Ah, wo, won ti bere ti mo ra lojo si lowo mi o.
7: Se nti so fun odo Sheimak Global Resources ni bi ifokanbale ti mo tin ra ile le mi ti mo kon. Naisi wahala kankan.
9: Akale marale.
10: Hurry, as a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́dún tẹ bá ti ra ilẹ̀ yìí lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Only now, as this offer will end soon.
11: Ẹ̀tìyìn mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yìí lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ ní nǹkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi ó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender yàrá ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
12: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
11: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo nilu asiko yi present iron awo gba lori lorisirisi abomofo 7 dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo fẹyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wuyin ka bayin set up kitchen yin a tun le bayin ṣe ti gbogbo kọlọ o si jọra ounkulẹlẹ for the original souvenir gbera nlẹ ma lọ si White Stone Souvenir ìdí àpẹ Odudua building directly opposite NNPC filling station ìdí àpẹ Ìbàdàn fún ìrajà lọ́pọ̀ o le pe 08069134989 08069 134989 White Stone Souvenirs. Debi Oraja.
12: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láàrọ̀ wọ́tú kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 náírà fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí olẹ́ndì NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akron Avenue, Ikeja, Nìbàdàn, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Labẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. Ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
13: 20 hours

0: Alárèmọdé yìí, Abọlọ́rí ọmọ Sàlámì, Lágelú FM 96.7, fẹ́lẹ̀lẹ̀ láwà, tá a ti ń pàṣẹ bí ọba.
1: Sunday oyoyo. Ni gbogbo ọjọ́ Sunday, aago 12:00 sí aago 2:30 yóò

0: 107.
1: Ìdílé onílera pípé, ọjọ́ ọ̀la tó ń tàn, ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò. Ìlera rẹ, yíyan rẹ, ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
2: Nítorí náà, ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀nu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìọ̀ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alberta Health Spring Foundation. Tọ́jú ara rẹ.

0: ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ white stone souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkàn wọ̀ lù ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi ó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender garage ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
1: asọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
0: battle school items souvenir bags high quality stainless pot tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbà lórí lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ odùdúwà building directly opposite nnpc filling station ìdí àpẹ́ ìbàdàn fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs débi ọ̀rajà.
2: Lẹ́bẹ̀ẹ́ ìkẹwàá
3: ọ̀hún mẹ́lẹ́bẹ̀ẹ́. Aha! Àtètè sun la tètè jí. Lọ Hajj 2027 báyìí níléeṣẹ́ You Fit Fly. Torí pé September 26 ni gbogbo pínpín kí ó wá sópin. Ìforúkọsílẹ̀ àti owó sísan la fi ní gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe Hajj 2027. Ẹ tètè gbé apá báyìí máa bọ̀ wá sí ọ́fíìsì You Fit Fly. Kalẹ̀ tún jọ ṣe Hajj ìrọ̀rùn. Ẹ kú ti mọ You Fit Fly bẹ́ẹ̀. Wípé pẹ̀lẹ́kùtù níṣẹ́ Hajj níléeṣẹ́ tiwa. Pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram ní Makkah àti Madina. Àwọn oúnjẹ tó dọ́ṣọ̀ nígbàkúgbà ziyara sí gbogbo ayé ìkẹ́ àti gbogbo ibi tó lápẹrẹ ní Makkah àti Madina tó fi mọ́ wá sí lóòrèkóòrè pẹ̀lú àwọn àfáà wa tí ó máa tọ́ni sọ́nà lórí iṣẹ́ Hajj. Ẹ wò mí láì dé ìtọ́pẹ́nu àṣepẹ́niṣẹ́ Hajj pẹ̀lú iléeṣẹ́ You Fit Fly. Ẹ tètè kàn sí You Fit Fly ní Ìbàdàn Head Office Block 8 Plot 15 7 Up Road Olúwọlé Main Estate Ring Road Ìbàdàn tàbí ká pé 09011111190 Hajj 2027 pẹ̀lú iléeṣẹ́ You Fit Fly. Àlọ́dé àlọ́gbà. Àlọ́ṣoríire ni the evening light.

0: se mo nkan ti mo se eyan kan ti so fun mi pe ah se wo gbo side osuba se wo gbo passman se wo gbo kini kan kin ko sori ti mi ki gbo ko de sile ta le play fun yin sugbon ko sa siko fun wa lati play ori pupo lo titi e itori e na ni sugbon ti gbogbo e lo ko si bi ta wa on fi si gbogbo bi ta eh so ta ba di any music break of course ali fun yin left back right and center sugbon ko sa siko pupo ago kan bo o ti lo lodo wa ni ahin eh bo lo se lodo ti ago melo oni olu lodo titi eh sugbon lodo titi wa nbi bayi ago kan bo ona olulu so eh ba se nso lo se mo wi pe eh ninu le ngba mi eh awon kan mi ti a ma saba ba ara wa so nigba ti awon eyan kan tawon eyan ba gbe ni inu idile awon kan mi tell me awon kan ti opolopo a ma bara wa so ni pe so ti jeun bawo lo nbo kabo bawo ni se bi ojo se wa ngori ojo a ri wi pe a ni asiko abi a kin wa asiko lati so awon oro kokan ju bi pe tori ati mora wa lara egba mi laye lati so be awon kilo poruke alakowe how are you how was work am I okay awon bere ton bere gan ki se pe won duro the answer gan na o but o ti di normal questions ta man bere meanwhile awon oro kokan wa to je bi pe o ye ka jo ma bara wa so gege bi idile awon oro kokan wa ti a kin bara wa so to de ka ma bara wa so gege bi molebi gege bi molebi fun apere eyan kan le wa ninu ile to je bi pe o ma n dake boya ki saba ba awon brothers abi sisters abi awon parents e gan soro akan wa dake a feel an mo se ma n se nti ele bo nje ma n dikiri niyan sugbon mo fe gbagbo wi pe en to ba n dikiri a ni nkan to se n dikiri yen kan daddy ti ba je baba a ni nkan to fi n dikiri you know but nigba to je pe gbogbo wa ti gba ninu idile pe mo se ma n dikiri nti eniyan aba fi ile awa di pe boya kan o le ma interpret gan gege bi pe boya awon ara ile yi o ti ran boya won ti boya won ti wa important papa ti omo kekere ba bere si ni dagba o di teenager nkan nkan o se to ba ti se wa labe ile gan ti o ti ti mari abi ti o ti oloko ti o ti niyawo a kan gba bi pe bo se ma n dake niyan sugbon to n dake o ni nkan to se n dake example mo fun ayo another example is elomi le wanu le to je wi pe ninu molebi to je pe ibinu isa ni bi fere o ibinu ni sa awon molebi wa gbagbo pe bo se ma binu ti e niye nigba mi eyan ma nilo kenikan ti e po ntan ke eyan ti e ba soro ko ti e ba soro because you see the idea of pe ka kan gba pe papa to ba je wa ti o da ka gan gba pe be ni se ma n se niyan be ni se ma ka wa feel ko kan ma misbehave lo even iwa to da se o pe ninu idile gba mi e le ni eyan kan to je pe o se daada to ti mo pe to ma ni le lo shigeti o ni to ma ni esele o ni to ma ni ko sonje o ni to ma ni ko fongo o ni nigba mi eyan need the conversation pelu eyan be gan to ma so pe wo bo se n se yi bye bye la se feel pa pa o help family o se gba o sa o mu ifowosowopo wa laarin ebi eni kan so kini kan fun mi o fi kini kan mi nipa ngba to ti to o ti dagba o ti toju bo o ni iya wa n po ngbe wi pe o ti ye ko ma me time kemi atete ijo re ka ma soro ka ma soro ka wa po ka close o le wan so pe emi ati mommy ka close mommy to je wi pe nigba ta n dagba ibinu won bi igba ti earthquake ba fe sele ni won mi le binu bayi kon gun si bi obe kon ju fun abi kon da obe gbona luwe abi kon sa se nkankan pe n si e sese wa n wa ka wa close iru eni bayi na looto emi e mo pe bonkaluku se dagba ototo iru eni bayi ko lanfani lati pe ye ko ba so sugbon nisin gan to ti lanfani ko si nkan to ni ka ma ni conversation yen pe mo mi se mo pe ngba ta n dagba se mo pe bye bye bye bye bye bye ti nkan to je kemi ati close niyen
1: You see this kind of parent, won le ni reason to se fe se alaye. I read it to se se nkan ton se yen. O le je pe ngba yen mommy nkan kan it won up. O le je pe nkan kan ba won fa. O le je pe awon ati daddy gan won si in good times. Bi awon ja. Bi awon de ko fu ri pe daddy miskele wu kan. You understand? To pe ton ba ti mommy ba ti ton ba ti wan le ba ara se mama kan won ni. Iru awon oro yen emi ro keke bi eyan. Wi pe o ye ka ma ni awon oro yen keke bi molebi. Nitori pe baba mi ma so kini kan pe nkan to lo nse to wa po mo ni pe eyan ni wa a kin se nako awon nako le so pe won joko kan ma the conversation wa te ni communication ti won gan wa ni ba won gan se soro ka ma ti wa so awon eyan to lo nda to fun wa ni opolo to fun wa ni opportunity to reason to this level so gege bi eyan awon gege bi eyin te ngbo mi se mo pe ngba mi na lafikun o le je pe nkan sele ni school nigba tomode o le je pe mi kankan boya kilo yibo yen na molest omo abi bully omo to du koko mo abi to fowo kan ni ona ito sugbon gba ta ba ti ni proper time lati ni conversation se ti eri ni si eru te wa ba emi because this in be omo te phone yo te computer bi o te computer yo wo television eg you know phone ni sharp to wa di pe ngba ti gbogbo aba wa nu le gan se o fe ngba mi ma wa nu le gan kevin dadde ma te phone tele tele mo le ba forgetting that there is need for human you know interaction ati ati ki se pe interaction yi na wa laye igba yen o sugbon ti ti wa worse nsin awon oro ta ki so gege bi mo le bi bo gangan la se le se awon ibere temi ma bere lowo eni to ba lanfani lati pe wole ni pe nje nkan kan wa to n ba yin lewu nigba yen ti o kin je ke fe soro ta leni to je wi pe eyin sumo daada ninu molebi yin to de tun wa be titi disin nje nkan kan ma to sele na gbegbe yin abi ni lewe yin abi ninu ijo abi nkan kan nigba te n dagba abi lasiko yi to bu yin pe e le pe awon obi yin lati ba won soro oro e ka gba komode o idi ta elomi ani se bo ya onde ti kun si baba onde ti kun si e je ka jo so so that ani transfer wu nkan be fun awon omo wa awon nkan wo la le so wi pe a le fi tun a tun le fi better ju bayi lo gege bi obi igba won le ko omo yin joko te ba soro abi te ba sere last abi te ba de weke mo nkan won obi o feran arin fi emi lo fere you know but laye sin yi amọ pa nfani opportunity lati rin formo lati rin obi fin o po sugbon e se mo pa le separate life for ogun awon nkan wo gangan lo ma nba yin leru lati so to ba je po mo wa legbe yin na o to ba ti je mo to le soro ni tede wa legbe e je ele bere lowo e bayi o na le soro o na le ba wa soro awon kan lo ma ba yin leru lati ba awon obi yin so abi ba awon egbon ati aburo yin so boya nipa te n dagba abi ni isin mo mo pa eyan ma n pe wa lori sirisi mi with due respect you fe agbadun yin wa se no aja ni real conversation nkan ta so niyan eja ni real conversation leni nipa te n dagba yàtọ̀ sí pé ṣé ti ṣe assignment yẹ kí ló gbà you know àwọn ọ̀rọ̀ kankan wà tó deep tó máa wá ọ̀rọ̀ tó máa mú ọ̀rọ̀ jù wá tó máa mú tó tún máa jẹ́ kí ìfẹ́ kó tún gbilẹ̀ sí jù báyìí lọ ẹ jẹ́ ká bára wa lè pè sórí 0912-370-8675 ṣé mọ̀ pé láàrin ọmọ àti ìyá nìyẹn láàrin ọkọ àti ìyàwó náà àwọn conversations kan wà tó yẹ pé a kì í sọ àwọn ọ̀rọ̀ tá a kì í sọ ìgbà ọlẹ́pẹ́ ọkọ yín láti ẹtọ́pọ̀ kọ́ mi ò ń gbìyànjú báwo ló tiẹ̀ ṣe ń ṣe gan bíbá yín mú báwo ló ṣe ń ṣe gan iye owó yìí ó mà elúgbọ́n ló ń gbà mí ní pé ká tọpinpin but báwo ló ṣe ń kó pẹ̀lú àwọn financial responsibilities yìí njẹ́ oní ìkọ̀kọ̀ tó ń gbé ẹnu àbí tó ń bá ẹ lọ́kàn jẹ́ àbí oní ìkọ̀kọ̀ tẹ́mi gan ṣe gẹ́gẹ́ bí ìyàwó tí mi ṣètò àbí gẹ́gẹ́ bí ọkọ these are some real conversations ẹ lọ ẹ ká sàn.
2: ẹ ká sàn ma
1: ẹ ká sàn.
2: Orúkọ tèmi ni Olúwa tó fún ilá tó ló gbọ́ ìṣe lọ́rọ̀ tẹ́ ń sọ yẹn ni gan ló bá wí nígbà tá a wà kékeré táwọn ìyá wa bá ti kó wa láyà jẹ àlè lè sọ̀rọ̀ títí dìsín yìí ni kì í bá wọn sọ nǹkan kan títí dìsín mo ti believe wi pe bọlọ se ko te yan ni yen se
1: ba
2: ti mo bi mo mo wa mu awon omo mi so ye yin ma so fa awon omo mi wi pe
1: fun yin gboro kan ti
2: se se won de n go si mi leun so olorun ba ko ran wa lowo
1: amen
2: se se ko eto
1: thank you so much e kabo sala fi ale ba wa ni se le ni gbon o je yin wa lo table bi ah ki won se igile n ba gbe awon kokon ma wa to ma nje awon eyan lokan gege bi okunrin abi obirin to je wi pe wa wish mo le start conversation bo ma ro pe do le mete mu je joko ta jo so ru nkan bayi lasi oko mi le ma understand yawo mi le ma understand omo na ni daddy le ma understand daddy gan awon daddy ti ere as won ma yin ba le ma se ki sasun ki bo won ma gbe nkan sinu a sa ma kisara lo se lokunrin go through a lot e de niyawo kini di te fi niyawo se bi ki ke le ma fi joba damoran ni opolopo ni ti e ri partners won gege be ton le ma ba damoran won rada lo so fe lomi nita because of iyawo won abi because of oko won lo hello e kaso
3: e kaso e pe to
1: yes sir
3: ako se mi ni
1: yes sir
3: nkan to da ju ni pe ki omo ku omo igboku lati joba soro o se le ki mi ni on ri je ni egbe kini n so egbe last month lo
1: ki lo ruko yi sa
3: oluwa se ade won ni oruko mi
1: okay
3: lo ka okay
1: inu
3: ru wa le ni ala ka ni ni omo mi e ko si nkan ti o le gbe ara mi lo so city won se won ri won ta fan ka lo o bi omo mi se nkan blo wa lo ba doctor ko o le o confirm doctor is 10 years old o ti doctor wa ba fun ni mo pain to mi
1: o fi ni
3: o ni ko ni si pe ko ya ka o ni no to le ni ti si pe o doctor e la ti ru wa lo ti gbe mi pe ka e ti mo o sa le ran gbogbo test ni jo ki ji ye na lo mo e da is fine o bi doctor o gbo ko ba tan so o doctor pe to ti ba won le si to ma mu pain ko ni ni le ki na
1: and that is because of the confidence ten yin ti fun ninu pe eyan le buy your sorrow proper conversation
3: doko e bi ro a o gbe ni sami pe a o gbo te e ju lo ke come so pe e o bo mo so ni gola mo ti mo wo ni omo bi mo so ka o gbe se ni pe to le so ni ku o ma so mo pe dara ni lo bye so anfani wa ni ka ma ba omo wa soro ka bi confident ni wa ko free lati ba wa soro
1: ise mr luwa se thank you so much se mo pe opolopo mo ni nkan sele si mo nitori pe to o wo parents o wa awon eyan gan nita bi pe won jo n lo so won a soro so won a bere conversation yi ta ba lo sodo awon agbalagba die na awon obi mi o bere lowo omo won obirin abon won kun pe ta ni won date ta ni wa ti e jo n sore ba o lo se n treat e o ni o e ni ni proper conversation yen igba mi te ni yen ba mari abo fe o fe ko sile awadi wa la awadi pe mi re ni ba so kan se o ti jeun so wa okay awon question ti o ni the answer hello e ka so
3: hello
1: hello e ka so sir yes sir ki loruko yin bele tin pe wa
3: mr kini
1: Mr. King. Okay,
3: Donnie.
1: Okay, yes, sir.
3: Sir, okay, sir.
1: Okay.
3: Sir, do I? No, I don't know. Because you don't have to answer to the other from my life.
1: Kilo day?
3: Sir, that is a man. Sir, you don't know what this is.
1: Mutti Rebe, Mungo Bebe, and you voice.
3: Sir, you got to write that money.
0: Lo guide yin sugbon I wish we pay any proper conversation pelu won ti ko atanfani e o de yo.
3: Hello.
0: Hello. Se n gbo mi? Mo ni wi pe okan yin le wa fin se guardian counselor yin bayi. Wi pe lanfani ati ba mo mi soro nigba to ye ke ba won soro.
3: Wọ́n sọ fún àwọn òṣìṣẹ́ rẹ̀ pé nígbà ìrẹ́ ìtọ́ nígbà tí ìrìn àti ìrìn àjọ wà láti fi kiri tí kò lọ́dọ̀ wọn. Ní ìrìn ìdíjọ́ tí ìrìn àti ìrìn àjọ lè ṣubú ìtì ẹ̀ ẹ̀rọ kò dájú bí a ṣe ṣe ìdí tí ìrìn àjọ tí wọ́n padà tí wọ́n padà sí ìrìn ìtì ìrìn àjọ tí wọ́n ti ṣe.
0: Iwa won o teyin lorun right? E so pe iwa won o teyin lorun.
3: Wallahi iwa won ti le koko.
0: E de le ba won so.
3: Emi so fun won. O ti ta ni mo le so fun mo do fere mi. O ti so ko ti ma so.
0: E se.
3: Ti ta bi ja mi bi ja mi. Fa la ni.
0: E se. E se te pe.
3: O ti ta le de ni. O n fe ri pe e ya yi mo ti mo ko se ni jo iya iya re ni. O ti ya mi. O ka ma kọ́mọ̀ fún ọ̀la ìgbẹ́ ìyá mi ṣe mí. Ìfọ́ fún ọ̀la ìwé ṣùgbọ́n àti ìtọ́jú láti bá wọn sọ yìí àwọn tíwájú lọ́gbọ́n bá wọn ṣùgbọ́n yìí ìgbà tí kò máa bá wọn sọ. Ní ìlú òdìjà báyìí àtọ́ba change lọ́wọ́ kù.
0: Ìṣe
3: ìṣe wọn lè change mọ kí wọn ti dàgbà.
0: Èèyàn lè change ìyá 90 something mọ.
3: Wọ́n lè tọ́jú ọmọ mi. Wọ́n lè tọ́jú ọmọ mi
0: Tí
3: bá kó kọ́lù bẹ̀rù kọ́lù tí wọ́n jẹ́bọ̀ wọn orí.
0: Nígbà tó bá kú kì í ṣe pé kọ́ kú. Ẹ ṣeun, thank you. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tanú ló wà láàrin mọ̀lẹ́bí, láàrin bàbá àti ìyá, láàrin ọmọ sí òbí táàkì láǹfààní àti sẹ́ lówẹ́ kásán.
4: Ẹnlẹ́ máa fi ṣàn bàlẹ́ àti ìṣẹ́ láti orílẹ̀ Amẹ́ríkà.
0: Ẹ lówẹ́ kásán.
4: Ṣé ẹni tọ́pìtì ẹ mú wá yìí? Ó kéré létí ṣùgbọ́n ìgbà tó tóbi ni. Ṣé rí iṣẹ́ tí mo kàn fún ìṣẹ́ ìwọ̀n Amẹ́ríkà yìí? Ọmọ mi ṣe èmi ò sábà gbé ilé àwọn ẹlẹ́dẹ̀ máa ń gbé sí. Ṣùgbọ́n ẹ̀gbẹ́ láti ṣùkùn ni mo fi rí sí bá. Tún gbogbo nǹkan tí àwọn òbá sọ ọ́ nílé àsọ̀rọ̀ mi ti ní bẹ́ẹ̀ ó ti lọ́ra jọ́nà ó ti ní jọ́nà nílé yóò wà á kọ́ yóò dé tẹ́lẹ̀ yóò kọ́ yóò dé tẹ́lẹ̀ yóò kọ́ ọmọ mi ọ̀sọ̀ yìí ọmọ ọdún mẹ́wàá yóò kọ́ yóò dé tẹ́lẹ̀ yóò kọ́ yóò àwọn òde mẹ́ àti skool yẹn ti wá pè wá. Skool counselor wà nbẹ. Principal àti class teacher. Ẹ wá kó agbé jọ́nà ta.
0: So kile Mr. Mbali ẹ wa ma wo pe ẹ wa gba mi ọmọ mi ta jọ n gbẹnu le ìyẹn ni wipe ọmọ yìí o n pòǹgbẹ àti ní conversation pẹ̀lú yín has there been any time tẹ̀yìn rántí tó jẹ́ pé ẹ ti ó ní òun fẹ́ bá yín sọ̀rọ̀ bóyá tẹ̀sán pé I'm tired or let's talk later or ṣe rántí any time like that rí.
4: Iṣẹ́ mi òun àti yá wọn ní ọjọ́ súnmọ́ ara wọn jù sẹ́ pé ọmọ obìnrin ìwọ̀n bá lọ pé gbọ́dọ̀ sún ọmọ obìnrin mọ́ àbí gbọ́dọ̀ sún òye. So mo wá rí i pé ó dà tí mo ti kù lọ ojúṣe ìdòwe o.
0: Bẹ́ẹ̀ni.
4: Orí mọ́ mi ni bí tilẹ̀ tọ́ náà mọ́ mi ò fi mílẹ̀ títí tí wọ́n fi kú nígbà mo àkékeré gan-an etí mi ìbéèrè gan-an mọ́ mi máa ń béèrè lọ́wọ́ mi. ṣùgbọ́n sẹ́yìn pé ọmọ obìnrin yóò súnmọ́ ìyá rẹ̀ ju ọmọ ọkùnrin lọ.
0: Bẹ́ẹ̀ ni ní ọ̀pọ̀
4: àgbọ̀ bá wọn láyé mo kéré kí wọ́n tó kú.
0: Ní ọ̀pọ̀ ìgbà but àwọn ọmọbìnrin míì wọ́n súnmọ́ bàbá wọn jù bọ́ ṣe súnmọ́ ìyá wọn lọ́ṣẹ̀ mọ́ṣá.
4: Àtàwọn Nàìjíríà nìyẹn olúmú bá ní ìṣẹ̀. Èmi àtọmọ mi gan gbà mí gan lẹ́yìn Mubarak sọ pẹ̀lú mi lájọ́ máa ń ṣèdájú jù. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ọ̀dọ̀ ya wọn ni kí wọ́n sì ṣẹlẹ̀ pé ọmọbìnrin sòro tọ́jú jù.
0: Lẹ́yìn ìgbà tẹ ti wá gba ìpè bẹ́ẹ̀ni lẹ́yìn ìgbà tẹ ti gba ìpè láti iléèwé wọn ǹjẹ́ ti ní nǹkan kan tẹ ṣe you know to amend these things and you know foster better relationship or conversation with your daughter.
4: Ó yàtọ̀ ó yàtọ̀ ó yàtọ̀
0: adúpẹ́
4: lẹ́yìn ọ̀rẹ́ yẹn gbogbo nǹkan tí ń kọ́ lẹ̀ gan òun ṣe pọ́ọ̀tì pé mi àwọn nǹkan tó rí ní sùkúù tí ò lè discuss pẹ̀lú ìmí nílé ẹni kọ́ lẹ̀ jù wọ́n ti àádẹ́sẹ̀ kí ni ìyẹn iṣu yẹn pẹ̀lú wa.
0: Àtẹ̀dúpẹ́ pé wọ́n rí i because a kàn máa ṣẹlẹ̀ a dẹ̀ máa gbé sára ni tí kò dẹ̀ da fún ẹnikẹ́ni. Ẹ ṣeun tẹ́ pé wá Mr. Mbale Azeez. To ìkànnì Lágẹ̀lú 96.7 FM ìbẹ̀rẹ̀ tẹ̀mí ilé fojú tẹ́ḿbẹ́lú àwọn tẹ̀mí tó wà lórí Facebook. Mustapha Adeyemi Kabiru wọn ni well done. Oyedìran Matthew àwọn náà pè wá. Àbí wọ́n ta sí wa lórí Facebook. Emafuoje Peter wọn kí wa wọn ni ẹ̀kasán ẹ̀kaàbọ̀ sórí àkọ́tún ètò Sunday Oyoyo. Nwankọ Timothy àwọn náà sọ Happy Sunday. Ibrahim Muhammed wọn ni ẹ̀kú ètò. Ọlárẹ̀wájú Rotimi àwọn náà ni ẹ̀kú ètò. Banke Adetunbi àwọn náà kí wa. Ìyá méjì Ẹlẹ́gúsí wọn ni olórí láàfin káàbọ̀ sórí ètò láti odò Ọba. Ẹ ṣeun. Messages pọ̀ lórí Facebook yìí. Ayọ̀mídé onímọ́tò láti Lánlàtẹ̀ ẹ̀kú ọjọ́ ìsinmi òní o. Ẹ ṣeun. Johnson D. Noble Ogunṣe Ìtàn àwọn náà kí wa. Akinlọ́lá Adénìkẹ́ àwọn náà kí wa. Oyedeji Ayọ̀bami àwọn náà kí wa. Ọláyẹmí Ọlásùkò Ọmọlára Iyakom Matthew Adébáyọ̀ Ọlálẹ́rú wọn ni ẹ̀kú ètò Akínsinmi Olúwaṣeyí Adéyẹmí Owógbèmí àwọn náà wọn kí wa lórí Facebook. So ẹjẹ́ àgbé ìpèsè 0912 370 8675 fáwọn tó wà ní òkè ìkú ẹ̀ mẹ́gbẹ̀gbẹ̀ láti fi +234 sí nọ́mbà ilé ìyẹn ni +234 814 249 1006 ẹ rí dájú wípé orí nọ́mbà tá a pín fún kálukú lóní kálukú ló Naija for Naija away from Naija for away from Naija kí gbogbo wa ká lè jọ pín kó lè bára mu bẹ́yẹn. Oríṣiríṣi ó ní àwọn conversations àwọn ọ̀rọ̀ tó yẹ ká jọ máa sọ nínú ìdílé nínú mọ̀lẹ́bí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àkíní sọ ṣé wọn pé ó ṣeéṣe kéèyàn kan wà nílé tá a mọ̀ pé ọ̀bùn nílé ó dọ̀tí jó ti dọ̀tí jù ṣùgbọ́n àní lè bá sọ bí bá sọ yẹn ò ní pé ká bàjá o ṣe ṣe ti yẹ yín bọ́ pa pínra wa bára wa sọ̀rọ̀ pé no this and this are not what is acceptable in the family kó má ba àbẹ̀ ẹdẹ society ní sọ yóò wà lọ bójú wa jẹ́ǹta ẹ̀lọ́ ẹ̀ka sàn.
5: Hello
0: ẹ̀ka sàn.
5: Hello ẹ̀ka sàn.
0: Ẹ̀ka sàn kí lorúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá.
5: Ìyá ọdẹ́lẹ̀ yẹ ni Matthew Amasọ.
0: Ìyá ọdẹ́lẹ̀ yẹ
5: Matthew Amasọ.
0: Ok ẹ ṣeun.
5: Lágbèlú mi báyìí.
0: Bájẹ́tì.
5: Ọ̀rọ̀ tẹ mú wá ọ̀rọ̀ tí lágbára
0: ni. Ẹ ṣeun.
5: Yàtí mò ń sọ lórí fẹ́sùn mi mo bẹ̀rù inú àwọn kankan sẹ́yìn tí a rí gbà tí

0: pàdé gan-an. Ṣùgbọ́n àwọn ọmọ ọmọ wa ó máa ń há sí ọmọ wa nígbà yẹn àti bàbá wa lóko. Nígbà tí wọ́n fọwọ́ kan o.
1: Nígbà
0: tí ẹni tọ́jú fọwọ́ kan o. Mi ò lè fọwọ́ nìkankan ṣe ni mo dájú ló wá ń sá fẹ́ni yẹn. Tí mo bá rí pé ìyọ náà kán bá mi àṣá.
1: Ẹgbẹ́rọ.
0: Àṣá fún tí wọ́n dọjọ́ kan bọ́dọ̀ àwa àti ẹni yẹn ló wá ń bọ̀ mo wá sà. Bọ́dọ̀ àwa wa délé ó wá bí nǹkan náà ní pé kí ló dé tí mo sá fún un. Ìwà pè é ìwà ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún un.
1: Ọkọ̀
0: mi fẹ́ wàá balẹ̀.
1: Mo
0: wá fẹ́ tẹnu sọ́nà.
1: Mo
0: fẹ́ tẹnu sọ́nà. Wọ́n fẹ́ sọ pé àfin níbi kó máa sá fún un. Yàtọ̀ òkú tí ń fẹ́ sí mú un. Gbàgbé ẹ̀ ní. Má fà kún un. So àwọn bẹ́ẹ̀ ìgbà tí mo tún wá rí Moses ní ẹjọ́ tí mo kọ́kọ́ rí Bram. Ẹ̀rù gbà mí jẹ títí lélẹ́yìí. Ọkà àwọn màmá wa wọ́n máa ń hàṣì mọ́ wa. Wọ́n máa sọ kíkà mi ni mo máa bá ní sùn.
1: Ẹ láǹfààní láti bá wọn sọ nítorí ẹ̀rù wọn ń bà yín.
0: Ẹ̀rù máa ń bà mí. Kíkà mi ni mo bá ń lọ bá ní sùn fún nǹkan báyìí. Ó máa ṣẹlẹ̀ sí mi. Ọwọ́ apálá ìgbé tí mo ṣe báyìí tí mo ṣe báyìí tí mo ṣe báyìí. Ọjọ́ tí mo nìyí mọ̀ fún mi ló ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Wọ́n mi ta ló kọ́ mi. Mo nílò ẹ̀yin pé pé àlè láǹfààní
1: àlè wojú
0: ọ máa sọ̀rọ̀ sí wa ẹni ìbẹ̀rù yẹn ó wà ó máa ń wà lọ́kàn o.
1: Àwa lè sọ pé ńgbà tẹ́yìn bẹ̀rẹ̀ sí ní ìgbà tẹ́ dàgbà was there a difference?
0: Kò rí bẹ́ẹ̀ but ohun tí wọ́n ti fi máa ń kọ́ wa pé ẹ máa ṣe báyìí. Ẹ máa ṣe báyìí ẹ sá fún nǹkan báyìí ẹ sá fún nǹkan báyìí. Ìgbà tó tó kéèjì tọ́lọ́run kọ́ ló padà màrí náà. Ìgbà tẹ́mi náà wá ń bí àwọn ọmọ mi àwọn ètò jogun ni máa ń lọ sọ òun. Níra ìṣèlú òṣèlú gbogbo ilé ìfún òun ti fọ́ àwa.
1: Mo
0: máa ń fi àwọn ọmọ mi
1: bí àwọn ọmọ mi. So it's getting better.
0: Fọ́ọ̀mù pé stage ni kò níyẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: Stage ni. Fọ́ọ̀mù ọba ti lè ju stage yẹn lọ lọ́mọ ọ̀dọ́mọ.
1: O ti tọ́ nìyẹn. O ti gbọ́dọ̀ lè ṣe sí.
0: Mo máa ń fi títí tó fi wọ yunifásitì títí èyí tó já àwọn ọkùnrin mo ṣe máa ń fi wọn
1: ẹṣin.
0: Mo lórí ọ̀fẹ́ àti súnmọ́ wọn ju bí àwọn ṣe áàṣì mọ́ wa lọ.
1: Ṣùgbọ́n
0: mo ti lè rọra rìn ìrìn àjò
1: yẹn. Ẹṣin wa.
0: Ẹ ṣe ẹ kú ètò.
1: Yes ma ẹ ṣe tẹ̀gbẹ́ wa. Wọ́n ti sọ orúkọ yín fún mi mi rò pé mo bèrè.
0: Ìyọ̀ ọ̀dẹ́nẹ̀ yẹn ni láti
1: yà. Ok bẹ́ẹ̀ ni mo bèrè. Ẹ ṣeun. Ó kò ṣẹ́jú mẹ́rin kí aago méjì lu àní láǹfààní láti gbé ìpèsè mọ́. Àní àǹfààní láti gbé ìpèsè mọ́. Ó yẹ jẹ́ sáré gbé ẹ̀kọ́ ẹni 30 seconds lẹ́ ni o. Hello.
2: Ẹ ká sọ̀rọ̀.
1: 30 seconds lẹ́ ni.
2: Ẹ kú ètò.
1: Ẹ ṣeun.
2: Bàbá French ló ń sọ̀rọ̀ látàrí gun àlẹ́
1: ọ̀lẹ́yọ̀ kò fẹ́.
2: Tẹ́rí ń ta abáláyé ti tán ń tọ́ bá wa lókù. Tẹ́rí Yorùbá ní ẹnìkan ní ìbímọ igbe èèyàn ni ń bá wò. Láyé John ni wọ́n ń ṣerú nǹkan yẹn. Láyé ìsìn àwọn tí ọba yẹn bímọ gan ni ọba yẹn wò. Ọmọ tẹ fẹ́ mọ tírénì gan pé báyìí lèèyàn ṣe pàdé ọkùnrin báyìí lèèyàn ṣe ṣe kínní kankankan. Orí fóònù ni wọ́n ti ń wo gbogbo ẹ̀. Orí fóònù iná ti ń wo gbogbo ẹ̀. Àwọn gan tún wọ́n mọ̀ ju ìyá tó bí wọn lọ. Ṣọ̀kọ́ lọ́wọ́ ọba aláàánú kó dàkún gbogbo ẹ̀ náà ló ti yàtọ̀. Kò sí nǹkan kan nínú ayé ìmọ̀ tọ́jẹ́ tuntun. Àwọn ọmọ tá à ń bí ṣe éèjì táwa wà yìí. Nígbà tí ọmọ yẹn wà mi ìrò pàṣẹ lè dúró pé ókè o a fẹ́ lọ wo ibi tí èèyàn ti ń wẹ̀ tóbìnrin ti ń wẹ̀ débi pẹ́ẹ́tẹ̀ wá sọ pé ẹ fẹ́ tóbi obìnrin. Ẹ wá wo gbogbo ẹ̀ lórí fóònù lẹ́nu ibi gbogbo ẹ̀ ti ń bàjẹ́ nìyẹn kọ́ lọ́wọ́ ọba aláàánú kó dákun kó bá ní kọ́ ẹnìkọ̀ọ̀kan wọn mọ̀ ọ́n ṣe kọ́mọ́jẹun ó sì nà.
1: Ẹ ṣeun thank you. Ẹ ṣeun baba French. Ẹ ṣeun. Conversation yìí ó gùn ṣùgbọ́n kò sí àsìkò púpọ̀. Àwọn ọ̀rọ̀ wo lẹ̀rọ yìí pé ó yẹ kí a máa sọ nínú ilé? Ǹjẹ́ ti ní àǹfààní láti ǹjọ́ ti ti o ti ni igba kokon ti te pe fe so awon oro kokon sugba e mo bi te ti fe bere e boya lose to mo tan fani e ba wa atun tesi waju lori e sugbo to ba ni oro to ngbe yin ninu gege bi eyan ninu molebi te fe so e so te ba je baba na to je yi pe oju yin ti lejo awon mo le ba yin sore e deju yen wale die mi ni pe ke ma rerin gbogbogba sugbo e fun won lanfani lati le ma ba yin so to nkan te baba won so ninu ile ton ba lo gbo nita o le gbodi lara won fala kemi mai ti loruko temi ko ni lagelu 96.7 fm bele ti gbo wa eto sunday o le se ba wa gbadun ton e tojo ara yin e jeun to da lasiko e gbe oju lati dariji awon to seyin o di gba kona.

iṣẹ́ ajé ni ṣùgbọ́n èmi ni ọjọ́ ìsinmi ọjọ́ tí a lọ síwájú Olúwa láti ṣe ọpẹ́ fún ìwàláàyè fún àlàáfíà àti fún ojú rere akínwa kásán gbogbo àwa olùfẹ́ ti iléeṣẹ́ Lágelú 96.7 FM òkè gajòkè ẹ káàbọ̀ sí orí ètò ní agogo 2-3 ọ̀sán aláfọwọ́sowọ́pọ̀ àti okòwò cooperatives and business clinic ní ètò ní agbára lọ́wọ́ ọlọ́run a tún gbádùn ara wa lẹ́nìí ọlọ́wọ́ tún mi ó wà níkàlẹ̀ ó wà níjókòó ó wà lẹ́nu iṣẹ́ ìyẹn Abimbola ọmọ Sadiq ìyálajẹ cooperative bákan náà ni àwọn tó wà ní ilé agbára ní ti social media AY Ayomide Lọ́sìn àti Ridwan fẹ́ràn mi ṣùgbọ́n ẹ̀yìn tí ó jẹ́ orí ti Facebook rẹ ti ń tẹ̀lé wa lórí ètò yìí kọ́kọ́ fún wa ní àǹfààní díẹ̀ ká tó come up a gbọ́dọ̀ kọ́kọ́ àwọn èèyàn wá fẹ́ ṣe àwọn kankan lórí ẹ̀rọ ti alátagbà lẹ́nìí a tún gbádùn ara wa lórí ọ̀rọ̀ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ we are going to enjoy ourselves this is your cooperative doctor certified by the International Labour Organization to bring you business development and to ensure that you are receiving necessary interventions ní orí ètò lónìí ibi tí a fi àdàgbàrọ̀ sí ní jẹ́jọ́ lórí ọ̀rọ̀ ti AGM annual general meeting òun náà ni a tún tẹ̀síwájú nípa ẹ̀ ní jẹ́jọ́ abara wa sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ọ̀rọ̀ ti AGM kí ni àjọ̀dún orí kádún AGM kí ló wà fún gan-an ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ kí a kọ́kọ́ ṣe housekeeping lánàá cooperative doctor wà ní Alexander Bembo Àpáta ní àgbájọpọ̀ community pẹ̀lú àwọn landlords àti àwọn èèyàn tí wọ́n gbé ní àgbájọpọ̀ it was a very wonderful time a time we spent together tí a fi gbádùn ara wa ní àná ní Alexander Bembo Àpáta ẹ̀rín àwàdà lóríṣiríṣi tá àti ẹ̀mú gbà tí táìmù ṣeré lọ bá ṣe ń gbádùn ara wa ẹ ṣe ẹ kú àlejò ẹ̀yin bàbá bàbá màmá màmá ẹ̀yin adarí ẹgbẹ́ láti ọ̀dọ̀ alága ẹgbẹ́ ti àgbájọpọ̀ community cooperative títí wọn ìyẹn Alhaji Ọdẹ́lẹyẹ bákan náà àwọn ẹmẹ̀wà wọn ní executive àti gbogbo ọmọ ẹgbẹ́ ẹ ṣe gan fún àlejò ti cooperative doctor lánàá information ti n tẹ cooperative doctor lọ́wọ́

0: years of impactful trailblazing presence in the media landscape of Oyo State. At the 87th birthday celebration of the Akeni Olubadan of the land, Oba Mustala Adebayo Akande, FR. For these twin celebrations, join us on Tuesday, 21st of July, 2026, for our annual lecture at the Trenchard Hall, University of Ibadan. Lecture topic, Rising Insecurity in the Land, What the Stakeholders Must Do Now. Guest lecturer, a former police chief and criminologist, Just Watch Out. Chairman of the day, Mr. Biodun Ladipo, former military intelligence officer and diplomat, U.S. Army. Tuesday, 21st July, 2026, at Trenchard Hall, University of Ibadan. 11 a.m. is the time. Attendance is free. Splash FM at 19. It's time to celebrate.
1: Ìdílé onílera pípé, ọjọ́ ọ̀la tó ń tàn, ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò. Ìlera rẹ, yíyan rẹ, ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
2: Nítorí náà, ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára. Ibà tàbí kí ó máa rìn lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún. Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alberta Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
3: Ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 a.m. on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tokò ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ ni sí àṣeyọrí. Make it a date with the God of Aposuayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbé ẹ, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pọ̀ wá láyà ti kúrò ńbẹ̀.
1: Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani, ilé iṣẹ́ tó mojú méjà bí You Fit Fly ò wọ́pọ̀. O tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀ èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Bájẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Odo.
2: Lọ́jọ́ ìrẹ́gbà,
3: you are the goodness,
2: go to ogunlọ́pọ̀,
3: and replace with battle.
2: Ọjọ́ ìgbà ilé,
3: see the goodness.
1: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly. Nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lóye onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojú méjà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo, èmi ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ o.

0: Olówó ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Kò ká nǹkan kan láti rà náà.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú 500 naira, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàn ìgbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí i.
1: Àfi bí ẹni wí bí àná ni.
2: Ó

ṣe olóore ìlú tó máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́tọ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 150 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín àṣẹ ti wá di alágbálúgbú omi òkun tí yóò ṣe é gbọ́ tán ó ṣe gbogbo ènìyàn

kíyè sí wípé ebi ń pawọ́. Lẹ́yìn náà ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ǹjẹ́ a ní ohun tí a fẹ́ fi bọ́ àwọn ènìyàn wọ̀nyí bí? Wọ́n ní kò sí, ṣùgbọ́n ọmọ kékeré kan wà tó ní iṣu àkàrà márùn-ún pẹ̀lú ẹja méjì. Lóòótọ́, olùgbàlà gbà á lọ́wọ́ wọn. Ó súre, ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ní kí wọ́n pin fún gbogbo ìjọ ènìyàn. Ìyàlẹ́nu ni pé iṣẹ́ ìyanu ṣẹlẹ̀. Wọ́n jẹ, wọ́n yó, àgbọn sì tún kú méjìlá. Lẹ́yìn ìgbà náà, wọ́n padà lọ sí ilé. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ kejì, àwọn ènìyàn wọ̀nyí bẹ̀rẹ̀ sí ní wá Jésù kiri. Nítorí pé ebi tún ti ń pa wọ́n, tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n wọ ọkọ̀ lọ sí ìlú òdì kejì kí wọ́n tó lè rí. Bíbélì wá jẹ́ kó yé wa ní ẹsẹ̀ 5:25 ìwé náà wípé nígbà tí wọ́n sì rí ní apá kejì òkun, wọ́n wí fún un pé, Rábì, nígbà wo ni ìwọ wá sí mi? Jésù dá wọn lóhùn, ó sì wí pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹ̀yin wá mi kì í ṣe nítorí ẹ̀yin rí iṣẹ́ àmì, ṣùgbọ́n nítorí ẹ̀yin jẹ iṣu àkàrà wọn ni ẹ sì yó. Ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí ṣègbé, ṣùgbọ́n fún oúnjẹ tí wà títí di ìyá ẹ̀ nígbàgbọ́, èyí tí ọmọ ènìyàn yóò fi fún

kìí ṣe mọ́sẹ̀ ló fi oúnjẹ fún yín láti ọ̀run wá ṣùgbọ́n bàbá mi ló fi oúnjẹ òtítọ́ fún yín láti ọ̀run wá nítorí pé oúnjẹ ọlọ́run ni ẹni tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá tí ó sì fi iyì fún aráyé nígbà náà ni wọ́n wí fún pé olúwa máa fún wa ní oúnjẹ yìí títí láéláé jésù wí fún wọn pé èmi ni oúnjẹ yìí

pẹ̀lú ọ̀rọ̀ tí a sọ yìí. Má ṣe gbàgbé o, wípé nínú ìwé Ẹ́xódù, orí 16, Ọlọ́run fi mánà bá àwọn ọmọ Ísíráẹ̀lì ní aginjù wọn sì yìí. Nítorí ohun méjì kọ́, ṣùgbọ́n nítorí kí wọ́n lè máa rìn ní ìlànà òun, Ọlọ́run alàyè. Nítorí náà, ohun tí a fi mánà wé ní àwọn ìránṣẹ́ tí Ọlọ́run rán sí wa láti máa tọ́ wa sọ́nà ìrere yìí àti láti wàásù ìjọba ọ̀run. Ṣùgbọ́n ohun tó jẹ́ ìyàlẹ́nu ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí èmi àti ìwọ̀ ń wò gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, èyí tó túmọ̀ sí mánà láti ọ̀run wá, ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run. Má jẹ́ kó yà ọ́ lẹ́nu pé Jésù Olúwa sọ nínú ìwé Mátíù 4:24, ó ní ẹ kíyèsára kí ẹnikẹ́ni kí ó má bàa tù yín jẹ, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni yóò wá lé orúkọ mi wípé èmi ni Kristo, wọ́n á sì tan àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ. Àwọn èké Kristi àti èké wòlíì yóò dìde, wọ́n sì fi àmì àti ohun ìyanu ńlá hàn tó bẹ́ẹ̀ yóò lè ṣeéṣe, wọ́n ò tan àwọn àyànfẹ́ pàápàá. Ọ̀rọ̀ tí Jésù Olúwa sọ nígbà ni ti ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ló ti dìde lóde òní tí wọ́n wípé àwọn ni Kristi náà. Ẹlòmíràn tilẹ̀ jẹ́ kí a mọ̀ wípé láti ọ̀dọ̀ Ọlọ́run lòun ti wá. Wọ́n ń ṣe iṣẹ́ àmì àti ìyanu nítòótọ́. Bẹ́ẹ̀ kẹ̀ kì máa ń ṣe Ọlọ́run ló rọrùn. Lójú gbogbo wa báyìí, wọ́n dẹ̀ dàbí mánà

ọ̀rọ̀ mi wá dorí àwa ìránṣẹ́ Ọlọ́run. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Ẹ̀yin tí gbogbo ayé ń wò gẹ́gẹ́ bí mana tí Ọlọ́run rán wá láti fi bọ́ ìṣòro àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ yín sì mọ̀ wípé ẹ kì ń ṣe mana láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó mọ̀ nínú ọkàn rẹ àti lẹ́ǹkùlé ilé rẹ wípé Sátani ló ń forí balẹ̀ fún. O rántí ọjọ́ ńlá ọjọ́ ẹ̀rù lọ́jọ́ tí ìwà rẹ̀ ń bọ̀ wá gbé ìdájọ́ láyà tí ìdájọ́ máa lóyún tó máa bí ẹ̀sùn. Ẹ̀sùn á dàgbà á pe ìwà tó bi lẹ́jọ́ níwájú Elédùmarè ọba níbi tí ìwọ yóò

0: Eyi ti Satan ni tawo mogun re mo loju to. Jesus wa wa pe ja gba lojo Friday 21st July 2026. La ta go mejo owuro bi ago merin daji ojo keji. Nibi ti Olorun ti ma lo prophet wu bi Jesus yi ja. Prophet Peter, Olu Abioye, Pastor J. Bankole, awon olori emi. Femi Sasalari Ewura, Omo Tola Oluwa Voice, Olaya Divine Harmony, pelu CAC Ogun Choir. Pastor S Oladele CAC President, Nigeria Overseas Pastor Ake pelu Peters. Adekunle wo ma sure loruko Jesus. Gbogbo eni CAC Ogun Abia City. Ko wa ni omi abi o. Oni gbagbo aba oke. Junction. Abekun Express Suru Mbadan. Gbogbo eni ba fara han pata ino ma so testimony.
1: Scratch FM Media Academy. Nibe lawe niyan ti fi gbagbo mi eko eto iroyin sori. Atamba gidigba soke tete ninu igbohun safefe pelu ikose mose ati iwo omo olaabi. Awọn akẹkọọ jade wa ni wọn ti di ogun ni rere ninu ise iroyin saakiri agbalaye.
2: Ẹyin tẹmi báwo ni o ṣe wa ẹ wa.
3: Orúkọ tèmi ni Rotimi Ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Mọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúrúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0807 112 4000 0807 112 4000. Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Gara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda. Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka. Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lórí lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Ṣe chargeable fan. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989. White Stone Souvenirs. Débí ọ̀rajà.
7: My IBDC meter unit don't finish now. See bad time you. To go queue buy token now go stress me well.
8: Why you dey worry like that? Just use iRecharge.
7: iRecharge? How that one take work?
8: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instantly. You can also dial *6606*1 at iPhone.
7: Sharp like that.
8: Even better. Your IBDC meter now get permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
7: iRecharge. Convenience. Accessibility.
9: Ìlọ kò sún ní ẹ̀kọ́ bọ́ ní ìdí rẹ̀ sórí.
10: Omi nira tó fi ọwọ́ ta.
11: Olùdókòwò ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ kan náírà, ₦200. Kó ká nǹkan kan láti rà náà.
12: Báyọ̀ sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
11: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
12: Àfi bí ẹni wí bí àná ni.

san gbọ fún ọpọlọpọ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọn ta wọn tún máa gbọ pé lákọọdún àṣeyọrí náà máa lágbára tò ní yùbàyùbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbálúgbó omi òkun tí kò ṣeé gbé tán ó ṣe gbogbo ènìyàn mú kewé w

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: Ó lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004#. Lórí ìlẹ́gẹ̀lú FM

0: ma fokola jabi ba o si kilo ko are CCI Raymond ajeni yo ma je wole o kilo ko are gbogbo magaji o kilo ko lori balele bad o ki teso teso kini jota wusi o kini jota wusi e ka san nini o kere e ku oju me esin ku oju me mo alejo mi loni ti wa nle agbara awala ni ibadan te do mo ma so eyi na to nti wa oloye oladiran alabi yerokun e ka san baba
1: yerombi
0: yerombi
1: e ko le ka san
0: e ko je meji leta
1: e se
0: aku ati gbadegba eje to bayi woni ka ti mo ka afin mole ko ja mo pa afin a ma ri ran jojumo mo ti fe ri won lori eto ipe ayo si sugbon loni olohun pe ka ye wa
1: be ni
0: o ko yin
1: olohun oladiran abi odun alabi irunbi
0: aje se pa papa to di joba akoko awon le ewe wo le lori ofe ati lo ati benko
1: ati odun akoko St. Luke's Primary School demonstration St. Luke's Primary Demonstration School ni mo lete ni Ibadan yi na
0: ndoli yole
1: be ni EKG Olivet Baptist High School ni ti Alaafin Oyo Iketa St. Finbar's College Leko ito wa tele Lagos State University Leko ati Stanford University ni California
0: ile yorokun
1: yorombi
0: sorry bed. Nibo ni won ti de Ibadan
1: lati ilu Ilara lati wa si Ibadan ni ile Ladimo Ilara
0: bo ni de si
1: mapo ni oke mapo ni ba na ni yorombi de si lati mapo ni won wa da ifa ifa wa so wi pe ki won move si kon so kale si oran yan ni beta wa do ni
0: kilo bi fa ti an da to fi di pe o di fa
1: ni aye ba na ni bi awon awon ebi wa se so ekun kini mu o n da won laamu nigba na to je pe o fi le se jamba fun omo yorombi kan to ri de inu se wa da ifa ifa ni pe oke
0: epo oke raja
1: e lo si sale
0: jagun jagun ni yorombi ni abagbe
1: jagun jagun ni yorombi o jagun jagun gbele ni yorombi
0: igun melo ni je magaji ni yorombi
1: igun marun ni je magaji
0: oya
1: olatunji
0: odeni
1: akanbi
0: meji nu
1: adeoye
0: meta nu
1: fashola
0: merin nu
1: alabi
0: igun deyin ti wa ekele te di magaji nbere
1: akoko ta di magaji re igun alabi
0: oye ibadan so ti dele yin ri
1: ben
0: awon ologbewo
1: akoko ni fashion fajimi akoko ni yorombi to de ipo agbaki pelu iba oluyole nigba na lẹyin eyi ni fashion fajimi o je baale ilu ibadan ni 1802 o de di 1892 gba to di 1897 won fi won se fashion ni Alaafin Adeyemi lẹyin fashion fajimi ni baba wa Olatunji àwọn náà tún jẹ tó ń fi di ẹ̀kẹfà olùbàdàn ti ilẹ̀ ìbàdàn.
0: ọdún wo oṣù wo ọjọ́ wo lẹ́dí magaji.
1: September 14, 2018
0: September 14 ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án kọ́hún bẹ́ẹ̀ni
1: September
0: oṣù kẹsàn-án nígbà wọn
1: bẹ́ẹ̀ni
0: ń dọ́nà bó ló ṣe rí
1: ẹ̀sà wò ẹ̀rọ pọ̀ torí pé ìgbà náà wà bíi mẹ́fà làjẹ mọ́gàjì ń jọ gómìnà náà wá síbẹ̀ láti yẹ wá sí àtàwọn bàbá wa lọ́balọ́ba gbogbo wọn náà péjú síbẹ̀ jọ náà.
0: àfin bọ́lẹ̀ ti di mọ́gàjì.
1: púpọ̀ fin oba Adetunji.
0: Alu sekere mo bi ti se.
1: Bẹni.
0: Ogun ni so. Aje ogugun ni so, ogugun
1: ni so ti ibe awon na.
0: Bele ti di magaji njo na
1: ni. Na na.
0: Eni o je magaji ni o jo Olubadan. Abi?
1: O se nwe nu.
0: E se nwe nu.
1: Bẹni.
0: Yo se mai la.
1: Ase. Ase.
0: Ah. Kadoloye nle Ibadan. Amo mo keyin o salejo ko sona jo.
1: Bẹni.
0: Se bo se ri nu. Odo ti na.
1: O tun fa.
0: Tori mo ma pe ah o di jagun ah. Bi igba te yen ba. Be yen ba lo be yen ba le okokoko yo duo ti se bẹni.
1: Eh igba ta idile pa si dina ti nju la wa ti mo ojuse ati asa ti o ba lo tori idi o le ri be sugbon ni ona to yato
0: ntodo ti
1: bẹni
0: ha inu mi do gan
1: ati emi na
0: ti mo lati 2018 ati ma se boyin ni egbe magaji. Mo pe are magaji lana eni bayi ni nbo won le ni asoju be ti esi le ti nse daada
1: be
0: pelu awon
1: e baba kekere
0: Ibadan ni baje
1: asa
0: e ti jago Olubadan jo ni abi
1: be
0: meji le mo to fo wa yi
1: inshallah
0: ki lo ko yin bayi
1: bada ti Olubadan ti le Ibadan
0: egbe aje ati ebo bada ah mo wo bibili yo se ipo to loni ma wo pe wa ko si wa lana ile ola ni nibo la de nle Ibadan nibo la ti de kilo kan
1: nle Ibadan yo ni ni la la ma ti ni ati le baba wa nle Ibadan ti nle Ibadan e to je koko to kan bayi ni ipinle Ibadan jẹ́ ń tí gbogbo wa tí a ń gbójú sí tàbí ń gbàdúrà wípé kò rí bẹ́ẹ̀ ìpínlẹ̀ Ibadan ni ohun tó kàn fún wa báyìí.
0: Nìka àkọ́kọ́
1: bẹ́ẹ̀ni
0: lọ́dọ̀ tí
1: bẹ́ẹ̀ni
0: lẹ́yìn rẹ̀ nǹkan
1: lẹ́yìn rẹ̀ ká ní àwọn ọlọ́pàá tó máa jẹ́ ti ìpínlẹ̀ Ibadan ní àtúnṣe ọkọ̀ láti mú
0: àlàáfíà
1: state police wá sí ìlú ìyẹn náà àtúnṣe kọ́kọ́.
0: Olóyè Ọládìran Alábí Yerombi ṣáwọn olóṣèlú ṣé wò ní kọ́ bọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀.
1: Gbogbo nǹkan ló máa ń lẹ́tọ̀ àti wípé àgbékalẹ̀ máa wà fún tó ń fi jẹ́ wípé àwọn tó wà ní ìjọba tí wọ́n ń ṣètò rẹ̀ lọ́wọ́lọ́wọ́
0: báyìí
1: wọ́n á ti wo èyí tó dá pẹ̀lú ìtanilọ́wọ́ àti ètí ọ̀dà láti mọ gẹ́gẹ́ bí ètò ètí wọ́n fẹ́ wọ́n fún ìlú láti dáàbò bòlù bó ṣe máa wúlò sí
0: tí ò
1: lè jẹ́ ohun tí olóṣèlú kan wá sọ di ọdẹ ti dílé wọn.
0: A ní oríṣiríṣi ẹ̀ka ètò ààbò tìpínlẹ̀ Àmọ̀tẹ́kùn ń bẹ fígi LPC ń bẹ fígilante kínní kan gbẹ gbogbo ẹ̀ lọ́rùn ọ̀ràn àpò gómìnà náà wọ́n padà wá sáwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà tún nípa àdàpọ̀ gómìnà tó ráà ní òsanwó oṣù wọn ẹ̀yà wò.
1: Gómìnà jẹ́ olùdarí ìpínlẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹni tí àwọn aráàlú fi yan gómìnà ni pé wọ́n fi gbogbo ètò ààbò àti ìlọsíwájú ìlú sí ọwọ́ ẹni báyìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹni tó bá dẹ̀ jẹ́ gómìnà tó wà ní gbogbo báyìí ní bó ṣe yẹ kó rí ètò ìlọsíwájú ìlú kò ní jẹ́ ohun tó máa fa kí àwọn ọlọ́pàá yìí kí wọ́n má lè ṣe
0: ojúṣe
1: wọn gẹ́gẹ́ bó ṣe yẹ àbí bó ṣe tọ́.
0: Ẹ jẹ́ àwọn kinní kan lónìí nílẹ̀ Ibadan torí pé láti 2018 lẹ ti di mọ́gàjì tẹ̀ ń darí ilé tẹ̀ ń darí oko gbogbo ojú òpó ní ìsinyìí la ma ti máa yóò ti yẹ yín about the later wo lo kan
1: wo
0: to ba ti mu bayi bi gbe nu e je bi lady ni o ti mo size bi to ye ko
1: ti o ja si
0: ti o ja si to na le kan ri ko kan so ra re le bayi a mo ja marun gba mi ma ni ah doctor lo ko kini fun oni e je o ta wa da ku nbe to mu e fe ko fe sagbo le kan opopona kan ta ti ba kan ni bayi e ti megbara e ti nagboro lori eto abo lori eto eko lori eto ora aje ojo gbon ni yin omo we ni yin ojo waju kini ibo ni
1: ibere yin je ba to se pataki to ri pe en to ba mo ni ba ni ara to se mo ona yan awon pe ona e je kan lara wa adugbo
0: oju so ni oju so ni oju so ni ye da ko
1: adupe lowo olorun leni leyin ti idile wa je mu gaje akoko se ta akoko dawo le ni pe ki gugu awon odo to wa ni oran yan ni adugbo ita gba kin ati isale gugu e kon pejo ki le fe gbe se ki le fe se en te ti ni yawo ki le se ba se fe boyawo yin to ri abere eto aroni lapa fo gbo awon odo e leni bi mo se nsoro Oluwa ti gba ko so oran yo te je pe ko si wahala ko si ta ko si ja ko si anba bon foto ja anba foko ja ko si nto yo mo
0: tori ngba kan se ma fi se iwu genu won ni omo oran yen o
1: e mo ja lo be a lo be o
0: eh mo kan ya be ni muri kini kan ni ta gba kan lodo yin be o bi odun meji seyin tori mo ke mo le mo si mo tori pe le ibade ko si nkan kan tin gbe nbe ti o fe soju mi won da o da wonu abole yin won leyin la
1: ara o se se nti ati gbe se fun adugbo wa ni
0: seri ki mori
1: o tan ade tun saka lati se toju be lo lowo lowo bayi
0: ara le nigba kan ologbe muhammadu buhari olorun forun ke won pe awon odo le ni ole se lo to ni
1: ale la le le paro sugbon ale ko bo odo sinu apo kan na tori idi eyin emi ni ireti wipe ti odo ba ri ironi lapa
0: ikunlowo
1: ati ilana ti won fi mo wipe awon naa le je won le je anfani ilu ilu naa si le je anfani won a jeun ti a wu won lori lati muna to tan gba
0: sugbon awon odo akoko yi e je wo oloye oladeyan labi se ni se se
1: asiko ti
0: se si lojo ola
1: asiko ti ojo ola won ni ojo ola
0: ero be
1: ko si eda ti a wa ki se gbo awon odo na ni won se nisirisi awon kan mi to n fa ba se n soro won tori idi eyi awon ti won
0: ibolerantiran ti won o so mole ko so ni sohun ti a se mole bi oni se ni kan pa oriso se gbo awon enake wa loriso to pe ma ti jira re olowo won da won ta ni
1: se ri ti eto to ba nile ti o ba jade lati kabe lati agbole lati awon idile bewe kokan ki a le so nkan mo awon magaji wa naa lowo pe agbole re o telo bere laamu nbe baba mi o laamu nbe oluwako mi o laamu nbe ti igbese bayi ba bere si sele eyin naa ri pe awon odun fe se o nkan ni wọ́n fẹ́ àtìlẹyìn tó dẹ̀ máa mú rege tí ò ní ṣe pé a ṣèlérí tẹ́ ẹ̀ mú ṣe.
0: Nílẹ̀ Ìbàdàn lónìí púpọ̀ àwọn tí ń di mọ́gàjì olóṣèlú ni wọ́n pàápàá jùlọ àwọn tí ń dorí lórí Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Lẹ́yìn náà fẹ́ràn òṣèlú sí àmọ́ rí sí 2027.
1: lati igba te mi ti di mona yi te bere awon adawon ni orisirisi ti o si tan si won aralu ni ibere ti ma n jade ninu ilebun pe eyin naa tun bere ebe yen
0: tori mo wo pe bala ti na fe data boya senate le pe gba lo ni abire
1: fun gbogbo awon alatileyin ati awon ti arun lowo kakiri ilu Ibadan ati awon arugbo ati awon opo ton le ni ẹgbẹ̀rún kan tí wọ́n rí owó ọ̀rànwọ́ oúnjẹ ní oṣooṣù ilẹ̀ Ìbàdàn lónìí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn kan ní ọ̀sẹ̀ tó lọ pé ẹ ti ń gbọ́ fèrèfèrè kò rí bẹ́ẹ̀ o èmi ò ṣẹ̀ṣẹ̀ lóró gbogbo tí èmi ń ṣe kí
0: wọ́n kàn lè dákọ yín pé dádì mami oladiran ni edigbo fun eyin osi fe e ba gbo pe ilu lo pe mi ni ba di ilu pe mi abi lo pe
1: ilu ti ilu pe gbogbo wa okan je pe ona ti oni ile ko ma gba
0: lo so
1: ko jora mo ni
0: ona ti an pe yin sile yin seun
1: ile ti se ti pe ilu mi le dun si awon ti won de kimi leyin na won daju won pe ojú kan ládàá ní kò sí owó ìṣẹ̀lẹ̀ ní ọ̀rọ̀ tèmi
0: ṣé gúnbẹ́ lè yí rumi
1: bẹ́ẹ̀ ni
0: bó lè lọ́dún sọ ti jáde àbí àmọ́ retí rẹ̀
1: ni ti lọ fi sí kanra wa ní ìlọ́ra fún síkò yìí àbẹ̀rẹ̀ àṣẹ ń lè wa tó bá ti yá yóò bá jáde ẹ mọ̀ ní gbogbo àwọn eégún ìbàdàn pátá
0: ó dàbí pé ìdáhùn tẹ fún mi o ètò bèrè ni torí pé àwọn ìfẹsí ojú òpó lẹ torí pé mi fẹ́ dáyé lágara torí mo rí pé ọ̀nà yín pọ̀ àwọn tó sì gba yín wá wíwò ni wọn wò bí gbàtẹ kọjọ pé ọkùnrin ìṣe wa ti tu ọ náà ni so ajé iṣẹ ojú òpó lẹ ṣùgbọ́n ìbéèrè yẹn ẹyìn tí ìbéèrè dáadáa bóyá kò tí ì jẹ fún mi léṣe dáadáa ń padà béèrè 09123708675
2: 09123708675
0: ilé ìbàdàn ó gbé
2: ọmọ ìrẹsì mo kà ní kí n fún wọn ni.
0: ọ̀dà hello.
3: hello.
0: ẹ káàsán o ẹ bá ń gbọ́ mọ òkè.
3: láńtìláńtì.
0: ọ̀yá orúkọ yín.
3: aláàjì ọmọwé ayélabogo láti lánàtẹ.
0: ọ̀yá.
3: ó mà dùnú fún ẹ̀ka tí wọ́n gbàgbé ìsọ. yìí ń sàn sí dáadáa ẹ wá lọ lọ sí ibi òṣèlú gbogbo ẹ̀sìn láàrin rẹ̀ lọ́wọ́ ó ní gan-an lọ gbọ́dọ̀ rán kìí ṣe bí agbo lónìkan lọ wá lè wúlò fún un ẹ ṣe òṣèlú o òṣèlú kò ṣe pé ogbe ẹ náà ni ò dá o ẹ bá fẹ́ kí dáadáa fẹ́ ìsìn kó kọ̀ǹtínú.
0: kí dáadáa tí wọ́n ṣe kó pọ̀ sí i.
3: kó kọ̀ǹtínú. wọ́n ṣòṣèlú o ẹni tí àbá wa tó wà ń bí àbá olúbàdàn àná.
0: wọ́n láwọn òṣèlú táwọn láwọn òṣèlú.
3: Yóò dèbí pété àwọn èèyàn ń pè ní o nígbà yẹn.
0: Wọ́n làwọn ò ṣe wọ́n ní kí Ìbàdàn wọ́n pa wọ́n.
3: Ojú omi tí wà, Alhaji ọmọ ìwà Olábógun láti Àlàbẹ̀.
1: Alhaji ẹ ṣe tẹ pè wọlé òṣèlú wọn ní ìgbà tí wọn lè fi ṣe ṣùgbọ́n ẹni tó bá ń ṣe ìlú lọ́nà míì ìgbà wọn máa ń ju ara wọn lọ torí ìdí èyí bá a ṣe ń ṣe a ó sì máa ṣe lọ a ó sì ṣe jù bẹ́ẹ̀ lọ ṣe ti gbọ́.
0: ẹ ṣeun
1: ẹ ṣe.
0: ẹ bá ń gbọ́ mọ òkè ó kọ yín etí wọlé ẹ ṣeun 09123708675 nígbà tó wọbí nìyẹn ẹ bá ń gbọ́ mọ òkè.
4: láǹtì láǹtì.
0: ó kọ yín àti ibi ẹ ti ń pè.
4: orúkọ mi lẹgbẹ́ nǹkan mọ́tòsọ látàmúlòkọ.
0: ọ̀yá.
4: Mo kí Mágàjí dáadáa, ọwọ́ yín ọ̀ máa ròkè
0: o.
4: Màtí náà wà ní tọrọ jẹ. Ẹ̀yẹ náà arájò ní kọ́kọ́ yẹn rè fáṣí
0: o.
4: Kí ṣòlú àwa.
0: Ẹ ṣeun. e ba gbo mo oke
5: lati lati pupo alelu
0: yo da fun alaba
5: ama le ko se joba
0: loju olobire
5: oruko mi ni alaba oko yawo e ba be ti na
0: be ibeji ibeji nko
5: daada ni se ri baba mi se gbe wa o
0: e
5: ri pe ataka ti so ti pe
0: to
5: se pe ma gaji awon wa
0: beni
5: ma gaji daada daada le gbe wa o kẹ́rí títí ibi tí wọ́n jọ́dà sí ìsàgbà kẹun kẹ́ tó jọ́dà bẹ́ẹ̀ oríṣubú bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀rá nígbà tí wọ́n ti dọ̀dá wà nílé àdúrà ni mo máa ń ṣe fún bàbá mẹ́gàjì kò dẹ̀ sí ní gbogbo ọgbà tí bàbá yẹn bá máa rẹ̀ fáwọn àwọn èèyàn bẹ́ẹ̀ o wọ́n tún ṣe géètì sí yánà gbolé ìǹtọ́rí lágbára ọlọ́run ẹ̀mí yóò gún bàbá o
1: lóògùn
5: ọlọ́run ẹ̀ gbàdé wọlé bàbá dáadáa ni o má gbé àjíkì tiri èmi èkó sọ ọmọ abẹ
0: àmọ
5: ìgbà ni ẹgbẹ mi atagá tó ń gbé
0: àlàbà lójú olómi
5: báyìí
0: lọ kọrúkọ àádọta àkàndá bí rẹ fún mi lọ kọrúkọ àkàndá àádọta fún mi lórí ètò yìí gbẹgẹdẹ ògbìn náà lára ojú àgbẹ mo sọ pé kí nìkan ní gẹẹẹdógún olóyè ìbàdàn tí ò bá ní í ṣe dáadáa lórí ètò èmi náà wulẹ̀ sí ẹni wulẹ̀ ṣèlúgbà mo rí iṣẹ́ kan bó ṣe rí nù.
6: Hello.
0: Ẹ bá ń gbọ́ mo kì aláwọ̀ sí ilé.
6: Láti láti.
0: Oya.
6: Ìbàdàn ò ní eré bọ́.
1: Àṣẹ.
6: Àwa náà tá à ń tẹ̀lé òní ṣubú.
1: Àṣẹ o.
6: Ẹnì bọ́wọ́ mọ́gà gidigidi ni yín. Èmi sọ ọmọ ràn yẹn o. Fọlásadé alágbàdo látòrí ìta mẹ́rin. Ìtànà bá sọ ni mo tẹ̀lé. Torí bá tẹ́mi náà kọjá mo kà wọ́n géètì kọ̀ọ̀kan. Ẹnì sọnù.
1: Àṣẹ.
6: Tí gbogbo yẹn bá ń dìde bá agbolé ọmọ ní ti. Ìwọ́n ọ̀rọ̀ tí a tún sọ pé àwọn ọ̀dọ́ kí wọ́n ró wọn lágbára. Kíjọba ọ̀fọ̀wọ́ kù ní ọ̀rọ̀ gidi ni. Àwọn eré àbọ̀sí ó dínkù. Mo sì dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́ẹ̀tú iná ó ní akitiyan lórí Ìbàdàn.
0: Ọlọ́lá ké o.
6: O ní sọnù.
0: Àmì ọlọ́run.
6: Torí wọn ló jẹ́ àmọ́ gbogbo agbolé Ìbàdàn.
0: Ọlọ́run ló jẹ́ àmọ́ ebi kọ́. Ọlọ́run ló jẹ́ àmọ́ o.
6: Ó ní ìpàdé dalẹ̀.
0: Ìpàdé dalẹ̀ kò sí wàhálà.
6: Ọlọ́run sọ ní Ọlọ́run látòrí
0: ìsàlẹ̀. Ẹ̀sìn ojú òní ti ẹ̀dí kẹrẹlẹ̀. Ẹ̀yin dẹ̀ ń pe olóyè Ọládìran Àlàbí Yérónbí. Wọ́n ti kú ọmọ́gàjì o. Wọ́n ti bí Bàdà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Torí náà Bàdà ọ̀rẹ́ ìlẹ̀ lẹ́mọ̀ pé hàn. Lóòótọ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn mọ́gàjì ni ṣùgbọ́n táìtù ti kún mọ́gàjì hùn. Ọ̀tọ̀ ni mọ́gàjì, ọ̀tọ̀ ni àjíà, ọ̀tọ̀ ni jagun, ọ̀tọ̀ wá ni Bàdà. Bàdà ni ẹdí báyìí nísìnyí, ojú òní sí. Ẹ bá ń gbọ́ mọ òkè.
7: Láti láti.
0: Ó kọ yín.
7: Adeleke Bíṣídì. Bàràpá ni yín ṣe Lúkà gọ́ọ̀mẹ̀ntì.
0: Ojú òní yín ti.
7: Yóò dára fún yín o.
0: Yín ti là ń látẹ̀rí.
7: Bẹ́ẹ̀ ni ìwúwà ìwúwà ojoko. Ẹ dára fún yín.
0: Àmì o.
7: Ẹ̀rì Bàbára Kẹ́mi bá sàn síbẹ̀ yẹn. Ọlọ́run ní ẹ̀yẹn. Ó sì òun gan-an sì ó ní ó lẹ̀mí ṣíṣe ẹ̀rí ilé ọmọ àti lẹ́yìn o.
1: Àṣẹ àṣẹ.
7: Ẹ̀kejì ni láti mọ́gàjì dé Bàdà. Ẹ̀rí agbára ọlọ́run yóò máa ga sí i.
0: Àṣẹ àṣẹ.
7: Pẹ̀lú ìgbà ọlọ́run.
0: Àṣẹ wá.
7: Ṣé Buhari kí tẹ ẹsọ yẹn tà? Nínú òun pọ̀dọ́ ní àlẹ́. Ẹni ta fún ní ọkọ́ta fún irúgbìn. Ọ̀yẹ́ ká pè é lọ́lẹ̀.
0: Ẹ ṣeun.
7: Gẹ́gẹ́ Bàdà ti sọ yẹn.
0: Ẹ ṣeun.
7: Ṣíbẹ̀ ẹ̀rẹ́wọ̀n ọ̀dọ́ lágbára. Amọ̀bí tọ́pọ̀lọpọ̀ àtolóṣèlú mi.
0: Ẹ ṣeun.
7: Ṣé wọ́n rú wọn lọ.
0: Ẹ ṣeun ṣeun.
7: Láti mọ àwọn tó ń ṣe dáadáa. Bẹ́ẹ̀ni ẹ bá lè sọ fún ìjọba ẹgbẹ́jọba ọmọ agbọ́ tí wọ́n rọ̀dọ́ lágbára.
0: Ẹ bá ń gbọ́ ọmọ òkè.
7: Ọmọ òkè dùn bí.
0: Báa
7: bí
0: lọ́la.
7: Orúkọ tuntun ni Ọ̀gbẹ́ni Dáúdà láti bẹ̀rù kà.
0: Kéèké
7: òṣèyẹmí. Ṣé rí ọlọ́run ọba gan sọnù ìdíráǹpẹ̀ ìlú Láhà yòókù bùnú Mùsùlùmí. Òun ọlọ́ọ̀dà òun nífẹ̀ẹ́ ìlúṣe dáadáa. Kódà kò sí dáàbò orí kọjá ń bẹ̀ ọ́ lọ́dọ̀ bá ń lọ mítì. Mo fọwọ́ lọ́dọ̀ àtàkàkàn wà láìsí ọ́dún
0: láì. Àkàndá lẹ́yìn náà.
7: Bẹ́ẹ̀ni ìṣàbò
0: pé òun yóò.
7: Kódà wọ́n máa ń ṣe àdúrà fún wọn ni wà láì. torí bẹ̀rẹ̀ ìwọ́nìdè kò sí tó fẹ́ pọ̀ jásíkọ́tà bẹ́rẹ̀
0: àjájù lẹ́pẹ́ èmi náà ṣubú ń bẹ̀ rí mo ṣubú ń bẹ̀
7: olùkọ́ àríyẹ wà pa
0: lọ́run
7: agbẹ́gbọ̀n wọ́n tí ọ̀dà lọ ojú ẹni
0: ojú òní yìí ti bẹ̀rẹ̀ ní tẹ́ ẹ ṣe mo dúpẹ́ o. Ọ̀rọ̀ tó jẹ́ mọ́ Ìbàdàn nílé-iṣẹ́ yìí wọ́n lè sọ ilé akéré. Ilé akéré pẹ̀lú fìyà bí gẹ́gẹ́ sí gẹ́gẹ́ o ní orí olówó.
8: Ọ̀rọ̀ tó jẹ́ mọ́ Ìbàdàn ṣe ń sọ.
0: Mi là ń wúlọ.
8: Ebi ìṣó ẹ̀yìn èèyàn.
0: Mo fẹ́ gba ìpè tó ju báyìí lọ. Èyí tí ẹ̀ ń retí ẹ̀bùn níjẹ̀jọ tí mo fi béèrè ta bó ni bá ṣe ṣe lónìí náà tí n fi tuni sẹ̀yìn ìsìfẹ́ sẹ̀yìn torí pé níjẹ̀jọ àwọn èèyàn jẹ́ márùn-ún kọ́ àbí mẹ́fà.

wọ́n gba àwọn ìbéèrè kan mo ti ń wá orúkọ yín ẹ jẹ́ ṣe báyìí the personal assistant to the olùbàdàn rẹ̀ ìbàdàn olóyè gbadẹ́yẹ́ká.

0: awon na nbe pelu wa Abimbola amoju ero mo ti sa ta wa ni dola lowo si wa bi logo lodo lo ko agba bi ti je dogun ni o se se yo wa bi ta jo wa bi je ise mele ta ti ku ti ma se lale imoju ma ro ola a jo wa bi ta jo joku ti ara lege ba ni bi igba je ba so ni olodumare ni o se ma so mi ari bi sa ba je sa edo yin ni amgbalegbo emi ti baba abankuto nu okiyin esun magaji ni ti mu fe yonda won tori pa lejo mi tun be sugbon eto yin te si waju wakati kan gba kun ni titi ojo mejo ta mo reti oloye ade loju ayo ade aladorin lori eto yin kini o topo to da aladorin gangan ti a fi pa aladorin aladorin merin be ni si nbe nle ibadan adugbo won merin ni yo mejo le tun mo ṣùgbọ́n fúngbà díẹ̀ fún ìṣẹ́jú kan sí kejì ẹ̀mọ́ kò ń bẹ̀ o lágẹlúlẹ̀ ń gbọ́ 96.7 àgbàlá ọba amúrítàlá adébáyọ̀ àkàndé ẹ̀ẹ́kẹ́rí gbogbo ọlọ ìbàdàn káfàṣà ẹ̀ẹ́kà lẹ́ ń bẹ̀ o ẹ̀lẹ́ o.
1: Olagini Wafẹ 96.7.
2: Lẹ́bẹ̀ẹ́kẹ́ Lọ́hùnmẹ́.
3: A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní Hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán. Àní Daya Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì Hajj 2027 ni Àní Daya ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe Hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́n kíá kí wọ́n kó kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkún ti mọ ti Àní Daya. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn kékeré lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kọ́ sí Àní Daya Hajj and Umrah Services ní number 2 Adedipu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Àní Daya Hajj and Umrah Services sórí 0806-244-0572 àǹfààní sọdí ẹdí ẹ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò umrah olóṣooṣù Àní Daya Hajj and Umrah Services ájì ìrọ̀rùn ní tiwa bíznílláì tààlà.
4: Two years ago, the biggest radio raffle hit with airwaves was

0: mo ki oloye Rajidin Abiola Iyola Oma Nla Mole Agba Oye Nle Ibadan Eku Nawo Jeta Ori Ti Na O Kanke O Awon Na Do Loye Ibadan Ni Jeta Ibadan Ni Oluyole Oma Gesin Ko Sinu Ni Ibadan Mi Si Oro Asigun Ibadan meru eru e na ton meru Bọlọrun ti se wa lapa binu Eje soju opo ile bi o se Hello
1: Hello baba olupo
0: E ba n gbo mo oke
1: Lanti lanti
0: O ko yin ati bi e tin pe yi o
1: Bismillah Adebi lati Amuloko
0: Amuloko nle Ibadan
1: Bene
0: Bo ni
1: mo ki baba wa bada to toloye to tun
0: N gbo
1: Emi aba nlo ogun fun wa.
0: Ase o, ase o.
1: Ati ko tan joye na. Aro ni ni won.
0: Ami o.
1: Ibadan ma ti bayo ma tu se ni.
0: Ase o, ase o.
1: Lo ase ti ma.
0: Ase o.
1: Mo ti ki baba Olubadan na to tun joye.
0: Mm.
1: Emi baba nlo ogun.
0: Akan mo ngbo la fi re o.
1: Be ni kabiyesi baba mo pe won.
0: Ase o. Mm. Ase.
1: Ibi na, aro ni na ni pe ni oju eko ko ni awon te be sa nu e daku.
0: Oda.
1: Ibi na pe ni oju o.
0: Oda. Olorun sanu gbogbo wa.
1: Ami Olorun.
0: A se ra mo gbadin le. Ọmọ Olúyọ̀lé mo kíyín. Ẹ bá ń gbọ́ mo òkè.
2: Láti láti. Orúkọ Alẹ́lú ọmọ Lẹ́dẹ́ tó jọba.
0: O dààmú.
2: Èkó mi ṣe ní.
0: Àṣọ.
2: Orúkọ mi ni Alábàbà Abéjì. Láti ojú olùnàkà yìí mo kí bá mi pẹ̀lú ògùn ọlọ́run. Ọlọ́run jẹ́ ìgbàdé wọlé
0: pẹ̀lú ògùn ọlọ́run. Àṣẹ o.
2: Ẹni ní wà kún pẹ̀lú ògùn ọlọ́run
0: láti ló
2: lè dájẹ́ orúkọ ilẹ̀ ìbàdàn ó gbè mí
0: o
2: lè dájẹ́ fún
0: mi
2: láti àbèjì láti lè
0: mí. Ẹ ṣe mo dúpẹ́. Àlàbá ìjọ ni àlàbá lójú olómi. Ó ti wá kú òní àlàbá lójú olómi ó ti di àlàbá bàbá àbèjì. Kí n tó fi sí ní ọ̀rú wa inú. Bí mo ṣe pẹ̀lú ẹ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú ẹ̀ kí n bí ìbejì tó. Àwọn kan ní sí àárọ̀ ni máa ń bí ìbejì. Àwọn kan ní sí ẹ̀dájí ni àwọn kan ní sí alẹ́ ni. Àwọn kan ní bí bàbí ìbejì òru ní ti kò mọ bí aago kan sí aago mẹ́rin gbogbo ẹ̀ náà mo padà gbìyànjú. Orí ẹyọ kan náà ní ń bọ́ sí. Ẹ bá ń gbọ́ mọ òkè. Ẹ ti wọlé.
2: Olúkú.
0: Ẹ dààmú o. Èmi rèé o. Ojú
2: òtí adé rẹ̀ ni ọmọ agbóló adé.
0: Ojú òtí yín.
2: Ọmọ ìpínlẹ̀ àpapọ̀ ń yà ní adé ọ̀yọ́.
0: Ọmọ agbóló adé ògbóyè ilé ògùn.
2: Omi o.
0: Ẹ ṣeun.
2: Ẹ gbé ètò.
0: Ẹyẹ kíá. Ẹ bá ń gbọ́ mọ òkè. Ẹ̀lú òsì. Ọ̀yá.
3: Ẹ̀ka sàn.
0: O jàre.
3: Bọ́tẹ̀lẹ̀ bẹ́ẹ̀.
0: Àṣẹ o.
3: Ó de fóònù la o.
0: Àṣẹ o.
3: Bàbá mo bẹ́ẹ̀ ní kẹwàá agbẹ́mọ́gbà ti lè ṣe àná ọ̀rá mi
0: o. Níbo la gbolé yín Ìbàdàn?
3: Ilé eléégún kalẹ̀ bòdì.
0: Ilé eléégún nísàlẹ̀ bòdì. Ọdún wo lẹ jẹ mọ́gàjì?
3: Ṣé ti ọdún mẹ́ta báyìí?
0: Ọdún mẹ́ta. Ṣé mọ́gàjì yín gbélé àbí ẹ̀ ń travel?
3: Ẹ̀ travel.
0: Wọ́n ń bẹ̀ ń lé yóò lọ ti fojú
3: kàn.
0: Yóò lọ ti fojú kàn wọ́n kàn. Àbí ẹ̀ ń bẹ̀ ń bẹ̀ ń. Wọ́n ti lọ. Wọ́n ti lọ fúnra wọn. Hello.
2: Ẹ bá ń gbọ́ mọ òkè.
0: Lanti lanti.
2: Mo kí Ìbàdàn Olúbàdàn tó fún o.
0: Wọ́n ń gbọ́ lé.
2: Lágbọ́ Ọlọ́run ẹ pẹ̀ ń bẹ́ o.
0: Àṣẹ o.
2: Gbogbo olùkọ́ pátápátá yóò do kíní o.
0: Àṣẹ o.
2: Òṣèlú kábíyèsí wa ọba wa Haruta Wau.
0: Bàbánu kábíyèsí.
2: Ìlú Àdìyà Adéọdún láti Mọ̀dínà Adébólú ló ń ṣe yín o.
0: Ẹ ṣe ojú òní tì yín. Hello.
2: Hello ẹ káàsán o.
0: Ẹ bá ń gbọ́ mọ òkè.
2: Hello bàbá mi.
0: Ẹ mọ̀ ń gbọ́ yìí.
2: Ẹ káàsán ẹ kú ètò.
0: Oòrùn jàre.
2: Lágbá Ọlọ́run yóò kú bẹ́ẹ̀ ṣe ń fẹ́.
0: Àmì Ọlọ́run.
2: Ẹ ní kábàámọ̀ lágbá Ọlọ́run.
0: Àmì àtẹ̀yìn náà.
2: Orúkọ tèmi ni káàrí tí gbogbo ẹ mọ̀ sí pò pò.
0: Ọ̀rẹ́ wa tí ò kọ́ mọ̀.
2: O sòrí iye.
0: Ojú òní ọtí òní tẹ́ láíláí.
2: Àmì náà. Àmì náà.
0: A tọpa yìí lálẹ́.
2: Kò séwu. Bá mi àlágì sí kírun gbogbo mọ́gẹ́ná, ó ní a máa kí yín
0: o. Ẹ bá ń kí wọn. eni mo ni lale apa apa I lori eto kejegbe
4: ko se wu
0: e se mo dupe e ma ba yan ja o
4: ah ija se lati ko yi
0: owo yi o ni pe de o e ma ba yan ja o
4: o so yi
0: e lati mo ri si inu mo dupe owo yi tin bo o ti fe o ti ko ja to gate ibadan e ma ja o
4: ah o so yi
0: Oh, ah, ya jebu nu. E ba ngbo mo ke.
5: Lati.
0: O ko yi o.
5: Adi lati Olorun so.
0: Adi oye lati Olorun so go bo ngbugbu e.
5: E gbe to baba.
0: E ja ko lo ni.
5: O ni ale ju wa na.
0: Ngbo.
5: E wa ko.
0: Ase o.
5: Eni to baba.
0: E damu.
5: E da gbe.
0: E yo lule. Eh dunun jijona ah omo won le o gbagbe yawo
3: ajo
0: bi ajagun jeun
3: mo da ko mo fe mi
0: ase o
3: ami ka ti ka ti ki mo gbagbe wa dada
0: e se won ju oni ti yin eh ni damu awa na do loye niran wa awa na do loye niran wa igba titi ye de le unso jika awa na do loye niran wa moniki ma ja yin tan alagba gbenga oladiti oni oni mo gaji tuntun le oni seriki lare mo le ibadan won ti jawe oye loni o ah gbogbo ni faster fastos nkan ti mu yes si bi a fe ko mu si lenja oladiti oni oni mo gaji tuntun fun le oni seriki lare mo le ibadan awon ti wo pe abolupo won o mu abi lagbaja won o mu abi tamado won o mu mo ti bo le mo ni eja buro mi o je mo gaji eje mi ogun lapa bi afo baje e to pada doba mo yonde tinu tinu mi ninu mi si dun ara mi ya gaga bi ara keko apo gbogbo ebi ta le ni igba odin meji loni 198 lawon to yoju o jomo bi bi agbo ile oni seriki lare mo le ibadan won ti fo ntelu o won ni ki gbenga oladi ti oni ko ma di mo gaji ile oni ni tara tara o du gadi owo ri amulele le ba di jo monday e gba lejo e ba endorse e ba nfa lulu bade le ibadan lo o no di mo gaji ah ojo na ba jesa o dagbere podo la nile o e ba gbo mo ke
3: lati
0: o ko yi ati bi e ti pe
3: o du ko ala ni
0: e damu o
3: o ti pe o
0: ami olohun
3: o ko ti alaji alaji ji adi e mo baba ba le ja ma ni
0: e se lori eto mi na ko lori eto kejegbe ni e ti mo pawo oni era ti o lo mo nu wakati meji gba ko erin arin takiti ni bolon se se to le ise lage lunu awa oni ji eto enikankan se bolon se ran ala wa o se se olon si je kaye o ma tewo gba ago mejo le tun pade mi ati ogurugba logun akan o araye mo je wa nu nira inira oda ago mejo lati be da ago mewa gbere bo se jenu ka to fayin le matini omo oba lo wakati merin le logun gbako la fi sise ni ahin bá a se rọgbọ kú lẹjọba àgbà bisu nbi kankan àgbà palétífù nbi kankan ẹlọ́yẹ̀ ìwé tán iléeṣẹ́ lágẹlúwò kò sí pé nìkan ní sponsor rẹ̀ rí láyé ọlọ́run ní sponsor iléeṣẹ́ tíá àwa kan sára sọ lọ́rùn ọba. Àwa kan sára sọ lọ́rùn ọba. Àwa kan sára sọ lọ́rùn ọba.

0: FM 96.7.
1: Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa Olùṣọ́àgùntàn Aishaiah Ògúnbọ̀mẹ̀hìn.
2: Àkòrí ọ̀rọ̀ tòní ni ǹjẹ́ ìpọ́njú jẹ́ ohun àìmáṣà ìlàkọjá lọ́nà ìgbàgbọ́ nínú Kristi?
1: Àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa Olùṣọ́àgùntàn Aishaiah Olúfayọ̀ bí Ògúnbọ̀mẹ̀hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́nu ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ tòlúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mú darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé Apọ́sẹ̀lì Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ Apọ́sẹ̀lì ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jabul àti ìlú Àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
3: Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí.
4: Faith is conviction of what we are expecting.
3: Ìjẹ́rìí ohun tá a kò rí.
4: Testifying to what you have not seen or
3: done. Ìdánilójú ohun tí à ń retí.
4: Assurances of your expectations.
3: Ìjẹ́rìí ohun tá a kò rí.
4: Testifying to what you have not seen.
3: Ohun tó ń pè ní ìgbàgbọ́.
4: That is the simple analysis of faith.
3: Ọlọ́run ò lò ní bímọ.
4: God has not told you you'll be barren.
3: Kò kàn tí ì ṣe ni.
4: But he has not given you a child.
3: Ọlọ́run ò sọ pé ò ní lọ́kọ.
4: God has not said you will not
3: have
4: a husband.
3: Kò sọ pé ò ní láyà.
4: Nor have a wife.
3: Ṣùgbọ́n ò tí ì ní ni. Kò tí ì ṣe.
4: Are yet to be married.
3: Lọ́dọ̀ onífàánú lè máa sọ pé kò ṣeé ṣe kò lè tutù.
4: From the herbalist side, there is impossibility.
3: Lọ́dọ̀ Jésù.
4: Under the perfume of Christ.
3: Kò sì sọ ohun tọ́lọ́run náà ò lè ṣe.
4: There is no impossibility in his dictionary.
3: Kan náà mọ Ọlọ́run olóhùn bọ̀ láti ibi iṣẹ́.
4: One of the children of God was coming from office one day.
3: Ọdún dẹ́n kọjá lára àwọn kan.
4: And he walked past some people.
3: Òun ni kọ̀rọ̀ òun ni wọ́n ń sọ.
4: He discovered they were discussing him.
3: Bí wọ́n ṣe ń wo òun, wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀.
4: Their body language.
3: Tọ́n tẹ ń yọwọ́ sóhun.
4: They were pointing at him.
3: Ìgbà tó máa délé.
4: When he got home.
3: Ó rẹ̀.
4: He became tired.
3: Òun làwọn rabbi ń sọ̀rọ̀ ẹ̀.
4: Surely I'm the.
3: O ní di gbogbo yẹn.
4: O ní gbogbo yẹn fi ń ṣe. You don't need to go to that land.
3: Kọ́ tẹ̀ dárúkọ ẹ̀ báyìí.
4: Even let your name be mentioned.
3: Lágbájá ìwọ là ń bá sọ̀rọ̀ o.
4: Hey man, hey woman, you are the one. Yes,
3: oh,
4: one.
3: Òun náà kí lọ́kọ yìí o.
4: You are not yet married.
3: Wà á dẹ̀dà wọn lọ, olúwa pẹ̀sẹ̀. Ojú ni yóò ṣe.
4: You will grace my marriage very soon. You will answer them.
3: Wà á dẹ̀ máa lọ tiẹ̀.
4: And then you walk past.
3: Ẹ yẹ kó dẹ̀dẹ̀ lé kodo orí kodo.
4: Not that when you get to.
3: Ẹ jẹ́ kẹ́ mímọ́ ràn yín lọ́wọ́.
4: You ponder and you begin.
3: Ẹyin ni kókó náà ń bọ́ ń bẹ mi náà.
4: Mark you, you are not the only one having a low point. I have my own low point too.
3: Ẹ jẹ́ kẹ́ mímọ́ ràn yín lọ́wọ́.
4: Let Holy Spirit take over your life.
3: Ẹ má jẹun tí wà ní tìkú tí o.
4: Don't allow anybody to.
3: Ìgbàgbọ́ tiwa ìjọba ọ̀run wà nínú ẹ o.
4: Our faith is not limited to those
3: standing here. Ọwọ́ tiwa ìjọba ọ̀run wà nínú ẹ o.
4: We are heavenly conscious.
3: Ẹ fọkàn ara yín balẹ̀. Ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan sọ wájú ojú ẹ̀wọ̀n sọ fún Jésù.
4: People are discussing you. Was Christ not discussed?
3: Ọ̀rẹ́ ìyá ti Jésù jẹ ni. Ẹ ó lọ́ka Bíbélì ẹ.
4: Read your Bible. Look at what.
3: Lọ́ka Matthew 26 kò ká 27.
4: Matthew 26:27.
3: Àánú Jésù àṣẹ ẹ. Lọ́run tójú bàbá yẹn rí.
4: What Christ went through.
3: Ṣé ojú tiwọ́ ti rí bẹ́ẹ̀.
4: Have you experienced similar thing?
3: Paul sọ nínú Philip orí ìkíní.
4: Philippians
3: ẹsẹ̀ ogún àti kọkànlélógún.
4: Philippians 1:20-21.
3: Àti ẹsẹ̀ 29.
4: And 29.
5: Gẹ́gẹ́ bí ìnàgà àti ìrètí mi pé.
4: According to my honest expectation of my
5: own. Ojú tó máa ṣe
4: tì
5: mí
4: ní
5: ohunkóhun.
4: That a bẹ́ẹ̀ni.
5: Ṣùgbọ́n pẹ̀lú ìgboyà gbogbo.
4: But that
3: bẹ́ẹ̀ni.
5: Bí nígbà gbogbo.
4: Aṣọ rẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
5: Bẹ́ẹ̀ nísinsìnyí pẹ̀lú.
4: So now also.
5: A ó gbé Kristi ga lára mi.
3: A ó gbé Kristi ga lára mi.
4: Christ shall be
5: magnified
4: in the body.
3: Ìbáṣe nípa iyì.
4: Whether it by life.
3: Tàbí nípa ikú.
4: Or by death.
5: Nítorí ní ti èmi.
3: nítorí ní tiẹ̀ mi
5: to live
4: is Christ.
3: Láti wà láàyè jẹ́ ti Kristi.
4: I'm living for Christ.
5: Ó jẹ́ èrè.
3: Láti kú
4: ó jẹ́ èrè. Ti Kristi.
3: Ẹ wo àwọn táwọn àwọn tó gbàgbọ́ nú Kristi ń sọ.
4: Look at the pronouncement of our forefathers in Christendom.
3: Unlike àwọn èèyàn ìgbà nìyẹn tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí, ó ní bó ti ẹ̀ pa mí. Bíbélì ni wọ́n tún ayé ẹ̀ ṣé bí wọn náà rí ní gbogbo àgbáyé. Kò sẹ́ni tó ọmọ ẹ̀dá tó Job, kò sẹ́ni tó lọ́wọ́ tó Shadrach, Meshach, Abednego bẹ́ẹ̀ dínígò. Ó ní ọba nítorí bá Paul ṣayẹ o, Ọlọ́run tá wàá ń sìn àgbà wa lọ́wọ́ iná ìléru ẹ̀. Ṣùgbọ́n tí ọba dẹ̀ wá gbà wá jẹ́ kọ́ yẹ ẹ pẹ́ nítorí bá Paul ṣayẹ. Bínú ṣe bí Nebuchadnezzar nìyẹn pé ẹ jẹ́ kí iná yẹn wà ní ìlọ́pọ̀ mẹ́jẹ. Ẹ dín wọn kíákíá, dín wọn kíákíá. Àwọn tó kọ́kọ́ gbé wọn lọ sínú iná, àwọn yẹn kọ́kọ́ kú dànù. Bọ́n ṣe ń balẹ̀ báyìí pẹ̀lú pé wọ́n dì wọ́n bẹ́ẹ̀ ni okò tú. Bẹ́ẹ̀ ni wọ́n rẹ́ni kọ̀ọ̀hún ó dẹ lẹ́ẹ̀kẹrin, wọ́n di mẹ́rin. Nebuchadnezzar ní ojú òun rí nǹkan mìíràn o. Ẹ̀yin ìjòyè ẹ wọ iná, wọ́n láwọn wò ó. Èèyàn mélòó ló wà mẹ́? Wọ́n léèyàn mẹ́rin. Mélòó la fi síbẹ̀? Wọ́n ní mẹ́ta. Ẹnikẹ́ni ó dàbí ọmọ Ọlọ́run o. Kódà nǹkan tá a máa ṣe nísìnyí ni pé Shadrach, Meshach, Abednego ẹ jáde wá. Ngbọ́n máa jáde wọn rẹ̀ nìkẹ́rin. Láti sísìnyí lọ mo fi ń jẹ olórí gbogbo ìgbèríko mi. Ìgbèríko tó ń wúyàn wọn gọ́vnà ni o. Wọ́n jẹ gọ́vnà ni o. Kí gbogbo ayé kan dẹ̀ máa wá ìrìn kan máa pe Ọlọ́run Shadrach, Meshach àti Abednego. Ṣé àjẹrí yẹn láyé òde òní báyìí?
4: Can Christians still talk in this manner?
3: Kí ni wọ́n fẹ́ fi ṣe?
4: No.
3: Yàn iṣẹ́ gbàgbọ́ mọ̀.
4: This is no longer principle of faith. In line with today's modern day life.
3: Wọ́n ní modern Christianity. If you modernize Christianity, you are in problem.
4: Yẹn ni pé ìgbàgbọ́ ìgbàlódé, there is no modernization about faith in Christendom. If you do it, you are in trouble.
3: Àwọn ìgbàgbọ́ rẹ̀ ò ń gbọ́ ohun tó ń sọ ni.
4: Look at our forefather in Christendom.
3: A ó gbé Kristi ga lára mi. Ìbàjẹ́ nípa yìí, ìbàjẹ́ nípa
4: yìí. Last Christ shall be magnified in my body, whether he by life or by death.
3: Ní ti Kristi. Náà mo wà láàyè pẹ̀lú ẹ. Tó bá lè jẹ́ ikú náà yọyọ ṣe é mọ yẹ.
4: And if I die in Christ, it's a gain unto me and unto
3: Christ. Bọ́ẹ̀ rẹ̀ ńlá ni fún mi.
4: Oh yes, it's a gain to me and to Christ. Bọ́n bọ́ táwọn
3: onígbàgbọ́ ń sọ.
4: Look out, pronouncement of our forefathers.
3: Kí ni wọ́n sọ? Wọ́n bu ẹ̀ wọ́n ṣe wá wọ́n ṣe lórí ẹ lórí ọmọ dorí ẹ̀ kọ̀dọ̀. Ọmọ dorí ara rẹ̀
4: kọ̀dọ̀. Peer pressure group. My knees are now this and that. For that you became weary? No.
3: Wọ́n sọ àti ẹ̀ tí mẹ́gbà kan lù ẹ̀.
4: Ṣé wọ́n bu ẹ̀? You are only be scorned.
3: Jẹ́ kẹ́ mi mọ́ràn yín lọ́wọ́.
4: Allow Holy Spirit to take over your life.
3: Bàbá mi parí ẹ̀sìn 29.
4: Let's read verse 29.
5: Nítorí ní ti Kristi.
3: Nítorí ní ti Kristi.
5: Ẹ̀yin ni a ti yọ̀ǹda fún.
3: For us. Ẹ̀yin láti yọ̀ǹda fún.
4: Unto you is giving Christ.
5: Ṣé láti gbàgbọ́ nìkan?
3: Ẹ̀ṣẹ̀ pé kò gbàgbọ́ nìkan kò máa jọ. Ẹ máa jọ ooo. Ẹ ti jọ yin Ọlọ́run ooo.
4: Let's dance alone.
3: Rárá o, kì í ṣe ẹyin nìkan o.
4: It's not only that in Christ.
3: Ẹ̀ṣẹ̀ ẹyin nìkan o.
4: That is not the only thing in Christ.
5: Nítorí ní ti Kristi.
3: Nítorí ní ti Kristi.
5: Ẹ̀yin ni a ti yọ̀ǹda fún.
3: A ti yọ̀ǹda ẹ̀ fún yín.
4: It has been given unto you. Ìṣe
5: láti gbàgbọ́ ní.
3: Ẹ̀ṣẹ̀ láti gbàgbọ́ kẹ́ máa rí mírẹ́kù nìkan ṣoṣo rárá o.
4: Two things of life.
5: Ìmọ̀lá ti jìyà nítorí rẹ̀ pẹ̀lú.
6: Ẹ gbọ́dọ̀ jìyà pẹ̀lú ẹ̀.
4: But also to suffer for his sake.
6: Ẹ gbọ́dọ̀ jìyà pẹ̀lú ẹ̀.
4: You must suffer for Christ and suffer in
6: him. Jìyà fún ẹwọ náà dẹ̀ gbọ́dọ̀ jìyà pẹ̀lú ẹ̀.
4: He suffered for you, you must suffer for him too.
3: Gbogbo ẹnìkan bú ẹnìkan ṣe kinní kan ní rẹ̀.
4: My classmates are scolding me, they are making mockery of me, what about it?
3: Tọ́pẹ́ pẹ́ lọ́tọ́ ẹ gba Jésù yìí gbọ́.
4: If truly you believe in Christ.
3: A yọ̀ǹda ẹ̀ fún ẹ kì í ṣe pé kò gbàgbọ́ nìkan kọ́ bá jẹ ìyá. Ìgbà yẹn ni òde ní fi ẹlẹ̀.
4: It is then Christ will not leave you.
3: Ìjọ́ òyìn ọgbọ́ kí ẹ̀mí sọ fún ẹgbẹ́ olómi lójú.
4: Have I ever told you I'm tired? Oh, I'm confused? No?
3: Ìjọ́ òun la fẹ́ bọ́rọ̀ ìgbàgbọ́ lẹ́nu ìwọ.
4: When will you talk as a Christian?
3: Ìjọ́ òun ni wọ́n ti ẹ̀ fẹ́ jọ mí náà. Ìjọ́ òun ló fẹ́ jọ mí.
4: When will you copy me hook, line and sinker in Christendom?
3: Ìdí wọn wí sí bí wọ́n wí sọ́hun ṣayẹn yálà máa jókòó tí
4: yẹn lọ́ máa jókòó. You are still reacting to dense as a Christian.
3: Kí lọ lọ́run sọ nípa ẹ̀.
4: Your attitude should be what God said.
3: Àtìgbọ́ ìtẹ́nìyàn sọ.
4: I've heard people's comment.
3: Ọ̀dà kí ló ló wa wí?
4: What is the Lord's pronouncement?
3: Ọlọ́run fẹ́ mọ.
4: As God rejected
3: you. Ọlọ́run ti ta ẹnu.
4: As if forsaking you.
3: time lọ.
4: Akoko ti lọ, time has gone past me. Who told you?
3: Time ni wọ́n bá lónìí.
4: Are you watching time or you are dealing with God?
3: Time lọ lọ yìí.
4: Time is flying.
3: Time lọ lọ yìí.
4: Time is flying.
3: Wọ́n náà dẹ̀ ń jẹ́ kán máa sọ yẹn sí ẹlẹ́tí pé time ń lọ.
4: And you allow that to be drawn into your ears.
3: Ẹtí time bá ń lọ, takoko ẹ bá tó.
4: If time is flying, but your time is running. Ẹgbẹ́
3: tẹ̀ ń jọ Ọlọ́run àtúgbà ọ̀rọ̀ rẹ lọ. Ọ wà láyé, wọ́n dẹ̀ gbọ́dọ̀ bú ẹ.
4: If you are a living being, they will talk about you. It's must.
3: Ọ̀rọ̀ mi náà sọ lẹ́yìn, kán sọ lẹ́yìn.
4: I'm a subject of discussion, let them say it.
3: Ọ wà láyé ni wọ́n sọ̀rọ̀ ẹlẹ́yìn.
4: You are still living, that's why they are making.
3: Kílódé o kàn ẹ pẹ̀lú gbogbo yẹn.
4: Why are you bothered?
3: Kí ló ló wàá sọ nípa ẹ?
4: What have God said about you?
3: No. Time mi lọ fi yẹn lẹ̀.
4: Sir, time is flying.
3: Má jẹ́ kán fi ọ̀rọ̀ kọ̀rọ̀ ba ìgbàgbọ́ ẹ jẹ́. Má jẹ́ kán gba ìgbàgbọ́ lọ́wọ́ ẹ.
4: Allow peer pressure to destroy Christ in you.
3: Sẹ́niyàn ọba lè tu ẹ nínú.
4: If people cannot
3: come for you. Kọjá kọ́ ba ẹ nínú jẹ́ ló máa ma wí time lọ.
4: But to make you sorrow.
3: Ọlọ́run àwọn yẹn sáyé ẹ.
4: God have not sent such people to your life.
3: Destiny destroyer pàpàtà ni.
4: Àwọn arógo gba ògo jẹ́rìí.
3: Má dáhùn sọ̀rọ̀ wọn.
4: Please don't look at that direction.
3: Kí wọ́n ṣe Ọlọ́run sọ ní kò dìmù.
4: Believe in what the minister of God is saying.
3: Jésù tó lọ gbàgbọ́ yìí.
4: Jesus, you believe in.
3: Ẹ yẹ gbé kankan gbàgbọ́ pé kankan gbàgbọ́ nìkan.
4: Just believe in him alone.
3: O ma ba jìyà o. Ìyá ma jẹ́ nítorí ẹ o.
4: Our faith in Christ is associated with suffering in him too.
3: Paul ló sọ bẹ́ẹ̀ o.
4: So told up Paul in Philippians.
3: Ẹ yẹ kankan gbàgbọ́ ṣáko a máa jọ.
4: Not as you just believe and you dance.
3: Rárá o.
4: No.
3: Ẹ bá mi yan Olúwa lógo o.
4: Congregation thanking
3: God. Wọ́n náà ti mọ nǹkan tó ju ẹ rí.
4: Before the altar call.
3: Kò tó lè sọ pé bá mi yan Olúwa lógo.
4: Before you can say.
3: Wà á mọ tó kọjá.
4: Join me in thanking God.
3: Wà á pètò.
4: You will have to tell all the difficulties of your past.
3: Paul lọ sọ bẹ́ẹ̀ ni láti jìyà pẹ̀lú ẹ.
4: You just have to suffer.
3: Ó yẹ kó sọ̀rọ̀ ó sọ̀rọ̀.
4: Suppose to complain you are not.
3: Ó ń jìyà fún Kristi ni.
4: You are suffering for Christ.
3: Ó yẹ kó sọ pé ó tiẹ̀ sún mi jáde mi lọ ṣọ́ọ̀ṣì lẹ́nìí. Gbọ́ pé tá à ń lọ náà gọ́.
4: I'm not going to church today. I've been here for 7 years.
3: Bẹ́ẹ̀ náà ló sàn lórí mọ́ṣá.
4: You forge ahead.
3: Ló sàn lórí mọ́ṣá.
4: Despite
3: o tẹ mọjọ tó máa dá o
4: sà wọn ní
3: jésù bá
4: pé tó
3: ń jìyà nítorí o.
4: God knows and Jesus knows you are suffering for his name's sake.
3: Jésù ló ní ọ kìí ṣe nìyàn.
4: You belong to Jesus and not man.
3: Má gbàgbé o.
4: Má kì í o.
3: A yọ̀ǹda ẹ̀ fún ẹ kìí ṣe láti gbàgbọ́ nìkan.
4: Christ was surrender to you not to believe in him alone but
3: o ba jìyà pẹ̀lú.
4: So that he suffered with him.
3: Káwọn ohun tí Jésù náà máa ṣe fún wa.
4: Yeah, after let's wait for what the Lord shall do for us.
3: Bàbá mi mọ.
4: The Lord in heaven.
3: Rere ló ń ṣe.
4: Whatever he does is a good one.
7: Tẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp, ẹ send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08096781135. 08096781135. Kí ló wàá bí sọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmì.
0: Ọ̀làjúwọ̀n FM 96.7.

kúrò lẹ̀ bẹ́ẹ̀ lásìkò ìsinmi òní àkójọpọ̀ ìròyìn àgbáyé lòní sí ti ìbọn yín láti ìkànnì lágbèrú 96.7 òkè tó ga ju àwọn òkìlọ martini salam lòní ròyìn ṣùgbọ́n ṣáájú ẹ̀gbá ọ̀kọ̀kọ̀ ilé ìtì ń bẹ̀ẹ́

Ti yóò mọ̀ díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC Atiku Abubakar, òun ló ti rọ ìlẹ́gbìmọ̀ aṣòfin láti tanná wádìí owó ilé tuntun 200 billion naira, èyí tí ó jẹ́ pé ó lé nínú owó ti ìsúná fún orílẹ̀-èdè wa Nàìjíríà fún ọdún 2026. Ìjọba orílẹ̀-èdè ti Nàìjíríà àti orílẹ̀-èdè ti Ghana náà ló ti wọ àdéhùn láti rí pé wọ́n tẹ ìkọlù ara ẹni nítilẹ̀ aláwọ̀ dúdú ilé tí ó lọ́wọ́ orílẹ̀-èdè South Africa àti ọ̀nà tí orílẹ̀-èdè méjèèjì lè fi wọ àdéhùn ilé ètò gbọ̀ngàn.

Àádọ́ta àwọn ológun orílẹ̀-èdè ti Mali ilé tí wọ́n tún dágbére fún ayé yìí lẹ́yìn ìkọlù ilé tí ó wáyé láti ọwọ́ ikọ̀ agbésùnmọ̀mí ní orílẹ̀-èdè ọ̀hún. Àwọn atayọ̀ tó tó mọ́kànléní ọgbọ́n òun náà ni wọ́n ti forúkọ wọn léde ilé tí wọ́n máa ṣojú fún ìdíje ti àgbáyé ni tí ó máa wáyé lórílẹ̀-èdè ti Zimbabwe. Ní báyìí gbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

ẹni tó ti fi ìgbà kan rí jẹ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà àtíkù abubakar ẹni tí yóò tún wọn díje dupò ààrẹ lọ́dún 2026 lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti african democratic congress adc òun náà ni ó ti nàka àlébù ṣe ìṣàkóso ààrẹ

gómìnà ti ìpínlẹ̀ ti Niger gómìnà Umaru Bago ọ̀nà ni ó ti ṣàlàyé báyìí tí ó sì ń ṣe ìkìlọ̀ fún àwọn ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ilé ti di pé wọ́n náà ka àléébù tí wọ́n sì ń ta ìbọn òṣèlú sínú ìṣàkóso rẹ̀ ó sọ̀rọ̀ di mímọ̀ nígbà tí ó ṣe àbẹ̀wò sí ẹ́mí àti kàràgà ìbẹ̀rù ti ṣiṣàn lójú ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn ìgbà tí lẹ́yìn ìkọlù ilé ti wáyé pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ ti Fulani àti àwọn tó jẹ́ ti kà mùkù ilé ti mú kọlura wọn níbẹ̀ náà ni gómìnà ti ṣiṣàn lójú ọ̀rọ̀ ọ̀hún níbẹ̀ wípé àwọn tí wọ́n jẹ́ alátẹ̀lé bí òṣèlú ti APC ilé tí wọ́n takoso sínú ẹgbẹ́ òṣèlú ti ADC òun náà ló jẹ́ pé wọ́n náà ka àléébù tí wọ́n sì yín ìbọn òṣèlú sínú ìṣàkóso òun ìbẹ̀ ló ti wá ṣàlàyé pé àwọn ìgbésẹ̀ àti iṣẹ́ ribiribi ilé tí òun ti ṣe ní ìpínlẹ̀ ti Niger òun náà ni yóò mú fọ́hùn fún òun.

ìjọba orílẹ̀-èdè ti Nàìjíríà àti orílẹ̀-èdè ti Ghana òun ni wọ́n ti tọ́bọ̀ àdéhùn ilé ìtò gbọ̀ngbọ́n ilé tí wọ́n fi máa kojú ìkọlù ẹlẹ́yàmẹ̀yà ilé tí ó ń lọ lọ́wọ́ nílẹ̀ Áfríkà nínú ọ̀rọ̀ ilé tí wọ́n tẹ̀ jáde láti ẹ̀ka ti ìjọba ilé ìtòrí sí ọ̀rọ̀ tilẹ̀ òkèrè tí ẹni tí ó jẹ́ abẹnugọ̀mọ̀ náà ni Kìmì Bíbí Éfíà òun ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn ìpàdé pàtàkì ilé tó wáyé láàrin mínísítà fún ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ òkèrè ẹni tí í ṣe aṣojú Ṣọlá Ẹnikọ́láyé níbẹ̀ náà ló jẹ́ pé tuntun jẹ́ mínísítà fún ti ọ̀rọ̀ òkèrè fún orílẹ̀-èdè ti Ghana ẹni tí í ṣe Samuel Blakua òun ni wọ́n Blakua Mutura Gafara náà ni wọ́n jọ ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé àdéhùn ilé ti orílẹ̀-èdè méjèèjì tí wọ́n tọwọ́ bọ̀ òun ni ó jẹ́ ọ̀kan gbòógì ilé tí yóò lè ran orílẹ̀-èdè méjèèjì lọ́wọ́ ní àwọn ẹ̀ka ilé ìtúnṣe gbòógì ní orílẹ̀-èdè méjèèjì lẹ́yìn ìpàdé ilé tó jẹ́ ti ẹlẹ́mejì lọ́dún tó jẹ́ pé ó jẹ́ ti àárín gbogbo ti ọdún tó wáyé tó jẹ́ ti àjọ ti ECOWAS ilé tí ó wáyé ní ọjọ́ kọkànlá oṣù keje títí tí ó sì tẹnubodò ní ọjọ́ kọkàndínlógún oṣù keje ní ìlú Freetown lórílẹ̀-èdè ti Sierra Leone nígbà lórílẹ̀-èdè méjèèjì ọ̀hún ti wá ṣetán láti gbógun ti ìkọlù ẹlẹ́yàmẹ̀yà pàápàá jùlọ fún àwọn ilẹ̀ láàrin ilẹ̀ áfíríkà ilé tí ò lè jẹ jáde.

ìròyìn ìta àgbáyé lóní ẹsẹ̀ tí gbọ̀nyí láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gàjòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Ọ̀tọ̀ ikọ̀ ọmọ-ogun orílẹ̀-èdè ti Mali tó tóbi 50 ni ilé tí wọ́n kọlù tí wọ́n sì dábìlẹ̀ fún ayé yìí lẹ́yìn ìgbà tí ikọ̀ agbébọn ti Tuareg ilé tí wọ́n kọlù wọ́n tí wọ́n sì jẹ́ ajìjàgbara ilé tí wọ́n tako ìjọba. Níbẹ̀ náà ló jẹ́ pé ìjà òun náà ni ó bẹ́ sílẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta níbi tí ikọ̀ ọmọ-ogun ti Tuareg

tó ìròyìn ti eré ìdárayá. Ìgbìmọ̀ ilé tó ń ṣe ìṣàkóso ti ayò onítàsímítàsí ọ̀tí Scrabble náà ni wọ́n ti kéde àwọn ọ̀tayò ilé tuntun bíi mọ́kànlélógún ilé tí wọ́n ń ṣojú fún orílẹ̀-èdè wa Nàìjíríà ní orílẹ̀-èdè ti Kenya ní Nairobi. Ibẹ̀ náà ni kéde ọ̀hún wá ìpè ìdíje ọ̀hún náà ni yóò mú bẹ̀rẹ̀ ní ọjọ́ keje oṣù kẹjọ tí ó sì mú tẹnubọ̀dọ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ bákan náà. Ìbẹ̀lúkọ̀ náà ni wọ́n ti fi léde tó sì jẹ́ pé wọ́n ní ipò ilé tó jẹ́ fún àwọn obìnrin àti fún àwọn ọkùnrin bákan náà. Ìbẹ̀ náà ni tó wá jẹ́ ààrẹ fún ti àjọ tó ṣe ipò kárí ti eré ìdíje ti Scrabble ẹni tí ń ṣe onímọ̀ Bright Idahosa náà ló ṣàlàyé wípé àwọn tí ó mọ̀ ṣojú fún orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n kúrò lórílẹ̀-èdè wa Nàìjíríà ní ọjọ́ karùn-ún oṣù kẹjọ tó sì jẹ́ pé àwọn ibùdó ilé tí wọ́n mọ̀ sùn sí àti ilé ìtura òun náà ni wọ́n ti ṣe ètò rẹ̀ fún wọn. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n kókó ilé ìtúṣúyọ̀ lẹ́ẹ̀kan sí i. Olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC fún ipò ààrẹ Atiku Abubakar náà ló ti rọ ilé-ìgbìmọ̀ aṣòfin láti tanná wádìí owó ilé tí ó jẹ jáde lẹ́ẹ̀mejì nínú ètò ìṣúná fún ti ọdún 2026. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Ghana náà lọ ti tọwọ́ bọ àdéhùn láti gbógun ti ìkọlù ẹlẹ́yàmẹ̀yà àbí láti máa kọlu àwọn àjòjì nílẹ̀ Áfíríkà. Kò dé ní àwọn ìkọmọ̀gbọ̀n orílẹ̀-èdè Mali tuntun 50 níye ilé tí wọ́n dágbére fún ayé yìí lẹ́yìn ìkọlù ilé tí ó wáyé lórílẹ̀-èdè ọ̀hún. Àjọ tó ń ṣe ipò kárí ayò ti Scrabble òun náà ni wọ́n ti forúkọ àwọn tí yóò mọ tayò ọ̀hún tó tóbi 21 síta ilé tí wọ́n mọ ṣojú fún orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìfẹ̀yẹ ilé tí ń bọ̀. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ilé tí ó bá ta kọ́ sọ́jáde. Ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa pẹ̀lú tọ́nà www.lagiru.fm.com àbí kẹ́ ẹ darapọ̀ mọ́ orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ́nà Lagiru FM 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ́nà Lagiru FM 96.7 Tunde Ọ̀làwùwòrì lóòótọ́ ròyìn pẹ̀lú ọ̀làwà Babatunde Mirukeji Martin Salau ló ti ròyìn àkúrò lẹ́wọ̀ àsìkò ìsinmi òní ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: àkànjí ewo ló mú ọ pé o kárí sọ.
1: Wọ́n tún ti bẹ̀rẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
0: Ṣé n ti sọ fún ọ, ọ̀dọ̀ Sheymak Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
2: Àkọlé mara.
3: Hurry, as a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́dún tẹ́ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymak Global Resources. Hurry now, as this offer will end soon.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa
1: bí a ṣe fẹ́ pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́
0: ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni olúbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba murtala adébáyò àkàdé ẹ̀mẹ́fà ẹ̀wá gbọ́ o ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ ṣẹ́gun tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe nítorí chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìnì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ má gbàgbé o ọjọ́ tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ní ìwọlé Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa yọ
2: ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ Whitestone souvenir ló rán mi sí yìí lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender gara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda àsọsùdìyànlẹ̀ yọ sọ́ka bato school items souvenir bags high quality stainless pot ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbà lórí lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wù yín ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone souvenirs débi ọ̀rajà.
3: Ìlú ọkọ̀ sí omi ẹ̀ kọ́ bá nìyí ti fẹ́ sọ yìí.
4: Omi nira tó fi ọwọ́ gbà.
5: Olùdókòwò ti gbé lórí báyìí. Èédèèdè kan náírà ₦200 kó ká nǹkan kan láti rà náà.
6: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàgbésí ayé rẹ lè yí padà?
5: Ṣé lóòótọ́? Báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí.
6: Àfi bí ẹni wí bí àná ni.

0: kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáyé orúkọ mi ni apostle paul olúwadámiláre kọ́lá wọlé láti inú ìjọ greater works revival evangelical church gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lọ́sẹ̀ tó kọjá mo bẹ̀rẹ̀ àkórí ọ̀rọ̀ kan tí mo pè ní smoking is not good for you sìgá mímu kò dára fún ọ kó tó di pé mo tẹ̀síwájú ẹ jẹ́ ká sáré gbọ́ ìkéde yìí
1: Ǹjẹ́ ìwọ ṣetán láti gbé ìgbésẹ̀ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́? Darapọ̀ mọ́ ìpàdé Sexual Purity Club. Eléyìí tí ìjọ Paul Kọ́láwọlé Global Ministries ṣàgbékalẹ̀. Ìpàdé eléyìí yóò fún ọ ní àǹfààní láti jọ sọ̀rọ̀ pọ̀. Foríkorí pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnú èèyàn kò sì tún ra rẹ lágbára. Tí ó mọ wáyé ní gbogbo Sátidé kẹta nínú oṣù. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ Greater Work Revival Evangelical Church 3 Alakija Street, lẹ́yìn Nigerian Tribune, Ìmọ̀lẹ́ Fàlàáfíà òkè Àdó Ìbàdàn. Fún ìbéèrè tàbí àlàyé tàbí kó WhatsApp sórí 08064282050 tàbí 09078251311 ṣàbẹ̀wò lórí ojú òpó ayélujára wa www.pkgm.org wọ́n ti pé gbogbo wa pátá là ń gbìyànjú láti fọra wa mọ́ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́ láti jẹ́ kí àwọn èèyàn náà kúrò nínú ìbálòpọ̀ àìtọ́ we are making ourselves sexually pure to make others to be sexually pure
0: ẹ fẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ìyanu mo tún ti dé láti bá àwọn èèyàn rẹ sọ̀rọ̀ lónìí mo gbàdúrà pé gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn yóò gbọ́ lónìí má jẹ́ kó takùn wọn ní ọjọ́ ìdájọ́ gbogbo ọkùnrin gbogbo obìnrin tó ń gbọ́ mi lónìí mo gbàdúrà pé ọ̀rọ̀ yìí kó tú ìdè kó sì já ìdè nínú ayé yín lẹ́yìn ọ̀rẹ́ yìí kí gbogbo ògo àti ọlá àti ọpẹ́ kó jẹ́ tiyín jésù kristi olúwa wa smoking is not good for you sìgá mímu kò dára fún ọ sìgá mímu ti di bárakú fún ọ̀pọ̀ ènìyàn lónìí káàkiri àgbáyé obìnrin mú ọkùnrin mú ọmọdé mú àgbàlagbà mú sìgá mímu ti di bárakú fún ọ̀pọ̀lọpọ̀ sìgá mímu ó tẹ bá wo eyín ọ̀pọ̀lọpọ̀ eyín wọn ti pọ́n nípasẹ̀ mímu sìgá egbògi olóró ibi tó ti kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ nípa pé kéèyàn mu sìgá tẹ bá ra àwọn tó ń mu egbògi olóró tó yẹ pé ó ti di bárakú fún wọn lónìí mo sì tún máa ṣe lọ sórí ìyẹn ibi sìgá náà ti máa kọ́kọ́ ń bẹ̀rẹ̀ o gbọ́dọ̀ jìnà sí sìgá mímu tó bá pé o máa mu tó mọ bí wàá ṣe bọ́ ọlọ́run á tu ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ìwọ gan gbọ́dọ̀ nípinnu wípé o fẹ́ bọ́ lọ́wọ́ sìgá mímu tó o bá ti nípinnu láti bọ́ lọ́wọ́ sìgá mímu òun lọ́n fi lè tu ẹ sílẹ̀ ṣùgbọ́n tó o bá rò pé kò sí nǹkan tó bà nínú ẹ̀ tó dẹ̀ ṣe ń ṣe lọ o ò lè bọ́ o pé wàá wọ́n náà díje tó bá ti ẹ̀kọ́ déètì sílẹ̀ pé I will stop smoking tó bá di ọdún tó ń bọ̀ màá stop smoking ó ṣeéṣe kó má lè stop tó bá ní pé maybe in 3 years time I will stop ta ló sọ fún ẹ pé kò ti ní kọ́lé àrùn sí ara ẹ kó tó di ọdún mẹ́ta sísìn so o gbọ́dọ̀ nípinnu pé sìgá mímu yẹn kò fi sílẹ̀ mo sọ fún wa nípa àwọn ewu tí sìgá mímu lè fà sínú àgọ́ ara wa àwọn ewu aláìlódiwọ̀n dẹ̀ ni mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá pé ó lè fa lung cancer mo sọ fún wa pé ó lè fa onírúurú cancer bíi colon cancer rectum cancer then mo sọ fún wa pé ó lè fa arthritis mo dẹ̀ rántí pé mo sọ fún wa point mẹ́rin náà mo sọ last week pé ó lè fa ectopic pregnancy lónìí number 5 ó lè fa blindness ó lè fa kí ojú èèyàn fọ̀ ìwọ tó kùn láti máa mu sìgá sìgá mímu lè gba ojú lọ́wọ́ ẹ o ó lè gba ojú lọ́wọ́ ẹ tó bá kùn láti máa má da kó tètè jáwọ́ kó má lọ di pé wàá fẹrẹ sínú òkùnkùn tọ́nà òun fẹ́ sí òkùnkùn ò dá o òkùnkùn ayérayé ni pé kéèyàn máa ríran sìgá mímu tó bá di bárakú sí ẹ lára ó lè bẹ̀ kí olùsí sáìtì ẹ ó lè gba ojú lọ́wọ́ ẹ so jìnà gédégédé sí number 6 gum disease ó tún lè fa kí ẹnu ẹ kó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹ̀jẹ̀ kó ní àwọn oríṣiríṣi àrùn gum disease gum ẹ gum ni eyín máa ń dúró sí ó ṣeéṣe kí o ní disease ní ẹ kó ní àwọn àrùn nínú gum ẹ kó tó kó máa dùn ẹ so o gbọ́dọ̀ jìnà sí ẹlẹ́ẹ̀keje nǹkan tó tún lè fà ni likelihood of barrenness for women ó ṣeéṣe kó jẹ́ kó yàgàn gẹ́gẹ́ bí obìnrin ìfẹ́ ọlọ́run fún ẹni kó bímọ nínú ayé yìí ṣùgbọ́n ìgbà tí sìgá mímu bá bárakú fún ẹ gẹ́gẹ́ bí obìnrin ó ṣeéṣe kó má jẹ́ kó bímọ so ìwọ tó ń gbọ́ mi tó jẹ́ pé obìnrin ni ẹ o kúndùn sìgá mímu o ti gbọ́ báyẹn pé ó lè fa kó yàgàn lórúkọ jésù ò ní yàgàn number 8 birth to babies with cleft lips and palate wọ́n máa ń pè kankan ní cleft àwọn ọmọ kan wà tó jẹ́ pé tán bá bí wọn ètè wọn á ya débi pé ẹ máa rí eyín wọn wọ́n máa ń pè ní cleft ètè wọn á ya tó jẹ́ pé á ya tá a pín sí méjì ẹ wà máa rí eyín wọn nǹkan tó ń pè ní cleft nìyẹn wọ́n iṣẹ́ ìwádìí fi hàn wípé tí obìnrin bá mu sìgá ó ṣeéṣe kí ọmọ ẹ kọ́mọ tó wà nù ẹ kó ní cleft láti inú oyún wá ó ní ìpínyà ètè tètè àpínyà tó máa fi máa rí eyín òun náà ń pè ní cleft so ẹ̀yin obìnrin tẹ́ ẹ mu sìgá ẹ má kọ́lé àrùn sínú ayé ọmọ tó wà nínú yín o ẹ jìnà gẹ́gẹ́ sí sìgá mímu ẹ ti gbọ́ báyẹn pé ó lè fa cleft elekeso ni pe o le fa diabetes atogbe o le fa so o gbodo jina gedege si en to bodo ti ni diabetes lara no esimo go te an ba ti ni diabetes lara o ti di on ti yan ma nawo si wa ko ma manage ni diabetes ngba mi won pa eyan so o lo fi ye ko tete jina gedegede si siga mimu kolon ko ran lowo then o tun le fa iko itojo o le fa iko itojo eleke kokonla ni pe erectile dysfunction o le fa ko je wi pe iwo okunrin kare ma gbe kankan fun ibalopo wa kan ri pe to ba tin mu iyawo ya ma complain nkan to fa ni pe nkan to pe ni erectile dysfunction a re ni gbe kankan fun ibalopo bebe pe wa le bimo igba ta re o ba gbe kankan fun ibalopo bawo lo se fe bimo gege bi okunrin so siga mimu ti so opolopo okunrin o ti gbagbara lowo won gege bi ako so o gbodo tete jina gedegede sisiga mimu so apart from pe o le fa back then another thing ni pe fun okunrin o le tun je ki okunrin na yagan o ni elekejila iwo okunrin o le je ki wo gan yagan ki ogboroko ma wo pe obirin nikan lo le yagan okunrin na le yagan igba ti o ba je ki o le bayawo e lajosepo so bo o ti yagan niyan so jina si gedegede so gbogbo eyin te mu siga ma fe ke ni iponu loni wi pe e o mu mo bibi ni so ni pe ago ara yin pe temple olorun ni o le ni ken to ba fe ba ago olorun je oluwa so pe ohun yo paru won ni ma fe ko jina gedegede si siga mimu tori pe o le pa ago ara erun jina si nkan to le balance e je nkan to le je ka won organs inu e gbogbo awon nkan to lo nda si inu e to nsise o le te ko ma sise mo ki lo wa de to fi mu kilode to fi mu o gbodo jina si gedegede ori ofe lati jina si siga mimu mo gbadura loni pe se olorun ko fun olorun ko jesu nko akoko to gbodo se niyan nko elekeji ni pe destroy all cigarette and smoking substance you have so wari gbogbo siga to si wa ni owo eyin koko lo kan gbogbo won si wewe ko wa lo da won nu gbogbo awon siga to wa lowo e ma wo pe won je pa libo ya o ti ra pa li aimoye sile destroy won ma ni nkan kan se pelu won mo iyen elekeji if boredom makes you smoke keep yourself busy with something worthwhile hello me nkan to ma je ko mu siga ni wipe ti o ba ri nkan se to ba ti wa bo to ko wa ninu ile a wo pe kilo n fi le fi paro mu de je ko mu siga so iwo to ba je pe o ma dawa to je pe o mo pe idawa e lo ma ma fa pe to te be o ri nkan kan se o lo ma je ki ko ma mu siga wa nkan mi se aimoye nkan to si le se bi sport o le ti eyan ba ni habit na le yan fi replace habit to ba ni bad habit wa replace with good habit to ba ni wa ti o da to ba di pe iwa kan di baraku o gbodo paro iwa yen pelu iwa to dara emi so to ba je pe boredom ni titi e pe ki nkan ko je pe gbogbo nkan ko sun o ri nkan se kan ti gbogbo nkan ko sun e to ko

0: iwo to je pe o gbugba won re won le se ko ma mu siga o gbodo ma ba won rin mo ko jina si won geregere to ba si nipin lati ma ba won rin wa si ma mu siga wa ma mu siga tori ton ba ti mu won ati won ni pe kilo sele si e to fi mu so mo ma sa ibe no ma ti ma tun ma won ma be se ni won wa adult mi pe wa kon be si ma mu ni tori pe o wa laarin awon to mu so o gbodo jina si awon to mu siga then number 6 avoid anything that can trigger you into smoking o gbodo jina si nkan gbogbo nkan to je pe o le je ko tun ma mu siga anything that can trigger you boya ni sin ko da wa lo le fa wa jina si boya ko ma ba won rin ni wa jina si gbogbo nkan to ba mo boya pe ko ma wo advert lasan elomi ko ma wo advert to ba pe advert tabi pe boya o ti ninu ile picture awon to mu siga wa be lo destroy gbogbo picture yen awon nkan to ba sa mo pe o le ma trigger tabi ko ma fa lati tun ma mu siga si wa jina si geregere number 7 if you put all the above point into practice and you can't stop smoking go for deliverance session by a trusted and godly minister of God to ba je pe gbogbo nkan ti mo wa yan na yen ba to se o tun si mu ma fe ko lo fun itun sile gbodo iranse olorun to n gbe ninu iwa mimo to n soro mimo ti igbesi aye to je mimo ni ko lo sinu odo eni bayen lati gbadura itusile fun gbogbo eyin te n gbo mi loni to je pe fe gba jesu kristi ge bi oluwa to lugba laye mo fe ke mo kini kan pe jesu kristi o ni ona otito ati iye ko se enikeni to le wa sodo baba bi ko se nipase re to ba fe gba jesu kristi ma wi tele ni jesu oluwa wa elese ni ni fawe ese mi ya yo oruko mi kuro niwe ku ki o si ko oruko mi sinu iwe yi jesu oluwa wa mo gba oloni gege bi oluwa to lugba lami gba mi mo se ri ni ijoba re kamiye gbogbo eyin alaisan e gbowo yin le radio yin iwo emi aisan ninu agbo ara arakunrin arabirin mo palase fun won ni idalaba mi te mi de fe mo ruko to nje o ya jade loruko jesu o ya gba iwosan atu osile o ya ma ron lafia loruko jesu aisan ti won ni o ma se kupa eye ko ni se kupa ati tu osile loni gba iwosan loruko jesu iwosan to peye o ya gba lati mu ori etire kan na ese be ni kori o ti ri be gbogbo eyin ti e gba mi bere to yi loruko jesu mo gbadura fun pe o ti dara fun yin lati mo jide kan na ese yin yo dara fun yin ta ba ri ami kami ami okuku lara yin olorun pa gba ami ere loruko jesu o gbogbo aisan lagbara te yin na olorun o wo san gbogbo egun kegun egun ati ran diran gbogbo ma je mi bi lori yin olorun ba je loruko jesu o ti dara fun yin be ni kori o ti ri be jesu oluwa wa ami
1: mo gbàgbọ́ pé àkọ́kọ́ ìgbàlà rẹ rèé o sì ti rí ìtúsílẹ̀ kúrò nínú èdè fún ìdí èyí o lè darapọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò àkọ́kọ́ ìgbàlà lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́ ìsinmi sunday láti aago méje alẹ́ títí di aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 7:00 to 7:15 p.m. ní gbogbo ọjọ́ ìsinmi sunday every sunday ẹ tún lè darapọ̀ mọ́ ìsìn ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa sunday àkọ́kọ́ nínú oṣù supernatural sunday service sss bẹ̀rẹ̀ láti aago mẹ́ta ọ̀sán títí di aago márùn-ún ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday ẹ lè darapọ̀ mọ́ wa fún ẹ̀kọ́ bíbélì nílé ìjọsìn wa greater works revival evangelical church No. 3 alakija street near fountain boho behind nigerian tribune house emale falafia ibadan níbi tí wàá ti máa bá bàbá wa pàdé tí bàbá ó sì máa gbàdúrà fún ọ lórí ìṣòro tí ò fi ọlọ́kàn balẹ̀ gbogbo ọjọ́ ajé monday ní ìpàdé àdúrà fún gbogbo oníṣẹ́ ọwọ́ àti fún gbogbo ènìyàn bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ àbọ̀ sí aago mẹ́wàá àárọ̀ 8:30 to 10 a.m. ọmí àdìo ìfẹ́ dàwápọ̀ cooperative building opposite scda ọmí àpáta ìbàdàn ni ó ti wáyé o tó bá wá di gbogbo ọjọ́ ìsinmi sunday bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án àárọ̀ ẹ lè darapọ̀ mọ́ wa fún ìjọsìn sí olúwa fún ẹ̀bẹ̀ àdúrà tàbí ìgbaninímọ̀ràn o lè pè sórí nọ́mbà yìí 08064 28 12 50 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08064 28 12 50 tàbí kẹ́ WhatsApp sórí 09078 25 13 11 09078 25 13 11 lẹ́ẹ̀kan sí 09078 25 13 11. Website www.pkgm.org. Lori Facebook, Paul Kolawole Global Ministry. YouTube, Paul Kolawole Global Ministries. Lori Spotify, Akoko Ibala. Akoko Ibala, let it all. Kuro ninu ide. Olorun

0: o se ba le je to
1: eh so wa ri eh oguru ba lo gba kan
0: o
1: sori ibe wa di do bayi mi o yo a wi ta sana
0: wa ta mi
1: sana
0: ko ye ya
1: a wa so fun pe ibi e de due e se bayi ni po yi
0: to lo ye ma je mo
1: ah so iya re le tin ton le ai ko sa ke si mi
0: e be be ni le ti tori agba le lo
1: o o ti wole o ko ti wole o ko
0: ni da akira ka ba sori eto ye eto wa
1: a ki ye kule
0: eto a ke je gbe le yi o lori
1: so wa ri iwo ta wa run se abi o yo tori go meji go meta to wa mo se o fofo nse
0: Olóyè ọ̀rọ̀ yé wọn sọ lálẹ́.
1: Ìwọ nù.
0: Olóyè ọ̀rọ̀ yé wọn sọ lálẹ́ ẹgbẹ́. Àwọn ẹlẹ́sìn ni wọ́n láàkì wọ́n máa sáré lọ́dọ̀ lọ́yà. Wọ́n bá ní o kọjẹ́.
1: Náà ẹ̀rí ọkàn ní ìdí wọn sùn ni. Ẹ̀rí ọkàn ní kì í ṣe nǹkan mi. Sọ wá rí àwa ò wá lẹ́ni àtọ̀rọ̀ owó lé.
0: Wà láì tàlà sí wẹ́. Tọ́rọ̀ aláyọ̀ ọkàn ni. Ayọ̀ ọkàn ni.
1: Bàbá tí ìjẹ látàrọ̀ kò ní hàn lójú ti
0: à. Nígbàtàwọ̀ sponsor
1: ọ̀làǹgà. Sori tó wulẹ̀ fún wa, wọ́gẹ́ ò wulẹ̀ ni.
0: Wà láì kókó ni. Olùkú.
1: Ẹnìkan yìí ní tẹ̀lọ́rùn ọlọ́ọ̀ni ni. Ọlọ́ọ̀ni wa máa fún
0: wa. Ẹ tọ́lọ́run wá ṣe fún àìsí òtí ìtò ayọ̀ ọkàn.
1: Ṣé bí hàn lójú wa.
0: Láti ní wọn ó pè wá tí n bá tọrọ owó lọ́wọ́ rẹ.
1: Níjọ́ àti wá ń dá mọ́tò tá a lọ́kọ̀ ta ti ń dá mọ́tò gbó. Níjọ́ làwọn fèsì
0: rẹ̀.
1: Ẹ̀rẹ́
0: ológọ́ọ̀fù ó tó lónìí
1: náà nìkan
0: ẹ̀wọ̀ mọ́tò rẹwà mo ní kí lọ́kọ̀ ẹ̀ ń jọ ìwọ́ ti rú rìn ebe sọ́wọ́ sọ́ọ̀rọ̀ amọ̀nsẹ́nì rí
1: sọ́wọ́ bá wa ń sì rí
0: àbẹ̀wọ̀ sọ́ọ̀rọ̀ amọ̀nsẹ́nì rí.
1: Ẹlẹ́kejì wa ni pé ẹni ó bá lu àlàáfíà dalẹ́ ló ń lóore jù ọgọ́rùn-ún mọ́tò èrò géètì ni.
0: Olùkú ìbára ẹ̀dá sí
1: ẹ̀. Àwọn irun géètì.
0: Tó àdúpẹ́ àkíyí káàbọ̀.
1: Ẹkúlé
0: a tún dé lálẹ́ yìí náà nu. Ẹ tó jẹ gbádùn àbí ẹsẹ̀ máa jẹ náà
1: ni. Akíbadà Olúbàdàn lẹ̀ Ìbàdàn olóyè Ọládìnà Àlàbí. Wọ́n wá sórí ètò lónìí.
0: Bẹ́ẹ̀ wọ́n wá lórí ètò nílé iṣẹ́ lórí ètò òpó múlẹ́rọ.
1: Ẹbí wọ́n lò lóòtú.
0: Èmi náà lò lóòtú. Afọwọ́ ẹ ó gbà tí ọ̀gá wa tún dé Ọláwo wa ti fọwọ́ sí nǹkan. Ẹ ká ni.
1: Àgbà ló tó.
0: Akinyin o ojú òní ti yín. Ẹ bàbá wọn ṣe dáadáa ńlẹ̀ yìí.
1: Bẹ́ẹ̀ni
0: ṣe bí n máa ń sọ.
1: Ọwọ́ tọ́ ló bọ́wọ́ tọ̀ wá.
0: Kò sí wàhálà. Tó lálẹ́ yìí. Lóko olóòtú ètò
1: ààrẹ
0: olóòtú àgbà pátápátá yanyan ààrẹ tunde ọmọ ọláwúwo
1: gentleman to the call
0: vagu ti ti
1: ara níjọ monday kíní kan ti ń fún wa.
0: Ìbára rẹ dájọ wà o
1: òun fò náà
0: ẹ sọ àmọ pé mi ò sí mbẹ
1: ẹwọn á fò náà
0: sórí tọba di monday ọ̀la àjọ wà nìyẹn wọn ó ṣe tèmi fún mi torí ẹ máa máa lọ bá wọn lọ́fẹ̀ẹ́ ọ̀gá wa sì ni torí ọ̀gá wa n ò lè gbàgbé ìjọ àlárúbà kan tá a jọ lọ bẹ ọ̀gá bàbá abẹ́lọ ṣe bá yí o kí wọn lè fẹ́ mu ẹ bá jà dákọ rẹ kò ṣe é dákọ ọ̀dà náà ẹ̀ wá gbà ọ̀gá wa sì ká 10,000 ṣó yóò tó. Màá ló ti wé ní ìdè
1: náà
0: ẹ ṣe ọ̀nà bá wojú ara wa ẹ wojú ara àlẹ́ náà kẹ́tọ́
1: ẹlẹ́rù fún ẹgbẹ́wò lọ ìtawọ̀ ilé
0: ìmọ̀ ní gbogbo ìwọ́n tó ọ bá yahun ọ̀la ẹ̀ ọ̀rọ̀ ayé wa ẹni ọ̀ yahun ọ̀rọ̀ ayé wa.
1: Ẹni ó yahun kọ́ ló wì adarí tó bá ti yahun.
0: Ẹni tó jó lórí oko tí wàá pẹ́ kò sí owó.
1: Owó ajẹ́ baálé ilé ó wà mówó wa ló tẹ́lẹ̀ tì tó wà lẹ́yìn lẹ́yìn.
0: Ọlọ́ọ̀ka mbẹ́ wèrè olùpọ̀ sọ́ra ẹ̀.
1: Ọmọ tó wù spider.
0: Àlùbáríkà ọmọ
1: ọmọ. Ọjọ́ nìjọ́ fún alẹ̀.
0: O ní
1: ìhókò
0: ológun. Ẹni tí mo kàlẹ́ sọ ni pé spider ọpẹ díẹ̀ kí ló dé. Ọmọ bó ṣe yọ sí mímí bá ti wọ́n náà sí kí ló dé ṣe lálẹ́ yìí lálẹ́
1: yìí
0: níjọ́ wa rà á
1: fi
0: ọmọ bó ṣe yọ sí
1: rà. Ní jẹ́ fipákùnrin aré kò nà olóṣè bẹ́ẹ̀ ni ogbó.
0: Tó ogunrúgbà lóògùn àkàwọ́ ló kọ́ tèmi. Ara yẹ ẹ má jẹun wà nù nira ìnira ọ̀dà emi ni kaki mo wa lori eto won omo bi ara ti o pa ti won o ni
1: adebi ilu oko mi je olukun ale ilu omo ale ti alode ti pupa alaje yi mo je mo so elegbe nu apoti e ka ale ati de o
0: ipo lowo aja
1: lagumo.

0: Daniel Bogi Africa Gem Abana Woto wa Africa Gem Aba Kijeta is a wallisini la guara Awa kudia kudia la guara luma siya tusie Akama yeru gato ipilo elu mfuni lu kwata barata nilo lati mawala lafya Umunje danilu eni Utunje kamaru ono sumbose ye Undetoxify toxi yora Ewo ishe Africa Gem Abana guara kodabe Ushu wo Nigeria nafda ki mlunted ba Mega distributor Africa Gem Abana Nigeria wani Situ Solar Plaza Opposite former Safana Bank Ojo Kado Ibadan Efe rani pali pali abileyo Ekpe 003-765-2404 Africa Gem Aba Ibo Gafara Lokumara Yagaga Gani Oko Jabe
1: Gbogbo ọmọ ológun pàtẹ tí mímẹ́ lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo. Ìdí èyí tí ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday mẹ́rìnlá 14 Sunday prayer service lé tó ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọ́jínlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ ilé àtùmọ̀lẹ̀ tẹ́ ń bàdàn tí àkórí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdúrà ọjọ́ pẹ́ ó ti pòyìn orí òkè àti wọnú ògo wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò débà ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fọkọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabez inú ìwé mímọ́ àgbọ̀tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa ṣì ẹ̀nà tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa Reverend P.F. owó àti Reverend Mrs. Owó wa tó gbàdúrà sùlò fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀.

0: ẹ̀ yìí la fi ń tu gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ẹ tọ̀gbẹ́yàwó láyé.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ní ẹni 2026.
0: Ní tòótọ́
2: kájà sọ pé o ti rà wọ́n àbí.
0: A ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
3: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀ ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK sórí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ayé rọrùn.
5: Olajide FM 96.7.

0: orí ètò yìí ètò wa ó kẹjẹgbẹ òǹlàwà iléeṣẹ rédíò ti lágbè ìkànnì mẹrin dín ní ọgọrùn tòǹdó tó lé méje òkè tó ga jù kí tá a kalẹ̀ sílẹ̀ funfun báláwo òpó náà fẹ́lẹ̀lẹ̀ ti ń bẹ ní ìlú ìbàdàn mọ́gàjì ilé adé epo ní ọ̀ràn yẹn ìbàdàn mọ́gàjì
1: a personal assistance to the olùbàdàn
0: ìbàdàn yẹn dàtẹ́ tí èèyàn ní ṣáájú lẹ́yìn òní ọ̀ṣájú ọ̀sọ̀ pé personal assistant kí lọ́jọ́ kí ni tó strange pẹ̀lú personal assistant ni tó kọ́kọ́ ṣáájú ni pé mọ́gàjì mukhtar gbẹ́gbẹ́ yẹn ká máa wà pé mọ́gàjì ilé adé epo lọ́rọ̀ yẹn ń bàdà
1: mọ́gàjì mukhtar gbẹ́gbẹ́ yẹn ká kó la ń bí wọn nínú
0: bẹ́ẹ̀ni
1: mọ́gàjì ilé adé epo
0: lọ́rọ̀ yẹn ń bàdà
1: ni pásánà wọ́n náà ló ń lé pásánà
0: ká já wọn sí i ogun àwọn tí wọ́n bá fẹ́ da iṣẹ́ kábíyèsí rú àwọn ọmọ jẹ kẹ gbọ o
1: ẹni kí ẹgbẹ kúntà ọlọrun kó mọ jẹ mi.
0: ogbo tọ́lá ń bá jẹ olóyè olùbàdàn tí bá ti ń ṣe agbódegbà tí wọ́n sponsor àwọn ajagun-gbalẹ̀ torí èlò òun ó sì à fún owó tí wọ́n sì ilẹ̀ tí wọ́n fún gan ò lè là á àjẹ mọ́ gbọ́ kẹ́kẹ́ lè wọ́n lójú lálákàn fi sọ́rí o àti ní nta fẹ́ gbà lọ́wọ́
1: ẹni kẹsẹ̀ ẹni kẹsẹ̀ ẹni kẹsẹ̀ ẹni kẹsẹ̀ ẹni olóòfò ẹ̀ tí ń dẹ̀bùn iṣẹ́ tí a ni
0: olólòfòfò ni a
1: n tó pè àná
0: jẹ́ ọgbá bọ́ọ̀lù kọ́kọ́ já go
1: ọgbá fíríkì kò tó fọwọ́ mú
0: ọgbá fíríkì kò tó fọwọ́ mú yọ ọmọ pọ.
1: sọ́dà kéèyàn gba fíríkì
0: ọtọ́ agbẹ́ fọwọ́ mú fún ẹ kí ló wọ̀ ẹni agbègbè ọpọ àríjà
1: tó
0: ń dariwo lẹ yóò yí ọ sí yóò yí ọ sí tó àwọn èèyàn wà lójú òpó rẹgẹdẹ ọlárẹwájú rántí mi ni o ọmọ lára ìyá kọmù alájà fatima lasisi ọmọ nìyí ìyá saki kan
1: yàtí ń tọ́jú àwa yàtí ń tọ́jú kílé kan tí a fún mi ní ìjọ kẹta léyà.
0: nítorí ọlọ́run olùkún kí n wọ́n fún ọ o ti ń gbàbọ̀dé o.
1: sórí ibì kan nínú bíbélì ó ní ẹnikẹ́ni tó bá fi ibi tó fi san orí ó ní ibi òní tán ní orí ẹ̀ kí ni òun ni mo rí mo sùn àti ìwọ̀n bẹ́ẹ̀ rán un alẹ́ tí nírètí máa ń da para ọmọ tó wà lẹnu géèsì ọmọ lóró ohun
0: ẹlẹtẹmẹ ẹbí ọmọ kẹkẹ pa rẹ tóo adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ adúpẹ́
1: tí ọ̀sán ní ẹlẹ́gùnsí àti ìrìyìn ń bẹ̀
0: bẹ́ẹ̀ni
1: sọ́ọ̀lì olúgbilé ẹ̀wà ń bẹ̀ pẹ̀lú wa
0: ojú òní ẹ̀mọ́ fojì ẹ̀ peter àríyìn o
1: ìrojú kẹkẹ pa alẹ́
0: àbúrò rẹ alábà olóbi
1: oṣù kò alaba tí ó padà bí alaba ó ti bí ìbejì
0: tó ti bí ìbejì kèétí ìbálẹ̀ tó ti bí dòwú
1: àwọn ìṣẹ̀lẹ̀ ìbejì náà ṣẹ̀ṣẹ̀ bí náà ni
0: tó wẹ̀ fún ọ tí ò bá wẹ̀ fún ọ kèétí ìbíbejì yóò tó ọmọ kó nù
1: ní tilẹ̀ ń tọ́ lọ́run kò wẹ̀ fún mi
0: yóò tó ọmọ kó bí àwọn àti ìkó bẹ̀ yẹlá sàárà ọ̀ yà sí ni
1: yíyá abeji ndé dàrú mi nínú wẹ́ẹ́
0: jẹ́ ajé sàárà ọ̀ yà sí
1: ni wọ́n ní kòrò wọ́n ní kò ṣe kúrú kànìkan àti
0: ẹ̀ wà nǹkan ṣọ́ṣẹ́ wà
1: wọ́n ní kò ṣe wà
0: jẹ́ ajé sàárà ọ̀ yà sí kó tó nà kó tó sún
1: ọ̀ yà sí ẹja ndé ẹni pé pàtàkì kan sọ
0: ẹ ń lé tijú ẹ o wọ́n lọ́ máa tijú rẹ o
1: gbọ́ a wà pàtàkì kan
0: kọ́ máa sọ̀rọ̀
1: àbúrò ẹ rè é yóò gbọ́ lẹ́rọ̀ ni
0: ọkọ̀
1: ti pa
0: àbí
1: ojú òkúta àfisí náà tó yá ni yóò gbọ̀ lẹ́rọ̀ a wà kọ́ lísìtì fún.
0: ọ̀pani ìwọ lọ fẹ́ bẹ́ẹ̀lì ẹ o èmi ò lójú àánú tó bá o
1: àwa ẹ̀gbọ́n àbejì
0: èmi ò lójú àánú tó bá o ẹ̀gbọ́n àbejì àgbẹ̀ ẹ̀gbọ́n bàbá àbejì
1: ó
0: sì á pè yín lẹ́gbọ́n àbejì bàbá.
1: sọ ti ẹ̀kúrò títí
0: ìwé nínú wọn títí ewu títí ewu
1: agisola
0: ìjà ewu mo ní ọmọ máa fọ̀rọ̀ ẹ̀ lọ mi má ẹ̀ ń láìkì ẹ̀ ani o ma ma so re fun mi
1: a di ka ni ni so re fun mi ni
0: ah pe kan ni kan mo ma
1: eh o gi o gan o ma ni a mo ni ani ka ni mo ti gburo anti re to
0: o tojo meta
1: de meta se ko wa ba ni ah o mo ko wa awon agent ni ni
0: awon agent ni
1: o ni le to gba mo ni total package ti o pe fun ba ni Oni o ti gbale o ti keru won bi
0: eh
1: I say
0: but they understand
1: I say eni to ni le asaburo ya ti cha ki sola ni
0: ah tenant eh se agent lo gbele fun titi
1: lo gbele fun titi ya ki sola titi wa keru won be ton gaga o fo le ton keru won
0: yi
1: o wa fe to kisini kun lo nle wa dipe ko won ti eyo sa tenant to ngba o se ri titi ah Oma anti mi kilo asi pe o lo nta
0: wa le wa lagba e
1: ah pe olohun kan ti e na fun o
0: bo wa ni
1: elo lo wa gba titi ke ni su kan titi
0: elo lo pe ka to ma lo joja
1: eh ha ore mi o de gbe kini le po mi ma ni a
0: se pe le
1: o je to ngbe ma ni a
0: elo lo gbe le
1: ma ni nanu ri gbele ni 200
0: e lo ni ten ni agent wa gbe
1: 550 ni total package
0: 550 ona ya toju oja
1: ti ma ti fe wu agent
0: ya e lo e ke ko ni turu to ba o ya lo ja ti ti lo mi ti so ni turu to ba spider ya doju oja na
1: ti pe number e bayi o tori wo lo ti tolopa
0: ja lojo
1: o ti fe agent ya
0: ani o ja lojo ko ni turu to ba o te ti mo mo ni
1: ah
0: ah no
1: e wo apada
0: oju oja
2: Lagili FM 96.7 Eh, ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ńbẹ̀ ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani ilé iṣẹ́ tó mójú méjà ẹ̀ bí you fit fly ò wọ́pọ̀ o tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo
3: lọ́jọ́ ilé gbà
4: you are thank goodness
3: God will go lọ́pọ̀
4: and
3: the
4: place we brought you
2: ọjọ́ kejìdínlógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn ọdún 2026 ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ you fit fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lóye onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ torí gbogbo wa yàrá dájú pé o kàn sí you fit fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206 ẹ má gbàgbé pé you fit fly mojú méjà hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer ìrìn àjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo èmi ò ní gbẹ̀yìn bẹ́ o
5: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ ní nǹkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender gara tí ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
6: àsọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka
5: bato school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomafo 7 dish se chargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin a tun le ba yin ṣe ti gbogbo color o si jọra ankulẹlẹ for the original souvenir gbera nlẹ ma lọ si Whitestone Souvenir ìdí àpẹ Odudua building directly opposite NNPC filling station ìdí àpẹ Ìbàdàn fún ìrajà lọ́pọ̀ o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs Debi Oraja
7: wọ́n gbé fún pàdé ẹ̀.
8: Adéọ́dẹ ṣe.
9: Akànjí, èwo ló mú ọ tó kárí sọ.
10: Wo wọ́n tún ti bẹ̀rẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
9: Ṣé n ti sọ fún ọ, ọ̀dọ̀ Sheimak Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
11: Akọ́lé máa ra lẹ̀.
6: story as a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́dún tẹ bá ti ra ilẹ̀ yìí lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymak Global Resources. Hurry now as this offer will end soon.
11: O balẹ̀ gbàgbẹ́ ọkùnrin ẹgbẹ́ ló ṣe é ṣe ìtàkì ìyá. Peters Jatulabi Ọ̀pọ̀lọpọ̀ Gentleman on the Body System ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà. 50 Peters bẹ̀sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Produced by the 50 Waves Limited. SNL Yaka Akiri Gbogbo Bitimotin Taja Tojojulowo. Office address Wani. Lot 3. Light and Craft Building. Bashon Ibadan. While our head office is at Ojaja Mall, Abrahama Desoya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Beaters. Nadaki Tolote.
12: Ilọ kò sí omi ẹ̀kọ́ bá mi kò fi fẹ́ sọ yìí.
13: Omi nira tó fi ọwọ́ gbà.
14: Olùdókòwò ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 200 naira, kó ká nǹkan kan láti rà náà.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́gbọ́n lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Ṣé ti wá di alágbá lógbó omi òkun tí yóò ṣe é gbọ́ tán? Ó ṣe gbogbo ènìyàn mú kéwé wá gbọ́ngbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta?
0: Ó lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú FM *347*

0: ìbàyẹ̀ yìí ló láyé ẹ má má jẹ́ àṣìṣe o ẹ má jẹ́ àlùpà yìí pẹ́ o.
1: Ẹ súnmọ́ bí ẹ bá mi lọ sọ mọ̀rí tẹ́lẹ̀ bàbá ẹ má sọ pé mo lọ ṣe ju mo tún lé bàbá ṣe bàbá èdè mo dóde orin tuntun. Òkè àgbà ni mo kò yí ẹ má

0: kama kwa ni namba abulure banditi mwenkani mwenye gana banano fasudenti
1: sorry sorry iti wansoni
0: bule yese ni
1: okoloko
0: amumala
1: mwagwa amumala abuwe
0: onle gbile le ntuonde total package 550 kilo ti buruju mbe
1: sorry maja mpairon kankanfono
0: ndo se mkugyeo
1: ayma yi okoloko ya noti luonu babu wa ya mwa agenti
0: wo na wa po
1: won ti rolu babu ayawo je so ni to wa buruju ni wipe won kokko pe o san wo special
0: 5000
1: to ba ti wa san wo special tan o wa na wa o wa o wa o wa 5000 ye o o fi yan je
0: so alara we alara so mo wipe agent gbadura kiyin olodun meta nle
1: o ni se mo nfo Ọlọ́run ti fẹ́ gbàdúrà. Mo lè gbàdúrà kankan ní ọ̀làyé láyé.
0: 250. Ẹyin ẹ̀dákun mo station ti títí mú agent lọ.
1: Ẹyin
0: ọ̀hún tí wọ́n lọ ti di ohun tó rọ̀ lẹ́yìn.
1: Láyé láyé. Tí ọba rí mi kọjá dárú ẹ̀ wò.
0: Ó ṣe
1: gbóná. Dáhùn ló ṣe jẹ́ sí mi.
0: ọlọ́mọ ẹ̀gbọ́n rẹ ni má ní kíni ìjẹ́ ọmọ ẹ̀ ló pè mí dọ́lápọ̀ lórí àǹtí ọ̀nà ẹ̀dí arólò ń ti rí mú ní òòlù lọ́pàá àdí arólò pa kíni wọ́n lò ẹ̀dá ló wà ń bẹ̀ dákun bí a ń tó spider
1: má sùn
0: kó mọ́ jẹ́ pẹ́yìn tí yóò ti rí sí tí kọjá ẹni ẹ̀lọ́
1: ṣọ́ọ̀mọ̀ pé ẹ̀lọ́ ẹ̀ kalẹ̀
0: ẹ dẹ́kun sẹ́bá adi títí akínsọ́lá ẹ ti pàdé ẹ̀.
1: ọ̀yìn tó adá ọ̀la ẹ̀ ni ẹ bá ní dá sí oje.
2: ṣé sọ̀dọ̀ mi lọ wà.
0: ẹ dẹ́kun ẹ bá yanjú ẹ̀ fún
1: wa.
2: olùkọ́ mi ni olóyè kàmọ́tàdé alamu láti ní gàràjì.
0: ó ṣàyìn náà rí.
2: ó ṣe mí rí.
0: bó
2: o lè kó bẹ́ẹ̀ àwọn tí mo fi ọ̀dọ̀ mi náà fún kí wọ́n ṣe máa ṣe mí. Tí
1: èyí
2: tó
1: nílò
2: ní jẹ, àwọn
0: òjì
2: jẹ
0: jù bẹ́ẹ̀
2: lọ.
1: Irọ́
0: o, mọ bá wọn ló kọ jẹ.
2: Ọlọ́run ọmọ ṣàánú wa lọ́wọ́ àwọn àtàrà àwọn tá a máa ń gbé ní fún mi.
1: Ẹnìkan náà sọ bẹ́ẹ̀ wọ́n ní ibi tó bí ọ̀rọ̀ rèé o. Wọ́n ní ìgbádùn tẹ́ni tó kọ́ létí ọ̀ jẹ. Ẹ ṣeun.
0: Ṣé lóòótọ́ ní ìgbádùn tó ń lé òjẹ́?
1: Ẹni tó ní ẹgbẹ́ tó jẹ́ pé
0: abániwọlé a máa
1: jẹ́ jù bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ pé ẹni tí ó tún jogún ilé gan ọ́ jẹ́ jù bẹ́ẹ̀ lọ.
0: Ẹ̀lọ́.
3: Ẹ̀lọ́.
0: Ẹ kalẹ̀.
3: Ẹ kalẹ̀ o.
0: Bọ́ọ̀ lọ́dọ̀ ti yín bẹ́hùn.
3: Ẹ wo ọgbẹ́nu tán.
0: Ẹ já mọ̀.
3: Ẹ rí àwọn tó ń bá ní ṣe àmójútó ilé. Olóhùn ní tó nílé gùn ò lè jẹ ni wọ́n ń jẹ lójúkojú ni tí ló bá wà ní 1000 náà ni wọ́n pè ní 2000 tí wọ́n jẹ 1000 tó nílé náà jẹ
1: 1000. Ṣé wọn ò ní kọ rìsíìtì ni.
3: Bí a bá kọ rìsíìtì ṣèbí 1000 náà wọ́n kọ nù rìsíìtì.
0: Ṣé ẹ mọ̀ pé pípọ̀ yìí wọ́n máa ń pọ̀ níbi ilé wọ́n máa ń mójútó.
3: Ṣé àwọn ẹ̀rọ blọ́ọ̀kù ni? Táwọn ẹ̀rọ blọ́ọ̀kù ni àbáwọn ẹ̀fà náà sílé.
1: Sìmẹ́ǹtì ti wọ́n sí.
3: Àwọn ẹ̀rọ gba mítà síbẹ̀ ni.
0: Àwọn pípọ̀ yìí wọ́n ní
1: ìwà náà wọ́n náà. Iṣẹ́ ẹ̀jẹ̀ǹtì náà mà ṣe díẹ̀.
3: Táwọn ni wọ́n dúró ti bíríkì làǹgbà ti ń kọ́ lé.
1: Bàbá ìjà ẹ bá ń dákọ yín o.
0: Ẹ ti bínú
3: tù.
1: Ẹ bá ń dákọ yín.
0: Ẹ jẹ́ ti pè.
1: Jẹ́ wọn dákọ wọn.
3: Orúkọ mi ni Baba French látàyégbọ̀n lẹ́yọ̀
1: kò jẹ́ tù. Ayégbọ̀n lẹ́yọ̀ ní ti yìí.
3: Bẹ́ẹ̀ni.
1: Àwọn èèyàn wà lójú òpó kan rìn. Wọ́n pọ̀ Alaba Yusuf lolómi. Ọlọ́run Mickey ọmọ ìbílẹ̀. Ọ̀gbẹ́ni Ọdẹ́yẹmí ọmọ Kúrẹ́ yẹn ti wá. Adé àga Bọ́sẹ̀dé. Mọ́gàjì Mọ̀tá Adéwálé gbadé yẹn ká.
0: Ògùdúgbò olùkọ́ alẹ́ lu ọmọ alẹ́
1: tẹ́lẹ̀ sàárà ya sí ọ
0: adagẹ́kan ló ya sí.
3: bébé ti lata keke ni ata keke ni ba beji
0: okay ata keke ni grandfather
1: sara ti ya si o
3: ata keke ati boda ade ni emu loki okun awon mejeje o awon sara beji ya si
1: gbe kan ni
0: won ni do
1: o to suna to suna se
0: won lo se kuru
1: o to suna se
3: ẹti sọ fún atakan ni o tún lọ bẹ ti sọ fún atakan ni o tún súnmọ.
1: yóò yọ tó bá ya.
3: ọlọ́run ni yóò bá jẹ orúkọ mi ni alaba
0: lójú
3: olómi báàbí yìí ti kú.
0: bóòlọ̀rọ̀ ẹjẹ̀tì ń bẹ̀rùn.
3: kẹ́ tó mú yín lọ wọlé ẹgbẹ̀rún méjì.
0: níbẹ̀rùn àwòrán
1: dùn ẹlẹ́yìn ìṣòwò ilé ìṣòwò owó káàdì lásánlé owó ọkọ̀ lèèyàn.
3: Wọ́n lè mú èèyàn márùn-ún wọ́n ti mọ̀ pé wọ́n ò rí nífẹ̀ẹ́ lè ń wo. Wọ́n lè mú èèyàn márùn-ún bíi mẹ́wàá.
0: Wọ́n lè kàn.
3: Àwọn mẹ́wàá wa wọ́n máa san tútú thousand. Wọ́n ti mọ̀ pé wọ́n ò rí lákẹ́ o. Oṣìṣẹ́ pé ìwé jẹ́sí wọ́n ń gbádùn jù. Ẹ tó nílé lọ.
0: Àníwọ̀n alẹ́ nìkan sọ pé ẹni onílégo ò dá mọ́tò ni pé agency sì dá mọ́tò méjì ni. Spider. Bóòni ọdọ tiẹ
1: tirikosi
0: ibi ọdọ ibi tó náà
1: ti bá ní ibi o ti gba ní sọrọ ju
0: ibo
1: ṣe ẹjẹǹtì náà lọ́bọ̀ ọgbà
0: ẹjẹǹtì
1: kọ láńlọ́ọ̀dù ẹjọ fojú kanjú báyìí ṣèbí kò nira tó bí ti ẹjẹǹtì
0: ọmọ níwọ̀n
1: ọmọ
0: níwọ̀n ọwọ́ olóko ló ti rájà tí
1: ẹ lọ.
2: àwọn ogúnra kan o
1: ayé ẹrẹ ìyàwó náà nira.
2: Ètò
1: ni.
2: Wọ́n ṣe ṣe kọ́kọ́ ní kọ́kọ́ ní ìgbà. Ọgbà.
1: Ẹ sáwù.
2: Ọkọ tó ní ilé ilé ìwò lọ́wà. Ó wá gbé fún ẹ̀kọ́ ní ọgọ́rùn-ún ti ẹ̀ka kìta rẹ̀. Àti òkè àtìlẹ̀. Ọmọ tó ń ti ẹ̀ka ti kàn. Ẹ̀ka bú olùdó ọdún kan. Ọ̀sẹ̀ ọkọ mọ ní. Ó gbọ́ ṣe ń gbé ìrúbà fún ọ ní òfin ọjàdé mi lọ́wọ́ abá mi. Ìgbà tá a fi rabaraba ní sọ òdúgbò yìí o.
1: Ta ni? Ta ló kò le?
2: Ẹni ti láti kà.
0: Ó lè òrówó.
1: Ó ti gbowó lọ́wọ́ tẹ́nàntì.
2: Ìlú èbò lọ́wọ́ tó lé lórí ilé wà.
1: Sàárà lọ ya sún lé òun. Àwọn owó kan wà tó jẹ́ pé bàbá èèyàn bá jẹ ọmọ ní ọ̀padà san.
0: 09123700.
1: Ẹ̀ka lẹ́bà mo kí yín bàbá mi ojú òní tì yín.
0: 09123708675.
1: Ta ló tó wà ní ẹ̀?
0: 08142409100.
1: Express nǹkan wà.
0: Kí ni ti pẹ́? Táwọn àgbẹ̀ spider. Hello.
4: Hello, ẹ̀ka alẹ́.
1: Ẹ̀ka alẹ́ sà.
4: Ẹ̀ka ètò.
1: Ìyẹ́ ẹ̀ka alẹ́ ìyá wa.
4: Ọmọ ọba ni láti rú.
1: Ẹ̀ka alẹ́ o.
4: Ẹ̀ka ètò ọmọ ọba ṣe.
0: Ibẹ̀ ń rọ̀ jù.
4: Ilé ayé ṣe rí náà ni ìlú wọn ṣe ń ṣe ni ìlú tí ń dalẹ̀ ayé jẹ́ mi.
0: Ọ̀dọ̀ yín bẹ̀ ń bò ni. Tọrọ ju ń bẹ̀.
4: Ẹ bá gbélé fáwọn ẹgbẹ́ǹtì, àwọn ẹgbẹ́ǹtì ni wọ́n jẹjẹ ńlé lọ bí wọ́n ti ń ṣe ìyìn. Tí wọ́n bá ti sanwó ẹgbẹ́ǹtì wọn ò ní gbé fún wọn. Tí wọ́n bá ti san iye pé ẹgbẹ́ǹtì ni wí.
0: Ǹjẹ́ mọ̀ yí pé àwọn ẹgbẹ́ǹtì yóò nẹ́bi. Ṣé ráwọ̀ tá a gbà le gan ngbà míì? Torí ipá a máa ń dọkọ mọ́ ń lé lọ. Iná lè fi gbélé ẹ̀fín jẹ́ǹtì. Ṣẹ́gbà bẹ́ẹ̀.
4: Àmọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n orí ló wá ti pọ̀ jù kí àwọn ọmọ wa jẹ gbé nílé lọ ní ìpín. Bí wọ́n bá ti gbà wọ́n ti fẹ́ wọn ò ní mọ orú èèyàn tí wọ́n gbé. Tí wọ́n ní mọ bẹ́ẹ̀ wọn ò ní padà síbẹ̀ mọ́.
1: Ẹ ṣeun ẹ ṣeun
0: ẹ ṣeun
1: ẹ ṣeun lára ìsọ̀lá alájà ìsọ̀lá mohibat
0: mohibat
1: láti náírà ti di ṣe ẹṣẹ̀mù ketekete báyìí ni mega jimu
0: kí ẹ
1: adúbádé gbadé ẹ̀ka wò wá
0: ẹ̀ka lẹ́ o.
4: Ẹ kú ètò
1: ìyá
0: tó bá ní kọ́lọ̀ nìkan
4: ọ̀rọ̀ àwọn ẹgẹ́ǹtì mọ̀ kọ́ sí tó.
0: Kí ni a ṣe
1: fún yín? Wọ́n ṣe fún yín.
4: Bí wọ́n bá pé àwọn bá yàn gba ilé báyìí, wọ́n kí o tó mọ débi ilé 5,000 wọ́n kọ̀kọ́ gbà.
0: Inspection.
1: Ṣé wọn ò ní wa mọ́tò lọ ni?
0: Owó òṣìjú ìyàwó.
1: Ṣé èèyàn ò ní wa mọ́tò lọ ni?
4: Wọ́n wá lè mú èèyàn bíi mẹ́wàá lọ wọlé ẹyọ kan.
1: Wọ́n ètí ilé ń tọ́tẹ́ wọn lọ́rùn ni.
4: Àgbẹ̀dẹ lòun sì ní án. Nítorí lòun bá pé 200 lòun ó gbé ìyàwó kò 500 ni. Wọ́n bá sì tún wá pé ọdún kan báyìí ìmúra kẹ́ni tó gba lóhùn tó bóde kú ọ̀gbẹ́. Ó yẹ kí wọ́n gbégbèsè lórí ọ̀rọ̀ àwọn ẹ́jẹ́ǹtì iṣẹ́ iṣẹ́ ó ti pọ̀ jù.
0: Wọ́n ìfẹ́ kẹ́yìn ò pẹ́nu ilé.
1: Gbogbo ń tà ń sọ yìí olùpọ̀.
4: Bẹ́ẹ̀ni.
1: Gbogbo ń tà yá mi ń sọ yìí èmi ọ̀gbà lóòótọ́ o.
0: Àyẹ̀ ò lè parọ́.
1: Báyá kálàgà.
4: Ẹyin ẹ tún wádìí káàkiri lọ́dọ̀ àwọn ẹgẹ́ǹtì.
0: Kódà.
1: Bálàgà wọn ọba yọjú sórí ètò yìí.
0: Mo là lága.
1: Ẹ̀rọ ni.
0: Ẹ̀rọ. Ẹ̀kálẹ̀.
1: Ẹ̀kálẹ̀ o.
4: Ẹ̀jẹ̀
1: lòbí ọ̀wọ́lé ẹ̀yẹ ètí ìṣetán tẹ̀dá wa
0: lọ. Àgbọ̀ yìí.
4: Àwọn àwọn ẹ̀jẹ̀ǹtì ń gbẹ̀mọ tó fẹ̀.
0: Kí ni a ṣe fún
1: yín? Kí ni a ṣe fún yín?
4: Wọ́n bá wa gbalé. Wọ́n tún ilé tí wọ́n kàn dé kí ní ike sókè. Omi ìlú ọ̀ wọ́n ní wọ́n kàn lé mi ṣe wọ́n kàn lé ṣe wọ́n kàn gbogbo owó ṣe kankan àpè wọ́n wò wá tá a fi pọ́dún kan wọ́n ti gba ti gbalẹ̀ 300 wọ́n gbọ́n 10,000 owó orí ilé
1: ọkọ̀
4: àfojúkọ ẹ́jẹ̀ǹtì wọ́n tá a fi pọ́dún
0: kan lẹ́yìn yàrá kan lẹ́gbàá ni. Hello.
4: Mo ṣe àyín mọ̀.
0: Ṣé yàrá kan lẹ́gbàá 300?
4: Yàrá méjì àti ipa ẹ̀sìn ti rúùmù mi.
0: Ok tí
1: wọ́n wá fi kẹ́
0: àdúgbò
4: ní pàrà.
1: Ẹ wá rí kí omi lókè pé omi ọyọ.
4: Omi ọyọ náà ti lọ.
1: Láàrin ọdún kan.
0: Ẹ sì mi kí ni ké ìwòsàn mi ò sí mbẹ.
4: Agágan ọ̀dẹ́ akàgágan funfun.
1: Gbogbo
4: ẹ wá káàbí àlọ́ ọdún kan àfojú pé jẹ́ ń
1: tẹ̀. Àti
4: àpépé alága bá tẹ̀ àárí.
0: Owó tó yin náà gbalẹ̀ mú lẹ́sì.
1: Ẹyin náà gbalẹ̀ 300,000. Yàrá méjì sí ten rúùmù kan. Yóò rí owó tẹ́ ń gbà ní ìsẹ́jú bá lọ.
3: Ẹ̀yin ò wọ́n wọ́n kálẹ̀.
1: Táwọn àmì.
3: Ẹ̀ṣà ìkálẹ̀ o.
1: Ẹ̀bẹ̀ kálẹ̀ sà.
0: Ọkùnrin níwò nílò.
3: Ọlọ́run jẹ́ bàjẹ́ o.
1: Àmì o.
3: Ṣé rí ọ̀rọ̀ tẹ̀ ń sọ yẹn ó jọ bí eré ní kìí ṣeré ọ̀rọ̀ ọ̀rọ̀
1: nàgídí.
3: Ẹ sáwọ̀ àwọn ilé ṣe gba 1.2 million lọ́wọ́ àwọn ti fún tó rẹ́ǹtì ní.
0: Ó lé gbélélẹ̀ 800.
3: Bẹ́ẹ̀ ni wọ́n ti gba 1.2.
0: Àwọn náà fi 400 ilé.
3: Ẹ tí mo fi ní ọ̀rọ̀ gbìlẹ̀ sọ ni pé gbogbo ìjọba ò dáa, ìjọba ò ṣe gbá, ìjọba ò ṣe kíní kan. Irú àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ni tí wọ́n bá ń pò ìjọba kí ni afẹ́ ẹ dákun ìyàwó wọn fẹ́ dá tí wọ́n ní ìbàlújẹ́.
1: Ṣé ẹ mọ̀ pé nípínlẹ̀ kan lónìí nísìnyí wọn náà fẹ́ gbúrò ti jẹ́jẹ́ǹtì mọ̀. Nípínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà wọn náà fẹ́ gbúrò ti jẹ́jẹ́ǹtì à ń báyàn gbalé mọ́. Torí para tí wọ́n fi ń ni àwọn èèyàn ó ti wọ́n lọ ti pọ̀ jù.
0: Ó
3: ti pè é gbọ́dọ̀ fọ́gbọ́n ṣe nǹkan. Ká ní ara wa lára ni ìra ní ara wa lára. Ìjọba ló ní wa lára yẹn. Nígbà yẹn gbélé lẹ̀ ní 200,000. Tí ọgbà 1.2.
1: 1.2 ó fi 400,000 lé.
3: Bó ṣe ni mo sọ fún yẹn.
1: Wọ́n.
3: Bó ṣe ni
1: mo sọ fún yẹn. Wọ́n mọ̀ ní. Wọ́n náà ẹ́jẹ̀ǹtì gan. Wọ́n ní wọn ìníyàwó kan méjì mọ̀. N bo wọn ti ń rówó tí wọ́n fi mẹ́tẹ́
0: yẹn.
1: Ọ̀dà kò sí wàhálà.
0: Ẹja sẹ́rí kú mi nítorí pé ọ̀nà pọ̀ lẹ́rùn. Ẹ rí i pé níjẹjọ aṣọ lórí ilé kan ní ilẹ̀ Ìbàdàn àárín tí ìjì ti jà.
1: Ìjì jà ń bì kan.
0: Ṣé mo ń sọ̀rọ̀ báyìí? Mo mọ̀ sọ̀rọ̀ bí n tó jẹ́ pé ó jẹ́ sùn. Gbúrúgbà.
1: Ẹ̀lẹ́.
0: Mà ń bá ń sọ bá ń lọ. Máa pọn ní ìlà.
1: DJ Spider.
0: Spider jẹ́ lọ rí ìtajà.
1: A lọ ta ọjà.
0: Kò
1: tí ìtajà báyìí. Tá a bá ní purọ́. fún wa ní orin ká gbádùn orin náà. Ẹbọ mi là.

0: olugbo
1: alaje rajin ayun ni
0: ah ore wa ni
1: eh ni ose to lo ajo pade ni ibi ti ti jo pe wa awon ni jeje mo pe papo
0: ni no ni
1: alaje wa gbowo ke bayi fun mi
0: mo gba fun mi
1: pe ogudugba
0: mo gba fun nbe se nitori wora
1: isa
0: gbe fun
1: ogun esanju ni won jo fun awon ni jeje alaje oko ni logun esanju emi na o tun ko ni mi ogun esanju
0: akiyeye
1: wa tere ta eh
0: alugo ka wo to pa
1: ibe nu ola mi
0: yodo
1: alaje wa di mo mi bayi
0: yodo
1: wa o gi mi ipe a ogunigba am fat eh ele yo bara mo jam ah bara wa ja o
0: mo ti fe se ayeye ori kadun apatoni kan ni eh do choose ni ngba se kagba ta ti ba bo lati bi
1: ese lo to la ni
0: to la wa n pe kan lo le pe leku mo ni e mo pe le leku mo ni emi leni kan ti e pe sa mu ma da ko e mo ni owo re o po o ma o pe buya ko lu seju mewa ngbe ipo nkan ni o ti o fi le bi akun po e kan pe owo nikan
1: owo ti mi gbọ po o
0: ìwọ
1: ma yẹ pé ìyẹn
0: ìwọ ma
1: owó mi ò pọ
0: ọmọ mi ò lọ
1: mọ ọsàn 2.5 mọ ọsàn 2.5
0: million
1: hello
0: olè olè
1: hello
0: hello
1: ẹka lẹ́sà bàbá mi o
2: àmì
1: àṣẹ
2: ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ọ̀rọ̀ tó ń tókẹ̀ tó kù tó ń dára ni o.
1: ìwọ ni bẹ.
2: ọ̀rọ̀ ọ̀kẹ́ ọ̀rọ̀ ìgbẹ́ ẹ sọ. nítorí wípé onílé ní lọ́wọ́ àlejò bí ọyún.
0: bẹ́ẹ̀ ni
1: ẹ sáwò.
2: ó ti wà lọ́wọ́ adẹ́bọ̀ lọ́wọ́ lọ́wọ́ adámà ni. àbúrò mi ti wú.
1: à ń gbọ́ bàbá dikin olórodé.
0: ojú kẹlà ń wò ni.
2: Ojúkẹlà
0: bí wò
2: yẹn.
1: Ẹ sáwò. Ojú kejì.
2: Ojú kejì náà ni mo fẹ́ sọ pé àwọn tí ń gbalẹ̀ kẹ́ mo ṣe dáadáa. Ṣé bá ti fẹ́ mi tọ́ bá ti dèyẹ́ ni ẹbí mi bá ti rin tọ́ bá ti náà láti gé ni.
1: Ṣé
2: bá ti dé fún wọn? Wọ́n ń pọ̀ onínúlójú débi pé wọn ò ní sanwó. Gbogbo nǹkan tó ṣe sínú ilé
0: kan. Ibi ẹ ti ń fowó do ń lé láàmú.
1: Ṣé owó ẹrú alákọ̀ọ́kọ́ ni wọ́n ẹ san àbò owó ẹlẹ́ẹ̀kejì?
2: Bí ọmọ bá ti sanwó alákọ̀ọ́kọ́ àbúrò mi di
1: yẹn,
2: ó ti bó ṣe rí mi gbà lọ́wọ́
1: wọn. Ṣé lọ́wọ́ á bí kí.
2: Tí wọ́n bá nínú ilé, èyí ò fi ń kó ìgbà tó ti kan wo mi ọ̀yọ́ tó ń fi kún bẹ́ẹ̀. Gbogbo tí wọ́n bá dánú ló ti wọ́n ti wọ́n yẹ ẹ́ wò kọ́ tó kú sínú ilé. Wọ́n ti kàn ní ó tó pé ìdàjì ni wọ́n bàjẹ́ bẹ̀. Bí wọ́n ì ti ń bàjẹ́ ni wọ́n wá kéjọ pé ìpínlẹ̀ ìbàjẹ́ wá tún ṣe.
1: Ṣó ṣe yín rí bàbá mi?
2: Ẹni tó ń ṣe mí lọ́wọ́lọ́wọ́ nìkejì.
0: Bàbá ẹ̀ ò lè parọ́.
1: Bàbá ò bá náà ẹ ṣe ojú ẹ̀rẹ́ tí.
0: Hello.
3: Hello sir.
0: Ẹ káàlẹ́.
1: Tàbí ẹ o bàbá mi là.
3: Ẹnà kò ṣe ọpọlọ ọmọ Babọ́lájí Ajibọlá Adémọ́lá òkè.
1: Bóòlù rẹ̀.
3: Bóòlù àdúgbò ẹ̀wọ̀n. Kẹ́rí bí ẹni tó sọ̀rọ̀ ọ̀sán nìkí kó máa sọ̀rọ̀ sàn pátápátá ni ìfẹ́ dálé sí. Wọ́n ní pé bó ṣe wà lọ́wọ́ ni bó ṣe wà ní ìfìlú wa ní gbàǹjà bẹ́ẹ̀ ni o. Ṣùgbọ́n yẹn kó wá ló fà á tí àwọn tẹ́nàtì bá sọ̀rọ̀ àwọn ọdún ọlọ́run kékeré. Ẹ wo irú àwọn ìbàdàn ọmọ Èkó gan ẹ ilé tó bá gbé lẹ̀ ní 1 million ẹgbàgbé 1.7 lẹ̀ ní ọgbà tàbí 2.2 gan. Ṣẹ́pẹ́ máa wò pé tí wọ́n ṣe wá pọ̀ tó lè. Ṣùgbọ́n nǹkan tó ń dín wò rẹ o the landlords wọ́n mọ̀ pé owó tó ń gbà pọ̀ lọ́wọ́ bọ́dà. Kí wá níjọba fẹ́ ṣe sí ibi tó yẹ kíjọba ti kọ́ mi
0: yẹn. Ẹ lọ sà.
3: Mo ń gbọ́ yín.
0: Ṣé ẹ rí tèmi rò ni pé àwọn láńlọ àwọn ejèǹtẹ̀ ń wò yẹn wàhálà máa ń pọ̀ lórí ilé bóyá anasima gbàdájì owó wìlíbò ni.
3: Seriously, wàhálà wọn pọ̀ ṣùgbọ́n o ṣe lè tan landlord o lè tan agent kò pọ̀ sínú.
0: Ẹ ṣeun.
1: Ẹ ṣe àdúgbò. Táwọn àmì ẹ o.
4: e mo ka le
0: ah o ti ri odo yin le o odo yin o odo
4: yin ba ya ka la bala e bi en ta wa yi
0: da mo ka se
4: ka mo e ne ka
0: e ka le o
5: e ko to re meji
4: e mo ka le ore me ah sorry e ka le
5: e ka le o go me si wina mo o go yin na
4: sala ja ko
5: wo ko e ile jo e ne o e pe le ko wo ko gbe ni le me ni le ruma pa lo so ne wo gbe wo gbe ti me ti fu fu na yo re na yere e be ni le gbe ma ko se wo olori wo wa wa pa wa ni ta so fu
4: oda se gbe ka po alaga won
5: ni wo ko si ba ya ni se ni o pe le gbe
4: olupo na so pe won le gbe sugbon me wo pe won le gbe o
5: bo ti po ju ile kan tun ta so won e yo mai ni wo le
0: ko mele te wonu ani ti lori
4: won oda ko so ojo ojo ni ti
0: ese wa dupe
4: seri oda bi ere ko e sere a ma ro pa wada ni ki sa wada sugbon oba mi o ki oni fara ni wa
0: ami o
4: eh ta ni owu ko kole ta ni owu ko ni le lori
0: si o
4: eni o wa wo sunsun pe ko han aya le o na wo wi pe to eh ta wa
6: hello
4: hello
6: hello e kale sa e pe to
4: eto ni e ba le gbo soke
6: yes sir oro te so e ni mo fe da
0: so oruko yin o
6: oruko temi ni temi so pe lati Olubadan
0: o ya
6: temi be se so bo ti ri je leyin yen ẹni ilé téèyàn bá ti gbà ní ìsinyìí tó máa pelé ní 500.

0: kìnyẹn mọ́gàjì ilé ẹnukùnrin mọ́gàjì ilé ẹlẹ́kọ̀ mọ́gàjì ẹnukùnrin ilé ẹlẹ́kọ̀ ọ̀jẹ̀ àkìyàn
1: Alhaji Kabiru ọmọ Jala Ruru láti Ivory Coast wọ́n ń gbọ́ wa lọ́wọ́ lọ́wọ́ kété kété báyìí àwọn náà ń kàn sí a pé ibi tẹ́ ẹ lọ lálẹ́ yìí ibi ọmọ lágbára ni àwakọ̀ o ọlọ́run ọba ní iṣẹ́ rédíò ti lágínú rédíò ẹlẹ́rọ àmì òjijì àbúrò mi dáadáa adéọ̀sún káyọ̀dé ní fíṣàn òun náà ń wò wá níbi tó jókòó sí
2: lọ́wọ́ orí nù
1: lọ́wọ́
2: yóò ti gọ́bí ọmọ ńlá ni o yàwú bóde bí ewu bí ago kan ṣẹ́jú márùn-ún
1: ó ti jẹ́ gbèsè lọ́dọ̀ ó ti jẹ́ ní gbèsè
2: ọjọ́ ìrìnsẹ́ ni
1: o mọ jẹ́rìí ẹ̀ mọ jẹ́rìí ẹ̀ kò tó bẹ́ẹ̀
2: ọba ti ń gbọ́
1: ẹ̀rín
2: alájà ọ̀rá ẹgbẹ́ ìràyìn mọ kìnyín mọ́gàjì ní olùgádé akìnyín ojú ọ̀nà ti mọ́gàjì ní olùsọjí ló dájú lẹ́bàdàn akìnyín ojú ọ̀nà ti
0: báwọn kan náà ní bàbá tiwa báyìí báríkà ààrẹ gbogbo mọ́gàjì ní
2: ààrẹ èyànnú èyànnú olóyè àsìmẹ́yù
1: àríorí
2: àdépọ̀jù
1: àríorí olóòsà
2: olóòsà
1: tó nǹkan ṣẹlẹ̀ ní dúníyà tá a bá ní púrọ̀ tara wa
2: jẹ́ nǹkan ṣe ní ju ọ̀gbọ́n létí lé ìṣàrẹ̀ ìtìlẹ̀
1: mọ́ àbúrò ní ṣubú tẹ̀wá gbogbo wa pátá ẹjẹ́ ká gbẹ́ ètò tá a fẹ́ kánú yìí a ń lọ sí àdúgbò obìkan lálẹ́ yìí àdúgbò tí a ń pè ní òkìkí adé àbí
2: bẹ́ẹ̀ni
1: tó lọ ṣẹlẹ̀ lókìkí adé àbúrò ní ṣubú tẹ̀wá
2: aṣẹ́rù
1: olúpo ṣé lóòótọ́ nìjì sì ń jà
2: ìjì wà
1: kó lọ mọ ìjì ayé ò ní gbé wa lọ
2: aṣẹ́rù
1: òjò tọrọ ní ọjọ́ kẹjọ oṣù keje nínú oṣù tá a wà yìí òjò ńlá ni o òjò ńlá ni o
2: ó gbẹ̀mí ń bò mí
1: ó wólé ń bò mí ó sílé ń bò mí
2: ó ṣògùn ló gbé èdè láì lé lórí mọ́
1: àfi ká képe ọlọ́run ọba
2: àní
1: ríbi lọ ọlọ́run
2: o
1: ní òkìkí adé ni ẹ ti pele iṣẹ́ rédíò ti lágẹ̀ẹ́lú pé ẹ máa bá ohun
2: tàrí lè o
1: nǹkan ti ṣubú tẹ̀wá o a lọ ikọ̀ kẹjẹgbẹ adébẹ̀ o àwa náà sì fojú rí tá a ní purọ́ tanra wa jẹ́
2: lóye ìjòyè àwọn yóò
1: gbẹ̀kún tó bá tásìkò ẹjẹ́ àtọ́jú ọjà dé tá a bá tọ́jú ọjà dé tá à ń wí yìí ẹ̀yin náà rí ń tọ́ṣẹlẹ̀ ń bẹ̀ lókìkí adé níbi tí ìjì ti jà òjò rọ̀ lọ́jọ́ kẹjọ oṣù keje tó sì ń sí gbogbo páànù odidi ilé yóò sì tún lọ jẹmọ́lẹ̀ mí tàbí kọ́ jẹmọ́lẹ̀ lẹ̀
2: àfi bí àrùn sí
1: ọlọ́run má bínú sí a
2: o
1: ilé mi dàwó lulẹ̀ tí ò sílé kankan bẹ̀ mọ́ n ti ń pè lọ́lọ́run ọlọ́run lágbára àwọn ènìyàn wá ń ké pé wọ́n wá ń sunkún ẹni ó ti donílé ọwọ́ adẹni tí ẹ lọ fún ní yàrá kan odidi ẹbí kan wọn wà fún wọn yàrá kan nínú ilé ẹlòmíín
2: ọkọ kan ìyàwó kàtọmọ márùnún
1: wọn wà fún yàrá kan pé
2: bíjẹ ẹ wo ibi ò sí rí rẹ lóòótọ ṣùgbọn bó lẹ ṣe mánéjẹ
1: ẹ gbogbo ẹrù sí àwa náà ni mo wọn kò sí wọn wà dẹni títún kẹrù dáàtà
2: ààrẹ ni ó kẹrù lọjà gbó
1: ṣé ká lójú ọjà
2: bá
1: a ń lójú ọjà wílíàmù
2: tóra lọrùn gbèsè
1: jáàlójú ọjà bá tójú ọjà dé níta ń wí wọn ò rí
3: Happy 48th anniversary!
4: For 40 years, God has been faithful. Through every prayer answered and every life transformed, His grace has remained constant. Now, with Graceful Arts, we're celebrating 40 remarkable years of God's faithfulness. Join us from July 20th to 26th as we celebrate our 40th anniversary. With services daily at 5 p.m., vigil on Thursday at 10 p.m., and Thanksgiving service on Sunday, July 26th at 10 a.m. Theme, Fortified by Grace. Ministry, Pastor Dr. Henry Ojo, Pastor Dr. J.D. Onogua, Reverend Dr. Mrs. Funke Adetuberu, Reverend Dade Ogulano, Prophet Caleb Oladino Olulade, Baba Adura AK-47, Evangelist Elijah Akintude and other anointed ministers. Hosted by Prophet T.A. and Evangelist Joyce Arabambi. Venue at Church Auditorium, CSA Information Land, Additional Boston, Oluloyo Akoro Road, Ibadan. And you can join us live across all our social media platforms. Come and celebrate with us.
5: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
6: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára ibà tàbí kí ó máa rẹ̀ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
5: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alberta Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
7: Ìrọ̀ kò sí omi ẹ̀kọ́ bá mi kì í ti bẹ́ẹ̀ sọ́rí.
8: Omi ìlera tó fi ọwọ́ dà.
9: Olùdókòwò ti gbé lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦200. Kò ká nǹkan kan láti rà náà.
10: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. ₦500. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
9: Ṣé lóòótọ́? Báwo? Ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí i.
10: Àfi bí ẹni wú bí àná ni.

ogun fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́ bẹ́ẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Àṣẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbé tán. Ó ń ṣá gbogbo ènìyàn mú kewé.

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004#. Lórí ìlẹ́jẹ̀lú FM *347*.

0: So, ori eto yin eto wa. Eto okejegbe o la wa le se radio elero ami ojeje. Ile se radio ti lagelu. Ikani mere den ni 80 tun do to le meje. Magaji Ismaila Lawa Ajayi
1: Amadunu.
0: Amadu ni oje
1: alukoro
0: wo. Awon na won wo wa kete kete. Araja Fatima na ti so mani. Awon na won wo wa ese adupe o. Ba te lo chaki ogoro keni. Abe che che tin ga.
1: Amalara katon. Oye deji ayoba mi won ni ko ni.
0: So lori ti
1: ngbo
0: oke kande
1: eh eda ko nte
0: ani suru
1: die eh gburugba eh yomo e lo che nini eh ADBC abajesa
0: eh kede ma pe
1: so ba
0: MC
1: MC san
0: MC sa bi MC daughter
1: mi o che mo nte se me ni ba ni a se mi ti gbo nti ore mi lo fe se won ni ini ase ti ti invitation lani omo de invitation o mo ni e ma bo lo ni mo lo bu ngbo se ko si
0: MC san e ma ti san party
1: ona no fe ni di ko ya ya bu meji wa be so fun ya ti
0: le so ri wo gan alabosi ni o te ba je pa labosi ni o o se di pe te wo na se baba wa gbo nkan bo se ayo bere lo menu
1: eh o e oge ogan
0: mo ni to ba mo ni pelu asun lo eh ngbo olohun pe igba loju ojo ka fe yawo keke kan si ta pe ngba ti
1: ile nsu lo
0: asi ko ide nisin ko si to di pe yo doju ale tan ka wa ra omo keke kan ti o ma ran ya lowo ni wa nso fun ohun pe to ba di lola o nso fun ya pe eto eh mo ti ri omo ti mo fe ri omo keke si koda gbogbo ojo ori re bi me ogun ati marun ni yo si tun ma ran iwo na lowo o debi pe iwo gan iwo ba wa laare o mama
1: alojitu o alogo
0: so ogboru e
1: gudugba
0: e ogboru ogboru e ri
1: o ba mo gan ni
0: ehn
1: ba ti ke so wo di mo gan re njo kejo
0: ehn
1: o fe fe yawo leyin to wa ni o wa fe so fun ya ti le pe
0: ko wa da o mo pe sori akoko okan ri o bale ekeji ni wi pe belu
1: ama go won ni mo
0: bo na se se wahala
1: o ra ma foto bi
0: o te mo pe wahala awon o deku
1: mo so fun le pe aso ibo kinu ni ya ni
0: o
1: ra ma foto mo
0: fa so ti ni mo go
1: aso go wa ti awon ni mo go
0: ah o ni bi aso ti lu mo se wa na o ti ri baba ti di pa so nko bo
1: e wa wi pe
0: olumogunu
1: wa ni la kai awon egbe re fe se bi en ti se ilo wa lo so fun ya ti le pe e ola o mo fe wa so fun o e mo fe ya wo le o
0: ti ni si wa na o ti mo pe
1: ah ya be
0: le bi si ile yan fi so fun o so ri gbogbo awon ti won ma lo fe ya wo ti won e so fun yawo ile won eh won ma kabuku leyin re sugbon to ba ti so fun tele
1: o wa fe kan nkan abuteni
0: abi nkan won so
1: eh
0: to ba ti so fun tele
1: ko to lo so fun iya ti le pe fe fe yawo ile o won ni be laarin mi ati ti kini fe ko san o to ri le yonda
0: o ti ba wa jo lowo eyin wa je ti ko ma fi ti patu kuku san
1: ah ah eto o le gbowo temi wo gbo abi oye
0: se wa ni ni san ni
1: o ngbo
0: ah mi ba san losun ni nisin mi san losun ngba ti o ba eposun meta si merin se ni san wo e fun
1: odun no se le
0: ni elo ma jo to baba
1: se de ni ko ku lodun ni
0: e ku ka o si loju temi o
1: ah ba n se oju opo o fe lo so fun ya le wi pe o fe fe yawo le
0: eh ko ti to buru
1: ah
0: be yen se gbodo o tun mo se pe o ne fe ya le gaga o kan ri o si ba le pe o mo ti fe fe koda oh gbogbo e lo gbodo ni
1: o ti fe direct ni nani o
0: Gbonara dara
1: nani ah o si ni gogogo
0: hello ni gogo ni
2: gogo
0: wala eyin gale eyin gale ba ye je gbe to gbe le
1: o ko yi
0: gbe le gbe
1: o ko yi o
2: wa ni mi ti ta gbe
1: o da
2: da ni mo so
1: e dekun oro re o
0: ye ka le ya
2: o se ran te je ta ko ko ma ti si be
0: kan
2: ni
0: mi
2: le mo ba fe se kan de ni ko mo wo keji o ba lo so nle ko ba di ko ba fe be kan lo ti mo ko da ni o o ba ta ko wa la ma
1: emi o ti eni emi o ti eni won ni mo lo so ni ko ma tele o ko mo je ke ba te se kan ni pada wo ku nbe emi o wule gbo lo laye
0: emi lo do
1: iyo ko le
2: emi bi e o ko ba ni da na bu ara e wo da re mo
1: bo ko mo so e da la bu ara ogudugba
0: ken lo buru
1: wa fe lo o fe fe hello
0: ah nto n so yo nto n
1: so si sonu la kaisa
0: ah
1: o fe ya to
0: wa eh ebi won ojo ma gbe papo ni
1: ah eh hello
0: mile
1: hello
0: ah
2: ogudugba kale
0: e kale
1: nto de wo re o
2: ma de wo eyin ti kale Oya Manuel
0: ke ma wa so fun pe mo fe fe yawo mi ola le mi o so fun o
2: ma de wo ni pe de wo
0: eh ah se yo pa mi ni se yo na mi ni abi yo koko nle
1: elo ka
2: na na sugbo ma sa to fa bi omo lagde
0: ah
2: ya la mi di ri ni
0: so oro pe yin ni
2: elo wa so se ya le pe
0: ayo oda na bo ni se ro bo ni se to
2: se wa ma le be
0: ah
2: ah so ko fo ti ya le loju no le ah ah ya ye yo ba ba ti a si tele ko de mo ko de ka kan bo
0: eh
2: so do se ko to la ti o wo le
0: eh
2: lo so ko la pe mo di ru o mo bo sa a se mo se kan bi so ko da ke se wo de ko ko yo ba fe je mo jere pa ju
1: Eh.
2: O ki sara ko so
1: fun so no le o. Ah. Ha. Eh,
0: ese mo dupe o.
1: Ah.
0: Ola mo mo
1: ni
0: joko.
1: O lo so ni.
0: E ka le.
1: Ani te ni ro.
0: Wo na lo te.
2: E
0: ka le.
1: E ka le.
2: Wo ayi mo to ko ni. Abego.
1: Mo bayi.
2: Iko si mo ni. Ìwọ́ làyé àdáadáa ni ìbò ń lébo wá nulé.
0: Ojú òní tì yín. Ìjẹ́ ń pè lọ́pọ̀ inú.
2: Àbẹ́ẹ̀dọ̀ òwèrè yá bí wèrè.
1: Kó lọ sọ fún.
2: Ẹ wèrè yá bí
1: wèrè. Ṣé ẹ lè tẹ̀lé?
0: Ẹ ní èdè èèyàn tẹ̀lé mi.
2: Màá tẹ̀lé tó bá dà lọ́la. Àjọ lọ.
0: Ẹ ní èdè kẹ́yìn tẹ̀lé mi. Àìtẹ̀yìn kálà ń dọ́bò.
2: Ah.
0: Eh fe yawo mi. Eh wa ni le so fun yawo ti le pe mo fe. Emi o so yi o. Oro ma soko. Oro ma soko. Iye ti nbe lo mi so.
2: Apa ke se wo ku le o.
0: Ha?
2: Ma je je ni mo to ba ti so be.
0: Ke ma se ke.
2: O ru ko mi ni ka ma ru di alamu lati ni jara.
1: O ma jeun le ba ti so. Mo n do ati ko so mo n yan ni
0: e ba ni so pe
1: eh ogunwa
0: han
1: ilera hello
3: oh akale o
1: akale sa
3: e ku eto
1: e ja ko lo nikan
3: mr lasuko last few play
1: oya
3: e baba so fe jegun ni
0: igun bawo mi olorun ni je mi ojo go
3: ah ojo tora ku obere wo je wa gbo legbe jegede re
1: olun lo re so la o
0: e wo e kaluku la man to gbele ìyàwó tèmi tó wà lé kì í ṣe tí máa jowú.
3: tó bá wò dáadáa ní ìṣe tó yájú dáadáa ó rí pé àwọn lálẹ́dì lọ́pọ̀ jù.
0: ó dà bẹ́ẹ̀ lóòótọ́.
3: kọ́rọ̀ amọ̀ wọn ara rí ọrọ̀ amọ̀.
1: ẹjọ́ lọ ọ̀la ẹlọ́sà.
3: ta
1: ẹ dẹ́kun sẹ́ra yẹn bí aago mẹ́wàá ààbọ̀ sí mọ́kànlá.
3: pé kí ni.
1: kí ẹ tẹ̀lé.
3: èmi kẹ ọlọ́run ní jẹ́ lọ ọ̀làjọ́ forí gbọgbẹ́ ní lọ́kàn mi.
0: ìyàwó ìyàlẹ̀ mi ẹ̀sẹ̀ tí máa ń gùn bẹ́ẹ̀ o.
3: kọ́sà máa jẹ gbòǹkan
0: máa ń gbòǹkan. olùkọ́ náà dà mọ́.
1: ẹ wo ẹ ṣeun kò sí wàhálà.
3: sológògò. sológògò.
1: ngbọ́.
0: ìwọ ni ngbọ́.
1: wọ́n ti yà wọ́n rí lógòǹgò.
0: olùpọ̀ ọba sọ̀rọ̀ yóò yanjú gbogbo ẹ̀.
3: pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́ rẹ̀
0: mọ́tò ẹ̀ ẹsẹ sá
1: kọtẹlẹ ẹjẹ kí spider tẹlẹ wọn orí àtìlẹjú ọrọ.
3: ọmọ ndí ọtẹlẹ ìmí ọtẹlẹ lọ látàwọn àbá mi ń kiri.
0: o ti dà.
3: àjọlọ.
0: ojú òní ti yìn.
3: wọn rọ àfi máa bẹ́ẹ̀ kọ́ ọrọ̀ adúlẹ́gbẹ́ gẹ́gẹ́dẹ́.
0: olùkọ ọlá wọn ṣe gbà pé ìṣe èèyàn ni.
1: kò tí ẹ ọyẹ pé.
0: èèyàn. Ìṣe ìyàn o rò pé ìyàn.
1: Ẹ lóòótọ́ ló wà mẹ́ẹ̀ wílí. Ẹ̀lọ́.
4: Ẹ̀kalẹ́ o.
1: Ẹ̀kalẹ́ ma.
4: Ògúdúgbà.
0: Yá mi mo kí yẹ kalẹ́.
4: Pọ́tẹ̀sùn awo erin ni.
1: Kọ́ pọ́tẹ̀sùn awo erin ni ẹ̀ní dààmú.
0: Kẹ́ ló bí gbọ́dọ̀ ń tẹ̀sùn ìyá mi.
4: Nígbà ọba lọ wí kọ́kọ́ fẹ́ fi sẹ́ni tí ọkọ́ fún àlejò sí
0: lẹ́yìn. ṣé bí èèyàn parọ́ fún nu.
4: o ti gbọ́ sí àwọn àgbàlagbà ní kí òòkà jẹ́ ń gbé méjì obìnrin kò bínú.
0: ìtì máa sọ fún mi tẹ́lẹ̀ náà pé bẹ́ẹ̀ fẹ́ mi ì lé mi mi ì lé bínú sí o.
4: Mọ́ra jẹ́ wọn ọmọ máa farabalẹ̀ jí sí owó ẹ òní bí ìyàtọ̀
0: sí ayé. Ṣé kí n má jẹ ọgbọ́?
4: Má wulẹ̀ rí nǹkan kan. Má jẹun jẹ́jẹ́ fọkẹ́ balẹ̀.
0: Ètò bá wá di oyún ti ń bẹ́nu ẹ̀ tó bá di pó bímọ sí òtún ní gbọ́ ni.
4: Wọ́n bá ti àlóyún ọ̀tọ̀. Tó bá lóyún ọ̀tọ̀, òyún kò ṣe kẹ́ ọ̀làlejò ń bọ̀. Wọ́n bọ̀ àbáta ni mọ́ tẹ̀sùn awo erin ni o.
0: ẹ tẹ ìyá mi ojú òkú ní ti yìí pẹ̀lú àti ọlọ. tó àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. ẹ káàlẹ́ o.
5: ọ̀pẹ́ ògúdúgbà.
0: ayé ẹ mẹ́jẹ wà náà nira ìnira ọ̀dá.
5: ẹsẹ̀ ẹ̀gbọ́n náà.
0: ẹ ṣeun.
5: ṣé bẹ́ẹ̀sì rẹ fẹ́fẹ́ ni àbí single mother.
0: kẹlẹ wí.
5: Ṣé single mother lẹ́sẹ̀ẹsẹ̀ ni àbó ọmọ kékeré lẹ́sẹ̀ẹsẹ̀?
0: Ọmọ kékeré tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa bímọ ni o.
5: Ṣé o fẹ́?
0: Kò bímọ rí yọ́ṣẹ̀ fẹ́ bẹ́ẹ̀ máa bíbẹ̀.
5: Àánú yìí ṣe ni, àánú yìí ó ṣe ni. Ọlọ́mọdé kó wá kékeré bú òun pa.
0: Ọlọ́dé.
5: Ọkẹ́ ọ̀nà sọ fún ìyàlẹ́ o, tọ́ta ti sọ fún ìyàlẹ́ ọlọ́mọdé ọlọ́gbò fún ìjọ. Ẹ mọ̀ pé ìtàgbẹ́
0: náà mo wí pé ọ̀dà pé kápẹ́ bàbá mi tó fẹ́ fi ọmọ kékeré wọlé báyìí tí ẹ wá sọ fún yín ṣé ẹ lè lọ́gọ̀ fún wọn.
5: ilé ìlọgbẹ gbogbo àmọ adé jáde nínú àti àtìyàwó ọmọ adọgbadé mi ààrẹ àdìgbẹ gbé pọ.
0: wà láyé ẹ láwù ẹ láwù ẹ lè mú mọ́ra.
5: olùkọ́ má tẹ̀lé yìí o.
0: olùkọ́ má tẹ̀lé mi. lè já olùkọ́ lẹ́yìn ètè mi. torí kéne sẹ́yìn nìkan wọ́n dálé ayé fún ni. ó dàárọ̀ o. wìlì sọ ń gbọ́sẹ́. tó adúgbò pẹ̀lú kan. Jẹ́ pé ẹyọkan wọ wọlé. Lẹ́yìn ìpè ẹyọkan, a fẹ́ kọrí sí òkìkí adé.
6: Hello.
0: Ẹ káàlẹ́ o.
6: Ẹ káàlẹ́.
0: Ẹ káàlẹ́ ìyàwó.
6: Ẹ má sá ẹ̀rẹ̀ o.
0: Kí ni?
6: Ẹ má sá ẹ̀fẹ́ fẹ̀yà o méjì o.
0: Tèmi bá fẹ́ méjì. Ṣé èmi ni ọ̀jẹ́ àkọ́kọ́?
6: àwọn obìnrin ni láàlè gbá ẹ̀ o.
7: ṣé mẹ́la àkọ́kọ́ àbẹ́ mẹ́la kejì? Àwọn kan ní ń fẹ́ mẹ́ta, àwọn ń fẹ́ mẹ́rin o. ṣé ẹ mọ̀ pé oníyàwó kan ò kúrò lápọn?
6: ẹ mọ̀ pàwọn obìnrin òmù ni á.
7: ó túmọ̀ sí pé iṣẹ́ ọwọ́ ti yín gan ọ̀mọ́.
6: ọkọ mi ò lè fẹ́ mi o.
7: ṣé ẹ dè wọ́n pa ni àátù?
6: àmọ́ kò fẹ́
7: àwa táàtù rè.
6: lórí ikú.
7: báwo
6: mi gan la jẹ́.
7: ẹ̀fẹ́ máa dá gbogbo rẹ̀ jẹ́.
6: ó dàárọ̀.
7: ó dàárọ̀. olùpọ̀ sọ́rí àwọn ìyá ìgàn wọ́n fẹ́ máa dá gbogbo ẹ̀ jẹ́.
1: sọ́rí ọlọ́run ní jókòó wọn kúkúrú ẹ̀ ní.
7: àmì ẹ̀rù.
1: ta ló wà mẹ́.
7: tẹ́lẹ̀ ń bá ti wọlé alo kìkì adéwò. ayé ẹ méje wà ló nira.
8: a ní kó alẹ́ ló ọmọ létí ìjọba ẹ̀gbọ́n mi kò ní ṣe kó ní ṣe mí ẹ.
1: tó ṣe o.
8: alábàbà àbẹjì látọjú olómi ogúdúgbò jẹ́ mọ́tíkẹ́ mọ́ bá mi
7: kò ní ṣe. o máa lọ o tó súná ọmọ ṣe.
1: kò lè kò lè wé kò lè gbọ́
7: o. o tó súná ọmọ ṣe.
1: kò lè gbọ́ o. kò lè gbọ́ o.
7: dàbí ǹda lọ fẹ́ ṣe mí dà.
1: hello.
9: hello.
7: ẹ kàlẹ́ sà.
9: ọmọ pé ètò.
7: ètò ní bàbá mi.
9: ìpọ́nmọdé ọmọdé tẹ tó bá ti lé dánú
1: gbogbo. mú ìpọ́nmọdé ọmọdé tẹ tó bá ti lé dánú gbogbo.
7: màá sọ fún un. màá sọ fún un pé yọ gbà lejò.
1: gbóná owó ló ń bá owó ló ń
7: fún. àlejò ti dé tí yọ gbà yọ gbà lejò.
9: wọ́n nílò àjára tẹ ní kí n tún dùn
7: ìbámu. ó lè yín lẹ́ka gbogbo ẹ̀ńtẹ́ nǹkan àpín yìí kò tó gbogbo kò tó gbogbo eyín.
9: ó jù bẹ́ẹ̀ lọ.
7: ẹ̀fọ́ ẹ̀lẹ́fọ́ lọ́wọ́.
9: ẹ̀fọ́ ti dán
1: ní o. ẹ̀fọ́ ti
9: olú ìsìnkú ni.
1: ó sọ fún ẹ̀dàgbé ẹ̀dàgbé o.
7: olùpọ̀ ọ̀rọ̀ tó o bá gbọ́ má bì mí léèrè mà ẹ̀ mọ̀ gbọ́ lọ ìjẹ̀sà sọ̀rọ̀ kan ìpè kankan ò lè wọlé mọ́ o lẹ́yìn eléyìí òye òpè kankan ò lè wọlé mọ́ tó ti bá wọn lọ́rọ̀
1: bẹ́ẹ̀ ni mo ti bá wọn sọ ṣùgbọ́n ọmọ tí kinní wà lọ́wọ́ rẹ̀ ó ti ta àkápẹ́sẹ̀ bọ́ ta lọ sáwọn kankan nínú ẹgbẹ́ alókè lọ́hùn
7: nínú
1: àárín lè gbé lálẹ́ ìmọ̀ nígbà
7: ká jẹ́ kí ó yí àwọn ará òkìkí adé ká sì sọ fún gbogbo ìjìtọ́jà ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún tá a wà yìí ọba nǹkan jẹ́ lókìkí adé o lára ń tó sì bàjẹ́ tá a ní purọ́ tanra wa jẹ́ ìjì sílé o.
1: ó gbé odidi ilé
7: ó gbé odidi ilé ó gbé odidi mọ́sálásí
1: ó gbé odidi mọ́sálásí
7: ó sì gbé odidi ilé ọjà mọ́lẹ̀ páànù nǹkan aburú ò ní ṣubú tẹ̀ wá aburú ò ní ṣubú tẹ̀ wá o gbogbo ẹ̀yin tọrọ kan akínyìn ẹkú rọjú o akínyìn ẹkú rọjú o bàbá tiẹ̀ tí ì rí àwòrán wò lálẹ́ yìí a sì wo njọ́ mẹ́jọ ẹja gbọ́rọ̀ kí a tiẹ̀ kọ́ gbọ́rọ̀ lẹ́nu baálẹ̀ òkìkí adé tọ́rọ̀ wá ti lọ ọbẹ̀ a sì rí ntọ́ sẹlẹ̀ kí lọ sẹlẹ̀ lókìkí adé wìlì kí lọ sẹlẹ̀ lókìkí adé àwọn èèyàn bá wa sọ̀rọ̀ tí wọ́n pọ̀ ṣùgbọ́n ká gbọ́ ti baálẹ̀ lọ́sẹ̀ yìí tọ́ bá wa di lọ́sẹ̀ tí ń bọ̀ gbogbo bó ṣe bísú ṣe
1: kú
7: bọ́ọ̀bẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ wìlì.
10: ẹ àkùdé jáse kò í baálé ọkọ ìlú àti gbogbo ilé o.
11: ẹ káàbọ̀.
10: ẹ bá ní dákọ yín o.
11: orúkọ mi ni abdulwaheed bolagade alamu adedoko baálé ìlú kìkì adé ní tilẹ̀ tọ́kọ onara local government.
10: ẹ ṣeun ẹ pè wá pè wàyáwì mi kí ló ṣẹlẹ̀.
11: ẹ ètò jẹ́ ká pè yín náà ni ìjìtọ́ jà wà ní ọjọ́ kẹjọ oṣù keje tá n bẹ ń bẹ yìí ìjìyẹ jà gan olójẹ ká pè yín pé kẹwà ràn wá lọ́wọ́ láti bá ní tẹ́sí àwọn ẹlẹ́yinjú àánú torí pé ó ti ba nǹkan jẹ́ jù ó ba nǹkan jẹ́ jù ó wọlé ó gbélé kọ́ńpìlìtì tọ́já sí wípé kálukú kan ń hángi ẹrù rẹ̀ sí àwọn àánú létí ọlọ́run kò kọ́ fọ́ọ́bà ládùúgbò ni kódà wàhálà tó dálẹ̀ èmi ò fẹ́ ríru rẹ̀ nílẹ̀ níjọ́ mo ti dénú ayé Olorun ko da ko ko siju alo ko ma je ka ri iruji be ma koda ka temi gan Olorun lo je ki gbe jade ni osan jo yen ile ka tun be legbe odo mi fi oba dabo ma nle suba Olorun pe kin gbe jade je ti mo jade na lo je ki ka yen na baje ile to baje to fara ko opo gan yo fe sumo bi ogorun le ta ba ni wilawiju ile to baje yan yan yo to bi adota to baje ti o ta adota to baje yan yan ti mo le ribe sun lati ojo kejo osu keje ndasiko ta
12: iru jiwo la ba wa ma so
11: mi o moju tu re dori mi na sa to bi odun melo ka mi be riru eri ajo mo ti denu aye
12: ba le okiki ade
11: na
12: o gbele
11: o gbe ile egoda ile kan be le pe odo mi o na ni nbele o kan te nwo yi o ni o kan o pale re mayanya
13: pale re mayanya
12: ro ma singi kan ga wa le se bi pa ri panu
11: ko si aka lori e ma si aka lori e ma ile ba le ana okolu ile tokoju si palace odo mi okolu ile si melegbe re o re si melegbe re lohun okolu todo mega arun kilo run tori an lo gbe oke o je male o gbe oke o je male lo se wa yo nda re pila waju taga o sendi
12: eh
11: olon ko da ko
12: o to gbo pila
11: o gbe pila o
12: abi ko lo won sa nu wa o
11: koda ile ti okolu le kan yara meji lori wole nbe
12: eh yara meji
11: meji
12: o wole
11: a jo de beta yin na ori
12: eh
13: won ese to kan gale
12: ile wole
11: o wole o olon da ko sibi anu re wa o
12: eh ngboro wa ri bayi kile wa nfe bayi
11: e dakun o gomina ipinle oyo eleyin jo anu ore mekunu afeke ran wa lowo ninu ilu okike ade ona local government ni odun ni oti adeke simon fun oloko lori ile ona ara e dakun ran wa lowo o abule wa to si aje an lodo yin na ni o e dakun e sanu wa o e ran lowo ko sagbara kankan e dakun gomina ipinle oyo e ran lowo o ati gbogbo awon eleyin jo anu tin be ipinle oyo e dakun e sanu wa o e ran wa lowo o lori pe agbara wa o kan ti o nbe nle rara ta se ro eleyinju anu gomina wa ni pele oyo engineer oluwaseyi abiodun makede ba se nro won lati ran lowo ladugbo okike ade lonara be na la nfasiko yi pe alaga ijoba ijoba bilion naira honorable temitope glorious ki won dakun ki won jo nitori olohun okike ade nsukun lowo lowo bayi ki won wa je ki ekun wa ki won je jasi glorious ki won ran wa lowo o won dakun won jo nitori olohun ke mo ba ne bu ro tura si bu iji to ja lori ke ade ko da ko won ba ni na wa lowo elomi lati igba ti won ti gbe tadegun ti gbe le won inu ile on le ni won so koda elomi waju ta ni nsun nigba ti aha ile fan ti ile kaju itale elomi nsun won da ko won jo nturo olohun ki won ran wa lowo olohun ni joro won daru o
12: baba mi eyin la laga general in to asele yi
1: Olorun atose o. Oba to ni wa to se da wa. O fi jija wa. Ati je aye ati jin ati je sa ti jo kokun.
12: Ta ba de paro ta ba ni sinke. Ko se ni ti o de adugun ti won soro e. To ni o ni fe bo noju e.
1: Si o.
12: Ni bo ni won ti fe bere. Eni ti oko yara ojule kan loni.
1: Aye block egberun kan
12: na. Eni ti oko yara ojule kan loni. Oni ti o bo la ku ran ke se kere mi ka to wa so wi pe iji to ja to gudije paanu tan yanya ati gi o ati paanu o ko si ko paanu owulo ma igi owulo ma teyan ba si gbale dele nte ta ba ni puro o sese bere na wo ni ani mo paru mi ko pẹ̀lú àṣẹ ọlọ́run tó bá dọ̀ tó bá dọ̀ṣẹ̀ tí ń lò fún àwọn ọ̀ràn mi tá à ń sọ yìí àwọn èèyàn tó pọ̀ tí wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n ẹja fún bí èèyàn méjì bóyá ládùúgbò kìkì adé kí wọ́n tiẹ̀ pè ká tiẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu
1: wọn. Àwọn tó ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ là ń wí o.
12: Ẹja wọn ó pè látò kìkì adé tọ́rọ̀ àwọn èèyàn bá wa sọ̀rọ̀ tí wọ́n pọ̀ kódà tẹ dé gbáre mú tofi de gbare mu lona iya
1: pe tofi de aju ajemu lohun
12: tofi de waju ajemu lohun e pe sori 091 23 70 86 75 091 23 70 86 75 oni ki e pe si ta ba le yan to le pe lati adugbo tawin
1: yo je ni won
12: o yo won ti fi ni jeri se lo to la wi abi ari ni so
1: abasodun la so
12: abi ba le to soro abasodun ni won so eh isele agbami to se ni oju agbami to ni mado oju kekere ko eh oju abami oju abami la ba ma pe eh nkan sele ta ba ni poro ta ara ni je 091 23 70 86 75 091 23 70 86 75 hello
14: hello ekale o
1: ekale
12: yawo
14: ijare ku eku se mi baje o
12: amen
14: adijara ni lati jare mu oloba mi o eto ni so sele sele o ta o su so gidi ko lo so anu la o
12: o to lo se
14: o ja wa o o da ku won ba ni ran won ko se le ti lowo o
12: hmm
14: yo mo da pure bi
12: o ja e
14: se ko se alaja me alaja meta
12: so
14: sele alaja meta bo se gbe na nu alaja meta
12: to gbe lu o gbe o gbe le masalasi
14: o gbe didi ofia se alaja meta o ti gbe lu masalasi alaja meta
12: o
14: wu ko te na bayi o wu ko te na ti ti o wu ka patapata ni
12: bo
14: se ri mi o jo ni ti olosa
1: e seun ojo ni ti yin
12: iya wa yin won si pelu ko awon yoku
1: be ni won be je ba pe yo yin
12: wi pe to nkan to ti de o nkan ti sele o
1: hello
15: yele ka le se
1: an kan le aku si mi o ni o
15: oruko mi ni ti jare le kan ni
1: so soju yin
15: ah lagbara o ọmọ baba ran ko mi na o se mi ma ki je lo wo o
1: amen o
15: ta ta me sa ba re mi ah lagbara o
12: ọba kúṣà ní kúṣà wọn lọ́yọ́ ṣe gbogbo ntàn wí òótọ́ là ń sọ
15: òótọ́ ni o ìtọ́ni ẹni pọ̀ ló mọ̀
12: ọ́n
15: ló ṣà ní wáyé
12: ẹ̀ṣẹ́ ló mọ̀
15: ọ̀yẹ́dáwọ̀
1: ẹni ó nílé ó pa àdìjẹ́ náǹtì
12: ó sàǹtì pa àdàlẹ́ ìlẹ́rù
15: ìdílé náǹtì
12: ó ṣà ní
1: ìwé
12: ẹṣin torí mo kí kábíyèsí ọba Kamarudeen Adéyẹmí bàbá mi mo kí o wọn ládùn tán ti ládùn tán ọba Adébọ̀wálé táwọ̀ à ń bẹ̀ bàbá gbìyànjú púpọ̀.
16: Hello.
12: Ẹ kalẹ̀ sà.
16: Ẹ kalẹ̀ sà.
12: Ẹ bá wa yín rédíò yín lẹ̀ o. Ẹ bá wa yín lẹ̀ o. Ogun ẹ̀ ń bá ti pè wọlé ẹ̀ máa bá wa yín rédíò yín lẹ̀. Ẹ máa bá wa yín lẹ̀. Tó o, ebi tí àwọn ò ti máa fi léyìí ṣe lọ rèé. Tó bá di lọ́la pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ pàdé mọ́gàjì ilé ajé olóòlù mọ́gàjì olóyè Kazeem Abidjan àwọn alágbà lálejò olóòlù ọ̀jáde
1: lógun ọlọ́run
12: yóò lọ́sẹ̀ tí ń bọ̀ bóòlù olóòsùlù ṣe fẹ́ rìn kí ló bí olóòlù gan agbára wo gan lolóòlù ní tóbi di wípé obìnrin ọ̀gbọ́dọ̀ wò ó lọ́la ni o kọ̀dọ̀túnla tọ́ba di lọ́túnla ṣe é gbàgbé wípé alhaji gani ìdá nílùú dá níjọba àbílẹ̀ ọ̀dẹ́dá àwọn náà lẹ́tún pàdé lórí ètò ẹ pè mí sórí 08038215909 ògúrúgbà lóògùn àkàn olóko tèmi aráyé mẹ́jẹ̀ ń wà nínú ìnira ìnira ọ̀dà ṣẹ́yẹ kan ò ní fòkó fúrísọ gàjà kan ò ní jìn kó jìn olóńgbò lẹ́sẹ̀ à ń lọ lálẹ́ ó rán àyọ̀lá sùn ọ̀kọ̀ọ̀kan láàjì ànídìmọ̀ ayé mẹ́rin ó dà rọ̀.
1: Òní adébíyí lóko tí mo jẹ́ olúpọ̀ àlẹ́ ní àfíjọba t títí ọjọ́ lọ́jọ́ ẹ pàdé mi lóru ọ̀la mójúmọ́ ọ̀tún láwọn báyẹ̀ ṣe dàlẹ́tò ojú ọ̀nà ti wá títí gbà náà ẹ̀lẹ́mẹ̀ o.
17: Lájúlé wọ́n fẹ́.

0: 6.7.
1: Eyan ara le wa mo kin yin ni bikibi te ba wa lale. Iya dupe lowo Eledumare Oba Ajiki pe awa la wa asi dupe pe eyin la ba. Atitiri ba se nde iya Chikito ati iya Togo. Atiti de lale yi a de dupe pe awa la wa eyin la ba. Mo fa mo koko I dupe lowo gbogbo yin te n pe te ni Ogun iya Togo o se gbidibidi lara yin o pe e dupe lowo won Oluwa seun. Iya Togo to ti wa ninu kulu wa lale. Iya Togo e je ki awon eyan mo eni to wa ninu ibile.
2: Mo kin de tin gbo mi dede asiko yi pe a ni fi aisan lo gba aisan ni fi ara wa se gbogbo o
1: amen e ti ki won
2: e se oruko mi ni mama togo odun ni mimi ki se aimo fun oloko e ma n gboro mi dada lori oto sikito ni every wednesday ati tun dele ni
1: iya togo opolopo awon okuri lo pe lori oro toko to kere oko ti o sa wole oko ti o sise igba kan awo kan a de dupe lowo olohun pe awon to moko won logan oko won ti pada si won lowo o da kile gbo wa fun wa lale yi
2: e se olotu le ni bayi ni se akoko so nipa arun kan ti won pe ni sanbu sanbu tabi romatisin tabi awoka opolopo arun ta nso ma nda mu awon baba wa baba awon mo wa awon agbalagba lo ma nse lati bi 50 years lo lo ma nda mu opolopo awon eyan
1: ni arthritis
2: romatisin arthritis bawo lo se ma nse yen ni mo fe salaye fun yin fun e te ba wa le te ba n gbo mi nisin nkan to ba po ni aisan ta n pe ni romatism wa ri pe oruko ese mejeji a ma ru e wa ma complex pe orukun yen ru e o le rin lati bikan si bikan to ba rin lati opo na kan si kan wa ma joko tori pe egungun ese yen ru e telemiti e ma be lati eyin bayi
1: lati telemiti
2: ma n bere elomi o le gbe ese yen mo rara rara ti ki se po last dent ti ki se po ni aisan kan ta n pe ni ropaloro laparo lese ṣugbọn ko le gbe ese yen mo tabi elomi wa to ni arthritis a ri pe isan ese yen ma n fa ohun a ma complain isan ese yen o ma n fa ohun ni gbogbo gba eyi te ba rin pe ni awon aisan yi tori pe arun so pe ti mi sita ki n fi e sile bo mora ki n pa aisan so ohun te ba pe ni awon aisan yi e kan si wa ni ile ise wa mo ni ile ise ofiisi mama togo wa ni academy olomi ti e ba ti de academy olomi be ba n bo lati iwo road te ba de academy olomi e bole e ma so da express o ẹgu bridge kekere ẹ sọkalẹ padà ni o kí ẹ wá pé ẹrọ ìbánisọ̀rọ̀ mama togo 08035888103030 kẹ́ mo ṣe ń ṣe àlàyé lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n ta ń pe àìsàn kan ní àìsàn ìtọ̀ àtọ́jú o láàrin alẹ́ sí àárọ̀ ẹlòmíì lè tọ̀ ní 7 times. Five times omi tẹ́ ẹ̀ mú gun òní dúró sára yín irú ẹni bí a máa complain pé ó ń rù òun gbẹ tínú kan báyìí bá ti ń ṣẹlẹ̀ ìṣòwò pé òtò àtọ́jú tó ń tọ̀ yìí o òun ló fa bó ṣe ń rù bó ṣe ń gbẹ kì í ṣe pé o ti lọ kó àìsàn kò gbóògùn ṣùgbọ́n nígbà tó yẹ pé omi tó ń mu kò dúró sára ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní àìsàn ìtọ̀ ṣúgà ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní prostate enlargement ẹlòmíì ní prostate cancer tó jẹ́ pé tó bá fẹ́ tọ̀ bá ìtọ̀ yóò ní jáde tó bá fẹ́ tọ̀ ìtọ̀ yóò ní jáde a try ìtọ̀ yóò ní jáde ọ̀pọ̀lọpọ̀ àgbàtà tí ń polówó yìí ní àpamọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n believe wọ́n ti wá wọ́n sì ti ń dúpẹ́ wọ́n ti dìtú sílẹ̀ ẹ̀yin tẹ́ bá pẹ́ ní àwọn àìsàn yẹn kan sílé sẹ́wọ̀n mọ́tògò pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ dẹ̀ dúpẹ́ fún ọlọ́run ọba délé tó tún tẹ̀lé ni ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè ṣe dédé ṣe kan sùn lọ
1: 1 minute ní odò
2: tí ọkùnrin bá kọ́lé fún obìnrin tí ọkùnrin bá ra sọ fún obìnrin tó bá ra mọ́tò fún obìnrin tí ò bá ṣe ẹ̀tọ́ ẹ̀ déédéé obìnrin ò ní láìkí
1: rẹ níbẹ̀ tó bá fún nípokípokì tó ṣe pàtàkì
2: ọkùnrin ò ní láìkí rẹ níbẹ̀ o nítorí pé ẹ̀ ń sọ pé àwọn obìnrin máa ń sọ pé àjókòó tẹ̀rù wa pàtàkì ẹ̀rù tá àjókòó tì náà nìyẹn tí ò bá ti sí ẹ̀rù yẹn ń bẹ̀ mọ́ kò sọ̀rọ̀ wọ́n kàn sí mama togo mo ti ní ewé àti ègbò tẹ máa lò tẹ dẹ máa dúpẹ fún ọlọrun ọba.
1: ó dà mama togo ṣe rí ọ̀rọ̀ pé wọ́n ń tọ́ àtọ̀gbẹ yìí kí lè rò pé ó ń fà á.
2: ẹ ṣe olóòtú ṣe rí nǹkan tó máa ń fa ìtọ̀ yìí ó pọ̀ àkọ́kọ́ náà àìsàn kan máa ń pè ní àtọ̀sí ìyẹn ni ó máa ń jẹ́ kí èèyàn tọ̀ ṣeré ṣeré ṣeré láàrin 5 minutes a tún lọ tọ̀ míì tí olóyìnbó ń pè ní infection ó lè fà á. irun gan ìṣètọ̀ yìí náà tó yàn orí tọ̀tọ̀ yìí gan infection lè fà á staphylococcus lè fà á àwọn àrùn tá a lè kó látara táyà máa ń kó látara ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin ó máa ń fa kéèyà má rí tọ̀tọ̀ déédéé mọ́ ẹlòmídẹ̀ẹ́lì
1: sífílìsì
2: staphylococcus infection bẹ́ẹ̀ bacterial infection lóríṣiríṣi bẹ́ẹ̀ ó lè fà á kí ibi títọ̀ ti ń jáde kí tọ̀ yẹn má lè ọkùnrin dẹ̀ ni prostrate enlargement yen ma nse
1: okay
2: nikan lo ma nse to ba tin sele a di pe kuro enibe ma ma ri toto dede tabi okunrin to ti e wa je pe yala boya yawo e ku ni o be akan sele ni o o wa ni afani laarin bi odun marun odun mefa lati mi tobirin mo pe o tin ko letter si prostrate o
1: so o se pataki okunrin ma dobo
2: o se pataki
1: so that nkan to jo mo pe ah o prostrate de o kini ko kini
2: ni le sele si okunrin be
1: ni le sele si
2: so ola ara wa lowo nkan to le fa niyan olotu
1: oda awon to ba wa ni kini ton to le mewa mewa mewa yi to ba ti kan si mama togo en so pe olohun a gbogbo
2: be ni olotu
1: awon na a le ri
2: be ni o
1: oda e je ka wa wo ile ite kokko so ngba te wole nipa yi ti ti egun mama so won egun mama ro won to ma wa lati ibadi eyin lo si sale je ko nse je

0: je lo nfa kini abi je di
1: be ni olotu se ri elomi like kan to dun gidi gan te ba de si like kan to dun iwo lori minerals lo mu iwo lori pa lo je iwo lori awon kan to dun to dun to dun elomi like e gan to ba de tin mu kan to dun pupo ju o di pe kiro eni be ni ase kan tan pe ni je di je di elomi de ni ko ti e mu kan to dun to dun sugbon ni kaluku ni aisan ti olorun ko mo latoju orun to ma ma baja elomi o mu to dun be to ni aisan je di je di ti enu die gan ti yo ko je pe o ti to ba ti lo toilet ba ya ma fowo ti sinu ni
0: e uru awon ni eya togo se ona abayo wa lodo yin
1: ona abayo wa
0: mo ran tini si pe o ni enikan adeyo ko si meji to ti so pe ka won ba se ga bayi kini to wa ni enu ibi ta won ti yagbe akojade sita ta ba wa se ton awon ese wa fowo ti wo iwo san wa fun uru awon ni be yen lodo yin
1: olo ti iwo san wa fun se ri ewe ati go ta won baba an lo yi ti won lo lati je o si wa bakan na e olo te yin le mu mi ti se kan ti baba mi ti fun mi ti pepe pepe ti e ba ni enu odi to yo se ri o ga o opolopo yen ti so ogun nu ni ogun wa ogun ta ba jo ise itan awon kan ni ke ko lo bu si iga te ba su te ba su e bu si iga e fun ojo meta abi e le mi de le se o le su ga le meta lojumo try ko bu si nu guy fun e meta leyin e wa bere si ma fi foko mu kini ya wole ben mo so fun yin olotu
0: ya togo
1: a wole
0: won ko bu kini e won
1: ise baba mi ni
0: won da si won tun se ga won da si
1: won bu si won flush e
0: won bu si won flush e
1: leyin to ba ti pojo meta
0: to ba ti pojo meta yen
1: to nko
0: won wa ma bu kini e sinu eko
1: ben ma
0: won ma mu eko yen
1: nko
0: ta nso yi to jade a wole pada
1: ben ni
0: e ri pa ti so nkan nu laye gbogbo awon nkan bayi ta awon baba baba wa gbe le eyin iya wa lowo kọlọ njọ ko kun awa na
1: ami
0: o da iya togo mu ti gbọ pe kini yen to ma n yọ yen o ma n je ki kini omo okunrin sada ko suki abi ko ma le gberi dada abi kokunrin yen ma se ko to gun ori obirin o ma da towo ele
1: be ni olotu
0: ona wo lo
1: le seri awon aisan opolopo aisan mi ma n fa isoki fun okunrin ke bi awon oro ta ti so siwaju pe awon aisan ta le ko latara balopo to ba ti pe lara eyan ti o tete ri nkan to ma fi flush e danu o ma n fa kini ma suki tàbí jẹ́rìjẹ́ iná olè fà kó máa súnkì tó bá dẹ̀ tí ń súnkì ẹ ti mọ̀ pé kíní yìí ó bá ti kéré ju obìnrin ò ní láìkí ẹ
0: kó lè kọ́ lẹ gan-an
1: so a ní àwọn nǹkan tẹ́ máa lò fún yẹn náà ètò súnkì yẹn á jáde padà torí pé kò sí nǹkan tí ológun àfi tí ẹ̀dá ọba mọ ogun ẹ̀ ló kù ogun ikú nìkan ni ò sí
0: ogun kò sí
1: bẹ́ẹ̀ ni kò sógun ikú gbogbo apáta
0: àjùlọ ọlọ́run ni
1: gbogbo nǹkan tí ọlọ́run dá ó dá tó jẹ́ pé ó dá kò dọ́gba elomi alowo elomi abimo elomi akole elomi oni ni kankan ṣugbọn ikun yi o pin dogba
0: o pin dogba
1: atolowo
0: ati talaka
1: o la fi ni eje ka se daada
0: ka ma jade si je kan
1: ko won le ma so ti wa na ni daada
0: so apart from pe o ko n suki opolopo awon okunrin lo n pe mi aunty shikito oko mi kere kini ma se iyawo mi o gbadun e girlfriend mi n complain kinikan awon to ko won ba kere ati awon to je pe to ba de ode eyan kan soso ni oko won le dide to ba dodo elomi oko a ma sere ekidi ni
1: e se olotu awon ti oko won kere elomi ba se bi niyan oko e kere lato sugbon nkan to mu wa to je pe ta ba bi omo to won ba kere ju ani awon agbo ta le ma lo fomo yen to ma fun ma sanra ko si nkan to ba ri lati lo fun kini na fi sanra bee ni ani awon agbo to ma ni e ma fi kan ori o e ma fi kan ori o ta ba n tọmọ tọmọ ba kere ta ba se ibimọ n bebi wọn ni ẹyà máa lu àwọn àgbo ìfun tó máa tó túmọ ti ọmọ ìyá àti put on weight gan so a ní àwọn nǹkan tẹ máa lò fún kínní
0: ṣé kínní náà lè ṣe ó lè jẹ kó kó náà put on weight
1: bẹẹni o
0: kó náà tóbi
1: bẹẹni
0: dami sọ ìrètí ń bẹ àti pé ọ̀nà ń bẹ fún àwọn ọkùnrin tó yẹ pé oko wọn kéré
1: bẹẹni
0: tí wọn bá kàn sí ọ̀dọ̀ màmá togo
1: bẹẹni olóòtú
0: sòrú nǹkan yẹn tó bá lò fún wọn oko wọn ṣe kínní
1: àtòkù ìtò kéré kó náà lè sanra sí ni tó bá ti tó size tí wọn fẹ wọn ní lo kíní yẹn mọ òkò sọ bá tún lo kíní yẹn àtún máa tóbi sí tó bá ti tún tóbi jù problem ni fóbìnrin.
0: kọ́ ti ṣẹlẹ̀ inú mọ̀ pé gbogbo àwọn ọkùnrin tó kó wọn kéré lálẹ́ yìí o inú wọn á dùn gan wọn á dẹ̀ ṣe kíni wọn á máa kọ̀ sí màmá togo ẹ jẹ́ ká pe nọ́mbà yín ká tó kí n tó tún béèrè àwọn ìbéèrè kankan sí.
1: ẹ ṣe olóòtú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08081030
0: lẹ́ẹ̀kan sí
1: 08080353588101030
0: ìyá togo àwọn tó wà nílùú òyìnbó nǹkan ṣá àǹfààní wà fún wọn lórí gbogbo nǹkan tẹ̀ ń ṣe fáwọn tó wà ní nàìjíríà mi.
1: bẹẹni olóòtú àwọn tó bá pè wá máa bá wọn sẹ́ǹdì ogun.

0: bọ̀ sórí ètò ní tèmi fún tẹ̀lé yìí. Ìjẹ́ ti láǹfààní láti máa gbọ́ òní.
1: Ìbí yìí di rí ọ̀wẹ́rẹ́ fọ́kù.
0: Ṣé bá wojú aago tí aago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lé méjì 2022 nìyẹn. Adẹ́pẹ́ wa wo tí tí òun wá rí bẹ̀rẹ̀ jalè nǹkan náà.
1: Àwọn eré fọ́kọ̀ ẹ̀.
0: Láti ìkànnì ti Lágelo FM 96.7 orí ètò ní tèmi. Ètò tẹ́ ti ń dúró dé ti dé pẹ̀lú Pàdín Martin Sala àwọn ọba. Kọmíṣánná àfẹ́yìn ọmọ onílé ajé yín. Don Prion on the radio. A ti dé fún talẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ọba ọ̀hún wẹ̀rẹ̀ bọ́ọ̀lù lọ́wọ́. Ẹlòmíì ọkọ̀ ẹ̀ ń wo bọ́ọ̀lù lọ́wọ́ báyìí. Orin náà dúró ti dádì iṣẹ́ ẹ̀ ní sùn. Àkókò ìkọ́. Ẹlòmíì dẹ̀ ní ọkọ̀ àti ìyàwó. Ní àwọn boyfriend and girlfriend ọjọ́ ń wo bọ́ọ̀lù lọ́wọ́ ni. Wọ́n ti rájọ́ ń wò ó. Alẹ̀ Italy, Argentina ni àbí Spain. Yàmá ni àbí Messi. Ètò fẹ́yẹn ti dé báyìí tẹ́ ti ń ro dẹ̀ ti ń retí. Reality love show yẹn ti dé. Súnmọ́ bí rédíò yín yẹn àti bébì yín yẹn. Ẹjọ́ fara yín mọ́ra. Ẹ ti mọ̀ pé tá a bá ti ń ṣètò báyìí àwọn orin aládùn náà tún máa jáde lápá mi bí. Àṣẹ wa ń ṣe lórí Facebook tẹ̀yìn láǹfààní àti máa wò wá. Bẹ́ẹ̀ lórí ti TikTok náà lórí ti Martini ní ajé.
1: Ayò fún mi.
0: Lọ síbẹ̀ lọ kọ́mẹ̀ntì síbẹ̀.
1: Ayò.
0: Mo kì í kàbọ̀ lórúkọ Ọlọ́run ọba, ọba ìfẹ́. God of love. Hey. Kọ́ àwọn ọkọ̀ mi tájọ ṣètò pọ̀ fún talẹ́ yìí. Orúkọ Olúwa Fẹ́mi Williams Wílíè. Ayọ̀ mi pọ̀ sí. Olúwa Kókà náà ni alárinà wa. Kenneth Ogwueje. Olóòtú ètò yìí ni kí Boogeyman. Ẹ ti mọ́ta ṣe máa ń ṣe lórí ètò yìí pé abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láyé lórí ètò yìí. Abala alákọ̀ọ́kọ́ náà ni abala Let's Celebrate Ourselves. Abala yìí lápẹyàmọ́ fún àwọn olólùfẹ́ níbi tó yẹ pé a ti máa ń celebrate àwọn tó yẹ pé a mọ́ ń ṣe ìgbéyàwó ayé ìgbéyàwó ọ̀ṣẹ́ nínú ọ̀sẹ̀ yìí. Àbí bóyá ẹ̀yin tí ẹ ń ṣe wedding anniversary ni tó yẹ pé ó wà.

0: ẹ̀yin tẹ́ ṣe ìgbéyàwó nínú ọ̀sẹ̀ tó kọjá yìí lẹ́yìn ṣe ìgbéyàwó tí ń lónìí lábọ́rọ̀ ọlọ́run ọba èrè tó pọ̀ níbẹ̀ lẹ máa rí ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ inú ayọ̀ ikú ò ní pà kankan nínú yín agbádùn ara yín ẹ máa lura yín gbó gbó gbó gbó. Lálẹ́ yìí lábala let's celebrate ourselves fún ní ẹ̀kọ́ tájọ máa gbé yẹ̀ wò ó ń dùn mọ́ mi ó ń dùn mọ́ mi. Báyà fún mi olólùfẹ́ mi báyà fún mi ṣájọ́ máa bóyá ẹ̀yìn ṣe wedding anniversary nínú oṣù yìí ẹ wá fẹ́ kí n mọ̀ ọ̀fìn láǹfààní lálẹ́ láti pè wọlé. Tó bá dọjọ́ mẹ́jọ mo promise yín màá bá yín call calling ló lọjọ́ mẹ́jọ ìmọ̀ yín tún ti dùn ẹ̀ láìpẹ́ calling ẹ̀ láìpẹ́ calling yẹn gan. Lálẹ́ yìí mo fẹ́ káwọn kọ́pù kan pè ọkọ àti ìyàwó àbí olólùfẹ́ yẹn mo
1: mọ̀
0: ó dé pé nígbà tí things are right ó dúró tẹ̀ ẹ́ nígbà tí ọ̀gán rò pé ò léèyàn kankan ní kò lè burú burú kó bá kẹnìkan mọ́ ni bí ẹ tó wá kù mọ́ ẹ lólùfẹ́ yẹn ẹ tó mọ rírì ẹ̀ lálẹ́ lórí ètò yìí lọ́kẹ́ share experience yín káwọn kan tó lẹ́ẹ̀ẹ́ bẹ̀. Ẹnìkọ́sẹ̀ ni mẹ́sẹ̀jì kan sí mi nínú ọ̀sẹ̀ tá a lò kọjá yìí mo máa lo mẹ́sẹ̀jì yẹn mo máa ka mẹ́sẹ̀jì yẹn láti fi kẹ́ ẹ fi mọ̀ pé àwọn kan wà tí wọ́n sì ń support àwọn olùfẹ́ kan wà tó sì ń support ara wọn títí ǹzẹ̀ bá rújú báyìí wọ́n á dúró tán. Agbámifẹ́ náà ní gbẹ̀yìn lórí ètò yìí tó jẹ́ pé ogun tó ní ṣe pẹ̀lú ìfẹ́ relationship ni àjọ máa ń gbé yẹ̀wò láwọn part ibi tó jẹ́ pé a ti need help sometimes tí èèyàn bá need help gbá mi ó máa ń da kéèyàn ara ṣe kíni kéèyàn ara náwó ẹ̀wò ó need help lápá bí yẹn. Olóyìnbó sọ̀rọ̀ kan wọ́n ní pé problem shared have solved tàbí tí wá ní ó máa ń di ó solved nígbà míì ṣe rántí last week n tó ṣẹlẹ̀ àwọn advice tẹ fún bọ̀dá kan ẹni pé táwọn ṣe gbọ́ advice ẹni bẹ́ẹ̀ náà kà wọ́n dẹ̀ tutù fún táwọn sọ yẹn làwọn kọ́ ti fáwọn náà advice mo dẹ̀ máa ń sọ fún pé lórí ètò yìí àwa ò kí ń bú ẹnikẹ́ni lórí ètò yìí we listen we don't judge oyè yìí a máa ń gbọ́ ni báyìí a máa gbọ́ àwa ò kí ń bú yẹn lórí ètò yìí oye bá mi ṣí àyètò lálẹ́ kẹ́ pin kárí ilé ẹ ṣí àyè fún ẹ fún. Abala Romeo and Juliet náà tún ní gbẹ̀yìn lálẹ́ yìí pẹ́m pẹ́m pẹ́m.

0: àwọn olólùfẹ́ kan tó bẹ̀rẹ̀ ìrìnàjò tí wọ́n lálẹ̀ lórí ètò wọ́n bẹ̀rẹ̀ love journey tí wọ́n lórí ètò lálẹ̀ lórí ètò ní tèmi náà ni yóò wá pin káàkiri báyìí torí pé ètò yìí káàkiri àgbáláyé náà ti ń gbọ́ bẹ́ẹ̀ ibẹ̀ náà ti ń gbọ́ ìkànnì ti lágẹnu ìkànnì tí ò kí ń ṣe lẹ́kùnjẹkùn worldwide ni. Ẹni tó sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi obìnrin ni wọ́n ní pé à ń fẹ́ dúpẹ́ lọ́wọ́ ìkànnì oní ẹlágẹnú fm pàápàá jùlọ lórí ètò ní tèmi mo sáré ju eléyìí kí n tó di pé mo fún yín láǹfààní ni o fẹ́ pèpè àmáìndì yín sílẹ̀ ẹ̀yìn ẹ̀yìn. Ẹni sọ pé ó làwọn pàdé olólùfẹ́ àwọn làwọn pàdé ọkùnrin kan pàdé ọkọ̀ọ̀kọ́ ni wọ́n làwọn pàdé ọkùnrin kan ní 2017 wọ́n ní pé ọkùnrin yìí nígbà táwọn pàdé ẹ̀ wọ́n ní kò ní kankan kò ní síbọ̀ pébọ̀ àwọn rí pé ó jẹ́ ẹni tẹ́ pé ó fẹ́ràn láti máa kàwé ó lọ iléèwé ó dẹ̀ ní àwọn ìran tó tóbi ẹ̀kọ́ nìyẹn he has a big dream wọ́n nígbà yẹn dádì tàwọn ti wọn dádì àwọn ní ṣọ́ọ̀bù tó ní ń ta àwọn electronics tó bá ti kó wá láti abroad yẹn ti mọ̀ wọ́n kọ́ wá tán máa ń tà fíríjì gbẹ̀ẹ́dú ó ti yẹ yín náà a ṣe kọ́ síbẹ̀ nìyẹn gbogbo kọ́mẹ́ǹtì lórí facebook yẹn mo ń rí ẹ ti ń wọ kíláàsì ibrahim sulaimon ó wọlé láti wọrí delta mo ti gbórí wọ kíláàsì ẹ jókòó ẹ mu tíì adénìkẹ ògúnlẹyẹ ọmọ wọdàn ẹ káàbọ̀ mà wọn ni honourable commissioner of love you are blessed amen and you too kẹmi ogunsanya ọmọ wọdàn welcome to the program ẹ káàbọ̀ mà. Comment yẹn wọlé adéyẹyẹ adénìkẹ ṣe mo gbà ìfẹ olúwa welcome ma ní ẹjọkọ ẹ wọlé nǹkan sáàbù yín.
1: Jọ̀wọ́ o jẹ́ ká jọ máa.
0: Wọ́n náà wọ́n pàdé ọkùnrin ní 2017 wọ́n ní nígbà yẹn ọkùnrin yẹn ó ṣàn struggle wọ́n ní nígbà táwọn ni pé ó ní ó dẹnu ìfẹ́ kó àwọn ìgbà wọn ò pé lẹ́wọ̀ àwọn ju tarákùnrin lọ ṣùgbọ́n ó ní dream táwọn ṣe rí nínú ọ̀rọ̀ táwọn jọ ń sọ ó ní first day táwọn pàdé àwọn lọ pàdé níbìkan ni wọ́n ní nǹkan tó lè afford ǹjọ́ yẹn ju ẹlẹ́yìn dòdò kan wọ́n kò yọ miss pie gan wọ́n ní àwọn gbà bẹ́ẹ̀
1: wọ́n
0: lóhun kò tún fẹ́ mu lórí tiẹ̀ kò fẹ́ yọ títí ẹ̀ gan wọ́n láwọn náà rò pé ok tí wọ́n bá tẹ̀ lẹ́yìn dòdò mi jó náà náà ra meat pie fún wọn náà wọ́n láwọn náà jẹ meat pie wọ́n láwọn ṣáà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ that was 2018 wọ́n ní ó ti wá kọ ìwé lọ́pọ̀lọpọ̀ àwọn ti kó ó kọ ìwé ó ń tẹ̀ láti market ìwé yẹn ó ń táwọn ṣe máa ìdí àwa nìyẹn pé a gbọ́ àwọn ní ṣọ́ọ̀pù náà wáyé tó wà máa ta ìwé
1: yìí
0: ní ṣọ́ọ̀pù àwọn mo sọ fún pé lórí facebook lágẹ̀lú fm 96.7 àbí lórí facebook nígbà kan náà martini salah àbí lórí tiktok martini onílé ajé lọ síbẹ̀ kẹnu comment níbẹ̀ wọ́n ní àwọn kówè wá sí ṣọ́ọ̀pù yẹn wọ́n láwọn dẹ̀ ń tà ó níbi tí mò ń lọ lálẹ́ yìí o àwọn afẹ́ ká máa mọ rírì àwọn gbà míì wà lómìí wà ní tó bá lé ẹ̀kan tó believe nínú ẹ ní táìmù tí tí ìzò tí ì set dáadáa tí ó ẹni bẹ́ẹ̀ tó bá ti wá ń dán fún ẹ má gbàgbé o láti believe nínú èèyàn láti believe nínú èèyàn kìí ṣe tó rọrùn pàápàá jùlọ ní táìmù tá a wà yìí wọ́n tí ò tí ì ṣọ́ọ̀fù àwọn adúró tì wọ́n wọ́n tí ò tí ì mọ̀ pé ó padà jẹ́ èèyàn wọ́n ní from there àwọn bẹ̀rẹ̀ sí ní ta ìwé yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ wọn láwọn ìbá mú ìwé o wọ́n ní àṣẹ torí pé kò rí sport ni wọ́n ní tó ṣe ń ta ìwé yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n nígbà tó parí school nígbà yẹn ó wà ní school ni ó tún lọ school again ó ti parí school tún lọ school again nígbà tó parí school yẹn kò tí ì ríṣẹ́ wọ́n níbẹ̀ làwọn ti ní kì í àwọn ṣe sunkún sí dádì àwọn lọ́rùn nìyẹn àwọn fẹ́ gba ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù yín tá à ń lò yìí ẹ̀ náà fẹ́ gba ṣọ́ọ̀bù wọ́n láwọn ṣàgbà ṣọ́ọ̀bù lédè kúkúrú wọ́n ní from there ló ti di pé àwọn electronics tí àwọn ń tà dádì èmi ń tà àwọn náà ń tà wọn àti bọ̀bọ̀ ìjọ ń tà wọ́n ní and he was loyal o ni ko fi ko pa owo kan je ri ko so pe ah bawo lowo ile ise diri olorun fun ni ya to ba ni dowo yo nbe ani ara business na nse agbodo ma yo owo fafa kifuki se le ninu e kan be yen o wa discipline o wa financially discipline o ni ya ko won ti fowo si wo lowo ni o ti pa ponpo ni to se baye lede ere re mi won wa from there won ni awon ni shop keji won ni awon ni shop keta won ni Mr. Martini awon ti ni shop elekewa bayi ta won ta electronics
1: aya to mo yayi lo
0: si Mr. Martini a se igbeyawo
1: bele kon ba ntan
0: ni last year awon se igbeyawo
1: ni
0: do awon ti ba n lo sile e tawon jo n wa o so fun awon se igbeyawo officially last year 2025 Mr. Martini ba mi dupe lowo alakunrin yin olowo ori mi agbo lan won ni tori pe opolopo obirin opolopo okunrin lo je pe aye oju obo to se yen ko kan bayan lawo ko mo ko fine bi kan ju kan lo ba ni ko maramu. And he has been a wonderful man. Only I never regretted my decision. It was my best decision. Only on care awon pelu owo. On care awon pelu attention. Only he understand me and he wants the best for me. Only bayi o tun ti ran awon lo si ile iwe. Are. Ti bo nkan ti won so mo so be last week to ba tin feyan ti o ba ti wa ile si waju fun yin. Pada nibe. O nbe pada. O feyan ko wa ile si waju fun e ko nbe. Se ti gbọ nkan ti arabirin ti won so bayi. Won fe se oju opun sile bayi. Lale yi ka se e ka se e. Feyin te wa lori ti Facebook ati lori TikTok. Je ti n wo mi. Abeyin te n gbo mi nile. Radio yin e. Won fe fun enikan ni 25,000 naira bayi. Ka se e. E lo ta ka se e. E ti won te se ma n ta pelu code yin. 500 naira ni slot kan. Ticket kan is 500 naira. *347*1004*2#. Buta lo ma yi mamu lale yi. Ba ti yi bruu. Ba to ba ti mu ba ife. 5,000 naira ti duro ni. *347*1004*2#. Wọ́n ní mo ti fast pé *347*1004*2#. Abike lọ sórí wẹ́bsáìtì wọn. www.cashier.ng. Wọ́n tún gba abẹ yẹn wọlé ẹ̀tún tá láti bẹ̀ sùúsí. Oya good luck time ti bẹ̀rẹ̀ báyìí o. Tic tac o ti bẹ̀rẹ̀ báyìí o. Try luck ìlàlẹ̀ try 25,000 o lè jẹ́ wọ̀. Má ṣe ojú òpó sílẹ̀ báyìí. Ìwọ́wo ló ní olólùfẹ́ tó jẹ́ pé o lè gbàgbé ẹ̀ láyé. Ìgbà náà kọ́ ni pé o ṣẹ̀ mí o bú mi bẹ́ẹ̀ rí Mr. Martini. O lọ fẹ́ lómi. Mr. Martini o sọ̀rọ̀ sí mi. Lóòótọ́ kò ní sí káwọn kan yẹn náà máa wà. So sometimes you know a ní láti celebrate ara wa ká mọ rírì ara wa. Kí ni nǹkan tó lè gbàgbé tí olólùfẹ́ ṣe fún ẹ̀ tó yẹ kó bá wú ẹ̀yìn báyìí o lè gbàgbé. Wà á wò pé wà ṣéwọ náà ló ṣerú nǹkan báyìí fún mi. Àbá yẹ ká máa ní sense of entitlement ẹlòmíì máa wà entitled sí nǹkan. Àìṣèmí ni ìyàwó ẹ̀ kó bá wù kó mọ̀ ṣe. Wà á ṣe fún tí kò bá ṣe ń kọ́ kí ló fẹ́ ṣe. 09123708675 Mi ni mú ju bí a rí kọ́pù mi méjì mẹ́ta lọ. Ṣé mi tá ń lọ́pọ̀ lálẹ́ yìí? Single parent. Súnmọ́ mi lálẹ́ yìí. Ìyá single father, single mother. Súnmọ́ mi lálẹ́ ọ̀rọ̀ ti kàn ọ̀rọ̀ ti kàn yín. Nǹkan tẹ́ ẹ̀ lè gbàgbé tó lè fún olólùfẹ́ yín ṣe fún yín. Ọba Àánú ó ní from Ayo State Warden sir mi náà kí yín o. Adékunlé Adébáyọ̀. Adedeji Kehinde or Olamide. Only good evening, sir. Welcome on board. Omo Bale. Only boss warden, lucky you. Kini kan to lulu fe se fun e to le gbogbo laye. Ya bi to o gan ba pada wo ba iwo pe Mr. Martin ba mi ki. Ba mi celebrate. You will always be the one I love. Bo to awon kan wa ti je pe n don fe bayi lo break eyin won lo se won le nigun eyin. Aye alawon kan ti je pe eni ti won fe lo so won di kan ti won da lo ni. Cross the ocean. Ale lo ko buru ju lati mu riri e. You will always be the one. Ai sibe esle la lekin to wo mi won agba mi fe lo. O tin se wo si mi pe an lo soju oja. O toju e. Eyin ti e je single parent la le. O discover nkan kan pe opolopo. Wa take time to mind. I'm a pelori lo. Awon gbogbo lo n difficult ju nsin lati go back to relationship. O da bi opolopo, o da bi wounded lion. To ba pe nkan ni wounded lion. Bi bi kini won ti o ti fara pa. Wa wa kike kike le bi ban. Opolopo ni fe pada sinu relationship. Ti o ba ti je ko ye fe ku lo sinu oko amo na fe fe yawo ni yawo alarede. O ni ide yan to ma ba soro. Lo to lo ta omo yen o to won yin. Single handedly. To wa pin ya ya one way or the other. Misunderstanding. Ele bi on go fun e lo fa. Ja ti sele. Ẹ̀rọ ti bá ti tiẹ̀ lọ. Now, ó wá fẹ́ padà. Ẹ̀rọ wá ń ba ọ̀pọ̀lọpọ̀. Wọ́n ní pé kinní kan tó bá ti ṣe ní rí òtúmọ̀lọ̀ ṣe ní lẹ́lẹ́kejì. Once beating twice shy. Má gbọ́ tó wọ́n ní kọmíṣánná fẹ́ ṣé mo tún gbọ́dọ̀ ṣe mistake bí i tàkọ́kọ́ ni. Àkọ́kọ́ yẹn ojú mi máa rí gan. Lálẹ́ yìí àjọ máa sọ̀rọ̀. Kila wọn kan to fa, kila wọn kan to nje ki ma hesitate lati and feel reluctant lati go into the relationship. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò tíì make up mind yẹn. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò tíì heal láti past yẹn. Healing process yẹn wá ń pẹ́. Lóòótọ́ ń wù láti ṣe bọ̀ tó wá tún ti rántí báyìí. Ẹ̀fà tún bá a tún bí. Ẹ̀sùn mọ́ mi lálẹ́ yìí. Láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ kí ẹ understand lálẹ́ lórí ètò yìí. Bẹ́ẹ̀bi ara kan. Ìwé kí tẹ bá lè ṣe àmúlò ẹ̀ ó máa ràn yín lọ́wọ́ gidi gan ni. Gbára òní bó rẹ̀. Ó máa help yín gidi gan. Mo ń lọ sójú ọjà báyìí tí n bá ti padà dé lọ fi kọ́mẹ̀ntì yín sórí Facebook yẹn mú.

ìyá onírù ẹ̀kúṣẹ́ tí bẹ́ẹ̀ ti gbà wọlé àwọn ọ̀tá mẹ́sì inú wọn dùn tó bẹ̀rẹ̀ náà wọ́n gbìyànjú. A lọ sójú ọjà báyìí tí má ti padà dé èyí tì ní tẹ̀wájẹ́ kó kalẹ̀.

0: ọmọ-ogun rẹ̀ pọ̀ lójútó.
1: Jésù wá wá fẹ́ jẹ́ àlọ́jọ́ Friday 31st July 2026 látago mẹ́jọ òwúrọ̀ di aago mẹ́rin ìdájí ọjọ́ kejì níbi tí ọlọ́run ti máa lọ prọfẹ̀ wùmí Jésù yíká prọfẹ̀ Peter Olúwabíoyè pastor J.A. Bankole àwọn olórin ẹ̀mí Fẹ́mi Sásalárí Ewúrà ọmọ Bọ́lá Ogolúwa voice Ọláyà Divine Harmony pẹ̀lú CAC Ogunre Choir pastor S. Oladele CAC president Nigeria University pastor Akinpẹ̀lú Peters Adékúnlé wọ́n máa ṣúre lórúkọ Jésù gbogbo ẹ̀ ní CAC Ogunre Prayer City wọ́n wà ní omi àdì o onígbàgbọ́ àbá ọ̀kẹ́ junction Abẹ́kúta express ṣòro ń bàdàn gbogbo ẹni bá fara hàn pátá iná máa sọ testimony.
2: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílé àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
3: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
2: back to school items souvenir bags high quality stainless pots ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbà lóde lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wò yín ká bá yín set up kitchen yín àtúnlé bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir ìdí àpẹ́ Odùdúwa building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs débi ọ̀rajà.
4: Ó balẹ̀ gbàgẹ̀ ọkọ̀ ní pẹ̀lú Steve.
5: Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàjà 50 bitters bẹ̀ẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Waves Limited ẹ̀sìnlẹ̀lẹ̀ àkáàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni +3 Light and Craft Building Mansion Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos. PDR distributor call 0704-318-3929 50 bitters na dadi tolo te.
6: Ìwà kò sí omi ẹ̀kọ́ bá mi yìí fi fẹ́ sọ yìí.
7: Omi nira kó fi ọwọ́ ta.
8: Olùdókòwò ti gbówó lórí báyìí. Èdè nìkan náírà ₦200 kò ká nǹkan kan láti rà náà.
9: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ₦500 ₦500 ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yípadà.
8: Ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí i.
9: Àfi bí ẹni wí bí àná ni.

0: sanwó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbogbo lákọ̀tún. Aṣojú náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Aṣẹ ti wá di alágbálúgbú omi òkun tí yóò ṣe é gbọ́ tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́ńbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mẹ́rin ṣe ta?
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004#. Lórí Ìlàjẹ̀lú FM

káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà. Orí ètò ní tèmi náà lè ṣe wá o. Orí ìkànnì ti Lágilú FM 96.7 FM. Òkè tó ga ju àwọn òkìlọ. Ẹgbẹ́ funfun báláwo ní fẹ́lẹ̀lẹ̀ nínú ti Ìbàdàn. Mo sọ fún lálẹ́ yìí pé mo fẹ́ mọ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ single parent àzá tó jẹ́ single mom ni àbí single father tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ báyìí láti wọnú nǹkan míì àbí láti ní nǹkan pẹ̀lú ẹlòmíì ó jẹ́ ẹni tó tọ́pọ̀lọpọ̀ máa ń fà sẹ́yìn lẹ́yìn bá sọ pé I feel reluctant. Nígbà tá a lọ sójú ọjà yẹn ẹnìkan sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì kan sí mi lábẹ́ aṣọ mi. Àwọn ẹ̀láǹfààní àti pè wọlé wọn kò kọ́ ní táìmì yẹn wá wà ní advert. Mo bẹ́ ń pé ilé òkèèrè ni ó ti ń pè. Wọ́n ní Mr. Martini. Wọ́n ní táwọn dé lónìí báyìí ni ọ̀la ọlọ́run ọ̀la olólùfẹ́ àwọn ni. Ṣé mo believe pé olólùfẹ́ àwọn. Pé ara létí bàbá ẹ̀ tí ó kọ́. Ní àwọn tà tí àwọn fi kun owó tí àwọn fi kó àti àwọn àti òun àti àwọn ọmọ. She has like 80% nínú owó eléyìí tí àwọn fi dé ilé òkèèrè táwọn wà ìlú òkèèrè táwọn wà. Lábẹ́rẹ́ ọlọ́run ìfẹ̀yìn adarí lábẹ́rẹ́ ọlọ́run. Oṣù ni wà rí yín. Máa like láti gbọ́rù nǹkan báyìí. Owó yẹn báyìí business out of business ti tiẹ̀ ni.

0: kọ́lá ṣàṣàánú.
1: Ọlọ́run ṣàánú.
0: Bí ẹ̀ bá ti gbọ́ sí one gun, ó lágbára díẹ̀.
1: Nínú
0: bẹ́ẹ̀ fún wọn nífẹ̀ẹ́ gan, wọ́n máa fún ìrìn sọ́rọ̀ káàmáà.
1: Kí ni nǹkan tẹ́yìn learn nínú first relationship yìí àbí first marriage yìí náà pé kí ni nǹkan tẹ́yìn learn tẹ́yìn náà mọ̀ pé tẹ́yìn náà mọ̀.
0: Ọlọ́run
1: fọwọ́ sí
0: náà ni. Ọlọ́run
1: fọwọ́ sí ni. Ṣùgbọ́n tí mo learn bẹ́ẹ̀ ni. Tẹ́yìn ò bèrè lọ́wọ́ Ọlọ́run kẹ́ tó wọ̀ ni. Torí nǹkan tẹ́ sọ ni nǹkan tẹ́ sọ sí ni mo fi sọ bẹ́ẹ̀ ẹni pé Ọlọ́run fọwọ́ sí. Mo á bọ́ṣẹ́
0: ẹ̀ bẹ́ẹ̀. Mo fẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ka àwọn lẹ́tà yẹn mo rò pé bí wá ti máa ní WhatsApp number yín mo lè ṣe voice note torí fóònù yẹn ó ṣe díẹ̀.
1: Ok máa fi nọ́mbà kan sílẹ̀ nísìnyí ẹ fi voice note síbẹ̀ máa fi nọ́mbà kan sílẹ̀ nísìnyí ẹ fi voice note síbẹ̀. Lálẹ́ yìí mo fẹ́ ká pour out mind wa ni ká pour out tó wà lọ́kàn wa ẹlòmíì dìsọ́kàn ẹlòmíì naturally òun náà ṣe mistake gẹ́gẹ́ fúnra rẹ̀ ẹlòmíì kò ní sọ part títí ẹ̀.
2: Hello
1: sir.
2: Ẹ kalẹ̀ kú sí mi.
1: Yes sir.
2: Ẹ o mo ti ní kọ́mọ̀ ní ṣe tí mo fẹ́ come to love padà.
1: Ẹ ti make up mind yẹn fẹ́ padà. Ẹ fẹ́ fẹ́ lómi láǹfààní.
2: Bẹ́ẹ̀ ni mo sọ pé tí máa rúbẹ̀ tí wá rí jù máa pa obìnrin máa ń gbèjọba lọ.
1: Kí wá rí tẹ́ fi rò pé ẹ fẹ́ change padà báyìí kó lè rò débẹ̀ àbí ṣé nítorí wẹ́dà ni.
2: Kò ọdún náà kò yí sí ìyàn.
1: Ṣé ṣe torí òtútù.
2: Kìí ṣe torí òtútù. Kò yí sí ìyàn. Ṣé kò sí àpẹẹrẹ fọba tí ò lè lòdì. Bẹ́ẹ̀ kò sí ẹgbẹ̀lẹ̀ sí àpẹẹrẹ fún obìnrin tí ọba ní adé orí. Lẹ́pẹ̀lẹ̀ tí mọ́tò bá pààyàn fún tọ́nà fi máa gbéyàn.
1: Kí ló lè tẹ́ fi rò lọ́kàn yín pé tẹ bá rí kinní kan tẹ bá rí ẹ̀jọ̀ tẹ rí kí nìkan tẹ.
2: Ìtàn ọ̀gbìn fojú mi yàn yìí.
1: Kí ló fojú yín rí mo fẹ́ mọ̀.
2: Ẹ ṣe ìyàwó tí mo fẹ́ láàárọ̀ ọjọ́ mi níwájú láti hàn lórí kò sí ní ẹlẹ́dẹ̀ wà ń bí o èmi àti àdíjẹ́ aláwọ̀tá lórí kò sí ìyí ẹ̀ ní pẹ́rẹ́ ààyè. Nítorí pẹ̀lú pé yọ ìgbà tá a ṣe tó lọ́sọ̀ gan-an ìyí ẹ̀ sọ fún mi pé òun ò fọwọ́ fún mi. Ṣé pé àwọn èèyàn ibi mo fẹ́ràn obìnrin rí wọ́n tó mọ̀ mí lé wọn.
1: Wọ́n ná yìí.
2: Wọ́n ná mi o.
1: Ilé yìí náà ti tán fi náà ṣe máa nàná ṣé ìpẹ́ yìí náà kọjá yìí
2: náà
1: ṣe máa nàná.
2: Wọ́n kúkú sí ń bí ẹlẹ́dàá wọn dẹ̀ wà ń bí. Wọ́n náà sọ pé ọ̀rẹ́ ìyá mi ìyá mi sọ pé mọ̀mọ́ lágbájá ọkọ̀ ọmọ ẹni ní ẹwà tí mo pọ́lẹ̀ wá náà kí n kọ́kọ́ ìyá ẹ̀ lọ́sẹ̀ àgbà nílẹ̀ ìjọ ẹ̀. Wọ́n ti gbé ọwọ́
1: tó sọ òwúrọ̀ náà. Ṣé láti ìgbà yẹn wà fẹ́ anybody in chance ni.
2: Láti ìgbà yẹn mo tó fẹ́ mo wá fẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ máa ṣe fún bẹ̀rẹ̀ ọjọ́ máa ṣe fún bẹ̀rẹ̀ ọmọ àlọ́ṣẹ́.
1: Ẹni sòrò tó bá tẹ wọ́n bá ti lóyún fún yín wọ́n á lọ ṣe lẹ́yìn yín. Okay. Lórí TikTok yẹn, tí orí táwọn èèyàn ṣe ń wọnú ara wọn bẹ̀. Ẹ dé kí n fún yín tẹ́ ṣe máa ṣé báyìí. Àti ní onílé ajé. Tẹ́ bá ti lọ síbẹ̀. Orúkọ yín, éèjì yín. Àti location name age location occupation tẹ́tẹ̀ ń ṣe dẹ́ka mọ̀ tẹ́tẹ̀ ń ṣe. Àti my tatẹ tọ̀ sí ẹ lọ fi síbẹ̀. Hello.

0: látàrí máa fẹ́ kó ipa púpọ̀ nínú marriage ni ọkọ mi wá pè mí ní sùúrù léèrè láti ìgbà yẹn kì í bá mi mí kì í nà mí ìṣe ló máa ń tẹ́ mi tó máa ń gbé mi kẹ̀kẹ́ bí ẹni nígbà tí mo rí pé sátani máa ń fẹ́ kó ipa púpọ̀ nínú marriage nílé ayé ni mo wá di mi sí sùúrù léèrè lọ́wọ́ ẹ̀
1: ìṣe ló máa ń tẹ́ mi tó máa ń gbé mi. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ káàbọ̀ mi ṣe sùúrù léèrè. Lálẹ́ yìí heart-to-heart conversation lájọ máa ní lórí ètò yìí. Àmà láìpẹ́ kẹ́yìn náà sóòótọ́. Orí ọ̀pọ̀lọpọ̀ báyìí. Kò ní sọ òótọ́ gangan àtọ̀ ní páàtì tí ó mọ̀ sọ fún wa. Tó bá jẹ́ pé ìjọ fúnra yín gan mọ̀ pé ẹ̀rọ ǹgẹ̀dẹ́ ká mọ̀ pé mo ní gan mo ti ṣe tọ́kì ní gan tó mọ̀ pé tí mo ṣe yí ọ̀rọ̀ òun. Hello.
2: Hello.
1: Hello. Ẹ̀kálẹ́.
2: Adénìkẹ̀ ló ń sọ̀rọ̀ látẹ̀lẹ́lé.
1: Adénìkẹ̀ láti ẹlẹ́yẹlé. Ṣé single parent ni?
2: Ẹ mo pè mí láti Sunday.
1: Ṣé single parent ni?
2: No, single lásán ni mí o.
1: Single lásán ni yín. Ṣé ń gbé tò kẹ tó pè já?
2: Ṣé lọ sọ?
1: Ṣé ń gbé tò yẹn kẹ tó pè abẹ́kọ̀ pè wọlé ni?
2: Mo máa ń gbé tò mo pín bí ọmọ ń bọ̀ náà.
1: Bóyá mo ń gbọ́ yín àti single kí á fẹ́ sọ sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí.
2: Mo
1: fẹ́ pa rẹ́díò ní òsọ mi lọ́dún fẹ́ bọ́rọ̀ sí. Ok ẹ farabalẹ̀ kẹ gbọ́n tá ń sọ bọ̀ àti ní kẹ. Ní táìmù tá a wà yìí mo ráwọn trendings kan tó ń lọ káàkiri. Àrí tí ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ pé ẹ tó bá jẹ́ pé wọ́n ló ń tọ́jú ọmọ wà transparent o káwọn ọmọ ẹ kó mọ̀ àti wàá sọ ọmọ yìí àkẹ́ and trade deep yá bó wà láàmì òní já sásán. Tí ìfẹ́ bá ti tán nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé relationship yẹn wá run around the game. Àwádà ìfẹ́ I don't tayo. I don't play game. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìfẹ́ ti tán. Gbogbo àwọn kan tí ó máa ń fojú fò tẹ́lẹ̀ yẹn á kú ńbẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń sọ lálẹ́ yìí tí bá lè ṣe àmúlò ẹ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó dáwọn single parent tí mo máa ń bá sọ̀rọ̀ tá máa ń pàdé tó máa ń wá sórí ètò yìí. Àwọn fún àti mo máa ń discover
0: ohun
1: tó wà point wa. Hello.
0: Ẹ̀kálẹ́.
1: Ẹ̀kálẹ́. Ṣé single mo
0: mọ̀ ní? Mo kọ̀ láwọn ẹni látàpátá.
1: Ṣé single parent ni yín?
0: Bẹ́ẹ̀ni.
1: Bóò lè experience yẹn gan.
0: Odó ṣẹlẹ̀ ní pé èmi àti ẹ̀mí ọtún ní problem. Ó ní mental problem so mi mọ̀ pé ó ní mental problem yẹ kí n máa jẹ ẹbí pa.
1: Wọ́n ní mental problem.
0: Bẹ́ẹ̀ni.
1: Sóbìnrin ló ń sọ̀rọ̀ yá. Sóbìnrin ló ń sọ̀rọ̀
0: yá. Sóbìnrin ló ń sọ̀rọ̀ yá. Sóbìnrin ló ń sọ̀rọ̀ yá. Sóbìnrin ló ń sọ̀rọ̀
1: yá. Sóbìnrin ló ń sọ̀rọ̀ yá. Sóbìnrin ló ń sọ̀rọ̀ yá. Ọkùnrin.
0: Ọkùnrin ló ń sọ̀rọ̀.
1: Ok. Tú èèyàn lẹ fi pàdé ẹni tẹ́ ẹ fẹ́. Mi ò fẹ́ mú pọ́ìntì bẹ́ẹ̀ o. Mo fẹ́ kọ́ clarify àwọn pọ́ìntì kan fún mi. Tí wàá yẹ láǹfààní àti pípadà. Hello.
0: Hello.
1: Hello.
0: Ẹ kú ètò.
1: Ọlọ́run kú ètò ẹ̀. Ṣé single parent ni?
0: Single parent ni sá.
1: Ok. Láti bí ọdún mélòó ni ti jẹ́ single parent báyìí?
0: For like 10 years.
1: For like 10 years. Báwo lè experience yẹn?
0: Very hectic.
1: Olagbara díẹ̀.
0: Frustrated.
1: Kí ló ṣẹlẹ̀ gangan? Is it that fault wà látọ̀dọ̀ yín? Àbí.
0: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìmọ̀ àtẹni tí a jọ rìnrìn àjò nígbà yẹn. Àjọ wà ní Coffship, right? So mo wà tó bá ti ṣe ṣe. So wọ́n wá wí pé time ìgbà tí mo bá ṣe yẹn. Mi ì sọ pé mo fẹ́ marry, I have to work for some years. So à ń bá ewé àníyàn lọ. Ṣùgbọ́n ìgbà tó tó ṣèdí kan, àwọn òbí arákùnrin tí mo fẹ́ lọ fọwọ́ sí ìrìn àjò yìí. So ní kálukú àdìpáàtì. Àti àwọn òbí tèmi àtàwọn òbí tiẹ̀. not believe it may when Calicutia at the separate. But along the road, I thought about that, see, courtship. So, not be more food. The ball I would say, I will be a forward say. So, then, this has not gone, not be here, so, I'm just single now.
1: So you've been single for how long now? Like 10 years now? For like 11 years. Within that 11 years, she had to give trial for...
0: Not
1: to
0: trial, but... You know, I want to know about that. You know, we pay wrong and only, of course, you have to quit.
1: Do you still want to try?
0: I will.
1: Okay. I'm not one more segment in the night, but the age one.
0: Pardon?
1: Can you hit bracket in?
0: My age 42.
1: Hmm?
0: 42.
1: Okay, 42.
0: Yes.
1: So what do you do?
0: Not trading.
1: Trading. Are you looking for a companion or a soulmate?
0: I'm looking for
1: husband. Husband?
0: Yes.
1: Okay. I'm not one of them. Like pay. Money little pay. And my one fanatic paper da. But I'm not be. I'm not be to do my law.
0: All
1: right, all right. She experience in Belua.

points yẹn lakọkọ yìí ẹ bá lè di point mu ẹ di point mu fún ẹni tí ẹ jẹ single parent fẹrù lọkàn wípé ẹyẹ a mo ṣe tún báyìí ọpọlọpọ ngbà míì tí nǹkan bá ti ṣẹlẹ àwọn nǹkan tó bá ń ṣẹlẹ yìí ngbà míì ẹyẹ wọn lè má prepare fún and kò sẹ́ni tó pray fún ngbà míì láti wù ú but sometimes àwọn circumstances life circumstances máa ń fà á ẹlòmíì bẹ́yà ó lose olólùfẹ́ ni àdìgbé ọjọ́ èèyàn burúkú ó pàdánù olólùfẹ́ kí ló fẹ́ ṣe so now lọ tẹ̀lé ẹ a ṣá live life ẹlòmíì wà tẹ́ pé bẹ́yà little misunderstanding kan ló kàn ìnà ló trigger kankan ìnà ṣe dẹ̀ ṣẹlẹ̀ ẹlòmíì wà àkúrulẹ̀ wà fortunate pẹ̀lú láti máa pàdé èèyàn ni ẹlòmíì wà tẹ́ pé òun gan fún rẹ̀ kò mọ tán ṣe manage èèyàn ṣé nǹkan àwọn point yẹn ṣùgbọ́n àwọn kinní yìí gẹ́gẹ́ bí mo like point tí olùṣọ́ sọ yẹn ó wà lára point mo fẹ́ ká mọ̀ number one ẹ make sure pé ẹ heal kó tó di pé ọmọ inú relationship mi heal before you date again ẹlòmíì ẹni tó fẹ́ ń sìn olóńforí kó nǹkan tí ẹnìkan ti ṣe látẹ̀yìn wá ó lọ máa gbé pẹ́jọ yìí lórí nígbà ẹ̀pọ̀ ló dì èso wá wá sọ yìí di scapegoat tó bá ti ṣe kankan ni àwọn náà tún ti bẹ̀rẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ tí ẹ náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn heal before you date again make sure kankan ẹ ó heal dáadáa nínú nǹkan oríṣiríṣi láwọn ilé ìkọjẹ kó tó ta ẹni ni àwọn fàájẹ kan wọn ni àwọn ti heal but kò tí ì jiná dé nù ó ṣáà ti heal ẹni tí ò tí ì heal tó tún fẹ́ wọnú ẹ̀ gbé wọn gbogbo fún rẹ á jẹ́ kí relationship yẹn wà toxic nǹkan kékeré báyìí a ti sọ di nǹkan tó lágbára a ti fẹ̀ lójú sọ fún ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ mi báyìí ẹ jẹ́ single parent ẹ̀mí ti pàdé oríṣiríṣi ojú ẹlòmíì ti bó orí òtún náà láti rẹ́nìkan tó ní pé àwọn tó tún wá pàdé àwọn kan yẹn ti wá tún sọ wọ́n ti sọ ní ẹdun arin

090 40 ló bẹ̀rẹ̀ ó dẹ̀ parí pẹ̀lú 132. Àwọn ti máa wọ̀ báyìí pé kó má gbé. Tí ó bá ti gbé, tí ó bá ti pè lẹ́ẹ̀mejì ẹlòmíràn.

0: ẹ̀rẹ́gúnzọ́rẹ́ kan lẹ́tà ilé tó wà lọ́wọ́ mi.
1: Omi tó pa náà ní fẹ́.
0: Lẹ́tà ilé Masarika pàápàá. Èyí máa wọnú lómi àjùlẹ̀ tí lọ́ba rẹ̀.
1: Yes, ma.
0: Ẹ̀yin tó jẹ́ single parent, mi lérò pé àwọn tí mo kà á lẹ̀yìn pé láǹfààní àti gbàmú. Ẹ bá lọ máa yọ̀ pín gan. Kẹ̀rẹ̀ fẹ́ Ọlọ́run sí i, kẹ̀fọ́ Ọlọ́run náà ṣíwájú. Orúkọ tí ń bá fẹ́ ṣe tí ò bá tún ti sọ́lọ̀ ń bẹ̀. Orí tí olúwa bá kọ́ ilé náà lọ lùṣọ́lá ìwọ̀n ṣe lásán ni. Ṣé ló wá wà pẹ̀lú wa? Ẹni tó sẹ́ndí lẹ́tà sí mi, wọ́n ní pé Mr. Martini, wọ́n ní pé I am getting married soon to a man that already has 6 kids with 4 women. Wọ́n ní àwọn fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú àwọn ó ṣe ìgbéyàwó láìpẹ́. Àwọn ó ṣe ìgbéyàwó láìpẹ́ pẹ̀lú.
1: My pretty Susie.
2: Ẹyin tó jọ̀wọ́ ọmọge.
1: Kọ́múnú mi dùn.
0: Pẹ̀lú arákùnrin kan tó ti ní ìyàwó mẹ́rin, ó ti ní obìnrin kábàá pé ìyàwó, ó ti ní obìnrin mẹ́rin pẹ̀lú ọmọ mẹ́fà rí.
1: Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́.
0: Ẹyin dò ó ní owó lọ́wọ́. Ọlọ́run bless ọ ní change lọ́wọ́.
1: Rọ̀rọ̀ mi mọ rí
0: ẹ. Wọ́n nínú méjì nínú àwọn obìnrin yẹn ti wá fún àwọn ní warning pé àwọn fẹ́ ṣe ìgbéyàwó, kò ṣe ìgbéyàwó fáwọn.
1: Ọ̀rẹ́ ni tó wù mí dẹ̀.
0: Wọ́n ti sọ fún un pé kó má dẹ́mi ara àwọn légbodò. Èyíngbó lẹ́ni kọ́ ní Gẹ̀ẹ́sì ló kọ́. Wípé
1: mo rò tó dùn.
0: Wọ́n ti dúnkùkù mọ́ pé àwọn lè rọ̀ láì fún un.
1: Ìbájẹ́ ń gba bèbí.
0: Wọ́n ní Mr. Martini, wọ́n ní.
1: Ògbúrò mi mo rí ẹ̀yìn mulẹ̀ rere.
0: Wọ́n láwọn sọ fún arákùnrin ìparákùnrin yìí, mọ́dá wọn ló ń jarí, ara ló ń ta wọ́n. Wọ́n ń jowú ni. Wọ́n ní arákùnrin yẹn is 31 years, ọmọ mẹ́fà, obìnrin mẹ́rin. Wọ́n ní the man said I should ignore them. Wọ́n ní Mr. Martini, please should I? I'm confused. I don't know what to do because we are planning to get married soon. Ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mi ò béèrè lọ́wọ́ yín. Ẹni pé ṣé ẹ mọ gbogbo eléyìí kẹ́ ẹ tó di pé ẹ tọpẹ́ fẹ́ ṣègbéyàwó? Àbí nítorí owó yìí náà ni lẹ́fi mójú ní gbogbo ohun tí at the age of 31 ọmọ mẹ́fà ìyá mẹ́rin. Wow. Ìbéèrè yín sì wá ni pé ṣé kẹ́ ẹ tẹ̀síwájú?
1: My social lady.
2: Àwọn
0: ọlọ́yin jù. Hello. Hello, ẹ kalẹ̀.
3: Ẹ kalẹ̀
0: Hello. Ẹ tẹ́ bá ti ń pèsè orí ètò ẹgbẹ́ òǹsókè
1: yẹn.
0: Ẹ fi láìfù sí. Ó ṣeé ṣe kí ọ rí bẹ́ẹ̀. Ẹ fi láìfù sí ká lè gbọ́ yín dáadáa. Hello.
4: Hello, mi sábà tí
0: yìn. Yes, sir.
4: Ẹ tó
0: ètò. Ọlọ́rùkú ètò ẹ̀ ohun.
4: Yes, sir. Orúkọ mi ni Ọlámilékan láti bẹ̀rẹ̀.
0: Ọlámilékan láti bẹ̀rẹ̀.
4: Bẹ́ẹ̀ni, sir.
0: Ok.
4: Ṣé rí wúmà ẹ̀? Wá. Ọkùnrin yẹn yóò ń gba ẹni. Ọkùnrin náà rí ṣe pé 31 years. Ó ti níyàwó mẹ́rin. Ipé báwo ló ṣe jẹ́? Kí ló fún òun náà láṣọ̀ránsì pé tóun bá ti wọlé? Lẹ́yìn ọdún kan ọgbà sáré fẹ́lòmíì náà le. Kóbìnrin yẹn kọ́ rò dáadáa kan tó ṣe. Because owó láwọn tẹ́lẹ̀. Wúmà ẹ̀ owó tó wà lọ́wọ́ náà tẹ́lẹ̀.
0: Ẹ rò bẹ́ẹ̀.
4: Èmi rò bẹ́ẹ̀ o.
0: Ok.
4: Torí tí ò bá ń ṣowó, obìnrin mẹ́rin, wọ́n ti lóbìnrin mẹ́rin tẹ́lẹ̀. Ọdún abẹ́ ẹ̀ta.
0: Ká máa kọ́mọ lùbọ́nà.
4: Kò yí sí obìnrin tó ti bímọ rí. Ìwé ìwà mọ̀ bẹ̀rẹ̀ àwọn sì bímọ rí.
0: Àwọn náà ti bímọ rí, ṣe single.
4: Ó wá fẹ́ bẹ́ẹ̀ tó ti bímọ mẹ́fà. Ó ti níyàwó mẹ́rin.
0: Ẹ give advice yín kẹ kú dáadáa. Advice ẹ̀ ní gígé
4: fún mi. Advice mi ni pé kó má tẹ̀rí sí ara.
0: Ẹ ṣeun. Ọlábọ̀dáadá nínú ọdún ìyẹn ti wọ̀. Bẹ́ẹ̀ ni pẹ́ lórí ẹ̀, mo ti mẹ́sẹ̀gì bá ti mo rí mẹ́sẹ̀gì yẹn. Mo kọ̀ sáré lu mẹ́sẹ̀gì yẹn láti fi pass àwọn mẹ́sẹ̀gì scan.
5: Hello.
0: Hello,
5: Martin.
0: Yes, sir.
5: Ọ̀rọ̀ ẹ̀ mi kò ní ìdẹ̀bà láwọ. Kò sí ń dèrí ségun tọba fẹ ẹgbẹ tọba kú ọsẹ ìdí adórùnmọ tọ
0: nìyẹn
5: nígbà tá ìyàwó lè sọ fún mi pé kọmọ tẹríri tọba sọ fọkọ pé ẹgbẹ ìdí ìyàwó ẹfẹ yìí kí ló kọ́ lọ́kọ́ fẹ́ sọ yóò nìgbò yóò nìkan wà dáa náà ni tí tọba kú yéé iye òun yóò mú lọ ni kọmọ fẹ o.
0: Lẹ́kọ̀bìnrin kan ti ẹ̀ pè lẹ́kọ̀bìnrin kan náà pè sọ̀rọ̀ ẹ̀ lẹ́kọ̀bìnrin pè. Sometimes nígbà míì priority yẹn ó mata. Mo sọ lẹ́ẹ̀kan pé priority nínú relationship tí mo fẹ́ wọ̀ ìgbéyàwó tí mo fẹ́ wọ̀ yìí kí ni kókó nǹkan tí mò ń bá lọ ó wà dáadáa olóòpọ̀ jù báyìí láàfo ta wà yìí àwọn ẹ̀ka tanra wa jẹ́ àwọn ẹ̀ka ayédè sọ ń dáàfẹ́. Hello.
6: Hello.
0: Hello. Yes, ta ló bá wa sọ̀rọ̀ yìí.
6: Orúkọ tèmi ni ẹgba SBO Oyinmi Latagbade.
0: Ok.
6: Ẹjọ́ ọmọ ìtàjú wọn ni ẹ̀ tó ti níyàwó mẹ́rin ọmọ mẹ́fà.
0: Ìyàwó mẹ́rin kọ́ lóni obìnrin mẹ́rin ni oní kò sì gbéyàwó pẹ̀lú wọn.
6: Ọlọ́run jẹ́ mi lọ́wọ́ o. Ẹ̀rọ ló ń bà mí o. Ẹgbọ́ bọ́ọ̀lù ti fẹ́ ṣe ilé ayé rẹ̀ tán.
0: Ẹṣin.
6: Ọmọbìnrin ọmọ pẹ̀lú ṣe o.
0: Ẹṣin.
6: Ẹṣin ni.
0: Wà á jẹ́ kí n mú ìpè tí mo ti rí obìnrin kan. Màá wíṣì kí n rí obìnrin. Ẹlẹ́mẹ̀kì kọ́ yín sórí 09123708675.
7: Hello.
0: Hello, sir. Ẹ̀kálẹ́ máa.
7: Ẹ̀kálẹ́.
0: Ọmọ ẹ̀yàn kọ́ ẹ̀ ni.
7: Mímí ayò ń dé ní pẹ̀ látọ̀ ní.
0: Ọmọ ẹ̀yàn mi dé, mo ti gbọ́ voice yẹn káàbọ̀ sórí ètò.
7: Ẹ̀yìn mú tẹ́tí sùnmọ́ ọkùnrin tí mo ká ṣe mo sáré sí rédíò mi.
0: Ìyá onítèmi máa wà lónìí kẹ́ ẹ.
7: Òwe ló ń rẹ́pẹ́ gbà mí lọ́mù torí pé tó gbà nǹkan mo lè sọ oṣù sódè fún ọmọ mi wá sí kí wà láìpẹ́.
0: Báyìí
7: ìṣẹ̀lẹ̀ bíi pé sẹ́rí ọmọ yìí sẹ́rí obìnrin yẹn kó má lọ ní ìgbín lọ o. Kó má lọ kúrẹ̀ sí wàhálà kó má pè ní owó kúrẹ̀ sí wàhálà tí ìyẹn tó pín sí kó má sọ pé èèyàn kí ní ìgbín lọ. Kó má sọ rárá kó sọ pé èèyàn fẹ́.
0: Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ jẹ́ ká ṣe báyìí kí wọ́n má fààrọ̀ yín lọ́jọ́ torí mo ṣì ń lẹ́tà ní ìtàn tó wà nílẹ̀ mo kàn sáré mú ilé wa ni. Ṣé mo nínú táìmù tá a wà yìí ní period tá a wà yìí tí èèyàn bá fẹ́ wọnú relationship ní táìmù tá a wà yìí ní semester tá a wà yìí ìdá bóyá ẹni ẹ dàgbà bóyá ó jọmọ kékeré ẹ láti mọ èrè èdè tẹ́ ẹ fẹ́ wọnú ẹ̀. Ní táìmù tá a wà yìí majority marriages tẹ́ ẹ̀ ń wò yẹn ló jẹ́ pé wà transactional tó yẹ pé bóyá nítorí pé ẹni ẹ̀ nípò ni eléyìí nípò èmi náà ní mo fẹ́ ká jọ fi ipò ara wa àbí mo fẹ́ kí a jọ fi relation star bóyá ó jẹ́ nìkan tó yẹ fẹ́ jọ lò ó láti fi gòkè. Àwọn kan dẹ̀ wà wọ́n wọnú relationship based on pé ọmọ ni mo wá wọ̀nyí tí ó bímọ fún mi. Ẹlòmíì ó ti bímọ ọkùnrin nǹkan tó fi wá relationship yẹn ni pé mo wọ̀nyí tí ó bímọ obìnrin fún mi. Àwọn kan dẹ̀ wà relationship mo ló wà transactional yẹn wọ́n fẹ́ fẹ́ èèyàn kan bí ẹni tó fẹ́ fẹ́ yẹn tán rí yẹn wọ́n fẹ́ fẹ́ láti fi kúrò nínú ṣé òun ò ṣe. Ṣé ẹ̀ ń get point mi? Wọ́n fẹ́ lo ẹni yẹn wọ́n fẹ́ fi kúrò nínú ìṣẹ́ òun ò ṣe. But ọ̀pọ̀lọpọ̀ wọn máa hide sọ́ndà pé mo nífẹ̀ẹ́ ẹ but deep down inside bẹ́ẹ̀ làwọn kan dẹ̀ wà wípé ife tán fẹ́ ra wọn ó kàn fẹ́ wípé mo fẹ́ yẹn ni ò wá pọ̀ mọ́ táìmù tá a wà yìí. O ní so many things máa ń ṣẹlẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ àti òun pé bọ̀bọ̀ yìí sìn citizen ni àwọn ìsìn ṣe tó ń ṣe ohun ìyẹn tó wà òun náà mo gbẹ̀bí ìpín àbúrò yìí náà ṣe yẹn tó wà. That is why ń sìn ìwọ tó bá jẹ́ obìnrin ní táìmù tá a wà yìí tí o bá ní iṣẹ́ tó ń ṣe chances fún ẹ láti rí ọkùnrin gidi ó lò. ri as okunrin gidi nsin awon na wa obirin as okunrin to nsise that has a good job is also looking for somebody that is also doing well ti o ba ti e po repete but ko lo fe n te pe o na ese ma ra gbogbo nkan fun la ye ta wa ko un sinu ise un si that is the time ta wa yin. So madam te send the or lady that you send this message to me lokan ara yin olohun ti ba yin se o ti wa open sin ati la nkan te pe won ti wo ni relationship ba yin de pe won no. A woman called on this show I think some few weeks ago they be come up relationship to nfe wo yen eni yen ti lelomi ni ji kan nibi kan she understand won say e ti mo ni pe eni ni obirin merin ati omo mefa abawo lokan yin she marriage dan ga se yi she transactional ni mo fe fi se ni abi fe ba fe lo to ba joro fe ni relationship yi e ti mo pe ife le fe ba lo which is not advisable for you to go but if you are going based on pe boya o fe si job fun yin ni boya o fe ran yin lo si ilu oyinbo ni to wa o pe ah ile na to tori you can go ahead mo so fun pe lori eto ire o ni paro fun yin o to oro ma so fun ra to je pe nkan de fi lo niyan wi pe boya family yin ko si nkan kan to ra gaga lo titi e wa o pe wo mo fe fi marriage mo fe fi lift life mi you can just walk in but to wa je pe e kan fe lo based on pe as a young lady te o je le fe walk in lo sin relationship ni ko advisable fun you understand so ni age eni ba ma reason te fi fe lo sin relationship yen

bẹ́ẹ̀ni madam fadúgbàgbé madam fọlákẹ́mi semester ta wà ní o àwọn semester kan ti kọjá síwájú the time ta wà yìí ní period ta wà yìí. Àgbọ̀dọ̀ mọ reason ta fẹ́ fi ṣe kinní. Kò sọ́n lé ẹ ti rí kinní kan lóko ẹ̀pà kẹ tó oko okun kẹ tó lọ gbin ẹ̀pà sí. Ẹ ti wọn pè é within any short period of time. Kíni ẹ̀yin ṣe tí àwọn èèyàn fi ṣorí? Ṣé ẹ fáìn ni wọ́n lọ ní? Àbẹ́ àyìn lórí méjì. Ìfẹ́ yẹn ṣì ń gbóná lọ́wọ́ ni tó bá tún yá ìfẹ́ yẹn á ṣe kinní. A tutù, a tún wẹ́lò míì. Eléyìí àwọn ọkùnrin fẹ́ kí eléyìí jẹ́ fẹ́ kí àwọn ọkùnrin ká súnmọ́ níbí lálẹ́ yìí. If you are a married man, please come here, listen. Ẹ súnmọ́ mi báyìí kẹ súnmọ́ ti rédíò yín. Àkẹ́ ẹ̀yìn sókè díẹ̀ tó bá yẹ bẹ́ẹ̀ yín lọ lẹ̀. Married woman kọ́ ló send letter yìí sí mi. Send message sí mi. She sent true text message.

0: ọ̀rọ̀.
1: Àwọn bẹ́ẹ̀ lọ ń jagun ta. Ṣùgbọ́n torí pé òun ò pé àwọn ẹ̀jẹ̀ táwọn ti jọ jẹ́. Hello.
2: Yes,
1: ẹ káàbọ̀
2: sọ́nà ìtàn. Orúkọ mi Ọlámilé kan láti bẹ̀rẹ̀.
1: Láti mu.
2: Ṣẹ́rí láti bẹ̀rẹ̀. Ọlámilé kan láti bẹ̀rẹ̀.
1: Ok.
2: Yes, Ṣẹ́rí Uma ẹ. Gẹ́gẹ́ bí bàbá ṣe sọ, àwọn náà fẹ́ràn ọkùnrin yẹn, ọkùnrin yẹn ò fẹ́ràn wọn. Bẹ́ẹ̀ ṣí yẹ ti náà ọkùnrin yẹn, ó sì yẹ kí kò yẹ kán sì tún máa wò ta. Ẹnì pé nǹkan báyìí ó máa ń jẹ́ kọ́pọ̀ kóbìnrin kó máa ṣìwàwù nínú ilé ìwà tí ó fẹ́ wù gan, ó máa wù. Gbogbo ẹ̀ lọ káwọn náà kán béèrè nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́wọ́ láàrin àwọn àti ọkọ wọn.
1: Ẹ ṣeun. Tí bá ṣe ojú òpó ìsílẹ̀ báyìí, ẹ rí i pé irú àwọn ọ̀pọ̀lọpọ̀ báyìí ní nǹkan ṣe. Ẹ mọ̀ pé nǹkan tó máa ń dùn yàn gbà mí ni pé tó mọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn, bá ọ̀rẹ́ ṣe mọ̀ pé wọ́n ń ṣì ti ń ta. Torí ibi tẹ́mi ń wọ ọ̀rọ̀ lọ ni pé chances wà, àwọn ọkùnrin kan wà naturally, wọ́n ní a very low libido. Tí libido wọn lò, wọn sex drive wọn kò lọ títí naturally. Ọ̀rẹ́ ṣe wọ́n máa ń fi medical, tó bá ti wáyé wọ́n máa fi bíẹ́ bí medical, wọ́n ní kó máa jẹ àwọn fruit kan or àwọn supplement kan. But for the world tó lò pé it cheats, mo ti wá kọ́ ni pé báwo lè ṣe mọ̀ pé ó ń cheat. Ọ̀nà méjì ni àti ní ẹni tó yẹ pé lórí ètò eré tó sọ pé ó fẹ̀hùn sílé, ọkùnrin yẹn fẹ̀hùn sílé, àṣé gay ni ọkùnrin yẹn. Àwọn tí wọ́n máa ń bá ọkùnrin lò, ẹni náà send message sí wa báyìí náà ni. Wọ́n mọ̀, ọkọ ni kò pa àwọn tì náà ni for a very long time. She understand, but later la ṣe ti padà tú. She understand. Wọ́n kọ̀ sórí ẹ̀ tí wọ́n rẹ̀ kan kọ̀ ni. Now, wọ́n ní pé àwọn get through phone ẹ̀. Pé àwọn dẹ́sùn ti pàdé ẹ̀ níjọ́ kan tí obìnrin kan wà nígbà ní mọ́tò. Wọ́n ní that's not evidence. Èèyàn lè pick yàn. Èèyàn lè pick ara mi ṣe èèyàn. But torí phone yẹn ni wọ́n fi yé mi. Tí wọ́n dẹ̀ promise mi pé àwọn máa send àwọn conversation tí àwọn ti screenshot pamọ́, àwọn máa send ẹ̀ sí mi as a proof láti rí pé òótọ́ ni ó ń cheat. Torí inú conversation yẹn, you know that something is really going on. Lọ́nà kìí ṣe ẹ̀kọ́, kìí ṣe méjì tí àwọn ní lọ́wọ́. Wọ́n lè fi àwọn push man fi àwọn sílẹ̀ ní for a very long time. So mo wá wo, I just want to use this láti bá àtàjọ ọkùnrin sọ̀rọ̀. Ìnáwó nígbà míì tẹ bá ti rí pé bóyá ẹni máa ń fẹ́yàn gbà mí, mo máa ń wọ́ndà pé nígbà tí èyí pé wọ́n báyìí kan fàlẹ́ lọ́wọ́ àbí wọ́n á fúnra ẹ lórí. Ìbẹ̀rẹ̀ fi hàn kàn fi àjọmọ̀ ọlọ́mọ ni. Àtìlẹ́dẹ́ pé bí àmì personal hygiene ni tó dẹ̀ complain, ọkọ ló complain pé àtọwá yẹ kí n máa súnmọ́ ẹ̀ wọlé tó ń ṣe, ó dẹ̀ stop ẹ̀, ó dẹ̀ upgrade ẹ̀. Àtìlẹ́dẹ́ tó sọ fún ọkùnrin náà bákan náà pé kí wá sí láti fi ṣe nǹkan tí mo fi máa ń sá fún yín nìyẹn, wá sí láti fi ṣe ẹnu tẹ́ fi máa ń ṣe ọtí yẹn nínú yẹn, ó ti máa ń rùn wọ̀n láìkí ẹ̀. Sọ́wọ́ tó bá ti mu ọtí, àbámáà dẹ̀ ti dé, a lọ bedroom, a lọ brush dáadáa, a lọ roll-on, a lọ pef sára. We are meant to understand each other, kẹ́dọ̀ blend wọnú ara wọn ni. Ṣàpọ̀tọ̀ nìyẹn. Ẹlòmíì dẹ̀ ni ẹ̀ṣẹ̀ ló ṣẹ̀. Ẹlẹ́gbẹ̀ẹ́ tó gbé ìpè ìyá rẹ̀.
3: Hello. Sadiq Látọ̀yọ̀ tí ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni.
1: Hello, ẹfẹ́ lómi láǹfààní láti pè. Ẹ bá ti pè wọ́n ilé ẹ̀kọ́ ẹfẹ́ lómi láǹfààní. Nọ́mbà tí lo kiri +23481424291006. Ẹ nọ́mbà tí lo kiri yẹn +23481424291006. Hello.

0: number 1 nípa ọkùnrin mi tó yẹ pé wọn kì í tí kí ara ẹ bá ọkùnrin mi bí ẹni ọ̀hún ṣe máa rìn àti fọ ẹnu fẹ́lẹ̀ mi àti kírínì gbogbo ara láti mójútó ara lẹ́nu ní ìgbàgbà tó máa ń ṣe wá gbogbo ẹni ọ̀nà ọ̀hún yàtọ̀ pọ̀ ọkùnrin mi lè fi ₦5,000 mú ọtí àwọn ọtí kan bẹ káàlì máa dákọ̀ wọn wọ́n lè ṣe fàájì gbogbo wọ́n àti ra post bóyá di 1.5 àbí nǹkan ló di wàhálà fún wa ìyẹn bá ojú ẹlẹ́ẹ̀kejì máa tó sọ̀rọ̀ pé ìyàwó òun kò kan lára rẹ̀ òun kò kan lára rẹ̀ ok ó máa ń kọ́ mọ̀ sáwọn obìnrin lára tàbí síbi ok tí irú situation wa yẹn bá ṣẹlẹ̀ ẹ bá là mẹ́fì á nǹkan bá ìṣẹ̀lẹ̀ yẹn ok wọ́n à nígbà mo ti experience ẹ̀ nínú ìgbà tí mo wà ní ìgbà tí mo ti máa ń yára
1: ẹ̀yin náà ti experience ẹ̀ rí
0: mo ti experience ẹ̀ rí ó ti lọ bí ọ̀rọ̀ tí mo sọ ti lọ bí 5 years
1: ṣùgbọ́n ìbáyẹn ẹ̀ tí máa rí
0: so káàkiri gbà yẹn gan-an tí mo lò gbé mọ́ṣọ́ ẹgbẹ́ mo lọ gbogbo ẹgbà yẹn so ọmọ tí mo ń bí sọ nígbà yẹn just ló wà àpàlàjọ fẹ́ra ok ok àpàlàjọ fẹ́ra pẹ̀lú ọmọ yẹn ìtọ́jú tí mo padà fẹ́ sílé so ní ojú orí ó máa ń kọ́mọ̀ sí wọn lára gan tẹ́lá gbẹ́dá ìṣẹ̀lẹ̀ ayélujára nǹkan nígbàdàn nǹkan lọ́rọ̀ òun jẹ́ wọlé ọ̀dọ̀ mi ṣé ọkùnrin ò ní mọ́bi tó ti fi ara kó yẹ̀ mi àbí nǹkan tó ok ara wa dẹ̀ ni ó yàtọ̀ sí ara tí ìgbà bá ti bàyàn lára rẹ̀ lójú ọkùnrin gbogbo ẹ̀yìn ìtumọ̀ gbá ọba ti dénú ara mi so kọ́lọ́ ó ń ṣàánú wa ni.
1: ẹ ṣeun gan sa ẹ ṣeun gan ni ẹ ṣeun. Wọ́ nípa ti madam yẹn má bínú advice tí mo fẹ́ fún yín ni o lè straight bákan torí mo rí pé ẹ ti sọ pé ẹ ti make complain gbígbọ̀n gan àwọn tó jẹ́ àwọn family ti bá yín dá sí i that same friend náà ló tún dún bákan náà náà ni. Wọ́ nǹkan tí mo advice ni pé kẹ́ ẹ bá ọkọ yín sọ̀rọ̀ tẹ ṣe feel. Àtẹ̀wá rí pé faint in change any consider divorce. Lọ́gbára responsibility ọkùnrin àti obìnrin náà ni intimacy wà. Fún àwọn tá a dẹ̀ jẹ́ ọkùnrin náà àti àwọn tá a jẹ́ obìnrin intimacy jẹ́ nǹkan tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa tó bá ti ṣiṣẹ́ lẹ́yìn àwọn obìnrin tó lọ́pọ̀lọpọ̀ tó bá ti bímọ tó báyìí tó ti bímọ tó fẹ́ bí tó ti rí pọ̀ bímọ mú majority máa ń fi àyẹn jẹ àwọn ọkùnrin owó tí rẹ̀ níjà rẹ̀ ẹ̀mí gan tó bá ti fẹ́ ṣe gan àkùnbí ẹni tó yẹ pé ó ṣàṣe náà ni ṣàṣe kò bá ti tiẹ̀ kúrò níbẹ̀ but time tí wọ́n bá wà níta tí wọ́n fẹ́ wọlé àbí time tí wọ́n ṣẹ̀ fẹ́ wọn wọ́n máa káràmásì kí wọ́n máa foríṣe fọ́run ṣe time tó bá ti wá di pé wọ́n ti rí pé àwọn ti wà settled dáadáa wọ́n ti wà ní ilé kò sí nìkan tó fẹ́ ṣe mọ́ a máa fi irú nǹkan yẹn wọ́n máa fi jẹ àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà wọ́n dẹ̀ máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin náà but most of the time statistics yẹn pọ̀ dáadáa lọ́dọ̀ àwọn obìnrin gan so but other the way round tẹ bá di pé ẹ ti bá wọn sọ̀rọ̀ sitting down letting know how you feel tẹ bá dẹ̀ ni pé ẹni pé kò change inú rẹ you can consider divorce.
2: Hello ọmọba.
1: Hello.
2: Ẹ kú ètò sá.
1: Yes sá.
2: Kò ní bàjẹ́ sá.
1: Àmì.
2: Mo fẹ́ dá sí tòní sá.
1: Go on sá.
2: Ẹ̀hẹ̀ èmi lórí onítẹ̀mí mo wà báyìí.
1: Bẹ́ẹ̀ni sá life la ń gbọ́ yíra ẹ̀ wà life báyìí.
2: Mo fẹ́ kàmálẹ̀ kékeré sí ọ̀rọ̀ tí àwọn èèyàn méjì sọ ń sìn.
1: Ok.
2: Nípa wípé àwọn obìnrin wọn àwọn ìfẹ́ gbà pé wọ́n máa ń ní infection.
1: Ok àwọn kan sọ̀rọ̀ yẹn kì í ṣe kúbíyà is.
2: Mo mọ̀ ṣé ìdí tọ́pọ̀lọpọ̀ wọn fi máa ń gbé táwọn obìnrin fi máa ń yarí bẹ́yẹn.
1: Ok
2: ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń tìǹtì bóyá pé wọ́n ṣe ṣìnà ló fi rí bẹ́ẹ̀. most of gbo bin kan ti sake si ara won ni bi tan ba se to bi de won lo poloko ti ma ku infection ṣugbọn da so won ti fi bi de pe ta won o si se ku si ni fun ma la gidi pe awon oye pa ko si to jo o de ro ohun tete ro ohun ko binrin lati ni infection pelu gbogbo bi ti won ma n ba si te ma ti se to that is why ni to n se le niyan lopolopo pin na de ki ma pe boya ibi tan ti ni niyan so n ti mo
1: kile so e toro emu se ma binu
2: okay sengbe mi sa
1: mo n gbo yin sa
2: mo ni nipa opolopo awon obirin ton ma n yari bi pe ti okunrin ba so fun won pe ara won la won ti ni infection bi pe won tori pe won se ti na ni loju kan ni ka won ni infection awon pe infection ara won ibi to bẹrẹ náà ma n yari to ma fi binu lodi lodi fọkunrin ni pe awon o si opolopo awon obirin o mo pe won yi fura latari pe ton ma fe si eyo ibi to opolopo ma bale si ibẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ti ní infection káwọn gan ọ mọ̀ ọkùnrin ó dẹ̀ máa rò bóyá wọ́n ṣe ìṣekúṣe ọkùnrin fi ní náà fi ní infection yẹn látara obìnrin yẹn pẹ̀lú pé mind obìnrin yẹn tó sì mọ̀ fún òun ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn òun ló máa ń mú ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi máa ń yarí mọ́kùnrin lára pé ó parọ́ mọ́ òun ó ṣe kíní kan mọ́ tó òun ò ṣe ni fi máa ń yarí tó máa ń ṣẹlẹ̀ nìyẹn àwọn obìnrin ní kan ṣe àkíyèsí ara wọn pẹ̀lú gbogbo tó ti máa máa ṣẹyọ tó máa fẹ́ ṣẹyọ
1: Eshe Gunsa, Eshe Gani, thank you very much for your contribution, Eshe Gani, Eshe.

0: wọn orí mi àǹjí lẹ̀ tí lọ báyìí ẹ̀ ti ń gbáradì ọpọlọpọ n tó ṣe oye sista yìí ń ṣe ọpọlọpọ ó wà lára àwọn nǹkan tí nínú àwọn lọ tó bá lọ ka àwọn lọ ilé tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó ó wà ń bẹ́ẹ̀ boldly tó yẹ pé tí ẹ bá wà nínú ẹ̀jíṣẹ́ tẹ ti ṣe ìgbéyàwó tí ẹnìkan bá ń fi irú ìyà yẹn jẹ nìkejì ó ní ẹ̀tọ́ láti sọ pé òun ṣe mú. Hello.
1: Hello.
0: Ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ sà ẹ jẹ́ á fi yẹn lẹ̀ ẹ jẹ́ á fi ti ìfẹ́ ṣe yẹn lẹ̀ ẹ fi lè mí ìfẹ́ ló bẹ̀yẹn ní ló fi lẹ̀ ẹ ṣe má bínú. Bẹ̀rẹ̀ ayẹ kọ̀ sọ̀rọ̀ lọ bẹ̀ ni ẹ ṣe bone of discussion ní ló fi lẹ̀ ẹ ká lọ bẹ̀yẹn. Tó bá di lábọ̀rọ̀ ọlọ́run kó lọ́ràn wà lọ́wọ́ àti ní doctor. Ọkọ àti ìyàwó ni wọ́n eléyìí tí a fẹ́ gbé wá sórí ètò yìí a ń ṣe ètò ó lè jẹ́ ọjọ́ mẹ́jọ ìgbà tó máa jọ́jọ́ mẹ́jọ máa post banner tẹ́lẹ̀ tá máa ṣe graphic design tá máa post tẹ́ máa rí mo fẹ́ kí wọ́n wá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí àti rí pé prostate cancer ń pọ̀ gan time tá a wà yìí eléyìí tó yẹ kó máa wà níbi nǹkan ọmọkùnrin yẹn tó máa ń kọ́ jẹjẹrẹ bí nǹkan ọmọkùnrin yẹn prostate cancer. Àwọn owó ni ó ń kí ni nǹkan tó ń fà á kí ni báwo la ṣe lè dènà ẹ̀ tí ò fi ní ọkọ̀ tó fẹ́ ṣẹ̀yọ́ báyìí báwo ni lo wákàtí mẹ́ta tí ó gbarí mọ́ rí gidi. So kí ni àwọn nǹkan tí a lè ṣe láti fi dènà ẹ̀ because a ti rí pé ó ti wà ní high gan. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ náà máa ń sọ wọ́n ni pé ọkùnrin ó nílò láti mọ ṣiṣẹ́ dáadáa pé ọkùnrin tí ò kí ń ṣiṣẹ́ dáadáa tí ò kí ń ọtí eyín tí ò kí ń fáyà dáadáa pé ó fara nǹkan tó máa ń ṣe wọ́n. Hello.
1: Ẹ̀ka ilé ṣá o.
0: Ẹ̀ka ilé o.
1: Ẹ̀yẹ́
0: bá mi ni ok ààyè wo bọ́ọ̀lù yẹn àbí spain ló wìn spain ló wìn ewu lẹ́yìn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ewu lẹ́yìn nífẹ̀ẹ́ inú àmì jẹ́jì
1: barcelona ni spain mo máa ń tẹ̀lé
0: o ti lọ báyìí spain ti lọ spain ló wìn spain ló wìn sir spain ló wìn
1: spain
0: sir. Àbọ̀n bàbá oyá bí tọ́wà kò sí ná ọdẹ à ń gbọ́ rẹ́díò pé àtàlù wá ń wìn kíní ìbáyìí ní ọ̀pọ̀ ọmọ ọba mo ń bó sọ fún mi àṣẹ ń wò ó gba wọ́ọ̀dù tó ń fún wọn náà á ń wò ní bíbá. So lóòótọ́ àwọn òkè advice èèyàn lórí ètò yìí wípé kéèyàn kúrò nínú ìgbéyàwó ẹ̀ but ẹ̀rí bí mo lọ kan ẹ lè consider because mi ò ní advice yín wípé kí ẹ máa jump around. Jumping around yẹn later nígbà tó bá padà tó bá padà lọ yíwọ́ wọn ni ayé ò ní gbọ́ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ mọ́ to understand. So tẹ bá tún ti pè é tẹ ṣe máa ń pè é tẹ dẹ feel pé tẹ yẹ sọ ẹni pé ó ti ń affect brain yín lóòótọ́ dẹ̀ ni science sọ tẹ bá rí obìnrin tó dẹ pé ó wà in need of it àtọ̀ ni pé ẹlòmíì wà tẹ́lẹ̀ pé ó ti rí ọ̀rọ̀ tẹni ẹ sọ lẹ́ẹ̀kan pé òun ti lock up ọdún àtẹ́kù bí ẹlẹ́ẹ̀kan kan ló kàn máa ń ṣẹlẹ̀ èèyàn lẹ́bíbọ́dì tí nǹkan yẹn á kàn ṣẹlẹ̀ tá fẹ́ wá tá fẹ́ lọ èmi wá ó ti wà ní stage tẹ́ pé ara yẹn ti so ó ti so wà in need of it ọdún máa ń affect mental health nígbà míì èmi ẹ̀rí yóò mọ̀ kanra nǹkan yẹn kékeré báyìí tó fi tó nǹkan bá kan rádé you understand so tẹ bá feel pé ẹ lè continue new glory property lórí tiktok well done my brother zico clear off.

0: ti mi lẹ́yìn náà gbogbo ní síbẹ̀.
1: Ẹyẹ jẹ́ ká lọ báyìí sínú lómi àjùlọ títa lẹ́yìn. Àwọn tí mo kẹ́kọ̀ wọlé lálẹ́ yìí làwọn tó jẹ́ single parent, single father, single mother. Eléyìí tó jẹ́ pé wọ́n wá companionship àbí soulmate lálẹ́ yìí. Tí máa ti padà dé èmi àtọ́lárìn náà ni a máa wọ.

0: Hello.
1: Hello, Ekene.
0: Sobirin lo nsoro abokunrin.
1: Okunrin sa.
0: Oju opo awon obirin le pe si yen. Oju opo awon obirin le.
1: Eja kejo.
0: Number awon obirin le pe si. Number awon obirin ni 08142491006. Hello.
2: Hello, sir.
0: Hello, sir.
2: Samuel
0: lati bo.
2: Lati Abuja.
0: Okay.
2: Ọjọ́ ni di companion mo fẹ́ lọ fún Moreni Keji.
0: Ẹ náà tún fẹ́ lọ fún Moreni Keji.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé wà lórí WhatsApp báyìí?
2: Ó wà lórí WhatsApp. Fama ni mí.
0: Fama lẹ́yìn náà. Age wo ni?
2: 45 years.
0: 48 ni Moreni Keji o ṣe remind you.
2: 48.
0: Ẹ ṣe gbọ́ pé tú mú yẹn lẹ́gbẹ̀ẹ́ lọ́kàn yín wà láyé.
2: Ṣẹ́yìn náà ṣẹ́ ní ìyàwó
0: ni.
2: Ó rí pé ó ń sọ pé ìta nǹkan oko nǹkan.
0: Ǹjẹ́ àṣọ ẹ̀yin náà lẹ́jẹ̀ fámà. That's good. Ẹ ṣàpèjúwe ara yín náà.
2: Mo jẹ́ ẹni tó dídí díẹ̀, mo jẹ́ mẹ́ránsì.
0: Ok, máa pe nọ́mbà kan sí, ẹ sẹ́ndì píchọ̀ ní síbẹ̀, píchọ̀ ní síbi mẹ́rin márùn.
2: Mo ní WhatsApp nọ́mbà yín lọ.
0: Ó yẹ sẹ́ndì ẹ̀ síbẹ̀ báyìí.

0: Hello? Hello?
1: Hello?
0: Hello, ṣọkùnrin ló ń sọ̀rọ̀ àbọ̀bìnrin?
1: Obìnrin
0: ni, ok.
1: Ẹ̀ka
0: àbọ̀ sórí ìtumọ̀ onítẹ̀mí. Abala Romeo and Juliet la wà yìí. Companionship àbí soulmate? Soulmate. Soulmate yẹn ń yá.
1: Ọ̀rẹ́
0: companionship ni yẹn. Iṣẹ́ wo lẹ́ ń ṣe?
1: Fashion
0: ẹ̀
1: Wa
0: jẹ́ ọkọ̀ dákọ̀ fashion design àtẹ́tẹ́lẹ̀.
1: Living
0: materials lẹ́ ń tà. Ok. Nínú wo?
1: Ìjẹ̀bú ìtara ẹ̀rọ.
0: Ìjẹ̀bú lẹ ti ń pè? Ẹ̀ ń gbọ́ wa ń jẹ̀bú kété àbí?
1: À ń gbọ́.
0: Bí èjì wo ni?
1: Fifty years.
0: Ó dẹ̀ pé ẹ ti pè mí. Ẹ ti pè mí yẹ́ àbí?
1: Mo pè ní kò flash rẹ̀ kan ní ìṣẹ́ tó ń sàn.
0: Ok. Age wo ni?
1: 50 years. 50?
0: Yeah. Ok. Kí ni marital status yìí?
1: Mo jẹ́ ọkọ tó pa.
0: Nǹkan tí mo mọ̀ ni pé ṣé ilé ọkọ lè wà ní àbí ẹ̀sìn?
1: Mo jẹ́ ọkọ divorce
0: ni. Divorce ni. Ẹ ṣàpèjúwe ara yín báyẹn.
1: Mo jẹ́ ọkọ tó ti pa mi ìgbà púpọ̀ mo lè sanra.
0: Ẹ sanra?
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé wọ́n WhatsApp?
1: WhatsApp number náà mo fi ń pè wọ́n.
0: Ẹ̀yin ẹ̀yin lẹ́tẹ̀ mẹ́sẹ̀jì mi lè mẹ́sẹ̀jì yìí nọ́mbà yín. Mi lè nọ́mbà yín. Ẹlẹ́sìn wo ni?
1: Christian.
0: Kí lẹ wọ́n wá?
1: Wọ́n wá ọ̀rẹ́ kan.
0: Ọ̀rẹ́ tẹ́kàn tó wọn dọ́rẹ̀ ẹ́ lè mo jáde wọlé. Láti èjì wo sí èjì wo?
1: Yàbí fífi ṣe àwọn àti fífi.
0: Ok, wọ́n tó yọ̀ǹ gì sí?
1: Wọ́n tó yọ̀ǹ gì sí.
0: Alright. Láti 50 is ok. Ok. Ok. Máa pe nọ́mbà kan nísìnyí. Máa pe nọ́mbà yẹn ń send bá ti drop kọ́. Kẹ̀ ń send pictures yìí síbẹ̀. Recent one ni mo send pictures ó ti pẹ́ o. Kẹ̀dẹ̀ send ibi tẹ́ ti dúró.

0: number yin leleyin alaye na pe number re ki to pe number mi ko da bele fun ra ni fun dabo
1: 080
0: okay
1: 6576 4924 080 6576 4924 e se gbe te da ko mo fun ti shanle oruko ni ayinpo si makri ni akoka anan ni e se go ni
0: ile na fe kiyin ile banka wa ni
2: ṣe púpọ̀ ní tẹ́tí ńlá fàní láti mọ gbogbo wọn káàkiri gbogbo àgbà láyé olùkọ́ tèmi nínú wa fẹ́ ní williams ní 090-5833-1419
0: ẹni fọ́lò mi lórí instagram @martinimoba lórí facebook martini salao lórí tiktok martini ni ajé ìpàdé mi àti number olóòtú di ní ọjọ́ mẹ́jọ 04 pàtàkì àti ìpolówó ọjà ìpínlẹ̀ nọ́mbà yìí 08035001147 nọmba tí mo ní pé kí ẹ send picture sí yẹn àti nọmba yẹn pè fún ilé ẹ̀kọ́ sí 090-1489-8208 ìpàdé mi àti ibi àdùbí oyin.